ti ń gbèrè lọ̀lú òkun mọ́ gbé lọ̀lú olókun mọ́ ò mọ́ gbé bọ̀ lórí ètò lọ́wọ́ orí mo ti dé. Ẹ̀fúfúlẹ̀lẹ̀ ti ń gbèrè lọ̀lú ọlọ́sàn mọ́ gbé lọ́bẹ̀ mọ́ mọ́ gbé bọ̀ lórí lágẹ̀lú ẹ̀fẹ̀. 96.7 FM. Pé lọ.

0: lọ́sẹ̀ tó kọjá sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan.
1: Ó yàtọ̀ síra o.
0: Ẹ dákun mò ń bẹ̀ yín o. Kábíyèsí Olódùmarè.
1: Akíndà lọ́wọ́ láyé.
0: Nǹkan yí rẹ́kọ̀dù yí padà, mo fẹ́ jẹ̀nànà kí n ṣàlàyé àwọn tá a ti mẹ́nu bà.
1: Pàtàkì ìkórè mú àyànmọ́ ni o.
0: Gbogbo ẹ̀yin èèyàn tí ìṣetàn bá mú ẹ pè mí o. Ẹni tá a bá wí tá a bá fún tán ni a dúpẹ́ lórí ọ̀rẹ́.
1: Àyànmọ́ ni o.
0: Ẹni bá ṣe ni lóore tí ò dúpẹ́ orí bí ọlọ́sà tó kọrin lẹ́rú ẹni lọ ni. Nṣe ọ́ òmògbésẹ̀ tó lè gbé òmò tó lè ṣe pè mí.
1: Ó yàtọ̀ síra.
0: Ṣùgbọ́n kí n tó lọ bẹ̀, ẹ jẹ́ sójú òpólẹ̀, àdúrà ìwúre bẹ̀rẹ̀. Ìwúre bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ṣe wa mùsùlùmí kan, kìrìsìtẹ́nì kan, babaláwo kan. Orí Facebook Lágelú 96.7 FM, mo ti rí yín ń bẹ̀ ẹ́ ṣé o. Adébáyọ̀ Tìmílẹ́yìn Tímọ́nì. Abiola Moses. Wọ́n ní àkú ojúmọ́. Adékúnlẹ̀ Adébáyọ̀. Óyá óyá ìwúre bẹ̀rẹ̀ ìwúre bẹ̀ pápápá là á sí. Hello ẹ ti wọlé. Ó di re. Ọ̀dọ́ yín ni o kì í ṣe bí o. 091-2370-8675. Hello.
2: Hello.
0: Hello sir.
2: Ẹ káàárọ̀ o.
0: Ẹ mọ̀ kó ojúmọ́ ipá àjì.
2: Àdúpẹ́ o.
0: Yes, àjì onídùn wá sọ fún
2: mùsùlùmí lè ní o.
0: Ó yá bàbá ọlọ́ọ̀nà bí mo mọ̀ ẹ́ fún aládùá bẹ̀rẹ̀ láàrin ìṣẹ́jú méjì.
2: Sọlọ́láwọ̀ alẹ́ yọ sọ́la àfọlọ́lọ́ àti bí ọlọ́run. Àfọlọ́dé dé àkókò yìí àti bí ọlọ́run. Àfọlọ́dé gbàdúrà tó wà lóru gànjọ́ àti bí ọlọ́run. Gbogbo ẹ̀ tó tẹ́tẹ́ mọ̀ sí àánú ọlọ́run kọ́ mọ́ sí wálẹ̀. Ẹni tẹ́tẹ́ mọ̀ sẹ́tù ọlọ́run mọ̀ jẹ́ sẹ́tù ọlọ́run ojú kẹ gúnlẹ̀ láyọ̀ ẹ̀sọ́ láyọ̀ mọ́ṣá ọ̀la lákùwátá ìlà àdìlá àlèyàwó bísímìlá ìnà àtọ́ ìnà bísímìlá ìrànmọ́nìrọ̀ ìnà àtọ́ ìnà kàlùkọ́sà ọ̀sọ́lì lérò tí kàwà nà ha ìnà dání ọkọ̀ wà láfẹ́.
0: Ẹ ṣeun.

0: ọpọlọpọ nkan la ti mẹnuba lori eto yi ṣugbọn dakun eyin abiamọ te n gbọ eto yi adeosun luwa seun o rẹrin o ni pe ọmọ ìyá ni wọn tó le sọ nbo la mọ ti baba wa rin de nbo la mọ ti baba yin rin de pe egbọn ataburo ni wa adeosun bo na eyin ki n to sọ adeosun temi ẹjẹ rùn kẹjẹ ọmọ pàdé ara wọn ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀ ètò yìí tí n bá ti ń parí ètò màá tún sọ mo ń pe gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ fẹ́ràn mi ẹ̀ẹ̀kan lọ́dún ni mà ń wáyé lámọ̀sí àkànṣe èyìn alágbèrè ojú àkànṣe èyìn tá a fi ń yan adẹ́dà ṣẹ̀dá ọba tó dá wa ọba tó níwọ́n ọba tó mọ̀ wá ọba tó mọ̀ tá a dà tó mọ̀ tá a jẹ́ ẹ̀ẹ̀kan lọ́dún ni mà ń wáyé nínú ilé ìjọsìn CAC Arógun Gbógunmi ní sì ti wáyé ó wá sì ti fẹ́ wáyé bá wọn ó ní bá àti ṣe é.
1: Alágbèrè ojú
0: ẹ̀ẹ̀kan lọ́dún ni mà ń wáyé ó bá ti wá fẹ́ wáyé bẹ́ẹ̀ àmọ́ bá àti ṣe é iyìn wọ́n ń bẹ́lẹ́ làmọ́ fún àdẹ́dà ṣẹ̀dá mò ń bọ̀ náà iyìn pọ́nbẹ́lẹ́ là á fún ẹni tó ní là á fìyìn fún ẹ rí pé gbogbo yín pátá ni mò ń pè o ẹ ń gbádùn mi ẹjẹ́ àjọ gbádùn ara wa ní sunday tí ń bọ̀ yìí ni ó ti kùjọ méje àbíjọ mẹ́fà báyìí sunday ọjọ́ ìkẹtàlélógún oṣù kẹjọ tá a wà nínú rẹ̀ yìí august 23 nínú ilé ìjọsìn CAC Arógun Gbógunmi aago mọ́kànlá láti bẹ̀rẹ̀ àyìn tí èdàgò márùn ni ọ̀pọ̀lọpọ̀ olórin nísì ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ olórin ní ń bọ̀ lára wọn ni evangelist akíntúndé elijah lọ́hùn sọ bẹ́ẹ̀ taiwo adégbọ́dù twins ń bọ̀ yemi david ń bọ̀ bọ́lá aishadai ń bọ̀ gbogbo wọn láàjọ yìí larry fash ṣẹ́gun adéwọlé kòkòrò gbogbo wọn ni ó wà àjọ pàdé lójúkorojú tádẹ̀jọ yìí ọlọ́run ni august 23 ní CAC Arógbógunmi kẹ́ẹ̀tọ́ dólùndé lẹ́ẹ̀ ti yà díẹ̀ ẹ̀yọ̀ ẹ̀ ti rí àtọ́nà tó tọ̀yìn sọ́nà gbogbo yín ni mo pè ẹ jẹ́ kájọ yàn lọ́n let's praise Jesus together.

0: ẹ̀ sójú òpó lẹ́ba ẹ̀.
1: Igi gbígbẹ́ dúró tutù wó lulẹ̀.
0: Mo fẹ́ bàbá méjì sí mẹ́ta.
1: Ọyọ́ rí kẹrẹ rẹ̀, ta ló lè sọ.
0: Bí a ti ń sọdún lásán mọ́jà láti ń sọdún Múláwá.
1: Àfúlẹ̀ ń kúnlẹ̀, ẹ̀bú ṣòwò ló jà olúwa.
0: Èyí dẹ́ fún wa ní ìgbìyànjú nípa ìdí yíyọ. Ẹ ṣé o.
1: Mọ́mọ́ bínú sún.
0: Èyí dẹ́ fún wa ní ìgbìyànjú nípa.

0: ti mi pa mo ki n pa oruko do n pa run nu mo bu arun tin se omo le ki se ogbe ni ogun aye hello
1: hello sir
0: yes sir
1: e pe to
0: yes ma
1: oruwo ni wa o
0: amen
1: o ni ki e ba wa ki ijomokunrin le ma ta pon pon ba wa biri nkan ti won ba ni ti wa lori e sa
0: se o ni se pelu bere
1: yes sir
0: ijomokun yo ta pon pon yen
1: beni
0: ibere to ni se pelu ni pe so se ko kan le ni abi se kan sun lo abi da gogo
1: se da gogo beno ni yo mo perara o ojo mo se kan sun lo na bi eni to tin se dada
0: tori pe bo ba tin ni se pelu idakole nu gbogbo oyun won ti fun wa tele kawo ba tun mo ka wo akase
1: ayo ti dara po mo yin gba yen ni o first time ti ma dara po mo yin lele
0: gbogbo oyun be ba pe mi te ba si mi office mi lana ta mo nige dogun eni kan pe wa pe ato won ni o leyin bohun de ti fe sumo ma adota odun baba wa ni to ba le ri oyin ra ko ra oyin gidi baba kan lo pe wa oyin gidi lo ra o gbe wa awa pe won pe kini ko fi se won wa kan ni lana ti o lo baba n tin lu bayi won ni ko lo leyin ose kan laaro atale ko lo sayewu leyin re on ti ko wa nse te fi gbayawo yin gan mu to je pe yo mo kan sara tolorun ni mi le so yin lori afefe tori mi gan o ti lo
1: beni aye la ni ra la ti lo ba ni so mu namba yin
0: o sewu
1: Yes.
0: Sir. See baba. See je. See. A fi nkan ta loju koroju fun ta le yi. Hello.
1: Hello, hello sir.
0: Yes sir.
1: Era ta.
0: Yes sir.
1: Gbeju o.
0: Gbeju ni o.
1: Ojo ni tin.
0: Ase o.
1: Yes sir. Oko mi ni Dewale lati Ilubadan.
0: Mo n gbo yin.
1: Eza ipenija temi ni wi pe nigba ti iyawo mi ti ko mi o si promise ni boye mi ni mo ko o olodidi feru jade le to wa lo be para leyin odun merin to ti lo mo ko mi ti lo wa gba lati fe pada so o wa promise mi so o ni je ku bere ko do ninu ile mi o de ri be lati bi odun mewa to so a n bo bere ni mo kan mu to de ru bere ti e da ko gba mi
0: so bi mo fun yin
1: odun meta
0: odun mele le wa pe
1: o ti to bi odun mi be je mejo bayi gugun ti mo gugun mere ti mo ri lati gba yen bi en mi a so ati wonu le mi ba e mi awu mi ba o o ko laje ko bere ko ko duro e ka pe sanu mi
0: baba
1: yes sir
0: e mo paro o
1: mi o paro
0: se ituka te ni sẹyin lẹ jẹbi abo jẹbi yin
1: òun lọ jẹbi mi ọkàn àti gbégbéra ló lé òun lọ sí èkó tó gbà tó rìn tó rìn arìn ẹ lọgbà lórí pé kò wá fún un ọlọrun á fẹ padà tó mi ò gbà lọ sáwà fún ọmọ lọ lọdọ mi láti ọfẹ kọ ìyìn ní àtọ ọmọ bẹẹ olóbìnrin kò ní dúró lè ní tó wọn bá padà ẹmí yìí dẹ ti kọ pátápátá.
0: Ẹ̀dúró ẹ ló lọ sẹ́kọ̀ọ́.
1: Bẹ́ẹ̀ni ó tẹ̀lé ọ̀rẹ́ lọ sẹ́kọ̀ọ́ náà ni.
0: O tẹ̀lé ọ̀rẹ́ lọ sẹ́kọ̀ọ́.
1: O tẹ̀lé ọ̀rẹ́ lọ ẹ̀rá lọ fi lọ́kọ náà.
0: Tó lọ bímọ bòmí ni.
1: Kò bímọ bẹ̀rẹ̀ ilé ọkọ ìlú sì wà báyìí.
0: Àbá kò bímọ bẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ilé ọkọ mi ló wà.
1: Ben.
0: Iṣẹ́ wo lẹ́ ń ṣe?
1: Iṣẹ́ ọwọ́ ni.
0: Irú iṣẹ́ ọwọ́ wo?
1: Àwọn tó mọ́ ń tún mọ́tò ṣe.
0: Mẹkáníìkì.
1: Bẹ́ẹ̀.
0: Bàbá, ẹ gbàbẹ̀rẹ̀ yìí, ẹ tún ẹni ọdún mélòó, ayé ń gbọ́ yín o.
1: Bẹ́ẹ̀ ni mo ti tọ́mọ 53 years.
0: 53 years.
1: Bẹ́ẹ̀.
0: Ọmọ mẹ́ta sì ti wà ńlẹ̀.
1: Bẹ́ẹ̀.
0: Ṣé lèyìn lẹ̀ ń gbé?
1: Lágbára lọ.
0: Ilé yín lẹ̀ ń gbé?
1: Bẹ́ẹ̀ sà.
0: Torí pé gbogbo ẹ̀ kì í ṣáàlè o.
1: Gbọ̀ngbọ́n.
0: Àwọn míì àmọ́ ẹbẹ tí wọ́n bà lè sílẹ̀. Wọ́n ti pààrọ̀ kò lẹ̀ tóbi mi ò ní ráàyè wọlé mọ́. Ẹ̀sìn wo lè ṣe?
1: Tóun bá ti wọlé báyìí, wọ́n á lẹ́rù bá wọn, wọ́n á dẹ̀ jù sáàbù ìyàwó mi lẹ́yìn tí wọ́n rí rí. Gbogbo ẹ̀rọ ìwé jù sáàbù náà ló ṣe rí.
0: Wọ́n á describe ẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ wọ́n rí jẹ́kìjẹ́ gbọ́ndà rí fọ́tò rẹ̀.
1: Wọ́n rí fọ́tò rẹ̀ rárá.
0: Àwọn tó ń describe ẹ̀ náà àgbáwo náà làwọn náà ó jẹ́.
1: Wọ́n ní ọláwọ̀n máa lálàárí ni yóò máa wọ̀ náà wọ́n wí pé kì í ṣe táwọn lè dò wí pé eékan wọ́kọ̀ tẹ síwájú.
0: Bàbá.
1: Nà.
0: Ẹ jẹ́ ń béèrè. Ìjà tẹ́ ẹ jà tẹ́ ẹ ní òṣè parí yìí. Ṣé ẹ kọ́kùn ìmọ̀ lórí ni?
1: Ẹ ṣeun. Kó tó di wípé ó lọ náà. Ìrìn àrè ìrìnkúrin máa kọkùnrin káàkiri ni tó bá dẹ̀ wọlé bíi
0: ṣe é ká mọ̀ lórí ṣe é bá wọn pọ̀ rí.
1: Mọ ká ọkùnrin mọ bí èmi di ẹ̀mẹta.
0: Ó lọ́lẹ̀dà tí ẹ o.
1: Bẹ́ẹ̀ni.
0: Tẹ́ ẹ rí wọn lójú kòrò báyìí rí pé ọkùnrin rèé pẹ̀lú ìyàwó mi.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ìyọ̀nà fi lọ lójú kòrò ojúńjọ́ tẹ́ ẹ ká wọn?
1: Ara ó dìde ìgbéra. Ó ti ṣe gbogbo ẹ̀ débi pé ó níwà ìpàlè tẹ́lẹ̀ débi pé ọ̀nà màmá mi gan-an dáwọ́ ń gbà tá a bá sọ̀rọ̀ wípé àwọn ìdìbò àti wúyẹ ọ̀dà.
0: Ọ̀nà màmá yín.
1: Bẹ́ẹ̀.
0: Àwọn èèyàn bá yẹn dá sí ń gbà ràn. Ṣùgbọ́n n tó jẹ́ kí n mọ sọ bẹ́ẹ̀ ni pé obìnrin sọ̀wànà lòun ò mórí ọkọ̀ wáyé. Ọkùnrin sọ̀wànà ó lóun ò mórí aya wáyé. Ìwà àtiṣe wa ayé ó gbọ́ ládùúgbò. Obìnrin tó sì ṣiṣẹ́ ilé tó bá ní búlọ́ọ̀kù kan nínú ilé tẹ́ ẹ kọ́ ó ní tí èsì rè gún o.
1: Kò ní sílé kan lórí rẹ̀. Sílé kan.
0: Kò rú yẹ́rìn.
1: Kò rú yẹ́rìn inú rẹ̀ ò dẹ̀dùn sí àtijọ́ tí mo ti bẹ̀rẹ̀ ra ilé tọ́lọ̀ tí a lẹ̀ fún mi náà ni mo bẹ̀rẹ̀ sí wàhálà.
0: Kò mọ bẹ́ẹ̀ tó kọ́lé.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó sì bímọ mẹ́ta fún yín.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé gbogbo ọmọ mẹ́ta tẹ́ ẹ fi kó kò ní sílé kan nínú ọjọ́ súnà wọn?
1: Kò fi títóbi ọlọ́ọ̀bá búra.
0: Bàbá ẹ mọ̀mọ́ ṣe bẹ́ẹ̀ ọkùnrin ò sọ́kùnrin tó lè kọ́ 100% wà. Yóò níbi tó náà ti lójú ṣe.
1: Mi pé mo gbogbo ti jẹ́ ni mo ti sọ yẹn ẹlẹ́dàá rẹ̀ náà dẹ̀ rí mi.
0: Ó dẹ̀ jáwọn yẹn bá ẹ mọyẹ nǹkan tí obìnrin ṣe lẹ́yìn tí wọ́n dá bí ọkùnrin táwọn náà ní ìgbìyànjú tiwọn kéèyàn tó lè bímọ mẹ́ta kò dá óbí kìíní ó náà yá mi óbí kejì kò wúlò óbí kẹta ó gbé ẹ̀kọ́ ni lọ́wọ́ orí àfọ́fà àtẹ̀gùn a máa wà èyí lẹ́ mọyẹ ìyàwó tí bàbá yín fẹ́ mọ̀pọ̀ tí ìyá yín wà. Ẹni ìyá rẹ̀ ò sí ilé ọkọ lọ́dọ̀ bàbá rẹ̀ náà. Yègún ọ̀rùn lórí tiẹ̀ náà. Ìfẹ́ tàn yẹn ìfẹ́ sọ bọ̀ òwe tí mò ń pa ó ti máa yé yín.
1: Mo gbádùn yín.
0: Tí ò bá wá lè gbàwọ̀ sí mọ́ra ẹ béèrè pọ́dún wo ni ìyá rẹ̀ kúrò lọ́dọ̀ bàbá rẹ̀.
1: Ìyá rẹ̀ náà ò sí lọ́dọ̀ bàbá rẹ̀.
0: Èmi ò tiẹ̀ nídìí gbogbo mo ti ń ṣàlàyé fún yín lówe lówe.
1: Bẹ́ẹ̀.
0: Bó ti kàn án nígun tiẹ̀ ló kàn yín nígun tiyín náà. Ègún ń bẹ o ẹni tí ó ti pègún rẹ ò múra. mori imota was and they have failed anything ebi gbogun won nta yin wo de ba ti jo bara yin se po ti won du ohun awon ti won ti nagba ta ti nagboro ti mo like ara won ti fe won wa gbe abe re iso gbe twetwetwe o ti da towo re le lawon ti won wa ere wakati meji seyin o se wakati meji ni pelu 50 something years yi keyan ma lo lo to ba mere si obi odu oti o ba to kan wo nita ah eran lo DJ Spider mo mo we do je baba e je mo ba yin dasi e je mo ba yin dasi
1: mo mo ti jo
0: ese

lásìkò tá a wà yìí àánú ńlá fẹ́ kọ́ ló ń sànù wa lọ́wọ́ tá a wà yìí bí èèyàn ò bá ní farada ilé ó dàrú gbogbo ẹ̀kọ́ ni lọ́wọ́ orí o àfọ́fà àti àṣesílẹ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó ń bọ̀.

gbèmí lálẹ́ yìí mo tún dé o. Ẹ wo ẹ jẹ́ jòkó kájọ gbádùn ètò talẹ̀ yìí. Ọlọ́run ọba mi ìwọ ni o lọ́wọ́ orí á gbádùn ara wa dáadáa.

0: Ezo. Zero 912-370-8675 number to Obi Gangan here. Hello, Soki Soki Soki, ma wo le ni fun baba yi ati fun ipenija oju e ku ajima mi aje ni ji wa so fun
1: amen bi ke tin soro la kai ni oni ku ka wa ba nbe
0: amen
1: cheri mo ti mo kon fe bo cheri o wa ye o obe mi na aro be te pe okunrin ma fe sisi e ku ni na fun mi iwo ri to fi mo ori omo school bag bi yo lo ti ma be o ba de oni ba mo se ru bi ara ba le fun e week e week ni mo ti mo bi e week na le mo ba na to ma fu to mo do ko lo fun akuma papa ki a po lo bi ni ba se wo wa a de po ni wa o a wo bi a de po ni se du se se gbo bi na ko lo ma se abi amo fo mo tan a de ro ko ni be pe o lo ma se abi amo ju bi baba oni si baba oni ni si ya biye ni sugbon awon to wa wo bi la ma bi oro ma ju so won te ba ti ri obirin to ye pe a dile lasan lasan ti fe ni mo like omo ni baba won ba fi kale ko si nkan to kan won ko da gan ke bi ma
0: baba won fowo le ko jenu
1: be ko ni jenu omo yen ni jenu o ti ri case ni awon yin ni jeun pe pe awon mo yin awon ara gbo se se mama fun lo nje won ma ran won se yan ni baba won si le ko ko won je na ni agbo to mama
0: fun ni se o wa ye kiru obirin yen so ba le le inu le ni ti mama fi ni last bi odun merin marun gbogbo obi mi ta won fe ta ma ti wole won ma nlo
1: won lo mo bi e me je ki pa apo nu obirin na mu so fun ko ni agba ko nu obirin o mo to ma nlo won lo wọ́n ni dúró àwọn obìnrin kan wà sẹ́yìn pé wọ́n lè mọ̀ bá wọn pín nǹkan jẹ ẹ̀ẹ̀ta ni wọ́n kò fún nǹkan tá ẹ lè gbé yẹn lórí kò sóbìnrin tá ẹ lè fẹ́ kọ́ ẹ fẹ́ ọba àlú yóò lọ ó máa lọ kó lórí ẹ ó máa lọ ni ejò làwọn yẹn ọlọ́mọ jẹ ká pàdé wọn so àwọn ojú tí mo bá ti fi sàn yà wọn á
0: sàn wọn á ejò ni wọn ni ẹni ejò ni wọn àbí.
1: Ejò lóbìnrin bẹ́ẹ̀ ọlọ́mọ jẹ ká fi wọn sàyà. Kò ní jẹ́ kò ní ṣe kò dẹ̀mí jẹ́ ètò ìṣe máa ṣe.
0: Kò sí ẹbí pé
1: wọ́n wá túnjẹ kò sí ni kó fún ọba àlújò yìí wọ́n á tún máa sọ fún pé ṣé ọmọkùnrin ló fẹ́fẹ́ tó bá fẹ́ ìyàwó á lọ because nísàlẹ̀ àìkún wọn alárùkà ni wọn. Obìnrin lèmi náà ó rí tí bàbá yẹn sọ àwọn kan náà dẹ̀ tún wà tó yẹ pé ọkùnrin mi nínú àwọn lẹ́gbẹ̀ẹ́ òun náà alásọ̀dù ni wọ́n ṣùgbọ́n èdè mi sọ bó ṣe rí mo sọ fún yín gba àwọn ọmọ rẹ owó sukúl ọmọ rẹ ibi irun orí lásán tọmọ bá fẹ́ dìrú tí wọ́n máa yọ̀bà tí ìdè kó lọ ìwé kò dé wọ́n máa bá ọmọ yẹn máa ṣe lórí pẹ̀ntà lọ sí sukúl. Ó wáyé bẹ́ẹ̀ kò sí tí ò wáyé kò sí tuntun kò sí ẹ̀jẹ̀ ẹ̀ ń sọ̀rọ̀ kí ni ìyọ̀dí tún ìyọ̀dí bá yọ ẹ̀ ń fún wọn ní kankan tán ẹni tó máa ń pa
0: ẹ̀. Ìdí yíyọ ẹni tó máa ń pa ẹ̀ tí wàá sọ bẹ́ẹ̀ bá pè wá padà ẹ bá pè mí padà lẹ́yìn ètò tàbí tẹ́ bá ẹ yọjú sí mi lọ́fíìsì mi bólú ají ló wà.
1: Ètò orí ilẹ̀ ìlà wà ń gbé.
0: Ibo lẹ̀ ń gbé.
1: Olúyọ̀lé.
0: Olúyọ̀lé. Ebi Ìbàdàn ni. Mọ̀mọ́. Ẹni tí èsì ará Ìbàdàn wá. Ará Abẹ́òkúta wá. Ará Ìkirè wá. Olúyọ̀lé súnmọ́.
1: Bẹ́ẹ̀ ni ó súnmọ́
0: ẹ bá ti dé ní garage tàbí challenge ẹ wọ mọ́tò tí ń lọ academy ẹ sọ bólú ají kẹfù náà police station bólú ají gangan ẹ̀yìn ibẹ̀ ago méjìlá lónìí.

0: lọ́sẹ̀ tó kọjá mo kí ẹ̀yin tẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ sí mi o nípa ìdíyíyọ tẹ́ fún wa ní nǹkan bíi mẹ́ta ẹ̀yin méjì ní bí nǹkan bíi mẹ́fà lẹ́sì fún wa ẹ ṣé o. Hello.
1: Hello, Kajesu.
0: Lọ́wọ́ orí o.
1: Lọ́wọ́ orí orí agbèwà o.
0: Aṣẹ́ o.
1: Ẹ kò ṣẹ́.
0: Yes.
1: Ìyá tó sọ̀rọ̀ tó ń fi yẹn.
0: Ní ìgbọ́ yín.
1: Pẹ̀lú ṣègbọ́n ní ṣègbọ́n.
0: Yes.
1: Màmá tó sọ̀rọ̀ tó ń fi yẹn. Abiyamọ ni wọ́n. Mẹ́ta lè dá o. Ọmọ ti dálé ayé o.
0: Mẹ́ta lè dá bọ́lọ̀ ń ṣe dálé ayé.
1: Bọ́lọ̀ ṣe tó bó ṣe ló ti tó gbà mẹ́. Àfẹ tí ó bá fẹ́ gbébẹ̀ tí ó bá mọ ìtumọ̀ ayé tó wà ọjà ni. Nígbà yìí mọ̀ lórí ètò ó náà ṣe. Tó jẹ́ ìmọ̀ ẹ lè sọ. Tó bá dẹ̀ fẹ́ ibi kékeré ó pé mi ò mú báyìí. Ó yá ó fẹ́ sọ́yàwó ẹ lọ sórí ìtura.
0: Sọ bẹ́ẹ̀ ni pé ìyàwó mi ò da ọkọ mi ò sun wọn ọmọ kan lè yan jẹrú wọn.
1: Bàbá yẹn ti bí mi tí ò yẹ kan.
0: Ó ti rí. Hello. Hello.
2: Ẹnu lọ́wọ́ orí o.
0: Orí mi gbè mí oríwọ́ gbè wá.
2: Àmì àbà náà ni mi láti mú ọ̀pọ̀.
0: Nọ́mbà alẹ́ òkèrè lẹ pè sí. Ẹ pè sí nọ́mbà àti bí yìí. Ẹ pè sí nọ́mbà àti ilẹ̀ yìí. Ṣẹ̀gbọ́ Mr. Kandi. Ẹ pè sí nọ́mbà àti bí yìí. Hello.
3: Ẹ lọ pé kù.
0: Yes.
3: Yes.
0: Mo gbọ́ ẹ̀.
3: Ìgbàgbọ́ nípa ọkùnrin tí ó sọ̀rọ̀ kan nípa pé ìyàwó òun. Ó lè rí bẹ́ẹ̀.
0: Omi lè kúrò nílé ọkọ tí ò sì ní jẹ́ kọ́kọ́ orí ìyàwó mi fẹ́.
3: Ó lè rí bẹ́ẹ̀ dáadáa.
0: Ṣé yóò bà lélẹ̀ ní àbófin kan lẹ̀?
3: Ó lè fi gbogbo ẹ̀ ló lè fi.
0: Wọ́n sì máa ń lálàá, ó sì ń lálàá orí.
3: Bẹ́ẹ̀ni, ẹ̀rí pé abala méjì lélẹ̀ yìí òní.
0: Abala méjì ni.
3: Ẹni tí ó mọ̀ èèyàn rí, ó bẹ̀ ń júwe bó ṣe rí.
0: Ojú
3: ìdíwọ̀ àbáwọn fisikálẹ̀ ni.
0: Kò fẹ́ wọ́n bọ̀ ń tú ẹrù òun yẹ̀ wo ni.
3: Ẹni tí ó wà nígbà wọ́n bọ̀ ń tú ẹrù òun yóò gbóhùn di ẹrù rẹ̀.
0: Yóò dùn
3: mí. Ọ̀nà wípé tí ọkùnrin bá ti fi obìnrin àgbẹ̀wò tẹ́lé ọjọ́ alẹ́ rẹ̀ gan àti dá yóò múra.
0: Ọkùnrin lẹ́ sọ, bóbìnrin náà bá wá bi obin ba fi oko
3: ti obin na ba ti se ati gbe oko o mo daada ni e bo mi o ma n to so fun ile kan ti baba to so to so ni mo se ri gele ni won so hun ni se gbogbo obin la bi amo ni se gbogbo okunrin na la bi amo e bo mi mo ro yin e fun okunrin yen ni number ninu aye la aye wa
0: pe owo kan lo de owo mi amatu
3: owo kan be ni
0: bi ma bi owo ba gun de ibe lo maye mo
3: o tagbara kankan leyin olodun mari o se pe odo opin ti wo wa le oko mi to olohun ni fe yawo se ko ku sile le ko wa di adasu adaji eni buruku ekeji are
0: mama igbiyanju nbe fun abi
3: a igbiyanju wa fun daada
0: e so number yin fun won bayi fun ra yin
3: 07 0 89 89 92 8 6 5 6 5 2
0: abi
3: 5 6 5 6 8 6 5 6
0: then
3: alagbara kankan leyin olodumare imo olohun go so pe ka yan ara wa je
0: se o pe yin fun ra won o pe fun ra won ah bi o so mi ibe na ni o gba mi wa egbon ti mama nso aye nso ni aye ntun ni aye kan lo so ni aye kan ni otun ni aye kan lo de ni aye kan ni ko ma lo ah kabiyesi olodumare den forin la en forin la tori pe mbo hello
2: ele kwa jun
0: ajo ni jun a so fin lowo ori le ngbo o
2: ori
0: ori o gbe wa baba mi
2: o te so le kan pa ki eleyin na ni mo fe so
0: nipa ewo
2: eleyin ato yin ayo se yin je
0: ato ti o leyin baba yin lo nti to 50 years close to 50 years won ni ga royin wa won ti so nkan tin wo sele boya lo na won je gberun mewa lo
2: eroyin
0: wa me ba lo ngba mi o mi o ni konu nkan onu n we se woli n we sa fa n we se baba alawo o ngon de ba bere awon agba na ma bi lere o si konu nkan nbe be ba lori ofe loni ma pe number mi be ba lori ofe loni eyin police station boluaji la go meji la ma wa nbe iwon le sogba tin ku loni sugbon lola ago meji la da go meta bo in lola tuesday kile so
2: mo se le ba ro ni bidira
0: nbe ba de a so bi e ti lo ra fun yin o ma duja o eyan le elegbon mewa ti o ni ju to nto lo bayi lo mi e si gbowo lowo eyan lo se fun ra re le mi
2: awa mo
0: mo ti mo npe na npe ro ba ni soro mi npe npe Ah, ikaw mo pe. Ibi mo n bo loni gangan mo ti debe bayi o.
4: E ma se o. E ma ma la.
0: Bo lati se si. Bo lati se si. Ti ba le ile o wole ti o ni ato ohun odomo. Abi nkan mo kunrin ohun o gbera.
5: Atata koriko orisa ola la la se. Atata koriko.
0: Egbo bo lati se.
5: La la se. Atata.
0: Orisa la la la.

0: Adébísí Màṣá látàyégun aróbó jẹ kàmó retí ẹ o.
1: Ló fún mi lẹ́bùn.
0: Lólùndé níjọ́ Sunday.
1: Èèyàn ló fún mi lẹ́bùn.
0: Ó yẹ jẹ́ ìsọjò pólẹ̀ 09

0: Hello.
1: Hello, Pepe.
0: Yes.
1: Ọmọ tẹ́ ẹ ní sẹ́ yọ. Ẹni tí wọ́n wà di ẹgbẹ́ ọ̀run rẹ̀ wò.
0: Kí wọ́n wà di ẹgbẹ́ ọ̀run rẹ̀ wò.
1: Bẹ́ẹ̀ni, tí wọ́n ti lo gbogbo nǹkan títí ò lọ yẹ.
0: Ó
1: sì wá di ẹgbẹ́ ọ̀run rẹ̀ wò.
0: Ṣé ẹgbẹ́ ọ̀run rẹ̀ le fà á?
1: Bẹ́ẹ̀ni.
0: Tí ò ní jẹ́ kí ẹ̀yọ rẹ̀ ó lọ.
1: Mo ní lọ, mo ti tọ́jú èèyàn mẹ́ta bẹ́ẹ̀ tí ó máa ṣe ẹ̀yọ pẹ̀lú nǹkan oṣù tí yóò máa fà kí gbogbo ilé. Ẹgbẹ́ ọ̀run fàdàdà. Ẹgbẹ́ ọ̀run fàdàdà.
0: O ti yé mi. Ẹsẹ́.
2: Nàìjíríà farmer manufacturer.
0: Torí pé n tó jẹ́ àwọn ó sọ bẹ́ẹ̀ nígbà tí èèyàn bá ń ṣẹ̀yọ́. Ẹ̀yọ́ tí sì ń ṣe yìí tí èyí ṣẹ̀yọ́ ọ̀sẹ̀ kan tí èyí ṣọ̀sẹ̀ méjì títí lọ bí ọdún gbọ́rọ̀ ṣé èyàn ò ní bèrè ń pa rẹ̀ lódùmarè ìbàrẹ́ o kábíyèsí o àjúbà o ta làwà.

0: Hello?
1: Yes, sir.
0: Hello, Mama?
1: Yes, sir.
0: Ọmọ yín ní ń sẹ̀ yọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ gbọ́, ó ti ń ṣe tó ọdún mélòó gan.
1: A ti tó bí ọdún mẹ́jọ mẹ́wàá.
0: Ẹni bíi mẹ́jọ mẹ́wàá sí mọ́kànlá.
1: Bẹ́ẹ̀ni.
0: Pé ó ti pẹ́kẹ́ tó mọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Màmá, àwọn gbogbo gbìyànjú pàbó ló já sí.
1: Bẹ́ẹ̀ni.
0: Sóbìnrin àbọ́kùnrin.
1: Obìnrin
0: ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó ti tó ẹni ọdún mélòó báyìí?
1: 21 years
0: ni báyìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀sìn wo lẹ̀ ń sìn?
1: Kristẹni.
0: Kristẹni ni yín?
1: Bẹ́ẹ̀ni.
0: Màmá kan pẹ̀lú ìsìn, wọ́n ní ká ẹ lọ bèrè nípa ẹgbẹ́ rẹ̀ wò. Pé kó wọ́n pé àwọn ẹgbẹ́ rẹ̀ ní ń bínú, àbí tán fi ṣe. Kìí ṣe pé bóyá ẹgbẹ́ kíláàsì secondary school àbí primary o. Pé bóyá ẹlẹ́gbẹ́ ọmọ ni. Ẹjá tún gbà pè mí láti lé ká tó fàṣírí tòní ìta. Orí rédíò làwọn gba ayé ní gbọ́ yín o. Ẹ̀ṣẹ́ ìyá gbà pé kan sí méjì lé lórí. Èyó sì á sẹ̀ yọ́. Ẹnìkan pè mí níjẹjọ. Ẹ̀rú sì ń bà mí ńgbà tó pè mí. Ẹni kí ló pè mí fún oyè béèrè? Ẹni ní láti ó ti pé ó ti lé ní 20 ọdún. Tí ìdí yọ ti ń bà wọ́n fà á. Kò lè mọ̀ páyé ń bẹ. Àní ò lè mọ̀ páyé ń bẹ. Àní kò lè mọ̀ páyé ń bẹ. Àní ò lè mọ̀ páyé ń bẹ. Ẹni tí ó rá mi wò rí o. Kò lè mọ̀ páyé ń bẹ. Mò ń bọ̀.

0: Hello.
1: Hello.
0: Yes, sir. Lọ́wọ́ orí o.
1: O ti gbogbo mi, bo ti gbologun ẹrú.
0: Orí mi gbẹ, bo ti gbologun àwọn ọ̀fà.
1: Orúkọ mi ni Sàfá Látòlú Olú.
0: Mo ń gbọ́ ìsà.
1: Ọlọ́run ìjọba jẹ ní òfìsàn.
0: Àmì sọ.
1: Bàbá mi kan ti sọ̀rọ̀ kan síwájú Ọlọ́run jẹ́ kí n máa sọ tọ́ńbà kọ̀ọ̀kan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn atáǹpẹ́ sórí rédíò ẹlòmíì ti lọ fọwọ́ fa gọ̀gọ̀ tí ó mọ wábi tí ó fi kọ́ lọ́rùn káàkiri.
0: Gọ̀bì.
1: Tí wọ́n mọ̀ pé òun ti fẹ́yàwó lágbájá, òun ti fẹ́yàwó ramadò. Tóun ò rẹ́ ìwòsàn, òun ò rí ìtúsílẹ̀. Ǹjẹ́ bí o ti fẹ́ fẹ́yàwó gangan sọ fẹ́ nẹ́tọ̀? Tó o fẹ́ ní ẹ̀tọ́ níbi tó yẹ kó o gbà láti fẹ́ ìyàwó. Lọ́dún tí ẹ gbà ìyàwó rẹ̀ nínú ìfẹ́ ẹ̀ lónìí èdò. Àwọn náà bímọ mẹ́ta, ìyàwó àwọn bímọ mẹ́ta fún àwọn, ó lọ. Táwọn bá fi lé yóò lọ, tó bá fẹ́ tọ̀ yóò lọ. Gẹ́gẹ́ bí n tí àwọn ìyá àlájì bàbá mi ti sọ, oríṣiríṣi obìnrin ló wà, oríṣiríṣi ọkùnrin náà ló sì wà. Ìgbà tí àwọn ọkùnrin bá wà ní ọ̀dọ̀, kò sí ìfi àárín ìfarasí kùdẹ̀ sí ń ta ní bọ́lọ̀ ń dá mẹ́tẹ̀ mọ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú ra gangan, ara gangan ti lọ fún ara wa fàájì òye káfà. Àjọ ìlú Òkìkà ní ọjọ́ Sunday, àjọ wà mẹ́ọ̀ ni. Ìyẹn ká jẹ mọ̀ dáadáa, ní amára wa. Àgbẹ̀mí yóò bàjẹ́ amára wa dáadáa bí owó.
0: Ndí ọba ti Sunday ń mọ.
1: A tàn rí àwọn ọ̀nà wọ̀. Báwọn rí àmì ìfì àwọn ìyá wa lárọ́gọ. A rí àwọn nínú ìgbìmọ̀dọ̀ ilé kan. A rí àwọn dáadáa.
0: Ó ti yé mi.
1: Àìkọ́lẹ̀ sọ́dọ̀ kí lọ́ọ̀dù lọ́dọ̀ wa.
0: A ló ti yé mi. Ẹ ti dàpọ̀ èèyàn mẹ́ta.
1: A ti jẹ ìyá ní ìsìn. Nǹkan tí ó ṣẹlẹ̀ ní ìbàjẹ́ ìgbà kọ̀ọ̀kan.
0: Àṣẹ o.
1: Láì pàdé mẹ́ẹ̀, àárín àlọ́dún ọ̀tọ́ tọ́mì ní lọ́dún yìí.
0: Ó ti yé mi.
1: Lẹ́nu ju ìbàjẹ́.
0: Àṣẹ o.
1: Nígbà sábà wà gbára náà, a jọ wà ńbẹ́ òní. A tó rí àṣọ̀rọ̀ wọ́n náà wọ̀.
0: Ó ti yé.
1: Màmá ò bẹ́ẹ̀ níwájú.
0: Àṣẹ.
1: Àràfà ni láti lóde.
0: Àṣẹ. Àwọn tó ní ìnáwó gangan nu.
2: Ọmọ yọyọ, ṣọ́ngọ̀ wá lé ọlọ́mọ yọyọ.
0: Ẹ jẹ́ ìṣe báyìí, ẹ dẹ́kun ẹja ṣe ní pàpàpá àwa tá a bá fẹ́. Torí mo fẹ́ èèyàn kan sí méjì tí ó fún wa ní àṣírí ìgbìyànjú fún tòní pé nǹkan báyìí ṣe ọ́ lọ gbìyànjú nǹkan báyìí wò èèyàn kan sí méjì. Mo fẹ́ ká fi hàn ṣe ọ̀run àjìjà. Hello.
3: Hello. O ku se.
0: Hello.
3: Sherry. Gbogbo nipa oro obirin ti o tun mention yi. Gbogbo nko. Sherry ju gbogbo e lo. En to ma ba de fun ni eni keji. Ko ni ni problem o. Ti eyan ba fe ya to ba fi obirin to ba pe eni keji lo fi se number 1. Ẹ máa kí kó má fún lóúnjẹ, kó má fún nìkan kankan. Wọ́n á ní lára obìnrin yẹn pẹ̀lú ìdùnnú ní fún máa gba gbogbo ìṣesí ọkọ̀ ìmára. Pẹ̀lú ìdùnnú pátápátá, á dẹ̀ máa wa ọkọ̀ ọkùnrin yẹn, á máa wà dé òkè. Ó nígbà tó bá gúnlẹ̀ ní ẹnì kejì. Ṣùgbọ́n tó náà bá fi ẹnì kejì fún ọkọ̀ fún ọkùnrin tí ì sọ̀rọ̀ rẹ̀ tó tì bá fọ́nrẹ́ rẹ̀ níyàwó. Wàhálà gbogbo wàhálà ni ó ní mú o. Kò sí ẹni tó gbọ́ tán o. Bóyá bóyá àbúrò kan wọ́n gba ìyàwó kan nígbà ẹ̀yìn á máa gba ìyàwó mi ìgbà mìíràn ṣé bóbìnrin mi ó lè gba obìnrin mi kan gbà kó jẹ́ kó ẹnì kejì ẹ̀ mi lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ fún un kẹ́gbẹ́ wọn ni abẹ́wárí ẹ wo bíbí ìdọ̀tí ló mọ̀ tí rí obìnrin yìí wọ́n mọ̀ gbà ni tó yẹ kó máa dúró tí ẹnì kejì ọlọ́run ràn sí ni obìnrin á dúró tí gbogbo náà wà láàrin apá. Tó o gbogbo ìgbésẹ̀ tó yìnbá fẹ́ gbé ọlọ́run ló mọ gbogbo kan kò ti sọ bóyá àdé nìkan ló.
0: Ndí táyé ṣe tó gbé kàn ìdè lè ṣe kó mọ̀ gbé máa mẹ́ ṣe.
3: Ó lè má gbé ẹyẹ ìsìn náà.
0: Ṣé.
3: ẹnikeji ni olukọ lọ pe fun o gba yawo bi kan enikan won se pe fun o le mamu to ba je pe enikeji eni ko ni mu olorun so pe enikeji enu ni o mara lowo nu olorawo elu de niye elomi de ni o le fe ra won legal legal marriage ko je pe ijo ni ti o se ko so re o gbogbo nkan ko so re gbogbo nkan ton so o beni le mi na o
0: se
3: o ku se
0: emi a ma beere pe se se mo pe opolopo nbe ninu egbe ti won si mo pe awon be ninu egbe en din be ninu egbe ti o si mo pe won be ninu egbe se gbo bi mo lo elegbe ti o mo re elegbe lọwọ orile n gbọ lagelu 96.7 fm lede ti n gbọ
2: oya
0: yo mi yo mi o
2: oya yo mi yo mi o iya o
0: 091230

0: wa nile okere yin le ni +234814 249 1006.
1: Oya mo je.
0: Den jo die si mo.

0: Hello.
1: Hello, sir. Can
0: Akwaje, kile fe so ba mi?
1: Je da ku, mi no ni so ti mi no ma ba fe.
0: Isoro wo ni la koja yin ni?
1: Ah, eje ni so wo ni. So, don ti on se mo se. Mi de olo ke mo die ni di se pe ta ti mo se mo se.
0: Kile fe?
1: Isoro ti mi ni pe lowo ti mo wa ti da o si mo ni. O ti si le lo.
0: Iyawo te ni o fi sile lo ki wa lo sele baba
1: o ti bi won ti doju ba bi ko so lo mi mo o fi sile se lo e se mo lo de mo ni je ta ka mo aye ko mo ni a bi am kon ban o si ati je ati mo ko si kokon mo se te lo mi so ko da ko ba governor job si se da fun ale ro ni
0: e ba governor si se
1: ben so
0: nigba ti owo wa lowo yin to ko yin dun
1: Ben,
0: eh baba iya to bi nko
1: o se wa laye
0: baba yin go
1: baba mi ku ni ofe
0: se mi wo yin te je
1: mo so
0: e si mo le nsin
1: Christiani
0: O sa won am benu dile baba yin.
1: Ogun ambo sa.
0: Ogun? Ogun la ka yi osin mole. Lo mi nle fe jewe o lasan le fi ma ki ma bora. Ah! Aka aye ma ba mi ja hin lowo ebon nle o. Baba?
1: Yeah.
0: Eje iwo ni. Ewo te si je be tin je aje to je pe o lese irin aje a ma gokada lodo elomi yo wo moto waju elomi yo tirin lodo omo iya mi igba yin laje ti e o gbera be ba se ah mi ma ti mo le sori afefe la wa Ibo le ngbe.
1: Odo na pata ni ngbe.
0: Se badan le tin pe mi.
1: Badan ni mo agbe ni.
0: Eh, o ni ti gbo awon iya ti gbo yin ba tin gbo yin. Eh. Na ona joko tan ju eh. Gbo le mi ba ti wi emi ko mo wi awon to nbe nu studio awon na duro waju mi yo. Ki le ni se. Eh. Eh, o ti so ro yin. Hey. O lagbara. Opolopo, ewo nbe. Mo se ni mama. Ko ba ti se. Ewo bere. Ko se yen se ko gbon to. A se mama. Hello.
2: Oh baba, wito.
0: Yes sir.
2: Lagbara Olorun alaye, e mi si so.
0: Amen.
2: Olorun to ni aye ati orun ko ni pada leyin ni o. Omo ti n to le yen. Afise gbogbo eyan ti ma. Afise ni. Ola je pe Christian ni baba wo ni Godwin Oladiji go mba yin soro.
0: Ngbo yin.
2: Yo kuro nbe. Lagbara Olorun alaye. Yo kuro nbe. Kona lo wu papa.
0: Ejo baba wo ni Godwin wu.
2: Baba wo ni Godwin Oladiji lati Odeyale.
0: Odeyale Amuloko.
2: Bẹẹni.
0: Mi o mọ yin ṣugbọn lo mọ yin.
2: Olorun mọ mi o. Awọn to si awọn to mọ mi naa mọ mi o.
0: O ti yi mi.
2: Tó bá tán tí ẹ bá parí ètò màá pè mí.
0: Ṣé ẹni nọmba mi lọ́wọ́ ni?
2: Mo rò pé nọmba yìí náà ni nọmba yín.
0: Nọmba ikọ̀. Màá sọ nọmba mi.
2: Ok. Olorun ṣe ni rọrùn. Lagbara Olorun alaye.
0: Prophet Godwin, have
2: you? Lagbar Olorun, Prophet Godwin, Oladichi, Akinlolu.
0: Ose.
2: Olorun o se ran, kon fo kan bale lagbar Olorun yo kuro nbe.
0: Ose.
3: Ta koni wu, ye manya o. Ye manya o. Awo yo mo mo ri bale. O ja re ko gbe mi.
0: Ah, kapisi.
3: Bale bale.
0: Ndo gun na npe logun. Ejo abala ti mo wa bayi e je ngba pe kan yi mo fe achiri igbianju kan. Hello.
4: Salam aleikum.
0: Wa aleikum salam. Yes sir. E ba nso ro ke won gbo o.
4: Ọmọ tẹ sọ pé ó ń tọ̀ yẹn. Ọmọ tó ń tọ̀ yìí. Kẹrí oríṣiríṣi nǹkan ní Bẹ́ẹ̀nà ṣùgbọ́n níbi pọ̀ wà náà ní gbọ̀ wà. Inú ìgbìyànjú ẹ sọ fún ṣẹ́rí odidijọ́ méje odidijọ́ tó bá ti tọ̀ ìgbà bá ti ń tọ̀ ìtọ̀ yẹn kó wọn bó ṣe ní kọ́kọ́ máa gbọ́mi padà. Tó bá ti ń tọ̀ kó wọn gbọ́mi padà. Ṣùgbọ́ máa ṣe tó ìjọ́ nìjẹ́ ẹdíkọ́fín lẹ́sì ẹdíkọ́fín lábọ̀rẹ̀.
0: Tó jẹ́ pé tó bá ti ń ṣẹ̀yọ kó máa tún fi bù sára.
4: Ẹlẹ́yẹ kò ní gbójú gbójú kó yọ ọjọ́ díẹ̀ jẹ.
0: Ẹlẹ́yẹ kan kì í gbójú gbójú kó yọ ọjọ́ díẹ̀ jẹ.
4: Bẹ́ẹ̀ni.
0: Tó bá ti ṣẹ̀yọ fúnra ẹ̀ kó dà sórí.
4: Ó gbé mi. Bá
0: ti ṣe ẹ̀kún mọ̀ gbìyànjú
4: padà.
0: Bàbá mi wọ́n ti ṣe yín o.
4: Ẹ̀kún ìdílé.
0: O ti yé. Mi ò mọ nǹkan kan. Àbíbò wà ni. Ẹ jẹ́ kò lórí yàn. Ntí mo fẹ́ bà èyí nǹkan kan sí méjì. Ẹni tí ò ní gbà àsìkò tó wá ìṣẹ́jú kan ẹ sọ fún lágbájá pé kó lọ ṣe báyìí kó ṣe báyìí kó ṣe báyìí kó ṣe báyìí ó ṣiṣẹ́ fún nǹkan báyìí nítorí ọjọ́ iwájú. Àwọn tí ẹ̀yìn ń ro àwọn tí ẹsẹ̀ wọn ń gùn rìrìrìrì. Ewé mísìmísì ẹ já pẹ̀lú ewé dákẹ́ mọ́ rojọ́ mọ́. Àwọn nǹkan ìṣẹ́jú kan ni mo sì fẹ́. Jẹ́ ń gbà pé yí. Hello Samuel Bítóyè.
5: Bẹ́ẹ̀ni, wòlíì tó ń kìlọ̀ wà.
0: Oyè bàbá.
5: Bí ẹ ṣe gbé aláàánú tó lọ, kì í ṣe pé mo ń yìnyín o. Because èèyàn bá máa sọkún lórí ètò àwọn èèyàn máa ní wọ́n ń gbádùn ẹ̀ náà ni. Ẹ̀sìn mo rí àwọn nǹkan kan fàyọ lára yín.
0: Kó fẹ́ ṣe patí gan kán mọ̀ wà, wọn ò ní wọ́n ń gbádùn rẹ̀ ni.
5: Ẹ̀ ń gbádùn ẹ̀ náà ni, bá máa sọkún. Ṣé ẹ mọ igbó gidi tán fún yín ṣe ògùn mọ́ mi nú. Gbogbo àwọn tó ti kọlu ẹni tí ò yẹ kán kọlu tí wọn wàá máa wá ọ̀nà àbáyọ ẹni tó bá ṣe èèyàn náà ló lè dárígí èèyàn ẹlòmíì aṣẹ èèyàn á wá lọ ní òun lọ ṣọ́ọ̀ṣì òun lọ ń bẹ ọlọ́run ọlọ́run kọ́ ló ṣẹ̀nà ọ̀hún ó gba ìyàwó níyàwó àfa kan wà tó sí mi níbí báyìí ó gba ìyàwó yẹ ó gbà pẹ̀lú ọmọ ọwọ́ ẹ̀ ó wà lọ́dọ̀ ẹ̀ wọ́n wá ráre wọn máa gbálẹ̀ gbìyànjú bẹ́ẹ̀ ṣe dà
0: ìgbìyànjú
5: máa ìní ò lè wọ ṣẹ́fẹ́lẹ́ tó ń tọ̀ lé ẹni sí àfi ṣe ni egungun àkèrè àkèrè náà máa rẹ kíní ẹ̀ tán bá dẹ̀ ṣe rẹ nǹkan tán ẹ̀rọ ẹ̀ náà máa ń rẹ pẹ̀lú ẹ̀ pẹ̀lú àtàrí tó bá ti wá ń ṣe èèyàn ẹ̀rọ yẹn náà ń fún ẹni yẹn nǹkan tá a wá ṣe sẹ́yìn ni ọlọ́run dáadẹ́ ṣe èèyàn àwa ẹ̀ máa ń yàyàn wèrè tó bá ti lọ́kọ́ lu ẹni tó yẹ kó kọ lù ádẹ́yẹ àti gbórímọ́gbó ní talájẹ́dọ́ àti ọ̀nà rí mọ̀dọ̀ ní ìbéèrè ẹyẹ ìdó lórí gidi alẹ́ àlùkò kì í dó lórí gidi òru gbogbo gidi ló máa ń gbóná ọlọ́run bí apádà sí bẹ́ẹ̀ mọ́ o bẹ́ẹ̀ mú jẹ́ kó yé yín kán yé fún yín ní gbódídí sàn ẹ tó lọ fẹ́ ìyàwó níyàwó tán nà ká sójú ẹ̀ tójú ẹ̀ fọ́ wàá máa ní bí òun ṣe kinní kan ṣe òun ò lè ṣe.
0: Gbogbo ìwà ká bàbá mi gbogbo ìwà ká bẹ́ẹ̀ ti wù ọlọ́run gbogbo ìwà ká bẹ́ẹ̀ ti
5: wù. Wọ́n máa ṣe ìyẹ́wọ́ ẹ̀ṣẹ̀.
0: Bàbá ọmọ tó ní dojúkọ tó jẹ́ pọ̀ bí rẹ̀ ló ṣẹ̀ bí ayé bá di ayé ní itú
5: ebi
0: ìpèsè àgbà wà ebi ìpèsè àgbà wà ní táwọn sọnù a lè mọ mẹ ń dé
5: ìyẹn lè mọ mọ mẹ ṣe pé máa gbọ mọ ṣe pé ọmọ ẹni ó máa gbé ṣe pé
0: ǹjẹ́ mi sọ ni pé ìyẹn lè mọ mọ ẹni tó ṣẹ̀ tí wọ́n sì gbé ìpèsè àgbà tí ó dẹ̀ yọnu sóńtọ̀hún
5: ǹjẹ́
0: mi bí èmi ń lọ nìyẹn kò pẹ́ dandan ẹyin kò lè mẹ́ńtẹ́ ṣẹ̀tàn gbogbo ìwà kàtẹ́ ti wọ́ lóò ní fi bí yín ǹjẹ́ ilé ilé yàyàn ń wèrè
5: nígbà yẹn mo gbélé yóò ga ní ẹ mọ èyí àti rédíò lójọ máa ń rìn like now tóógà tẹ máa ń ṣe nísìnyí magafóònù máa ń tù náà sí so ẹ gbogbo ẹ tí ò ní rédíò ló ń gbọ́ ládùúgbò ká máa gbọ́ kakakakaka gbogbo magafóònù kalẹ̀ owó má jẹ kí n lọ sọsọ ẹ jẹ kó má dàbí ìpolówó ọjà adéọsùn
0: òun fà
5: ó níye ètò tí máa ń gbọ́ lọ́dọ̀ yín ẹ tó bá dẹ̀ ń gbọ́ ètò yìí má nìkan wà ní amẹ́ríkà wọ́n pe ní abalẹ̀ assis tó bá ń gbọ́ yín mo fẹ́ kó máa gbọ́ ètò yín ọ̀pọ̀lọ́ wà lórí ẹ̀ dáadáa gbogbo ẹni tó bá ń gbọ́ ètò yìí bá mi ránṣẹ́ sí abalẹ̀ assis ní amẹ́ríkà kó máa gbọ́ ètò lọ́wọ́ orí tí adéọsùn máa ń ṣe every Monday.

0: mẹ́jẹ́ lórí ọ̀fẹ́ àti máa gbọ́ mi kétékété. Àǹfààní yọ́lẹ̀ láàárọ̀ ẹ̀tẹ́ rí mi wò kété lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. Kì í yẹ kó ojúmọ́. Ọláwálé Àkàdé. Wọ́n ní good morning. Ọlámìkì ọmọ àbílẹ̀. Wọ́n ní gbéra ńlẹ̀. Yẹn kojúmọ́ látàpátá gangan.
1: Ani Ọlọ́run olódùmọ̀.
0: Ayọ̀ Adé Adélékè. Wẹ́dọ̀n ọ̀gá wa. Ọ̀gá. Padà dúpẹ́.
1: Lákọ̀lábo Abíyẹ.
0: Ẹ dákun ẹ máa lọ bẹ̀ lógúnlógún lọ́gbọ̀n. Ẹ bá ti ń wọbẹ̀ ní kẹ́ máa pin.
1: Láti sáyé.
0: Ní pàtàkì ẹ̀yin tẹ́ ẹ náà máa.
1: Pọ̀pẹ́ wa.
0: Tí wọ́n ti dàgbà.
1: Tímọ́tímọ́ Ọlọ́run ayọ̀ bàbá.
0: Tí wọ́n ti wọlé ìwé gíga. Ìyẹn Either Colleges of Education.
1: Lọ́ka tó máa lọ bí iṣẹ́ wa. Torí pé wọ́n lò ti sọ fún wa wípé.
0: Àbí ilé ẹ̀kọ́ gbogbo ṣe tá ń pè ní Polytechnics. Ọyẹ́ sì láà mọ tí wọ́n ti wà ní ọgbà fásitì. Yí káàtì bú àtòrò léde. Láàjẹ́ private ni. Àjọ JAMB wọ́n fi information kan ta. Àmọ́ wá sì lè mọ́ kàkún. Àwa òbí gan lè mọ́ mọ̀. Ó sì ti wá ní gbèdéke tí a àtàchì mọ́. Mo fi ní pé tó bàbá ti wọlé láàárọ̀ yìí. Ní fẹ́rẹ́ àti jógí. Aláǹfààní àti gbà sí àlá. Lásà Láwálé Hamzada. Kí yẹn kò jùmọ́. Ó kì yín lókọ̀ ìgbìmọ̀ olùdásílẹ̀. Kíyín ló kọ̀ gímọ̀ aláṣẹ. Ó kíyín ló kọ̀ gímọ̀ olùṣàkóso.
1: Ará ẹ bá wa yọ̀ ká fọ pẹ́ fọ́lọ́run wa. Ẹgbẹ́ ló kọjá.
0: Ó kíyín ló kọ̀ olóòtú ètò yìí. Ṣínà Aláyọ̀ Ogun Èdè Ọ̀fọ̀mọ́ Àlè Sọfà. Good morning.

0: agbára yẹn wá jáse yọrí rẹ̀ ọ̀sẹ̀ yìí máa pé ọ irin tẹ́nìkan ògbàrẹ́ ó yàgbà o ìrìn àjò àti dókè yóò yá ìwà àtọmọ rẹ ẹyin ọkùnrin ẹ̀sẹ̀mí ó yẹ lọ gbowó ńlá lọ́sẹ̀ yìí ángẹ́lì tí máa ṣàánú ẹni yóò ṣàánú ìwà àtọmọ rẹ ó tó pé 24 hours àkáǹtì rẹ yẹn máa sọ̀rọ̀ sókè oore rẹ yóò tọ̀ wá lọ́sẹ̀ yìí o ọ̀sẹ̀ ayọ̀rẹ́ la wà yìí ọ̀sẹ̀ ìbùkún rẹ la wà yìí ọ̀sẹ̀ àṣeyọrí rẹ la wà yìí ó yẹ lọ́kọ́ ọlọ́jẹ́ rere tọ́mọtọ́mọ lọ́sẹ̀ yìí yẹ̀yẹ́ di ayẹyẹ alárògbé máa ríran ayọ̀ rẹ wò ajínilẹ́sẹ̀ máa gbèrè tìjú lórí ọmọ rẹ gbogbo àìní wọlẹ̀ sioni rẹ máa wọ aṣọ ọgọ́ tuntun àṣeyẹ 52 yehova wípé ogo rẹ máa jí lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ yìí wà lọ́jọ́ pẹ́ olú ayọ́fà náà mọ̀ rẹ yà wọ́n lẹ́nu kódà yóò tún fi òní yà wọ́n lẹ́nu ọmọ yẹn gba letter for playmate àwọn ìbátan rẹ máa fọlá ọmọ rẹ tọrọ bàbá káwọ́ sókè ọ̀sẹ̀ yìí iṣẹ́ máa dìde wàá gbẹ contract yẹn o owó gidi á wọlé ìgbìyànjú rẹ adé ládé ọba tó ń bá gbogbo ẹ̀dá yóò bọ ọlábọ yóò lọ́sẹ̀ yìí o olówó làgbà owó rẹ máa dé lọ́sẹ̀ yìí olówó layé mọ̀ ó ní fọ́ṣìṣayọ̀ ìjà tí ń bẹ láàrin ìwà tó wọ́ ọlọ́run parí ẹ̀ lẹ́nu ìṣẹ̀lẹ̀ ayọ̀ amúnijọ́ láìsí ìlú ó yá ó ṣẹlẹ̀ o ò ní ráwọn owó lọ́sẹ̀ yìí o lọ́jọ́ bá bùjẹ́bù dànù ata jésù lọ́rẹ́ ní kọ̀kọ̀ lórúkọ jésù ọ̀run tá lọ́rẹ́ lẹ́ni o ọlọ́run tó yọ̀dọ̀ ọjọ́ orí yóò padà yọ̀ǹda ògo lọ́sẹ̀ yìí o ò ní lu ọ̀sẹ̀ yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọmọtọmọ ẹni bá dájọ́ rọ́ nítorí rẹ̀ làwọn wà á jẹ́ fi yan gan ìkòkò àánú rẹ yóò kún àkọsílẹ̀ lọ́sẹ̀ yìí ọba mi tó lànà létí òkú pupa yóò lànà owó fún ọ lọ́sẹ̀ yìí o olúwa tó tóbi yóò fohun tó tóbi tẹ ọlọ́run àánú pàgàn rẹ nu lẹ́yẹ lọ́sẹ̀ yìí dúró ṣíṣe ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ìbùkún ni fẹ́mi àti ìwọ o lóbì kan owó rẹ máa dé lọ́sẹ̀ yìí àwọn rẹ 21:2 gbá ìrànlọ́wọ́ látọwọ́ olódùmarè wá àwọn 1:22 olúwa yóò ṣe onígbàwọ́ rẹ lọ́sẹ̀ yìí ìṣú omi rẹ ò ní gbẹ o ògo olúwa yóò yọ lára rẹ tọmọtọmọ o ní wá owó tí o 27 olúwa yóò gbóhùn rẹ lọ́sẹ̀ yìí o lọ parí pọ́jẹ́tì yẹn kíákíá lọ́ra mọ́tò yẹn ní àsìkò tó tọ̀ santa tí olúwa ò ní gbàgbé ẹnikẹ́ni wa o ọ̀sẹ̀ yìí máa bímọ re fún wa wàá rẹ èèyàn ta ọlọ́rẹ ẹnìkan máa bèrè àkáǹtì ẹ ó máa ṣòwò sí ọ wàá lọ́jọ́ ayọ̀ ìbùkún abraham yóò jẹ́ tìpín rẹ o ìbùkún akẹ́kọ̀ọ́ bíi ti sọlọ́mọ yóò wọlé wẹ́rẹ́ o ọ̀sẹ̀ yóò ní jẹ gbèsè orísun owó ò ní gbẹ o john 9:1 ogun ọlọ́run yóò fara nù lẹ́yìn o ayé máa bá ọgbọ́n ọlọ́run ga lónìí o ọba mi aláṣọ àṣírí yóò daṣọ àṣírí gbogbogbò wa ìgbòkègbodò wa lọ́sẹ̀ yìí lórúkọ jẹ́ yóò yọ owó kò ní yọ wàhálà o ò ní di alárìkiri tọmọtọmọ ọba mi tí jọ gbogbo lọ́dún lọ́dún yóò yà ọ lẹ́nu tọmọtọmọ lọ́sẹ̀ yìí a yóò ní fún oúnjẹ nù ọ́ tọmọtọmọ lọ́sẹ̀ yìí abánigbẹ́rù yóò bọ́ gbẹ́rù ayé rẹ o lọ́sẹ̀ yìí ọ̀rọ̀ òdì òní gbé oṣubú o bẹ́ẹ̀ pín rẹ padà bẹ́ẹ̀ kọ́lọ̀ rẹ padà bẹ́ẹ̀ má jẹ̀mú àṣeyọrí ọba tó ń gbọ́gbé aládùúgbò yóò gbọ́ ẹgbẹ́ wa lọ́sẹ̀ yìí o ó yà lọ borí ogun kòsíkòsí ó ní fomi jẹ́ tọmọ Psalm 90:15 inú rẹ máa dùn lọ́sẹ̀ yìí o ayé máa yọ lọ́sẹ̀ yìí iṣẹ́ kékeré owó ńlá lọ́sẹ̀ yìí o ènìyàn yóò rí ògo ọlọ́run lára rẹ lọ́sẹ̀ yìí o ayé rẹ máa dìde gbogbo òsókè ta kúkú ayọ̀ rẹ máa kọ́ lọ́sẹ̀ yìí o lọ dí araba ogo tirẹ́tirẹ́ torí adé ọmọ ògo ògo rẹ máa búyọ lọ́sẹ̀ yìí ayé rẹ máa dẹ́ra ó ní ṣàṣetì ó ní tata wàá rí imú lọ́sẹ̀ yìí o àṣẹ ojú rẹ sí ìbùkún rẹ lọ́sẹ̀ yìí o àṣeyẹ 50:7 olúwa yóò ràn lọ́wọ́ ó kì yóò dẹ̀mú lọ́sẹ̀ yìí o John 2:25 adé rẹ rẹ padà lọ́sẹ̀ yìí ó fọ́ fèrè ọmọ rẹ máa dolú ọmọ abiyamọ yẹra lọ́dọ̀ ẹni tí ò fẹ́ràn ọmọ rẹ lórúkọ jésù ò ní ṣẹṣẹ gbé o mọ́díkà jèrè iṣẹ́ rere tó ṣe lọ́dọ̀ ọba ọmọ rẹ máa jèrè iṣẹ́ rẹ ọmọ pọ́rọ́sì dínú bíbélì ọmọ rẹ ò ní dín àwọn ọmọ sefataya dínú bíbélì àní ọmọ rẹ ò ní dín àwọn ọmọ elamu pọ̀ sí ọmọ rẹ á pọ̀ sí nílẹ̀ alàyè ayé ta solomọ lọ́rẹ̀ ayé ata ẹ lọ́rẹ̀ kódà yẹ fẹ́ obìnrin àjòjì kiri ò ní ṣẹṣẹ gbé bíi samson tàbí eléyìí tọkàntọkàn kílẹ̀kílẹ̀ kò ní kí ọmọ rẹ mọ́lẹ̀ abiyamọ sàmí àwọn ará bí òní gbọmọ lọ́wọ́ rẹ o lọ́tí 2 years péré ni amọ́nì nígbà tó jọba ọmọ rẹ adọba nílẹ̀ alàyè mọ́nẹ́sẹ̀ túpẹ́pẹ́ ọlọ́run ṣe iṣẹ́ ọlọ́run òní tọwọ́ rẹ bàjẹ́ o ẹkú àtijọ́ ọmọ rẹ kò ní ran ọmọ rẹ lọ sí gálò ibi bá gbani là ń pè lágbàlá ilé ayé yóò gba ọmọ rẹ láti ṣe rere ìṣẹ́yà jọba lọ́mọdé ọmọ rẹ máa jọba o ẹnu rẹ ò ní wọ̀wọ̀wọ̀ lórí àwọn ọmọ rẹ lọ láàrẹ bàbá ọmọ rẹ ò ní dààmú o ó dẹ̀ ní dààmú lórí ọmọ ó ń jẹ ọmọ ò ní ra ọlọ́wọ́ o ọmọ wo ní ṣiṣẹ́ bíi saul tàbí eléyìí ìlérí máa ṣe o ó dẹ̀ fayọ̀ sí ọlọ́run rẹ ọmọ wo ní ṣípò padà ẹni tó ń bá rìn lójú lásán lórúkọ jésù ọlọ́run yóò ṣì lọ́wọ́ iṣẹ́ nǹkan rẹ ò ní bàjẹ́ lójú rẹ o girama jésù olúwa ìyá yìí ní rẹ tẹ̀lé rẹ ìyanu tẹ̀lé ìyanu ẹ jẹ́ gbọ́ bó ṣe ṣẹlẹ̀.
1: Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀mí mímọ́. So ìgbà tó máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yẹn wọ́n sọ mi pé pé ọlọ́run tó wà wọ́n sọ pé kó ṣe mọ́tò fún àwọn. Ìgbà tó wá di ní April 27 ọjọ́ bẹ́tìdé wa. Ìgbà tí ọkọ mi máa dé lálẹ́ mọ́tò ni wọ́n gbé bọ̀ wá bá mi.
2: Ó gbé mọ́tò wá. Ó gbé mọ́tò wá. Ó gbé mọ́tò wá.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Ẹ ti gbé mọ́tò débi.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Ẹyin wo la fẹ́ gbé mọ́tò yín wá bí?
3: Èmi dọ́kọ̀ sà.
0: Bábi gbé ẹ̀rí kejì sí.
3: Mo wá sí Ìjọ̀jú ní school 3. Mo wá lọ wo ọ̀rẹ́ mi kan ní ẹlẹ́kọ̀ọ́. Ni mo ṣe débẹ̀ ìjọ́ kejì mùsùlùmí ọmọ yẹn kàn jáde láti inú yàrá yẹn ni ó ti yaṣọ ó ti bọ́ sí owó ti.
2: Ṣọ́gbẹ́rẹ́ ọkọ ni ọmọkùnrin àbí obìnrin.
3: Obìnrin. Ẹmu.
2: Ọmọ ọdún mẹ́lò.
3: Ó fẹ́ tó 43.
4: Ó jaṣọ ẹ̀.
3: Òróró àdúrà babalá bíi amọ́ ni.
2: Ẹyọ.
3: Mo bá fún mu pé ìsùn nìyẹn.
4: Láti gba ẹṣọ́ ṣe wèrè mọ́.
3: Kọ́lu kò ṣe mọ́.
2: Ẹyin Olúwa lọ́gọ́. Ọmọ rẹ ò ní yá wèrè ọ̀sán gangan.
0: Mo gbọ́dọ̀ èyí tí mo gbọ́ láàárọ̀ ìmọ̀ ìsìn ọjọ́ túnṣe la pè ní ìsìn agogo ayọ̀ àìsàn agogo ayọ̀ fẹ́ lù nílé yín láìpẹ́ yìí ní kíákíá tí ẹ̀wọ́n ní agogo ìgbéga fẹ́ lù ẹ̀yìn ká agogo ìbejì fẹ́ lù nílé yín ẹ̀yìn ká agogo ìtúsílẹ̀ fẹ́ lù nílé yín ẹ̀yìn ká agogo ìgbàlá fẹ́ lù nílé yín ẹ̀yìn ká agogo ìwòsàn fẹ́ lù nílé yín ìtọ́ni ọjọ́ túnṣe yìí mi ò tí gbọ́rú rẹ̀ rí ẹ̀mí olúwa ní kíkó ago ìgbàlá 20 jọ kí gbogbo ẹbí yamọ́dẹ̀rí pọ̀ ń lu agogo ayọ̀ ńlẹ́yọ̀ kọ̀ọ̀kan lọ́la nítorí níbi tí agogo ayọ̀ bá ti dún áńgẹ́lì gbọ́dọ̀ sùn kalẹ̀ kó wá gbọ́n tó fẹ́ sàn mẹ́ àtòrí pẹpẹ ní ṣọ́ọ̀ṣì ni mo ti ń kó bọ̀ àìsàn ago ìgbàlà náà fi ń dánmọ sí ẹ̀sìn mọ́ májẹ̀mú ni ọlá bá fi gbàdúrà ní ọ̀la bọ́ọ̀lẹ̀ ní kọ́lá gbàdúrà ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall aago mẹ́sàn-án ni òwò àríre gbà torí pé ní díẹ̀ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ gbogbo ènìyàn jákèjádò ló máa dá ọrẹ lẹ́ni ọrẹ yìí náà la máa fi ń sílẹ̀kùn ọ̀sẹ̀ tuntun bá jẹ́ ń dá lórí dáàdì mọ́mì láà máa da lórí àwọn ọmọ ọrẹ ti tòní mo fẹ́ kó ṣe bí ọlọ́run bá ṣe bùkún ọ tó ìwọ jẹ́ àrí wípé o dá sí ọrẹ ti tòní kò sí iye tó lè fi ránṣẹ́ o ò ní wálẹ̀ láéláé màmá ìsọjí ọjọ́ mẹ́ta nílùú Èkó ṣó ti gbọ́ sí i ní September 9 ni ó bẹ̀rẹ̀ ìlú Èkó fẹ́ gbà wọ́n bí ọmọ lálejò àìsàn mi ò mọ nǹkan tí pé bàbá lábíọmọ ìjọ sọrí nínú ìsọjí ọlọ́run fẹ́ dalẹ̀rú ó fẹ́ dúlẹ̀ tù September kí ni mo pè é September 9 ọlọ́run bàbá lábíọmọ o
5: ààyè ló wà.
6: Hello, hello, prophet 09060571110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní mọ bó jẹ mọ.
7: La la la la gelu FM jagaba gbogbo rétíò ma

0: ẹsẹ̀ bíbélì kan ní àárọ̀ yìí. O ní màá fi ìdí ohun tí Olúwa fún mi ní òní múlẹ̀. Wé Genesis orí kẹjọ ẹsẹ̀ kíní sí ẹsẹ̀ karùn-ún torí àkókò mi màá ka ẹsẹ̀ kíní nìkan àti ẹsẹ̀ karùn-ún. Ẹ gbọ́, Ọlọ́run sì rántí Noah. Ẹ lè yọ Noah kúrò bẹ́ẹ̀ kẹ́ bá mi fi tèmi tọ́pẹ́ sí. Ọlọ́run sì rántí tèmi tọ́pẹ́ àti ohun àlàyé gbogbo àti gbogbo ẹran ọ̀sìn tí ó wà pẹ̀lú rẹ̀ nínú ọkọ̀. Ọlọ́run sì mú kí afẹ́fẹ́ kọjá lórí ilẹ̀, omi náà sì fà. Verse 5. Omi sì ti fà títí ó fi di oṣù kẹwàá. Ní oṣù kẹwàá ní ọjọ́ kìíní oṣù ni orí àwọn òkè ńlá hàn. Bí tí mo fẹ́ lò nìyẹn, ní ọjọ́ kìíní oṣù ni orí àwọn òkè ńlá hàn. Olúwa rán mi lónìí pẹ̀lú ẹ̀yin ọmọ Ọlọ́run pé ká gbàdúà lórí àkòrí dìde ògo mi. My glory awake, dìde ìwo ògo mi. Ẹnìkan ni yóò ṣàmì ògo tó mú wáyé, tó sùn tó pe rọrọ. Bí wọ́n bá jẹ́ òṣàmì ní àárọ̀ yìí, ògo rẹ̀ máa dìde. Ògo rẹ̀ máa dìde. Makaba rubele gẹdúlíà gàdọ́nà sọ. Ògo rẹ̀ máa dìde. Mẹ́gbàmá nàkàbàrà gẹdúlí gàdáyà gàdẹ́lí gàdọ́ọ̀sà. Ògo rẹ̀ máa dìde. Ògo rẹ̀ á dìde. Ògo rẹ̀ á dìde. Ẹjẹ́ ń bẹ̀rẹ̀ báyìí láàárọ̀ ìgbógbó kan ẹ̀ṣà tí Olúwa dá ní ayé yìí ló ní ògo. Mo ti sọ fún yín bí ìrí. Mo ti fi ìwé onídàájọ́ ṣe ẹ̀rí fún yín nígbà tí àwọn igi kóra wọ ẹjọ́. Bẹ́ẹ̀ni, mo sọ fún yín nígbà tí Jésù kọjá nínú Bíbélì torí igi ọ̀pọ̀tọ́, tí igi ọ̀pọ̀tọ́ yìí ò dẹ̀ so èso. Mo wá sọ fún yín pé igi yẹn ò so, tí Jésù dẹ̀ gégùn fún nítorí n tó ṣẹlẹ̀ ní inú ìwé onídàájọ́ ni. Mi ò fẹ́ gbà wá lákòókò, mi ò bá tún yànnà náà fún wa dáadáa. Ṣùgbọ́n nínú ìwé onídàájọ́ ni àwọn igi ti kóra wọn jọ. Bíbélì sọ pé àwọn igi wọn kóra wọn jọ, wọn lọ sí ọ̀dọ̀ ara wọn, wọn wá lọ ń bára wọn lẹ́yọ kọ̀ọ̀kan pé ẹ̀yin ẹ wá jọba lórí mi, ẹ̀yin ẹ wá jọba títí tí wọ́n fi dé ọ̀dọ̀ igi ọ̀pọ̀tọ́. Igi ọ̀pọ̀tọ́ sọ nínú ibẹ̀ pé ṣé bó o ní ṣe fi adùn mi àti èso mi tí mò ń fún aráyé, tínú aráyé fi ń dùn, màá fi ilẹ̀. Ìyẹn ni ògo mi. Mo ní kẹ́ ẹ lè mọ̀ pé igi ọ̀pọ̀tọ́ náà ní ògo tiẹ̀. Gbogbo tí Olúwa dá sí ayé yìí ló ní ògo. Bẹ́ẹ̀ni sà, nínú ìwé Efésù orí kìíní ẹsẹ̀ kẹtàdínlógún, Pọ́ọ̀lù ń bá ìjọ sọ̀rọ̀, ìjọ Efésù. Ó wá ní Ọlọ́run Jésù Kristì bàbá ológo. Ìyẹn túmọ̀ sí pé Ọlọ́run wa gan bàbá ológo ni. Ẹ kíyèsí tí mo sọ yìí. Ẹ̀yin kan ń gbọ́ mi ní àárọ̀ yìí, mo sọ bí wòlíì sẹ́, bó o bá ṣàmì ògo àmúwáyé rẹ̀ máa dìde. Bí bàbá tó bí wa bá jẹ́ ológo ẹ̀ṣà, kí ló dé tí wọ́n gan ò ní lè sọ̀rọ̀ nínú ògo? Nínú ìwé Kọ́rìntì kìíní orí kẹẹ̀dógún ẹsẹ̀ kọkànléníogójì, 1 Corinthians 15:41, Bíbélì sọ wípé ọ̀tọ̀ ní ògo òrùn, ọ̀tọ̀ ní ògo òṣùpá, ọ̀tọ̀ ní ògo ìràwọ̀. Ìràwọ̀ ṣáàyàtọ̀ sí ìràwọ̀ ní ògo. Ìyẹn túmọ̀ sí pé bẹ́ẹ̀ tún ṣe rí àwọn ìràwọ̀, wọ́n tún ní ògo ní ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹnikẹ́ni ò bí ara wọn torí ògo ìràwọ̀ kékeré, ó yàtọ̀ sí ògo ìràwọ̀ ńlá. Wọ́n ń ṣògo nínú ògo wọn, ẹnikẹ́ni ò dẹ̀ nira wọn lára. Bó tiẹ̀ ṣe rí nígbà tí ìràwọ̀ ń ṣògo, ìwọ tó jẹ́ ọmọ ènìyàn, kí ló wá ṣe ògo tiẹ̀? Ẹ kíyèsí láàárọ̀ yìí, gbogbo ènìyàn kò sí ẹni tó wá sáyé yìí tí ò mú ògo wá sáyé o. Bẹ́ẹ̀ni sà, ẹ wo bí ohun tó ṣe iyebíye jù nínú ayé ènìyàn, ó ní ògo. ọwọ́ rẹ kọ́ ló ṣe iyebíye jù orí rẹ kọ́ ló ṣe iyebíye jù kìí ṣe ẹsẹ̀ rẹ kìí ṣọrùn rẹ wobí kìí ṣe ilé tó kọ́ kìí ṣe ọmọ tó bí ohun tó ṣe iyebíye jù ó ní ògo àmúwáyé rẹ bẹ́ẹ̀ ni sà ògo tó mú wáyé òun ló ṣe iyebíye jù ohun tó le burú jù etí ènìyàn le sọnù ní ayé rẹ ẹsà kìí mọ̀ ṣe owó ó tó burú jù tí ènìyàn le sọnù kìí ṣe ilé tí ó dùn yàn tí ènìyàn sọnù tí ó dẹ̀ kábàámọ̀ lórí ẹ̀ tí ó dùn gan ẹsà kìí ṣe ọmọ o ẹ wo bí ohun tó burú jù tí ènìyàn le sọnù ẹsà kìí ṣe mọ́tò àìmọye ẹni tí wọ́n gba mọ́tò lọ́wọ́ ẹ̀ nígbà tá a fi máa tú rí i ó tún ti rà mí nítorí wípé a lè tún yẹn mú bẹ́ẹ̀ ni sà ṣùgbọ́n nǹkan ẹyọ kan ló burú sà tí ènìyàn bá sọnù ó sọ wàhálà nù ẹ̀sà nínú ìwé sámúẹ́lì kìíní orí kẹrin ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n 1 Samuel 4:25 bíbélì sọ pé wọ́n mú ìròyìn wá fún bẹ́ẹ̀lì wọ́n sọ fún pé kíyèsí o ogun ti kó ìtẹ́lì eli ní ẹ̀ẹ́mọ́ sọ̀rọ̀ lọ mo ń bá iwin ni dádì àní ogun kó iṣẹ́ mo ń bọ̀ kò sí wàhálà tógun ò bá sà kó mi ẹ̀sà wọ́n ní ogun ó ti kó fínì àti fẹ́níọ̀sì lọ àwọn ọmọ yín bàbá ẹ̀ẹ́mọ́ sọ̀rọ̀ lọ wọ́n mà ti kú ló ń jẹ́bẹ̀ kò sí wàhálà bíbélì ní eli gbọ́ yẹn kò ṣe kankan ṣùgbọ́n nígbà tí wọ́n dọ́dọ̀ ẹ̀ tí wọ́n ní ogun ti kó àpótí ẹ̀rí lọ bí wọ́n ti mẹ́nu kan àpótí ẹ̀rí lójú ẹsẹ̀ ló ṣubú sẹ́yìn ọrùn rẹ̀ ṣẹ́ lọ́rùn ẹ̀ ó dẹ̀ kú lójú ẹsẹ̀ ẹ̀sà wọ́n mú ìròyìn yẹn láti bẹ̀ wọ́n lọ bá ìyàwó ọmọ rẹ̀ ìyẹn ìyàwó fẹ́níàsì nígbà tí wọ́n débẹ̀ wọ́n sọ pé ìyàwó ogun ti kó ìsírẹ́lì lọ ó ní kò tí tó burú mẹ́ tí ò bá kó lé wa ogun mà ti kó lé yín ó ti mú bàbá ọkọ rẹ lọ kò sí wàhálà ṣe alógun kó lé yín ó ti mú ofínì lọ ìyẹn ẹ̀gbọ́n ọkọ rẹ kò sí wàhálà ó ti mú fẹ́níàsì gan ọkọ rẹ kò sí wàhálà nígbà tí wọ́n dẹnu lé pé ogun ti mú àpótí ẹ̀rí lọ ẹ mọ tó ṣe ó dìde ó sì lọ bímọ torí oyún rẹ ti pé oṣù mẹ́sàn-án ó kú òǹbẹ̀ ó lọ bímọ bó ti ń bímọ tán ó ní ẹ bá ń sọ lórúkọ kí lorúkọ tẹ́ ẹ máa sọ ẹ pè ní ògo ti tán 1 Samuel 4:25 ògo ti tán ní ìsírẹ́lì ló pè ògo tán ní ìsírẹ́lì ó nítorí pé wọ́n gbé àpótí ẹ̀rí olúwa lọ ògo ti tán ní ìsírẹ́lì ní tó pè nìyẹn ẹ̀yin kan bẹ́ẹ̀ ń bí ẹjẹ́ tẹnu má jẹ́ kí ògo kó ṣí lọ lára mi ẹ̀sà bí ògo bá sọnù lọ́wọ́ ènìyàn kò síbi tó ti fẹ́ mú mayana kadalia baha á dàbí pé ó wá sáyé yìí lásán ni á dàbí pé gbogbo ohun tó ń ṣe ò nítumọ̀ ẹ̀sà àwọn èèyàn dúró láti ràn lọ́wọ́ wọ́n á rí pé kò lè yíwọ́ wọ́n á ní ẹ mọ́ ràn lọ́wọ́ kòrò foni nítorí pé ògo ló lọ lára ẹ̀ olúwa ní àgbàdua mo gbẹ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run láàárọ̀ yìí àdúà tá a máa gbà nìyẹn nítorí wípé tí ògo ènìyàn ò bá dìde ẹ̀sà ohun tó burú ni àkọ́kọ́ leléyìí gbogbo ènìyàn tó ń gbọ́ mi ẹ pe orúkọ jésù kẹ pe ẹ̀mí mímọ́ ògo tí a fi agbára gbà lọ́wọ́ mi olúwa ẹ bá mi gbà á padà pẹ̀lú májẹ̀mú yín o ẹ fi májẹ̀mú dá padà ògo tá a fagbára gbà lọ́wọ́ mi ẹ fi májẹ̀mú dá padà ó yá àdúrà mayana gàdálíà gàdáyàbá ògo tá a fi agbára gbà májẹ̀mú dá padà májẹ̀mú dá padà ògo tá a fi agbára gbà lọ́wọ́ mi enegbona dayẹ kẹjẹ rúbílíà dàdá. Se ma ye mo da bada. Ògo jábọ́ lọ́wọ́ Samson, Samson ò rí mọ́. Ẹ̀sà ní kété tí ògo jábọ́ lọ́wọ́ Samson, ojú ẹ̀ ló sọnù nàná kàbárú bá líádà. Kí ni ojú? Ojú ni ìdarí, ojú ni ọ̀nà. Ẹ̀sà tí ògo bá ti sọnù, ọ̀nà á sọnù. Ẹ̀rí tí ọmọlógo mọ̀ ṣe rádaràdà. Ẹ̀rí tí wọ́n mọ̀ bá níbi tí ò yẹ kan ti bá. Ẹ̀rí tí ó mọ̀ ṣe ohun tí ò yẹ kó ṣe. Ẹ̀rí tí ó mọ̀ gbé ayé tí ò yẹ kó gbé. Ògo ló sọnù. Ẹ̀yin kan gbọ́ mi ní àárọ̀ yìí. Ẹ wá jẹ́ àjọ gbàdúrà. Ẹ pe orúkọ Jésù. Kẹ pe ẹ̀mí mímọ́. Ògo tí a fi pẹpẹ gbà lọ́wọ́ mi. Olúwa fàánú dá padà. Ògo tá a fi pẹpẹ gbà. Pẹpẹ ilé wa. Ògo tá a fi pẹpẹ gbà lọ́wọ́ mi. Ẹ fàánú dá padà. Ó yẹ àdúrà. Báyà bálágà bálágà báyà bàtà. Ògo tá a fi pẹpẹ gbà lọ́wọ́ mi. Ẹ fàánú dá padà. Ẹ fàánú dá padà. Ẹba ló dábàdà. Ó dà yá má dábà rọ́dọ̀ lẹ́gẹ́gẹ́ yẹ́gẹ́dọ̀. Ìlégé bàrú bá ládà yẹ́gẹ́dẹ̀rú àbàdà. Ìdẹ̀gẹ́gẹ́ yẹ́gẹ́dọ̀ àdà yágàbà rẹ́dẹ̀lẹ̀. Ìgé bẹ̀rú bá ládà yágàdà lẹ́dà. Ògo tá a fàánú pẹpẹ gbà lọ́lọ́wọ́. Ẹba ló dábàdà. Ẹba ló dábàdà. Ọlọ́run àwọn bàbá mi. Ẹba ló dábàdà. Ògo tá a fi pẹ Ẹgbà lọ lọ́wọ́ mi. Ẹbà ló dá padà. Ẹbà ló dá padà. Ẹbà ló dá padà. Ẹbà ló dá padà. Ẹbà ló dá padà. Ẹbà ló dá padà. Ẹbà ló dá padà. Ẹbà ló dá padà. Ẹbà ló dá padà. Ẹbà ló dá padà. Ẹbà ló dá padà. Ẹbà ló dá padà. Ẹbà ló dá padà. Ẹbà ló dá padà. Àmì mẹ́ta Jésù Olúwa wa. Mo bẹ́ gbogbo ọkàn tó ṣàmì lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Ògo tí a fi agbára òkùnkùn gbà lọ́wọ́ ẹ. Bí o bá ṣàmì pẹ̀lú àánú Olúwa dá padà. Pẹ̀lú àánú Olúwa dá padà. Pẹ̀lú àánú Olúwa dá padà. Pẹ̀lú àánú Olúwa dá padà. Pẹ̀lú àánú Olúwa dá padà. Kí ni ìwọ rò ìwọ olóró? Tíwe Jonah sọ nìyẹn. Nígbà tí Jonah sùn nínú ọkọ̀ Tarsisi. Ẹ̀sà bí ògo bá sùn, ayé ènìyàn lè mọ̀ lọ́bi téèyàn ò fẹ́. Èèyàn lè dá tó ń pè ní ìṣerere nù torí pé ògo ló sùn. Ẹ̀sà ẹjẹ́ àgbàdua ìwo ògo mi. Èyí tó pirọrọ ti tó. Èyí tó sùn ti tó. Dìde lọ ṣe bí ológo. Ògo mi dìde. Lọ ṣiṣẹ́ ògo. Ògo mi dìde. Lọ fọhùn ògo. Ògo mi dìde. Lọ sọ̀rọ̀ ògo. Èyí tó pirọrọ ti tó. Èyí tó sùn ti tó. Ògo mi dìde. Lọ sọ̀rọ̀ láàrin àwọn ológo. Oyè àdúrà. Máyà bárú bálé àgbàdáyà. Ògo mi dìde. Èyí tó pín ọrọ̀ ti tó. Máyà nádàlí àgbàdá yà bárú bálé àgbàdá. Máyà gàdá lẹ́gẹ̀dẹ́ yé mẹ́tẹ́lì à. Yé nábà lẹ́gẹ̀dẹ́ yé mẹ́núnì à. Ògo mi dìde. Èyí tó pín ọrọ̀ ti tó. me ya da ga ba ya ga ga ya ga ga ru bilia ga ga didele lo sorry Bi ologo lo sorun ami menta Jesu Oluwawa
1: amen
0: esa gbogbo to ba gba mi ni ma se obi gbogbo ti Oluwa ba fun mi lori ofe ni ma se pelu re ogbo re nilo lati fo be ni sa laari ojo meta esa Oluwa ni ka ti eko ko mo gbadua fun ogo mi dide be ni in ta mo tenu mo niyan fun odidi ojo meta ogo mi dide Oluwa ni omo in ti e mo tenu mo niyan fun odidi ojo meta tori mo fe fi aye le fun awon kan lati soro pada ninu ogo nile baba won mo fe fi aye le fun awon kan lati fohun pada bi ologo aye ti di won mole won ti gba ohun lenu won won je ki won le soro won o je ki won le se bi ologo sugbon lato le lo mo fe fun won ni nti won pe ni ogo mo fe da ogo pada fun won mo fe yonda ogo fun won Oluwa lo so be esa eyin kan wa bi mo be o sajajo ma gba lo bayi sajajo ma gba lo tori wi pe nkan kan yo sele wa bere lowo e pe bo lo ti se wa bere lowo re pe ona wo lo gbeba wa bere lowo e wi pe bo lo ti e se gan Oluwa lo ran mi esa ni aro kutukutu ni ola ni ikani na ni gbogbo eniyan yo pade mi pelu omi ti won pon ni aro kutukutu odidi ojo meta ma fi ma gbe yin pe ke lo ma pon mi ni igbaji ogo mi dide eyi to sun ti to Oluwa ni ma tenumo ma de ma fi eyin ninu bibeli awon ogo to sun ti won de pada dide ma ma fi eyin e kiesi sa eyin kan wa nbi ojo ti lo lori yin be ni e o ni nkan agba e ti dagba sugbe o ni nkan agba nitori ogo lo sun be ni sa eyin kan gbo mi ni aro yi ami ni ka se bi e ba ri ami se loruko Jesu ogo re ma soro
1: amen
0: mo ni ogo re ma soro
1: amen
0: mo ni ogo re ma soro akoko bakan menu die si laaro yi on to le fa ti ogo eniyan o fi soro ti o fi dide nle o nbe ninu oruko eniyan bakan menu si e laaro yi o merin mo fe so fun yin nipa re ti ogo eniyan o ba dide lati soro o merin on to le fa akoko oruko eniyan esa e kiesi nigba ti mo fe jade ko nilu Ibadan lo si Eko ni odun 2013 ti mo fe pada si Eko ohun akoko to wa si mi lokan ni pe ma yi oruko le wa pada ma yi oruko baba mi pada tori mo kiesi pe nkan kan wa nbe to yo emi alara lenu wo bi iche ki se pe oruko re nfi ogun si ogo re because ti oruko re o ba ni ibamu pelu ogo re o le funa iwo lo ni kan ma pe o ni ori ejo esa bo lo se fe sogo pelu yen o ni oruko to ba wu ni la nje leyin odi be ni a ni o mo je bo se ori eku se iyen lo ni pe o le oje kogbo ogo le fohun pelu e esa nti won pe ni oruko is a label oruko is a model now is your signal gbogbo nti mo nso ni eboyi ni pe akole ni esa apele ni ohun ìdánimọ̀ ni àìmọye àwọn tí Jésù fúnra lára rẹ̀ ṣe ń ju orúkọ wọn. Simoni náà ń pè é, ó sọ di Pétérù. Bẹ́ẹ̀ ni sà, Simoni ni tẹ́lẹ̀, ó sọ di Pétérù. Ẹ wo bí yìí, Sọ́ọ̀lù ni tẹ́lẹ̀, ó sọ di Pọ́ọ̀lù. Torí Sọ́ọ̀lù kan ti rìnrìn àjò ogo tí ò dẹ̀ fùnà lọ́wọ́ ẹ̀, ẹ̀sà ó bẹ̀rẹ̀ kò dẹ̀ lè parí bí ọba. A ní fẹ́ gbéṣẹ́ rán Pọ́ọ̀lù, ẹni tá a fẹ́ kó parí ń tà parí, ká wá ràn níṣẹ́ ká pè ní Sọ́ọ̀lù. Torí orúkọ a máa roni. Ẹsẹ̀ Bíbélì tí mo sọ nípa rẹ̀ lẹ́ẹ̀kan, ìwé Sámúẹ́lì kìíní orí kẹrin ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n yẹn, 1 Samuel 4:25. Ìyá ọmọ yẹn ló sọ ní kábòdù. Kí ni ìtumọ̀ kábòdù? Ògo tán ní Ísírẹ́lì. Ẹ kíyèsí láàárọ̀, ẹ̀yin kan wà bí ẹ nílò ìtúsílẹ̀ nínú orúkọ. You need deliverance of name. Bẹ́ẹ̀ ni sà, ìyá rẹ ló fún ọ lórúkọ pé orúkọ ilé wa ni ọ̀fàfà tó sìn, torí ejò náà ń sìn lé wọn. Abájọ tó fi fa nǹkan tó rí fà. Bẹ́ẹ̀ ni omi yọmí, omi dáre. Wọ́n wá ń fún ọ ní àwọn orúkọ búkúbúkú tí wọ́n lọ gbà nínú agbára. Ìwọ náà gbé orúkọ yẹn lórí, òun ni wọ́n fi ń pè ọ. Gbogbo ọjọ́ tó bá ti pè ọ lórúkọ yẹn, inú agbára ilé yín á máa dùn. Torí tí wọ́n bá pè á jẹ́, dandan ni wọn ò ní pè kó má jẹ́. Nǹkan kan wà nínú orúkọ, bẹ́ẹ̀ tí ń pè yẹn àwọn nǹkan kan ló ń dá. Mi ò ní àkókò láàárọ̀, ṣùgbọ́n ẹ jẹ́ àgbà ẹyọkàn nínú ẹ̀ kémi tó máa lọ. Ẹ pe orúkọ Jésù, ẹ pe ẹ̀mí mímọ́ àbọ̀dè tó ń bẹ nínú orúkọ mi. Olúwa fi iná lé jáde, àbọ̀dè nínú orúkọ mi. Ẹ fi iná kọlù, àbọ̀dè nínú orúkọ mi. Ẹ fi iná kọlù, ẹ mú mi lára dá. Ó yẹ àdúrà.
1: Ọmọ Jésù
0: mi sọ fẹ́ àbọ̀dè tó ń bẹ nínú orúkọ mi. Ẹ fi iná kọlù, ẹ mú mi lára dá. Ẹ fi iná kọlù, ẹ mú mi lára dá. Ẹ fi iná kọlù, ẹ mú mi lára dá. Ẹ fi iná kọlù, ẹ mú mi lára dá. Ẹ fi iná kọlù, ẹ mú mi lára dá. Ẹ fi iná kọlù, ẹ mú mi lára dá. Ẹ fi iná kọlù, ẹ mú mi lára dá. Ẹ fi iná kọlù, ẹ mú mi lára dá. Àbọ̀dè inú orúkọ mi. Àbọ̀dè inú orúkọ mi. Àyànà àbárúbálẹ̀ àgàdá yẹnẹ sọ́dàlẹ̀ àgàdá. Ẹ̀mẹ́gà bárúbẹ̀lẹ̀ gẹ́gẹ́ yẹgẹ́ dúlìà. Enébẹ́lẹ̀ àgàdá yẹnẹ zọ gẹ́gẹ́ lẹ́à. Àmì mẹ́ta Jésù olúwa wa. Wo bí ìwọ náà lọ yẹ orúkọ ẹ wò, tí nǹkan kan bá wà ńbẹ tí ò dáa, mo sọ fún ẹ láàárọ̀ yìí lọ pààrọ̀ ẹ. Bẹ́ẹ̀ ni sà, èèyàn a máa change orúkọ ẹ, ayé èèyàn a dẹ̀ máa tibẹ̀ dá. Bẹ́ẹ̀ ni ẹ lọ wádìí ọ̀pọ̀ àwọn tí wọ́n dìde gan, ẹ wádìí tí wọ́n ṣe pẹ̀lú orúkọ wọn. Orúkọ ní agbára o, orúkọ ní agbára o. Ó lè gbéni dìde, orúkọ dẹ̀ lè fani sílẹ̀. Mi ò ní sọ ju bẹ́ẹ̀ yẹn lọ láàárọ̀ yìí. Ní àárọ̀ la, bí gbogbo ènìyàn bá lè pàdé mi nínú ìpàdé yìí láàárọ̀ kùtùkùtù báyìí náà, pẹ̀lú omi tẹ́ ẹ pọn láàárọ̀ kùtùkùtù, ẹja àjọ gbàdúrà. Ìkànnì tó ti ń gbọ́ mi yẹn, òun náà ni kò túnú sí, kò dẹ̀ fi gbọ́ mi láàárọ̀ yìí. So ní àárọ̀ la, ẹ gbé omi àjípọn dání. Omi tó pọn láàárọ̀ kùtùkùtù, tí o bá yẹn sọ̀rọ̀ nígbà tí ò ń pọn, bẹ́ẹ̀ ni gbé omi yẹn dání, jẹ́ àjọ fi gbàdúrà. Ìyẹn ní àárọ̀ la. Wà á rí ohun tí Olúwa fẹ́ ṣe. Torí dandan ni kí ògo rẹ kó dìde, kó dẹ̀ sọ̀rọ̀, kó ju bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ ẹ̀yin kan wà ń bí ẹni ìke òfìfo yẹn tá a lè jọ fi gbàdúrà? Ẹ mú jáde, ẹ sọ fún Olúwa àmì òfo èyí tó ṣe ti tó. Ó yá fi ayé mi sílẹ̀, àmì òfo fi ayé mi sílẹ̀, àmì òfo fi ayé mi sílẹ̀. Èmi tèmi tọ́pẹ́, mo jáde ní òfo, mo jáde ní òfo. Ó yá àdúrà orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ o, àmì òfo fi ayé mi sílẹ̀, àmì òfo fi ayé mi sílẹ̀. Ẹnẹ́ gábà rúbalẹ̀ àdàdà yà máa rúbalẹ̀ àdàdà yà náà. Èmi tèmi tọ́pẹ́, mo jáde ní òfo, mo jáde ní òfo. mo jade ni ofo, mo jade ni ofo, ami ofo ti aye mi sile, ami meta Jesu Oluwa wa.
2: Amen, amen.
0: Bi Oluwa ti nbe ti emi nbe laye loruko Olorun Israeli o mo ofo mo.
2: Amen.
0: Ni ola ma wo bi inu mi adun to ba parapo ninu ipade ori ofe wa fun eyin te ba miss program lori radio le kokan boyo peji lo join prayer group wa lori WhatsApp tori nta se nbi lararo won fi sinu group ye so to ba ti eji laago mefa abo ji laago meje wa lo mu ipade ye so o ni fi ma miss ipade lararo o ni excuse kankan lati so pe o gbo ipade na so gbogbo eyin te ni ori ofe e lo se be number ti mo fe pe le le fi send message pe e jo e fi mi sinu group wa de fi e si ipade to lo lori oke ni ago mokanla si ago kan ninu group ye na lati se to ba join wa le mo darapo lalale 090 25 20 27 24 090 25 20 27 24 Thank you. God bless you.

0: gbogbo eyin omo Olorun kin to so yen ko to gbadua yi e mu omi yin pade mi iyen ni oje omi elekeje number 7 enikan ni ah se lana mo ti so awon omi kan be te tun se ibi to ba ba wa na ni sa lo mu omi e mu pade mi lori Facebook YouTube ati TikTok a fe gbadua si bo ba bi omo to ba bi alanu o ti bi mo sa omi wa na a se nkan kan e ji awon omo yin pa won na gbadua oto ni ba se seto ni satan Facebook we tan YouTube we ko tan TikTok ma se nkan kan be odekunle Epaphras baba mi o mo be ni nkan kan chat o awon scam nbe nbe o iyen lo be gbogbo le te ba ti ni anfani ati gbo mi number yo kan to ja sodo mi lori Facebook o ri nbe mi bayan chat and ni agbara Olorun gbogbo eyin te wa ni United Kingdom ola ni service yin ola Tuesday o si jo wo oro le eni kan bi ago melo e je so pe ni ago ma inti debe lati ago merin ago marun ngba ti o ba fi da ago mejo abo si mesan a ti wale loruko Jesu won ni wa gbo wole yin ni inti eni wa se mo to ba lomo nbe fi number ti mo fi sita ti ma fi sita ibere flyer lowo mi pe lo be je wole o gbo wole o wa ri oni masala ina ni ebun Olorun ti a fi fun o nipa igbowole awon alagba lagbare ni to laye atorun ni Woolwich ni ilu London ni agbara Olorun wole odekunle yo gbo wole awon eniyan ni agun marun irole e ba mi so fun awon to ba nbe nbe ba mi pe ba mi send the voice mi si ayo ni ti e 081 637 kan 3443 e gbo number yen ini o fi pe mi o kan fi bere pe e fun mi ni wele wo flyer bo se kon na nu bo kon yo ba yin ri flyer 081 637 kan 3443 o gbe yin odo Jesu e ma mura le convention yin next week ni ojo ose ti nbo lati ojo Thursday Friday Saturday lagbara eni to ni aye atorun ose ti nbo lohun gbogbo eyin odo Jesu ibe ni weje wemu gbogbo ojo meteta ta wa nbe bi Oluwa se nbe ati ni gbogbo Sona Church gbogbo eyin odo Christi e mo mura le o is our youth convention bi Oluwa se nbe ti emi nbe laye arise and shine your light has come convention 2026
1: sa to baba won bi omo alanu emi wa ni omo yeju e wo emi ri atemi ejo connect ni bi nti yawo mi ka jade le kan na iwo bo mi mo inu re inu lo bo connection yo tick mo sun bo lala la lo mo la mo mo gbadua ni ai mo ye gba mo mo lala ye onisu kikin lo de bo awon ese bi ni ti an ka ti je mo pe inu bi ti won bo mi mo te ba so ma le to je ya yen ni o ye ki o mo ni passion fun fun odidi odun kan o bere pe ki mami re nje fun odidi odun kan o lo baba ba re mami e ko ni mo kan mu nkan wa fun yin o ye igba awon omo yi ronu Jacob ati Esau o ni omo mi sare lo sinu igbo lo pa nkan wa mo fe je baba e lo bere kin le so nti o bo lojo ola ire ki wa lowo fifo eni kan ni mo nse kan dole omo mi le fun yin nkan kan iya je o e lo lo be na fun to to eje to ti dan sile te ba ro ma laanu oro ti o mo jabo lenu e bi o se mo soro ge ti mo ta anu ti e go to mo se dadi mi e pele ah se si le lo bi mo fe lo yi o ma laanu le pa odidi fisa re ti nitori e eyan bi omo merin ilu ibo lawon merin wa iya si ku elomi lo sin won mo ti ki lo boyin jo ni gbogbo eyin ya te ran lo ilu ibo ko si nbe sa laanu nu ki yo bi omo ko se n to le buye pe no last respect won sa n wowo ni omo lo awon omo kan juwa omo to feran owo lo bi o bi alaanu omo alaanu omo alaanu eyin kan won ti so moro iyawo re n lo le opo lodo iya re eyin baba kan le pa yawo ni ikadipo o wa n ki gbe po mo toju e e so ko alaanu e gbe owo lori mo duro ninu ipe
0: fẹ́kún àṣẹ nítorí májẹ̀mú tó fi gbé àwọn ìyá kalẹ̀ gbogbo ẹni tó bá ṣe àmì tó sì jákèjẹ tí wọ́n dúró tì lọ mo ní kí ọmọ aláàánú kó dìde fún ọlọ́pàá wà á bí ọmọ aláàánú in Jesus name ẹ jẹ́ sọ̀rọ̀ lẹ́bàá ní yes wá gbé ẹ̀yìn tẹ́ ẹ bá nìyẹn ní bàbá
1: bàbá
0: sọ mí dọmọ aláàánú fáwọn òbí mi ẹ kúkú wí báyìí pé fàánú òbí mi sí mi lójú jẹ́ láàánú màmá mi jẹ́ láàánú ìyá mi jésù olúwawa ẹ jókòó ọmọ mẹ́ta lọ gbọdọ̀ bá wọn bí láyé ọmọ mélòó màá sì ní ẹbí gbàdúrà ọmọ mẹ́ta lọ gbọdọ̀ bá wọn bí ẹnìkan ní kí n sáwò alákọ̀ọ́kọ́ ni ọmọ ìka ọmọ kí mo pè ìka a ní àwọn ọmọ ìka irú ẹ̀ ni mo sọ fún yín tó pàyà rẹ̀ wọ́n sì tún kù ẹlòmíì ò pàyà rẹ̀ ẹnu nífi ń pa á parọ́ fún dádì ẹ̀ ń tí mọ́mí rè ò ṣe á parọ́ fún mọ́mí ẹ̀ ń tí dádì rè ò ṣe ọmọ ìka ọmọ tó jẹ́ pé ń dààmú ìyá rẹ̀ ẹnìkan bíi báwo gbogbo ẹ̀yin tó bá ṣe pé onímùkúmù ni ọmọ ìka ni ó ọmọ tí ẹ ń torí gbé ìyá lọ sí police station every time èso ọmọ ìka ni ó ọmọ tí mò ń dáràn ọmọ tí mo kó lò sí ìka ọmọ ni ó èso ọmọ mo rí ìyá kan tó sọ ó ní ọmọ mi á tó bá ṣe pé mo mọ̀ ni ìbá ti fi ṣe menstruation ìka ọmọ ọmọ tó jẹ́ pé tó bá jà tán ládùúgbò báyìí ìyá wọn lọ mú ọmọ tí ń jẹ gbèsè a ní wọn lóbìnrin wọn á dójú ti ìyá wọn àwọn ìyá yẹn ò jẹ nǹkan kan lójú wọn ẹnikẹ́ni kí ni mo fẹ́ ṣe páwádà ọmọ ìka ni ọ ẹsẹ̀ rẹ ń yára lọ sí ìwà ìka nínú ìwé Proverbs chapter 6 verse 18 Proverbs 6 18 gbé sí ó ní ẹsẹ̀ wọn sáré lọ sí ìka ọmọ gbé sí jẹun o Proverbs chapter 6 verse 18 àyà tí ń wùmọ̀ ìwà búburú tí ń wùmọ̀ búburú ẹsẹ̀ tí ó ń yára ìré sísá sí ìwà kíni ìwà ìka ọmọ tí ìyá bí tó sì mú rísọ́ọ̀tì ẹ̀gbọ́n rẹ̀ ó sì dáná àbúrò rẹ̀ ó sì dáná sun ìrònú yẹn ní yunifásitì ni àbúrò yẹn rò títí tẹ kù wo bí ọmọ ìka ni ó nígbà tó bá ní àbúrò tó jẹ obìnrin tó ń bá sùn ìka ọmọ ni ó tó bá ní ọgbọ́n àbúrò tó jẹ ọkùnrin tàbí ẹgbọ́n tó jẹ ọkùnrin tó ń bá sùn ọmọ ìyá kan náà ìka ni ó tó bá mú pọ̀ aláwọn ọmọ ìka ẹnìkan ni mo ti bí o ti bí ka ìgbà tí kò bá bí akeke ni ó bí àti paramọ́lẹ̀ òun ò jìyà ìwọ tó bí ìka kalẹ̀ ìgbà tó ná ọba bímọ ẹ̀fílẹ̀ òun ò rí tó òun bí o ti ń wá bí onú àtúbọ̀tán rẹ kọ jáwọ́ nínú pálapàla pálapàla ò ní wọn ò fi ọlẹ̀ ìwọ ló fi ilẹ̀ ẹ bá ń bẹ tí ń bẹlẹ́gbẹ̀ẹ́ yín sì èso ọmọ ìka bọ̀ ní ìsìn àǹfààní kan bẹ o lè ronú pìwàdà kò tún ayé rẹ ṣe ẹ wọ ọmọ tí wòlíì ọlọ́run bí ta ni wòlíì héèlì àwọn ìka ọmọ àwọn ṣekú pa bàbá wọn owó táwọn èèyàn bá mú wá sí pẹpẹ wọn á gbé ẹran tí wọn bá mú wá wọn á fi gbé ní irin gọgọ wọn á fi mọ jẹ títítítí ọlọ́run sì gbé ọmọ aláàánú dìde tí wọ́n ń pè ní samuel ó sì lọ kìlọ̀ fún wọn at the end of the day wọn ò dáhùn wọn báyé bàbá wọn jẹ ọmọ ìka mọ báyé òbí jẹ ni ìrònú rẹ ni mọ́mí ẹ rò tẹ kú ìrònú ẹni dádì ẹ rò tẹ kọrun alákejì ọmọ ìka ẹ jẹnsẹ mọlẹ ẹyin tẹ́ ẹ ti bímọ orí yín sọre ẹ ké bàbá mo fún mi lọ́mọ ìka láìsí wòlíì ọ̀dẹ́kúnlé lórí facebook ẹ wá gbọ́ kí n tó mọ̀ lọ mọ̀mọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bí ọmọ aláàánú gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bí ọmọ abíamọ̀ mọ̀báwí mo fẹ́ kó o rú ẹ̀bọ̀ tì bí mo ṣe ń sọ ẹ̀bọ̀ kí sì ni ọlọ́run jọ jẹ́ ń bí ọmọ aláàánú jẹ́ ń bájẹ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run lónìí ọjọ́ ajé ṣé nǹkan tó yàtọ̀ káwọn tí ẹ̀mí àwọn wòlíì ó mú jáde nínú ìpín ìràwọ̀ ẹ̀ pé mo fi irúgbìn mo fi irúbọ mo fi ìdá mẹ́wàá mi mo fi irúbọ ọlọ́run jẹ́ ń bá wọn bí ọmọ aláàánú ó ní bẹ́ẹ̀yàn bá bí ọmọ tí ọba bí aláàánú kò tí ì bímọ. Account number church ni 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International First Bank. Bíyàn ọba wọlé lo eléyìí 1966 36 38 73 1966 36 38 73. Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Gbogbo ẹyin ọmọ Ọlọ́run kí n tó pàṣẹ ẹsẹ bíbélì tí gbogbo ẹyin ọmọ Ọlọ́run kà lónìí, ẹyin tẹ́ ń bá wa ka májẹ̀mú titun. Lẹ́yìn ìgbà tá a ti parí bíbélì tán, àwa tún pinnu pa a tún fẹ́ mú májẹ̀mú titun. Ibi tá a tún dé báyìí ni ìwé Luke chapter 11 títí wọ 10. Ó rí ojú ẹ̀ náà tún fi ka ìwé a tún kà tán Luke chapter 11 títí wọ 20. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí ẹ̀kúnlẹ̀ ẹ jẹ́ ìpàṣẹ. Ẹ̀yin tẹ́ mark wedding anniversary yẹn ẹ̀kúnlẹ̀. Amma Kwame Nish and Tony Abadous wà á mọ̀ lékè sáàni. Agbára tí ń gbé ẹ̀dá dìde kọ wọnú ìpín ìràwọ̀ yìí. Ẹ lọ ṣerere in the name of Jesus. Happy birthday, long life and prosperity. Happy wedding anniversary. Mo gbàdúrà fún president àti governor wa. Ẹ̀yin náà ṣe nǹkan. Lórúkọ Jésù kí Ọlọ́run kó mú yín tẹ̀síwájú. Your excellency in Jesus' name. Ẹnìkan ni mo ní testimony. Ẹ jẹ́ ọ́ loud kò ní ti kò clear. 08081 65 66 Ẹ send the message yìí, ire àtànú kọ bá yín. You are blessed. It is well with you.

0: ilé funfun Balawu ni fẹlẹlẹ ni ilu Ibadan ibẹ la kalẹ si 96.7 FM e ma gbọ wa gbọ wa
1: Ogo ni fọlọ lokẹ oro Oluwa gba ọpa ẹwa gba ọpa ẹwa gba ọpa ẹwa gba ọpa ẹwa Ogo ni fọlọ kọ lọdo Oluwa ma joba la Oluwa ma joba la ha ma gbe oga Jesu Oluwa wa Inu osu kejo la mo nla lo yi o ko ti to ma ba ro mi ni so lo gbo mi re sibi ase nde sibi re do so ti gbo mi yen sibe very good ba se gbo lo gbe do a fe gba se adua o gbodo la jeje ona gbodo la o gbodo ri ba ti se agbodo ro na abayo yes so ti gbe be bu opolopo iyo sibe so ti busi o ya fi owo si mo se ma ni ko fi owo si nu e owo yo le yo o ko tun lo nigba mi o so ti fiti bayin oluwa gba opa e wa ene kan gbo mi ayo ni je wa ogo ni ja wa idamu o ni gbo wa isoro o ni wole ba gbogbo to tin pa wa la ko tele o ku de si mo ni o ku de si abe siri ba ti se arona gbo da in the name of Jesus ene kan ni ka lo soro oruko mi ni woli I O ajilori atamadasi ile se ranse Christ ati le ku se da CAC atamadasi Jọlọ́run bá gbé ibùjọ́ kan agbára àánú rẹ̀ kalẹ̀ sí olúwo tó wà lọ́nà tó gẹ̀ẹ́jẹ̀ gbẹ́dá nínú Ìbàdàn. Báyìí lolúwa ni kí n sọ gbogbo àwọn tán ní ìpèníjà. Gbogbo ìwọ tó ní ìpèníjà kẹta bí èkejì súnmọ́ mi báyìí. Olúwa ni kí n kéde gbogbo àwọn tó ní ìpèníjà lórí àmúbọ́. Àmúbọ́ ọkọ ni o, àmúbọ́ ire ni o, àmúbọ́ owó ni o, àmúbọ́ iṣẹ́ ni o, àmúbọ́ fífẹ́ ìlú òyìnbó ni o, àmúbọ́ ni mò ń sọ o. Olúwa ni gbogbo àwọn tó bá ń bá ìpèníjà kẹta bí èkejì pàdé lórí ọ̀rọ̀ àmúbọ́. Báyìí ni ẹ̀mí ọlọ́run sọ fún mi pé kí n kéde fún gbogbo wọn ẹ gbọ́ ẹ gbogbo ẹni tó wà ní sango ọ̀tà kan máa gbọ́ mi báyìí gbogbo ẹni tó wà ní sango ọ̀tà pátápátá ẹ̀mí àwọn wòlíì sọ wípé ohun tí wọ́n pè ní àmúgbọ́ ọ̀kan pàtàkì ni wọ́n fi ja èèyàn lógun ohun tó fi ja ògo èèyàn lógun tí wọ́n fi pe ológo ní olófo nìyẹn nígbà tó bá ṣe léyìí tí ò láṣeyọrí tí ó ṣe tọ̀hún tí ò bọ́ sí ayé abẹ́rẹ́ sí pe ní olófo olúwa ni gbogbo ẹni tí nǹkan bá yẹn bàjá oh my god olúwa ni kan lọ gẹ́ẹ̀tì ohun tí wọ́n pè ní ewúro kékeré ni o ewúro kékeré ni bẹ́ẹ̀ni ewúro kékeré bẹ́ẹ̀ lẹ́mí àwọn wòlíì sọ pé ká gbé ìgbésẹ̀ yìí olúwa ní láàrin ọjọ́ méje ó mọ̀ wípé àdúrà gbà ohun tó máa gẹ́ẹ̀tì ẹyin adìyẹ kan àti ewúro nìkan ni olúwa lòun fẹ́ wọnú àwọn ìdílé tí àṣẹ tí ń bàjá òun fẹ́ wọnú ìgbéyàwó tí àṣẹ tí òun fẹ́ wọnú ayé tí àṣẹ tí ń bàjá fúnra lẹ́yìn ọjọ́ Monday o sógo ọ̀tà gbogbo ọtún bá wà ní agbègbè sọ Lagos State pátápátá lọ́dún gbogbo agbègbè Ogun State bó bá ti ń gbọ́ mi báyìí sango ọ̀tà la máa wà ó máa ní agbára jù ẹ̀mí ọ̀hún lè fẹ́ ṣe ìtúsílẹ̀ tó lágbára ẹ wo sà àmúbọ̀ kì í ṣe ohun tó gbọ́dọ̀ wà ní ayé ènìyàn olórí àṣetì ńlá ló ń jẹ́ àmúbọ̀ ire ha àmúbọ̀ ọmọ àmúbọ̀ ọkọ̀ tó bá ti rí pé òun má àmúbọ̀ kò dẹ̀ ń ṣe àṣetì lọ gẹ̀ẹ́tì ewúro bẹ́ẹ̀ ni sà ẹ̀fọ́ ewúro bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kò wá gẹ̀ẹ́tì ẹyin adìyẹ kan ìbáṣà greek ìbáṣẹ ni wọ tètè dé sí 33 bus stop ní àlìṣìbá ní sango ọ̀tà ní his glory hall his glory hall yẹn ló wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo tí wọ́n pè ní matrix ilé kan ló la ilé epo matrix àti his glory hall orí mẹ́rọ mi yẹn ni oyà kúrò bẹ́ẹ̀ ni mo sọ lónìí a máa ṣe àṣeyọrí a máa ṣe àṣeyọrí in the name of Jesus 4:6-38 ó ní àti ní ọdún kọkànlá ní oṣù búnú tí ṣe oṣù fẹjọ ni ilé náà parí jálẹ̀jálẹ̀ pẹ̀lú gbogbo ìpín rẹ̀ gẹ́gẹ́ bí gbogbo èyí tí ó yẹ ó sì fi ọdún méje kọ máa wo ilé náà ó parí pátápátá nínú oṣù ẹ̀kẹjọ ẹ̀rí báyẹn ó wá parí ẹ̀ ní oṣù àṣeyọrí oṣù èkeje àwọn máa ń pe èyí ní perfection wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n pe ní beginning of a new thing gbọ́ mi ó máa rà káàkà ẹ̀fà báyà oṣù kẹjọ yẹn la wà a máa kọ́ àṣeyọrí bẹ́ẹ̀ olúwa sọ̀rọ̀ kan fún mi níjẹta mo sọ́lá mi náà ogun burúkú ni ogun àìlèkọ́ lè yọrí olúwa ní kí n gbàdúrà fọ ní gbogbo bí tó ti ń gbà mí gbogbo ẹni kó akọ̀pọ̀ àti ilé ìwọ mọ̀ bá wí gbogbo ẹni ralẹ̀ tí ò lè yọrí ìwọ ni mọ̀ bá sọ̀rọ̀ gbogbo ẹni dọwọ́ lé nǹkan tí nǹkan ni ò lè yọrí báyìí lolú ọlọ́run àwọn ọmọ ogun ní kí n ní o gbọ́ ọ̀rọ̀ olúwa ó yẹ ká lọ ṣe àṣẹ a máa ṣe àṣẹ ó ní wípé oṣù ìsọtẹ́lẹ̀ tó ń bẹ́lẹ̀ ni ọlọ́gbọ́ oṣù ìsọtẹ́lẹ̀ tó ń bẹ́lẹ̀ ni oṣù tó jẹ́ wípé a máa sọtẹ́lẹ̀ báyìí ni mo dẹ̀ sọtẹ́lẹ̀ orúkọ náà gbogbo gbogbo tá a ti fìyà wá táàrí lórúkọ jésù orí ọ̀fẹ́ bíi a máa ṣàṣẹ ó ní sẹkáráyà inú ìwé sẹkáráyà sákàlàráyà orí èkìní ó ní ní oṣù kẹjọ ní ọdún kejì náírà ó sì ní ọ̀rọ̀ olúwa t tẹ́bi tẹ́ bá ti lè gbọ́ pé ọ̀rọ̀ olúwa tọ̀ yàn wá ìsọfẹ́lẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀ ìyẹn ni pé ọlọ́run fẹ́ farahu èèyàn láti sọ̀rọ̀ síta ní máa ń sọ̀mà ní tọba dọ́dọ̀ wòlíì ìwọ kọ́ lọ sọ tó bá wa tó dẹ̀ mi máa ti máa gbẹnu wòlíì sọ pé báyìí báyìí báyìí a dẹ̀ ti rán mi sí ọ ayé sọ pé wàá padà sọkún lórí ọmọ yìí olúwa dẹ̀ ní kí n sọ fún ẹkún rẹ̀ tán lórí ọmọ ẹkún rẹ̀ tán lórí ọmọ ẹkún rẹ̀ tán lórí ọmọ ẹkún rẹ̀ tán lórí ọmọ ìdẹ̀ ní mo jíjọ fọlá kàtúnì nàmà máa yí kọ̀ǹtrátọ̀ ńlá ni ọ máa ń gbaṣẹ́ gan ó máa ń gbaṣẹ́ ju àwọn ẹgbẹ́ lọ wọ́n ti ṣe àṣàsì kan sí ẹ báyìí débi wípé o ò tiẹ̀ wàá ríṣẹ́ gbà mọ́ ká ló ríṣẹ́ gbà nìkan ni ìbàdà ìgbèsè ti wá ń wọlé èmi ládẹ̀ ràn sí ọ gbogbo agbára tó ní ọ lára agbára ti sọ pé yóò ṣẹ́rúkú ni agbára ti sọ pé kò ní rọ́nà àbáyọ ni agbára tó ní kò ní jèrè yẹn lónìí agbára yẹn bàjẹ́ ìjẹ́ ní bọ̀fẹ́ mo ń bọ̀ ná mú omi yẹn kó wọn sára rẹ omi tí mo ní kò fọ́ sí tí mo ní kò fi yọ̀ sí wọn sí ara rẹ wọn sára rẹ sọ pé màára jẹ jẹun in the name of Jesus ó dájú àlọ́jú bàbá tí ń bẹ lẹ́yìn ìwádìí mi alágbára tí mo gbójú lé àìkú àìsá ìgbàkúdà ọlọ́run gbogbo gbà ọlọ́run gbà gbogbo ọlọ́run ti ran ni níṣẹ́ tí fẹ́ yìí ti wà á gbé ọwọ́ ẹ sókè wàá tẹ́ pé ògo sórúkọ ọmọ óyá ó yéésù olúwa wa ọ̀ wá tẹ̀lé rẹ bà gẹ́rí bá ní sọ fi ọwọ́ rẹ ní olókùn rẹ máa wo jésù lórí jàgbélébó wàá kàn wú ọ̀kan kan ó lè dídí ó lè lájú wọ́n á sọ pé ọlọ́run ọjọ́ òní o ọlọ́run ọjọ́ gbogbo ọlọ́run tó lè so gbogbo ọlọ́run tó gbogbo rọrùn fún láti so ọlọ́run tó ní àṣẹ ọlọ́run tó mú rírí tinú àìrí ọlọ́run tó ń ṣe ìyanu ìwọ ni mo tọ̀ wá lónìí wá àjẹnra ànúgbà jẹnra jẹjẹ jẹnra ọ̀nà àbáyọ méjì ìjìyà máa ìyà yìí ti tó o ògo mi tó ra mọ́ mi lọ́wọ́ tó ń wá mi rí padà jẹ́rin ní ògo mi pa jẹ́rin rè mi gbà jẹ́rin bá ti ṣe ọlọ́run gbà mí kúrò nínú oko ìṣẹ́ tí mo wà àti nínú oko ìdààmú tí mo wà wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ mi kẹ́mi náà jókòó pẹ̀lú àwọn èèyàn gidi kí n jókòó pẹ̀lú àwọn ẹni iyì kí n kúrò nínú àbùkù kẹ́mi náà dẹni ẹ̀yẹ kọ́nà ńlá fún mi kẹ́mi náà rówó ná kí àdọ́wọ́ lé mi kó bẹ̀rẹ̀ sí mú rẹ wá kẹ́rù èèyàn tó wò mí bí olóṣì tó wò mí bí ẹni ìyà tó padà wò mí bí ẹni rè bẹ́ẹ̀ ni kò já kórí o ọ̀sẹ̀ yìí a ṣe ṣe fún mi jésù olúwa wa mú omi yẹn sára rẹ ìyá kún lẹsẹ̀ méjèèjì báyìí dá ọwọ́ rẹ délẹ̀ tó ti lọ́wọ́ délẹ̀ wàá kẹ̀kẹ́ mímọ́ mímọ́ mímọ́ sórí ọlọ́run gbogbo báwọn áńgẹ́lì ṣe ń kéni yẹn ìwọ́n fún aláìlọ́ kàwé àìsáyé orí ẹ̀kẹta kòmúlàtẹ̀sẹ̀ ìkíní máa lọ bí ẹ̀kẹta sí kẹni wàá ní pé wọ́n ṣí adé orí wọn wọ́n dúbà àwọn ọba àwọn ọba àìkú àìsá ìpapòdà tó bá láyè lọ́ka ìwé ìfihàn orí kẹni kó lọ́ka ẹsẹ̀ ìkẹjọ wàá ní bọ́n ṣe ń ké mímọ́ mímọ́ sí olú ọlọ́run àwọn ogun ọba tó ní àṣẹ ayé àtọ̀run ó yá ó gbogbo obi tó ti ń gbọ́ mi lákòókò ò ní jìyà mọ́ màmá yìí àwọn tó péjọ tán retí ọjọ́ ìbànújẹ́ rẹ lórí ọmọ ìmọ̀ wọn da sán dádì ẹ̀tẹ́wọ́ síwájú ogun àgbàná tó bá yín jà yẹn ogun yẹn ṣá olùgbọ́ mi lákòókò orúkọ mi ni wòlíì io ajílórí àtàmátàsí iléeṣẹ́ ìránṣẹ́ christ artillery crusaders cac àtàmátàsí tí ọlọ́run bá gbé ibùjókòó agbára àánú rẹ̀ agbára àṣẹ rẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó gètè ẹgbẹ́dá nínú ìbàdàn ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ibi ẹ̀rù ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ibi agbára ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń pè ní ibùdó àṣẹ oògùn bẹ̀rí àbí oòdé bẹ̀rí bí àwọn tó ti wà ibi tí àwọn márìdì alágbá ìsẹ́lì ti ń ṣiṣẹ́ ìyanu ojúkorojú ibi tí àwọn tó fẹ́ gba visa tó ń kù tó ti ń lọ ń bẹ lọ́run tí kò sì pẹ́ tí ọlọ́run fi dá wọn lò ibi tí ẹni tó ń wojú olú afọmọtáyé ti ń pè lájú tó ti da ikùn rẹ̀ délẹ̀ tó dẹ̀ dìde tí ọlọ́run ò jẹ́ kó mú ọdún yẹn jẹ ibi tí aláìsàn dẹ̀ ń gùn tó jẹ́ wípé bó ṣe ń gun bẹ̀ báyìí àìsàn rẹ̀ dẹ̀ jábọ́ síbẹ̀ ibi àṣẹ ó wà nìbàdàn olúwo lọ́nà tó gètè ẹgbẹ́ dání ibẹ̀ láti rán mi wá bá ọ báyìí lolúwa ni kì í wí fún ọ ọjọ́ ìdààmú rẹ tán mo lọ́jọ́ ìṣòro yẹn tán kìkì tó o bá gbàgbọ́ ni o ó ní iye àwọn tó gbàgbọ́ àwọn láti agbára fún láti jọmọ ọlọ́run àti àwọn tó borúkọ mímọ rẹ̀ gbọ́ ó ní jìyà mọ́ màmá yìí nísìsiyìí mi bá mi pe àwọn èèyàn pé kán gbọ́ mi bàbá ẹgbọ́ eléyìí sà sẹ́rí àti gbadé ìkóríta wípé a fẹ́ gbàdúrà mọ́ bẹ́ẹ̀ ni sà àti ìkóríta pé à ń gbàdúrà láìní ìrètí à ń sọ̀rọ̀ láìní ìrètí in fact ẹlòmíì tún retí nínú àìní ìrètí ọmọ ṣe o ibi ayé bá oníkálukú dé náà rèé nù ìgbàgbọ́ ti débi ẹ̀tàn ẹ̀tàn dídí ọ̀nìkan bá mi sọ ní jẹta ó ní pé kíyèsí tí wò ní ìmọ̀ nígbà tó ti káàkiri kí èsì lè sí kankan nígbà tó ti gbìyànjú tí orí kan mú bọ̀ nbẹ gbà yẹn ló sọ wípé àdúrà ò gbà mọ bọ sọ ogun tó sọ aládùúrà rẹ dọlẹ ogun tó sọ onígbàgbọ́ rẹ ló fo ogun tí ò jẹ́ kọ́ lẹ́yìn ogun yẹn ṣẹ ẹni mò ń sọ ọ̀rọ̀ kan fún àwọn ènìyàn listen to me gbàrà tí ìgbàgbọ́ rẹ bá ti sọnù ó ti sọ gbogbo nǹkan nù pátápátá ṣẹ́rí tí ìgbàgbọ́ bá ti sọnù ikú ló máa ń tẹ̀lé ṣẹ́rí ikú tàn sọ yẹn ikú ògo wà ikú iṣẹ́ wà t iṣẹ́ yẹn máa kú ikú ọgbà tó gbèyàn jọ máa kú bí sẹ́ ń gbọ́n bá yẹn ikú ìwò máa wà tí gbèyàn á dẹ̀ ṣòfò ó làkàkà bá ikú òní jẹ́ tiẹ̀ mo máa ń wo tara fi ń sọ̀rọ̀ ògo kí n sọ di tán ló wà nínú ẹ̀fọ́ samẹ̀ inú ẹ̀fọ́ samẹ̀ yẹn ní ṣàtà fọ́ mi ni ẹ lọ wo ìyàwó fíníàsì o ó ti lù sóòpù pátápátá sọ irú ẹ̀yìn tẹ lù sóòpù fi tiẹ̀ lára mi sí ọ̀sẹ̀ yìí dẹ̀ máa yàtọ̀ máa sọ ìdí ẹ̀ fún ẹ obìnrin yẹn wo wọn ni ah nígbà tó gbọ́ pé bàbá ọkọ ẹ kú tó gbọ́ pé ọkọ ẹ àti kejì ọkọ ti kú wọn ni òbí tẹ̀yẹ ni pé ọmọ mu ní omi ló wà wọn lójú ẹsẹ̀ ó dẹ̀ bí máa fún ṣe bí báyìí wọn ni ah okú oríire àní bàbá kú ọmọ rẹ o ni kó máa yọ ó ní rárá kí ló fẹ́ máa yọ fún wọn ni pé ó ní ògo ti tán ìrètí ti pín òní rẹ̀ ti kankan mọ́ báyìí ni mo wí mi ò mọ condition tó wà mi ò mọ tó ṣẹlẹ̀ sí ẹ mi ò mọ bó ṣe ṣẹlẹ̀ mi ò mọ ọ̀nà tó gbà ṣẹlẹ̀ èmi tá a ń ṣe wà rí sókè ìdánimọ̀ jíjẹ ẹkún ẹ̀ ní wípé wọ́n gbé àpótí ẹ̀rí lọ ọkọ̀ kú bàbá ọkọ̀ kú ó jẹ́ parẹ́ torí bẹ́ẹ̀ ó kàn ní ó sì kù sílẹ̀ màmá torí kéèsì tó le bẹ́ẹ̀ náà ṣe rán mi sí ọ o ní láti kú o ní láti jẹ́ kí n kàtán mẹ́ lọ́wọ́ o ní láti kú sínú ìṣòro tó wà òun ló fi jẹ́ pé èèyàn máa ń ní wòlíì wá wo tó o bá dẹ̀ wàá pàdé wòlíì rẹ ibi táyé ti gba nǹkan náà ló ti dá padà fún ọ nígbà tí adéṣàbà fàìfù ó ní pé àwọn fúlísìn ti gbé àpótí ẹ̀yọ lọ́run wọ́n sì mú láti ẹbí ní zẹ́rì wà sí ásídódù ásídódù yẹn òun ilé dragon wà wọ́n mú láti wọ́n gbé àpótí ẹ̀yọ wọn ẹbí ní zẹ́rì ni wọ́n ti gbà nígbà tí wọ́n wá mọ iyì wòlíì tí wọ́n mọ̀ wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ kì ń sọ̀rọ̀ à ń fẹnu ń da ẹnu ò lè ṣe é kì ń sọ̀rọ̀ ẹkún ẹlòmíì ẹkún ló máa wà kúta ẹ̀ jìkẹ́ máa sọkún obìnrin kan wá sọ́dọ̀ mi tó tẹ̀sìgò ẹkún ló bú sí ìyá ọkọ ni ó ti bá tòun jẹ́kọ̀ọ́ jẹ́ òṣèlú àtàwọn awájú ìyá àti ẹ̀gẹ́dẹ́ lónìí lógún tàbí báyẹn ìyá àti ẹ̀gẹ́ ló sọ pé kò ní bímọ ilé ọkọ̀ tó wà nígbà tójú ẹ̀ máa wá jà òun ló fi jẹ́ pé rí ọjọ́ wòlíì tó bá máa lọ jẹ́ wòlíì tí ẹ̀mí mọ́ bá ṣiṣẹ́ kì í ṣe lé tó máa bí ẹgbẹ́ tí ló bá wá kò tẹ̀ sí wòlíì tó bá ti jẹ́ wòlíì ni o tó bá jẹ́ wòlíì ni o mi sọ pé pastor mi sọ pé evangelist mi sọ pé teacher o mi sọ pé yàtọ̀ sùkọ̀ tó bá jẹ́ wòlíì ni bọ́ ọba ti ń déwájú ẹ̀ tó ń gbàdúrà fún ọ ní ojú ẹsẹ̀ náà ni ó máa sọ pé ìṣòro báyìí lomi ìṣòro báyìí gan ló bá pàdé nínú ìrìn àjò ibi tó gùn rẹ̀ gbà wálé ohun tó máa lọ ṣe sílé lẹ́yìn tó ọba dẹ̀ ti gbàgbé ogún ṣẹ́ nìyẹn ẹ̀ ń lè jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ mo gbẹ̀fẹ́ ogun rẹ̀ máa ìdẹ̀mí mọ̀ jù ẹ wo ọmọ ẹṣẹ́ ni pé ogún dìde sí wọn nígbà tá a déwèé fún ọ̀sán mẹ́ṣẹ́ fún 7-7-7-7 ó ní àwọn fúlísì gbọ́ pé àwọn ọmọ ẹṣẹ́ ni péjọ sí mísà àwọn ìdílé fúlísì kò kètò ẹṣẹ́ ni lọ nígbà tá àwọn ẹṣẹ́ ni gbọ́ wọn bẹ̀rù àwọn fúlísì ni pé wọn pé nǹkan kan jẹ́ ẹ̀rù ń bẹ̀ lórí ọ̀rọ̀ márèjẹ kò sọ oríṣiríṣi obìnrin tọkọ rẹ ogún tẹ̀sí ní kó palẹ̀mọ́ kò lé ẹ̀rù ń bẹ̀ lórí iṣẹ́ tó ṣe kọ́ńtrákì tó gbà yẹn ó ti di gbèsè òtẹ́ gbogbo ìṣẹ́fẹ́ yanjú ẹ ẹ̀rù ń bẹ̀ lórí ọ̀rọ̀ fíṣà yẹn torí kò ti lọ ṣe dágùn láàmú iye ìgbàwọ̀n fún ẹ ẹ̀rù ń bẹ̀ lórí ọmọ rẹ tó fẹ́ lò lóyìnbó wọn ti gbogbo ẹrù náà ló máa ń ṣẹlẹ̀ nígbà tí èyí ò bá ti mọ iyì ọlọ́run tàbí tó jẹ́ kó ti gbàdúrà gbàdúrà tí ògbà tó ti wá gbà pẹ́ẹ́bẹ́ òde gbàmọ́ ohun tó dẹ̀rù báyìí òkú ilé ìṣòro kan jókòó náà múra ọmọ ọlọ́run ti wà lẹ́nu iṣẹ́ kí ni wọ́n wá sí ọwọ́ ẹgbẹ́ o ó náà mọ̀ sílẹ̀ sí fún sọ́mọ́ ẹ̀ pé má ṣe dákẹ́ àti má ké pé olúwa ọlọ́run wà fún wa yóò sì gbà wá lọ́wọ́ fún mo ní bí sámẹ̀ ti ń wọ ẹbọ sísun náà lọ́wọ́ àwọn fúlẹ́sì súnmọ́ ṣẹ́ẹ̀lì láti gbọ́ wọn jà ṣùgbọ́n olúwa sá àrà ńlá ní ọjọ́ náà sórí àwọn fúlẹ́sì báyìí ni mo wí gbogbo ẹni gbogbo tí ààrẹ ìpínlẹ̀ olúwa máa padà ìdẹ̀ni mọ̀ jíjọ ó ní ó sì dààmú wọn ó sì pa wọn níwájú ìṣẹ́ẹ̀lì gbogbo ẹni tó ní ọlá tó ń dẹ̀ láàmú wọn máa pàdé ikú lójijì ìdẹ̀ni ní bá sọ́ọ̀kọ́ ní sọ́mẹ̀ sí ìmú òkúta kan ó sì gbé kalẹ̀ ní agbèrè méjì ní bá sẹ́yìn ó sì pé orúkọ ọbẹ̀ ní ebenezer orí ebenezer tó ti gbà pótí ẹ̀rí lọ́wọ́ wọn ebenezer náà náà tó ti wá pàápàá wọn ọ̀tá tó ń lé ọ ọ̀tá yẹn máa ṣubú torí tó ìdẹ̀ ni mo fi sọ lámúra èmi náà rán sí ọ jẹ́ kí n sọ ìdí pàtàkì mẹ́ta tí mo fi mọ̀ wípé gbígbọ́ tó gbọ́ ni ogun rẹ̀ máa ṣe nọ́mbà wà èmi ìtọ́ bẹ̀rẹ̀ sí gbọ́ mi ọjọ́ oṣù ẹ̀kẹjọ la wà sẹ́rí oṣù kẹjọ yìí oṣù tó ní agbára nìfà oṣù májẹ̀mú ìpè mi gẹ́gẹ́ láwọ̀ yìí tẹ́sán àṣírí fún ọ oṣù yìí labí wòlíì ni ní ọjọ́ kẹsàn-án nínú oṣù ẹ̀kẹjọ oṣù yìí labí ìyá tó bímí tó dẹ̀jẹ̀ lé mi lórí oṣù ẹ̀kẹjọ yìí náà ni o oṣù ẹ̀kẹjọ òun náà kan náà ni oṣù tí mo gbọ́ májẹ̀mú ìpè mi ọgọ́ sèké oṣù ẹ̀kẹjọ yìí ni oṣù tí a forí òkè àkọ́kọ́ lélẹ̀ fúnra lẹ́ni ọjọ́ Monday o sógun ọ̀tá gbogbo ọtún bá ní agbègbè sí Lagos state pátápátá lọ́dí gbogbo agbègbè Ogun state bó bá ti ń gbọ́ mi báyìí sógun ọ̀tá la máa wà ó máa ní agbára jù ẹ̀mí ọ̀hún lè fẹ́ ṣe ìtúsílẹ̀ tó lágbára ẹ wo sà àmúbọ̀ kì í ṣe ohun tó gbọ́dọ̀ wà ní ayé ènìyàn olórí àṣetì ńlá ló ń jẹ́ àmúbọ̀ ire àmúbọ̀ ọmọ àmúbọ̀ ọkọ̀ to ba ti ko ma mu boko de se asiki lo geti ewuro be ni sa e fo ewuro be ni mo so fun ko wa geti eyin adiye kan iba sha greek iba se nwo tete defi tiri tiri bus stop ni alishi ba ni songwater ni his glory hall yen lo wa legbe ile epo ti won pe ni matrix ile kan lo la ile epo matrix at his glory hall ori mero bi yen ni o ya kuro to ba je pon yan pa ja lo tin bo e o oko to ba ti be kan oko ifo oko ifo ni ko wo ni kan je si tiri tiri bus stop ta koko wa di sin ajo ta gbe gbe se isogun oju esi ona bayo seri gbugbu eni ti ajo ba daru eni ti won ta lo fa lagu ara gbugbu eni target si ni gbese patapata gbugbu awon to je pe ise kan daru mo lowo awon ton la la kan la gbugbu awon to je pe ah ah ori ko wa aye lo sise obi tete de dem don ni ko leri ah awon kan mo so eri o
2: I'm going to go to the hospital.
1: Ni abẹ majẹmu ipe yi tori mo wa ni akoko edidi ipe mi lowo osu ipe mi o tun sole tan owo millions eh ire nla o ma ri ta ase ni ama e lowo re ni fun lowo gidi gbe ma gboro re bo tori olorun se ta ti dan sore iwo ni ko sa igbagbo pe gboro mo mi ko ba ro ye de lesun o je gbagbo tun
2: o la di doketa yen mo ro soja abo yen koja koja ba ni re ta o e ba mi re da won ode ami lohun nbe mo ni kon wo ni bo se pada bo e wo mo ti olorun be ma ye ka ma kora I'm going to go to the house. Only ha only gama to ba fun ile wo nko mo ni ko ti wa le oko mi o ba ni gama o ni edide gbogbo di awon adaranya o fun o ti si e bi e sule mi no ba dide o ba gbogbo di mi o sa gbogbo se wa na gama ye ti tu yi ka di tu ni o mo le ti tu mi o ni tewo mo ato ba wa na ra pa wo yi pa ko mo sa pa wo yi pa ko o se di tu mo ni mo di tu mo ni e fun won be o ti si mi lowo ni e 20,000 o ba ti le tu fun ni won be 50,000 500 o ba ti le fun ni ko si 20,000 o je 90,000 ah inu mi dun
3: mo fun yin
2: be ni sa mi mo wori rada rada
3: o ja je
1: Mo ja mo ja tori pe o ti ipade woli re ni sele gbo to ba ti ipade woli re ni solution pe emi ton ra si eni to ba wa wa leri
4: amen
1: gbede ma se
4: amen
1: in the name of Jesus
4: amen
1: ken fu eyan mefa lori ofe lati pe mi ki kan so tele saye won ti so bi dogun won ti be n to wa ni dogun ati pe se ma gbe tori to ba dodo woli o ye ko se so pe nkan ba lo plo se emi mo lo gbo dogun woli ti wa si ogun ati bi se to ma gbe bi a jo pade o je ti emi mo ko tu gbo asiri ogun aye re fun o ni lati so kankan kan mo to ma tu ah
5: I'm going to go to the hospital.
3: We pe e just in from go program and see man go but what say by program e because we number make I shake anu account number do e ka quick but solo me dem like 1000 naira na account me why that me lo be shake e need to tell me like be 5 years 6 years go sef so me ma be go kada fun e ko re mo ni so me get the dollar na e to pe ni o ni chulo first of because of me dey no yen but ni we ra kada go wa so pe ya ayo money ma o ni send account number go go try tell like be 5 years 5 years o dey send yes me ni e join here be dey dollar follow
4: me go be gbe ri ti e bai mo fe gbe ri ti e bai amọ ti to ma fun any number to be ma so ni eni yo gbogbo eniyan oni majamu so be o fa silabu aya loore fun awon eniyan meje kan leni aya loore ti won ba pade ri ni aya loore ti o sele ri ni aya lu yanu to gbo je oye eniyan to mura leni gbogbo eyan oluwa so be awon meje yen awon to tin story awon to tun fa story ni oluwa ni eni meje akoko to ba akoko fi ore iru bo ran sele ni o iwo igba loore karun oni wa jan gele badi gbasiro mi oni eni to ba akoko bo sinu re an kan tun ko ma je lo de kuro nbe oni to ba ka meje wa tun meje ka e gbo sa eni meje akoko tun ba akoko fi ore iru bo ran sele oluwa yo fe se ja ja lu ja nu ojiji kan aja lu ore nla kan iya nu ti o se fe nu roji fe kan to ni agbara fun awon meje akoko yen ni gbogbo en lo ba rubo leni ṣùgbọ́n àwọn méjì àkọ́kọ́ yẹn mábẹ̀ ọmọ kan ti dúró lórí ọ̀rọ̀ wọn oh my god ẹgbọ́ ilẹ̀kùn olè ṣí ló ń bá gbogbo èèyàn o ti fẹ́rẹ̀ májẹ̀mú èdìdí rẹ ránṣẹ́ gbọ́ o lè ṣe láàárọ̀ yìí o fẹ́ sàn dámẹ́wàá o fẹ́ sàn rẹ̀ rẹ̀ oh my god o tẹ̀ fẹ́ sàn ẹ̀jẹ̀ ẹgbọ́ àti àwọn tó lúwa ní bá lè lu àtọ́rọ̀ èdè díẹ̀ àti májàmú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀ UBA UBA ni ó óyá 10-24-25-77-50-80 UBA UBA bọ́lẹ̀ kan sí 10-24-25-77-50 50-80 èèyàn méjì àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa fi sọ̀rọ̀ ẹ̀rú bọ́ lẹ́nu bó nílẹ̀ kó lé gbogbo ẹni tó máa sọ májẹ̀mú tó máa sọrọ̀ ẹ̀jẹ̀ tó máa sọrọ̀ májẹ̀mú sọ̀rọ̀ àti ìdílé rẹ̀ yẹn ìyanu máa bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ìdílé ní mọ̀jú sọ̀rọ̀ gbọ́ àká nọmba náà lẹ́ẹ̀kan sí UBA 10-24-24-77-50-80 orúkọ tó máa rí níbẹ̀ Christ àti Lẹ́yìn Àdàmátà sí 10-24-77-50-80 account number náà nìyẹn bó o ṣe ń dá síbá ọ̀nà ìṣòro ogun rẹ̀ ṣe ọ̀rọ̀ náà wọ́n múra o gbogbo èèyàn láìpẹ́ nìkan ṣoṣo ó máa ní agbára o múra lẹ́yìn ọjọ́ monday o lónìí monday títí aago méje ni kò ti dé tó o bá fẹ́ rí níbi ìwòlíì àmọ́ aago mẹ́jọ gan ládùúrà bẹ̀rẹ̀ títí aago méjìlá ó sì ti parí ní kálukú àti lọ. báyìí lolúwa ni kí n sọ gbogbo àwọn tán ní ìpèníjà gbogbo ìwọ tó ní ìpèníjà kẹta bí èkejì súnmọ́ mi báyìí olúwa ni kí n kéde gbogbo àwọn tó ní ìpèníjà lórí àmúbọ àmúbọ ọkọ ni o àmúbọ eré ni o àmúbọ owó ni o àmúbọ iṣẹ ni o àmúbọ ọfíìsà ìlú òyìnbó ni o àmúbọ ni mò ń sọ o olúwa ni gbogbo àwọn tó bá ń bá ìpèníjà kẹta bí èkejì pàdé lórí ọ̀rọ̀ àmúbọ báyìí ni ẹ̀mí ọlọ́run sọ fún mi pé kí n kéde fún gbogbo wọn ẹ gbọ́ ẹ gbogbo ẹni tó wà ní sango ọ̀tà tó máa gbọ́ mi báyìí gbogbo ẹni tó wà ní sango ọ̀tà pátápátá ẹ̀mí àwọn wòlíì sọ wípé ohun tí wọ́n pè ní àmúbọ́ ọ̀kan pàtàkì nínú tó fi ga èèyàn lógun ohun tó fi da ogun èèyàn ló gbin tí wọ́n fi pe ológo ní olófo nìyẹn nígbà tó bá ṣe léyìí tí ò láṣeyọrí tí ó ṣe tọ̀hún tí ò bọ́ sí ayé abẹ́rẹ́ sí pe ní olófo olúwa ní gbogbo ẹni tí nǹkan báyẹn ń bàjá oh my god olúwa ní kan lọ gẹ́ẹ̀tì ohun tí wọ́n ń pè ní ewúro ewúro kékeré ni o ewúro kékeré ni bẹ́ẹ̀ni ewúro kékeré bẹ́ẹ̀ lẹ́mọ̀ wòlíì sọ pé ká gbé ìgbésẹ̀ yìí olúwa ní láàrin ọjọ́ méje ó mọ̀ wípé àdúrà gbà ohun tó máa get ẹyin adìyẹ kan àti ewúro nìkan ni olúwa ló fẹ́ wo inú àwọn ìdílé tí àṣẹ tí ń bàjá òun fẹ́ wo inú ìgbéyàwó tí àṣẹ tí òun fẹ́ wo inú ayé tí àṣẹ tí ń bàjá sógbó ọ̀tà gbogbo ọtún bá wà ní agbègbè tó Lagos state pátápátá lọ́dún gbogbo agbègbè Ogun state bó bá ti ń gbọ́ mi báyìí sógbó ọ̀tà la máa wà ó máa ní agbára jù ẹ̀mí ọ̀hún lè fẹ́ ṣe ìtúsílẹ̀ tó lágbára ẹ wo sà àmúbọ̀ kì í ṣohun tó gbọ́dọ̀ wà ní ayé ènìyàn olórí àṣẹ tí ńlá ló ń jẹ́ àmúbọ̀ ire ha àmúbọ̀ ọmọ àmúbọ̀ ọkọ̀ tó bá ti rí pé òun má àmúbọ̀ kò dẹ̀ ń ṣe àṣẹ tí lọ gẹ̀ẹ́tì ewúro bẹ́ẹ̀ ni sà ẹ̀fọ́ ewúro bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kó wá gẹ̀ẹ́tì ẹyin adìyẹ kan ìbáṣà greek ìbáṣẹ ni wọ tètè dé sí 33 bus stop ní àlìṣibà ní sango ọ̀tà ní his glory hall his glory hall yẹn ló wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo tí wọ́n pè ní matrix ilé kan ló la ilé epo matrix àti his glory hall orí main road yẹn ni oyà kúrò tó bá jẹ́ pọ̀lì yànà pájá ló ti ń bọ̀ ẹ o ọkọ̀ tó bá ti gbẹ kan wọ́ ọkọ̀ ifọ̀ ní kò wọ̀ ní kanjẹ́ sí 33 bus stop wà á tiri bánà wa his glory hall ha ó mà máa lágbá lọ́la o àṣẹ bó ti wù kí ewúro kòkòrò tó abdul ló máa padà gbẹ̀yìn ẹ̀ ẹ wá gbọ́ eléyìí èdìdí àṣírí ọ̀rọ̀ kan wà tó lóra ní kankan ha bàbá ti ń ka ọ̀rọ̀ yẹn tán fún ẹ ní ojú ẹsẹ̀ ni wà á ti mọ̀ pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ kó o tó kúrò nínú wọ́ọ̀lù bẹ̀ nítorí ohun tí ẹ̀mí mo máa dánwò ó máa yẹ ẹ ní ẹnu mi ò ní sọ pé máa dẹ́rù bẹ̀ ó mọ̀ pé ọwọ́ ọlọ́run ṣì ń ṣiṣẹ́ àti pé agbára ọlọ́run ṣì wà lẹ́nu iṣẹ́ ha tábà ti ń parí ní agbára ọba tó ní ayé àti ọ̀run oh my god tàdé ṣe kánsẹ́lì fáwọn èèyàn múra o ọ̀la túnze yìí ó máa ní agbára ní líṣàbíọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ lè jẹ́ yéésù à ewúrẹ́ náà ló máa mú dání àti ẹyọ ayé adìyẹ kan yẹn á dẹ̀ parí iṣẹ́ yẹn fún ọ wàá mọ̀ pé ọlọ́run ṣì wà lẹ́nu iṣẹ́ ẹ̀yìn tẹ̀wà ní ṣàgàm ó di upper wednesday that is sunday 26 sátọ́wá síbẹ̀ o kátọ́wá kò sí ní wednesday ọ̀sẹ̀ yìí ó di upper week ní the 26 tó bá ti ní ìsibẹ̀ ilé tó kù ní ìbàdàn nìyẹn ó di ìlú ìbàdàn nìyẹn ní ọjọ́ friday hey gbogbo ẹni tó wà ní lagos state máa bọ̀ ní 33 bus stop ní àlìṣibà ní his glory hall ní sango ọ̀tà ni o ẹ̀mí mọ́ fẹ́ tu ọ sílẹ̀ then cancel ma wà torí 10-10 ní ọjọ́ monday tó kọjá a ṣe cancel àfọwọ́n tó wá sí ìbàdàn nìkan má bí sọ opportunity ẹ̀ àjọ pàdé ogun ayé ò ní já wa ó náà tún fẹ́ gba àkànnà bẹ̀lẹ́ kan jẹ́ kí n pè fún ẹ UBA 10-24-77-50-80 gbogbo èèyàn ló gbọ́dọ̀ da ọrẹ lẹ́nu bó o ṣe lágbára tó ní kò ṣeṣe tó yàtọ̀ sí àwọn tó fẹ́ gba ọrẹ májẹ̀mú tó jẹ́ 2,000 àti àwọn tó fẹ́ sọ ọrẹ ìdìdí tí ọlọ́run bá mi sọ nípa ẹ̀ ìyẹn 8,000 ṣùgbọ́n gbogbo èèyàn láìpẹ́ nìkan ló gbọ́dọ̀ da ọrẹ lẹ́nu orí àánú ti fẹ́ ṣiṣẹ́ fún ọ mo ní oṣù yìí yàtọ̀ pátápátá kì í ṣe yẹn nìkan oṣù ìpè mi tí ọlọ́run pè mí oṣù tí abíyá tó bí mi oṣù tá a torí òkè àkọ́kọ́ lélẹ̀ tọba wa lórúkọ jésù wàhálà ìṣá tẹ́kì sọ ní nọ́mbà tó máa pèsè o tẹ̀ fẹ́ gbọ̀dọ̀ pé èèyàn méje nínú àwọn tó fi ọrẹ sọ́kọ́ tìlé yẹn kúlá kọ nọ́mbà náà sílẹ̀ 070-35-23-17 àfààní kí ló jẹ́ fihàn kó jèrè ayé kó sọ ẹ̀mí àní sọ ìjọba ọlọ́run
5: amen
4: àwọn ọdẹ àánú gbà
5: amen
4: jésù lónìí wa.
6: Ẹ̀gbọ́n olórun yóò tọ́ ti má jẹ̀mú ẹ̀ tó bá wù yìí ayò àti lórí àtàmápàsí dà ó ti máa ń ṣe lọ́dọọdún nìyẹn covenant calling anniversary and thanksgiving lọ́ni ń bọ̀ olúwa sì ń fúnni pé ẹ̀yin òtún yóò yóò kò ń tapẹ́ tó ẹ padà sí ìyá wa ẹ̀mí ìdúró fẹ́ lànà ẹ̀mí ojúbọ náà fẹ́ jáde kó láyé rẹ̀ ẹ̀mí má jẹ̀mú ìfẹ́ lójó sunday 6 september látàgò mẹ́wàá òwúrọ̀ ọjọ́ yẹn la máa celebrate àyájọ́ ọjọ́ bí wòlíì èdè bí àjọ ìfàmì òru ni àwọn èèyàn ṣe lọ pẹ̀lú ìfàmì yẹn dá àwọn èèyàn lọ́la ọjọ́ yẹn náà ni gbogbo èèyàn máa dá ìwé ìdìbò má jẹ̀mú padà bá a sì máa mú èso níwájú pẹpẹ ọ̀pọ̀ ṣe olúwa la àyàtàwọn olórin ẹ̀mí ló ń bọ̀ prophet G.O. pẹ̀lú prophet I.O. àjílórí àtàmátàsí bàbá àti bàbá ẹ̀rí aláàyè wọ́n ó máa fi má jẹ̀mú ìpè kò dájú sọ tẹ́lẹ̀ lọ́jọ́ sunday 6 september 2026 l látàgùn mẹ́wọ̀ òwúrọ̀ láti wòrò tó bá jẹ́ ìpínlẹ̀ ọ̀ṣun lu ẹgbẹ́ dání ẹ máa bọ̀ ẹ bèrè ibùdó agbára àánú ń bẹ̀ cac àtàmátàsì olórí yóò tún rántí májẹmú rẹ yóò yí ìtàn rẹ padà wàá sọ̀rọ̀ nínú góò.

ikọ̀ agbábọ́ọ̀lù ti àwọn ọ̀jẹ̀wẹ̀ ti obìnrin ti Falconet náà ni wọ́n ṣetán báyìí láti wákò pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Poland àti ti Korea nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ́rẹ̀ ilé tí wọ́n ti pe amọ̀ rẹ̀ ní báyìí ẹgbọ́n ròyìn ọ̀hún lẹ́kùnrin rẹ̀.

ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Tinubu náà ni ó ti ránṣẹ́ kíni kò rere sí gómìnà Adémọlá Adélékè látàwí ìjáwé olúborí rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́ẹ̀kan sí i. Ààrẹ Bọ́lá Tinubu náà ló sọ̀rọ̀ orílẹ̀-èdè láti tó jẹ́ abẹnusọ rẹ̀ ti ṣe Báyọ̀ Ọ̀nànúgà lánàá ti ṣe ọjọ́ ìsinmi nílùú Àbújá. Ọ̀nà ni wọ́n ti ṣàpèjúwe ìjáwé olúborí Adémọlá Adélékè gẹ́gẹ́ bí ìrètí ọ̀tún fún ìṣàkóso ìṣèjọba àwarawa lórílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ náà ló jẹ́ pé ààrẹ ló sọ̀rọ̀ di mímọ̀ wípé ìṣèjọba àwarawa lórílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni ó ti gba ìrètí ọ̀tún lábẹ́ ẹgbẹ́ òṣèlú ìṣàkóso ẹgbẹ́ òṣèlú ti APC. Níbẹ̀ náà ni ààrẹ ti ṣàlàyé tí ó sì pe Adémọlá Adélékè lákìtìkì kú oríire fún àǹfààní ilé ti àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n tún fún láti fi tukọ̀ ìṣàkóso fún ọdún mẹ́rin mìíràn. Níbẹ̀ náà ni oyin ó wá kí Adémọlá Adélékè fukú àṣeyọrí tí ó sì rọ̀ ọ́ wípé kí ó tún tẹpẹlẹ mọ́ àwọn ìdàgbàsókè àti ìdúróṣinṣin eléyìí tí ó ní fún ara ìpínlẹ̀ ti Ọ̀ṣun. Tí ó jẹ́ igbákejì ààrẹ tí wọ́n fẹ́ dipò wọ́n fẹ́ dìde dupò ti ààrẹ ní ti ètò òṣèlú eléyìí tó ń bọ̀ ní ọdún 2027 ti ṣe Rabiu Kwankwanso òun náà ló ti ṣàlàyé ìpinnu rẹ̀ láti jẹ́ igbákejì fún Peter Obi nínú ètò ìdìbò eléyìí tí ó ń bọ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti National Democratic Congress. Níbẹ̀ náà ló ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta Kwankwanso ló sọ̀rọ̀ ọ̀hún lánàá ní olúlùlẹ́wà nílùú Àbújá ti ṣe ọjọ́ ìsinmi nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé láti ọdún 2023 òun náà ni òun ti rí ipa létí Peter Obi tí ó kó nínú ètò ìdìbò ọ̀hún tí òun sì ní èròngbà láti bá a ṣiṣẹ́ pọ̀ àti láti jẹ́ kí orílẹ̀-èdè wa Nàìjíríà kí ó lè túbọ̀ gòkè àgbà. Níbẹ̀ náà ni Kwankwanso tó ti ìgbà kan jẹ́ gómìnà ti ìpínlẹ̀ ti Kano ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé pẹ̀lú bí wọ́n ṣe ń yí ètò agbára òun náà ló jẹ́ pé apá ti gúúsù ló kàn lẹ́yìn ìgbà tí ààrẹ àná Muhammadu Buhari tí ó kúrò ní ipò. Níbẹ̀ náà ló ti wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé pẹ̀lú bí àwọn méjèèjì bí wọ́n ṣe parapọ̀ àwọn ní ìrètí wípé àwọn yóò jáwé olúborí nínú ètò ìdìbò eléyìí tó ń bọ̀ lọ́dún 2027. Ìjọba ìpínlẹ̀ ti Imo ọ̀nà ni wọ́n ti fi òfin de kátàkárà lójú òpópónà eléyìí tí ó kànrìn ní ìpínlẹ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ náà ni wọ́n tún fi òfin de àwọn ọkọ̀ ńlá láti máa gbé ẹrù tàbí já ẹrù láwọn ojú òpópónà eléyìí tó bẹ̀ ní Òwèrè. Níbẹ̀ náà lọ dárúkọ àwọn àgbègbè eléyìí tó jẹ́ pé ó ti di ẹ̀ṣẹ̀ tó sì di òfin báyìí láti máa já ẹrù tàbí ta àwọn ọjà ní ojú òpópónà ọ̀hún. Ara àwọn òpópónà ọ̀hún òun náà ni Rotimi, Royce àti Douglas eléyìí tó jẹ́ ti àárín gbùngbùn ti Òwèrè lọ́hùn-ún tó jẹ́ olúùlú ti ìpínlẹ̀ ọ̀hún. Àṣẹ ọ̀hún náà ló jáde láti ẹni tó jẹ́ ọ̀gá àgbà pátápátá fún ẹni tó jẹ́ ipò kárí fún ìdàgbàsókè ti Òwèrè eléyìí tí a mọ̀ sí Franklin Ikem. Òun náà ló sọ̀rọ̀ ọ̀hún léde láti ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ ìtọpinpin àti ìfìdímúlẹ̀ òfin ẹni tí ṣe Chinasa Onwere. Níbẹ̀ náà ni wọ́n ṣàlàyé wípé àwọn ọkọ̀ ńlá òun náà ni wọ́n ń gbé ẹrù tí wọ́n sì ń já ẹrù tó jẹ́ pé wọ́n fa sókẹrẹ fàkẹrẹ ní àwọn ojú òpópónà ọ̀hún. Níbẹ̀ náà tó wá sọ báyìí pé àwọn tó jẹ́ ọkọ̀ àjàgbé ńlá tàbí èrò òun náà ni kí wọ́n ṣe gẹ̀yà fún agbègbè ọ̀hún tí wọ́n bá fẹ́ já ẹrù tàbí gbé àwọn ẹrù kankan. Ìròyìn tilẹ̀ òkèrè. Orílẹ̀-èdè ti Ukraine náà ni wọ́n ti kéde rẹ̀ báyìí wípé tuntun àwọn èèyàn mẹ́wàá tí wọ́n farapa níbi tí àwọn èèyàn márùn-ún tí wọ́n ti jẹ ọlọ́run nípè àtàrí ìkọlù eléyìí tó wáyé láti ọwọ́ orílẹ̀-èdè ti Russia níbi tí àwọn àdó olóró tó ti ń do kíkan ẹni tó wá jẹ ààrẹ orílẹ̀-èdè ti Ukraine ẹni tí ṣe Vladimir Zelensky.

abile ti ba enikan sami over delay ti ma nfi akoko eni sofo lo se yi o ya ko jade lara re gbogbo eni to ngbo won oluwa lenu mi emi soro mi o da so emi ma se mi o daran mo do no ma je mu oluwa oro agbara ni jade lenu mi oro ase lo jade lenu mi mo gbadua agbara to kukun lo lati fi da aye re duo agbara to kukun lo lati fi wesi ojo ori re lati fi wesi ola re mo wi loni o gbogbo agbara na o ya ko teri baba yi ilekun ti o tati o ya mo lo ninu agbara oluwa ilekun yen shi o sami ilekun yen shi o sami ilekun yen shi loruko baba ilekun yen shi loruko tomo ilekun yen shi loruko temi mimo ilekun yen shi egbo o agbara to lohun o da aye re duro to lohun o ni je ko de bi to ye ko de loruko jesu agbara yen fi aye re sile emi to fe sojo ogo to fe sojo gbo ekun awa nu aeroplane lojo kan gbogbo eyan ti wole irin ajo nla aeroplane won pa ilekun de won ti announce o won pe ke joko dada aeroplane won pa ilekun de be ni a wole wa then Mr. Kunle Olawosebi kan can you please rise up wherever you are Donald de tegba inu aeroplane won ba ni please can you come down we want to have interaction won be ba soro kan esa ogbeni yen so kale ninu moto o so kale ninu aeroplane o fe de kode o fe de kode bi ere bi awada aeroplane balekun de eru en be ninu aeroplane o aeroplane gbera won ti ja arakunrin yi le ogun wo re ogun to doju ayo to duro de iwo mama yi loruko jesu ogun yen lana laaro ogun to duro di o ni ojo ayo mo wa lati sure fun oni mami mo wa lati sure fun daddy mo wa lati sure fun tori mo mo pe adua ni ngba agbara ko loruko jesu ogun to duro di ojo ayo yin loruko jesu o ya ogun yen lana laaro egbo oro oluwa lenu mi lati iseju lo emi afara sinu ku emi afara sinu ku ako alangba o mo nleri ni a lo nfe se bayi o nfe se bayi bo ti o fi ku o laye ki ri si emi to ni ko ma dara ninu sugbon ti o je dara nita loruko jesu loni ni o emi yen fi aye e sile loni ojo aje mo pe ire sona re mo pe anu sona re mo pe iyanu sona re mo pe igbega sona re mo pe ibuku sona re lato ni lo ibuku ko dana re agbara to lo nfe so e ni aborisa o ye ko teri ba bẹ́ẹ̀ ló máa rí orí tí ẹ ṣe orí tí ẹ ṣe ọ̀sẹ̀ yìí ó máa múre wá fún ọ ẹ máa pariwo kẹ́ ẹ máa sọ báyìí pé ìwọ ọ̀sẹ̀ tuntun yìí darí ire ńlá sí mi mọ́mí mi ìmọ̀ bọ́yá lérò owó kan ń bẹ̀ yẹn kẹ́ ẹ mú owó yẹn ẹ mú lọ́wọ́ bẹ́ẹ̀ bá lè rí mú lọ́wọ́ ẹ̀yin náà lẹni nǹkan yín sà àní ẹ mú lọ́wọ́ tẹ́ ẹ bá ti mú lọ́wọ́ ẹ máa sọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ tẹ́lẹ̀ yìí ẹ ní àmọ̀ǹtì ló lè jẹ́ ẹ sáà mú lọ́wọ́ ẹ máa wojú owó yẹn báyìí bẹ́ẹ̀ bá ti ń sàmí bẹ́ẹ̀ bá ti ń sọ̀rọ̀ yẹn kẹ́ ẹ máa fi kan ẹlẹ́dàá yín ẹ máa sọ báyìí wí pé ìwọ owó níbi gbogbo tó o bá wà láyé máa bọ̀ lọ́dọ̀ mi owó iṣẹ́ mi ayé ò gbọdọ̀ fi dùn mí ẹ̀tọ́ mi ọjọ́ pípẹ́ ayé ò gbọdọ̀ fi dùn mí níbo la gbé ire mi pamọ́ sí ẹ̀tọ́ àwọn bàbá mi dà áńgẹ́lì olúwa ò máa gbébọ̀ sọ́dọ̀ mi ire ọjọ́ pípẹ́ tó ti sọnù ìbùkún tó ti sọnù ti pẹ́ máa padà bọ̀ sọ́dọ̀ mi ìwọ áńgẹ́lì ìrànlọ́wọ́ máa bọ̀ sọ́dọ̀ mi ojú rere ọlọ́run sáré tètè kó o wá mi rí àánú ọlọ́run sáré tètè kó o wá mi rí ìrànlọ́wọ́ olódùmarè sáré tètè kó o wá mi rí láti òní lọ ìwọ owó o gbọdọ̀ dọ̀tá mi láti òní lọ ìwọ owó máa sọ̀rẹ́ mi ẹ sọ pé owó tútù owó gbóná máa wà o ní náwó gbóná láyé rẹ ọpẹ owó tútù ẹsẹ àtàǹgbéyàn tàǹgbówó lọwọ wọn náà sọrọ gbówó rinu sọ pé owó tútù máa bọ sọdọ mi ìbùkún ọlọrun àánú látòkè ojú rere tí ò ṣe é dá dúró máa bọ sọdọ mi láti òní lọ èmi yóò sin ọlọrun láti òní lọ èmi yóò ní ànító àti ànísẹkù ayé kan tí mo wá yìí owó ò ní sá fún mi mọ́mí ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ayé kan tí mo wá yìí ìbùkún ò ní sá fún mi àánú kò ní sá fún mi bẹ́ẹ̀ ló máa rí máa náwó dọjú alẹ́ mi ni mo máa lówó dọjú alẹ́ mo máa náwó dọjú alẹ́ ìpinnu ọ̀tá ò ní ṣe lórí mi lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ lórúkọ jésù irin ò ní sá fún ọ ó rí tiẹ̀ ṣe o ó ti rí bẹ́ẹ̀ nípa agbára tó ń bẹ́nu ẹ̀jẹ̀ lọ́gùtàn gbogbo bí ọba yà sí ìrìn àjò àánú ló máa bá pàdé gbogbo bí ọba yà sí ojú rere ló máa bá pàdé gbogbo bí ọba yà sí rere ló bá pàdé láyé rẹ ó ti ṣe bẹ́ẹ̀ lórúkọ bàbá ó ti ṣe bẹ́ẹ̀ lórúkọ tọmọ ó
o ti se be loruko temi mimo mo wi eleyi si yin lose yi e ri ti yin se o ti se be e da owo yen po mo owo yi e ri pe ima lowo o de dide fun yin o ti se be o se be Jesu Oluwa wa ke to so nko n loni e ka Psalm 1 ibukun ni fun okunrin na ti ko ri ni ma won yan buburu ti ko do ni ona awon elese ti ko si koko ni ibudo ko awon elegan sugbon dido na re wa ni ofi Oluwa ti mo ofi re lo sasaru lo san ati loru yo dabi igita gbese ti pa odo to su esu re jade lakoko re o ni ewe re ki yo re danu atun gbogbo to ba se ni o se rede awon eya buburu o ri be sugbon won dabi yan gbunta fe fe lo o ni nitori na ni awon eya buburu yo se yo le duro ni idajo be ni awon elese ki yo le duro ni awujo awon olododo o ni nitori pe Oluwa mo na awon olododo sugbon na awon eya buburu mo se bi e ka Psalm 1 yen nigba meta ke to jade laaro igiri ati anu ko ni sa fun yin God bless you and you will never go down in the name of Jesus. Agbara Olorun mo lo si Jerusalem ni ojo keje osu kesan e je ajolo bo pa ti de to run ri ya ajolo taye awon ori ofe to le se famu bi re re lati ran won lo but to ba ma ba mi lo e ma mu ororo meji lowo okan baba ti fe wonu Jordani Oluwa ni dale yin lori ekeji ta ba ti jade inu Jordani Oluwa ni dale yin lori omi yen kan na ni Jesu fi se baptism a ma de okun oke kan ti an pe ni Sinai ba se lo yin mo gbadua yo dara fun je ka o bi ri o lo wo enikan to mo pastor kan to mo to fe ko lo abe enikan to ti se olorere o ran lo si Jerusalem ore re wa nbe bawo la se ma lo osu kesan kan mo roro meji lo yo dara fun phone number yi e pe tabi ke send the message emi na fe lo Jerusalem mo join mi mo group ti awon eyan wa yo dara fun o re na lowo o ore re o se be Jesu Oluwa wa phone number elo phone number 08066481455 08066481455 to ba di aro Thursday gbogbo omo Olorun pata e jajo pade ni ilu Ibadan ni challenge oh my god program yen ti ni agbara ju ni challenge ni ago meje aro si agogo mewa abo wakati emi mimo ni emi mimo nso kale o ntu aye awon eyan sile boda iwo na ma bo laaro ojo Thursday ise agbara to nse Oluwa se ntu sile ta si nfi ona igbala han awon eyan loruko Jesu iyanu o ti sele gbogbo eyin te so pe e fe baba lo si Jerusalem osu kesan ni o tete pe kan na awon number wa o tete join yo dara fun o be lu ma ri Jesu Oluwa wa amen amen amen loruko Jesu aye kan to wa yi o ni je bi nibe o no more war Jesus is coming soon.

0: on and top Wednesday only say a la malicot program and we can draw a bobo in Benny or Medio, a pata, a jawele, not belly and lag on it, or do an eleway, new White House, a cotado, Billy a debutant, and Lafara, Billy Bolude, Bobwe, Nino Lake, just say one in Christ Center Ministry of the Church of God, opposite Samoa Village Station, and Yigama Malete, Nibada, a Kokwetoa, Lori Radio, Lag 11.96.7, Nibobo, Monday, 6:50 a.m. Siago Major, Emma Bawa Pade, Jesu, Lolua.
1: Mo kin kaabo si kan yi ni te gbon gbo lori akoko majemu ati muse je ki olorun na nu re ko mu majemu re senu aye wa bi a se won na se titun ti a si nwo awon osu to nsun mo odun to si gbogbo ejikiji to ba ja ni ayika lojo to ni oba le sa meje arogun gbogun mi o gbe ogun yen mi iji iwa arabirin yen oko esese ku olorun be laye iji nla ni ina nla ni iwo arakunrin yen boya omo re ni o je pe o ba sun jaba kan bi keji to fi olo saye lo iji na nla ni ṣugbọn olorun be laye mo se beru mo se won ti awon yan so iwo omo yen to je pe gbogbo ohun ti ogbokanle to po gbokanle ore ore odale ari pe o gbeyin o ko awon janduku won lo ba nkan ti je ti eje o wa so le ni okolobo iji ni mo se beru olorun kan wa to mo ba jiwi olorun yi ngba to denu aye iji lo ba nu aye ele so wa pe ni adiko se Genesis chapter 1 olorun do run aye aye si wa ni juju o si sofo ogugun si wa loju ibu emi olorun si nra baba loju omi olorun wa pade awon iji nla ikini loju ibu ki lo ba nbe aye o wa juju ekeje o sofo nigbati ji bade bo nka ri juju ṣugbọn olorun kan wa ninu ji to nduti ni nigbati gbogbo yen ba sa nigbati awon ti a fi gbogbo aye wa sin lana ton ba nsoso ku so lenu Olorun ti ki gbagbe orori ki yo gbagbe kankan ni ise re ti a se Olorun e mo duro awon eyan le gbagbe ṣugbọn Olorun ki gbagbe oni aye wa juju nje gbogbo aye te ri juju bayi iwo po yen iwo okunrin yen iwo omo to ti da laini baba yen iwo ti iyawo re bimo o nro bi lowo si babe lo iji lo de iji nla ni ṣugbọn ki sopin ajo e o aye sofo aye ke ura epo ti sofo ni bayi ṣugbọn mo gbadura Olorun to n fa han ninu ji fa awon to ba gbagbo o fun ninu aye lati oni lo ẹgbẹ́ ẹ̀kọ́ tí ẹ ń gbọ́ lórí ọ̀rọ̀ ìmọ̀ ìdágbára àánú ọlọ́run fún àwọn àyànfẹ́ nígbà tí ìjì farahàn àánú ọlọ́run fún àwọn àyànfẹ́ nígbà tí ìjì farahàn ọlọ́run tó bá ìjì wíńjọ́ sí mo gbàdúrà ó bá ìjì wínú ayé ẹ̀ ó gbé ìjì mínú ayé ẹ̀ a rí ọ̀pọ̀lọpọ̀ náà nu bíbélì ta pé ní àkókò kan tàbí ìkejì ìjì jàrí tábà bàbá wa Abrahamu ìjì ńlá ni iná ńlá ni nígbà tí sára aya rẹ̀ kú ó dàbí pé kò ní sí ọ̀nà àbáyọ mọ́ ó dàbí pé èlé ti parí ó dàbí èyí wípé májẹ̀mú kò ní wá sí ìmúṣẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run dára Abraham pàpà gbénu májẹ̀mú ilé ọlọ́run wá sí ìmúṣẹ. Ìgbà tí Jacob ti Rákẹ́lì lọ ó dàbí pé lójú ìbímọ ni a rí pé ó gbé lọ ẹ̀rú bá bíi pé májẹ̀mú kò ní wá sí ìmúṣẹ ṣùgbọ́n ọlọ́run májẹ̀mú odò ti Jacob. Àrí pé Jacob wá di ẹni tá ń pè ní Israẹli ṣùgbọ́n ìjì lóríṣiríṣi ló bàjá ẹ lè ṣaláìgbàgbé ìjì ti Ísáù tó ń fi kú le káàkiri nígbà tó pé orí pé ó gba ìrì òun ó tún gba ìbùkún wà ní tó bá rí bẹ́ẹ̀ o ìwọ Jacob fòsókè mọ òṣó ọjọ́ ọ̀fọ̀ bàbá òun ó ti dín kan lónìí torí pé ìwọ ti fi ìrú gba ìbùkún a sì rí pé ní Genesis chapter 27 verse 41 Ísáù sì kórira Jacob nítorí ìrètí bàbá rẹ̀ sún fún un Ísáù sì wí ní ọkàn rẹ̀ pé ọjọ́ ọ̀fọ̀ bàbá òun súnmọ́ etílẹ̀ nígbà náà ni èmi ò pa Jacob arákùnrin mi. Ló jẹ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ló ń gbé èjìtì ọ́ tí wọ́n ti robi sí ọ́ ṣùgbọ́n Ọlọ́run tó ní ọ́ wà láàyè mo gbàdúrà ní àárọ̀ yìí mo gbọ́ ẹni tó fẹ́ràn ìjì lọ́wọ́ tó fẹ́ kìdí gbé ọmì mo gbàdúrà lórúkọ Jésù Kristì èrò burúkú ni wọn kò yílé wọn lórí. Gbogbo àwọn tó ń pèdè ibi sí ọ nínú ìjì gbọ́ èdè tó ń pè ọ̀pọ̀lọpọ̀ sọ pé Jóòbù ohun tó ṣe náà ló dé báyẹn ohun tó ṣe ló dé báyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bíi Barnaba a ò rí wọn mọ́ àwọn ọmọ ìtúnú ò sí mọ́ àwọn èèyàn tó lè pẹ̀tù fún Jóòbù kò sí mọ́ ìwà wọn yí padà Ọlọ́run láti pàṣẹ nígbà tí Jóòbù wí pé ìwé Elifasi ó yá gbéra àtàwọn ọ̀rẹ́ méjèèjì ẹ lọ tu Jóòbù nínú kí ẹ pé nìkan kẹ́ tún ní nìkan fún gbogbo nǹkan tó ti dé bá torí pé kò ṣe bí kankan èṣù dánwò ni ìdánwò ni gbogbo àwáwí yín tí ẹ ti sọ mo gbọ́ ta ló dàbí Jóòbù ránṣẹ́ mi ó ní gbogbo nǹkan wọn Jóòbù kò ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni kò sì wí ṣùgbọ́n Ọlọ́run nínú ìjì dúró tì í wọn bẹ́ẹ̀ ni Ọlọ́run sì dá àkólọ rẹ̀ padà ní ìlọ́po méjì gbogbo àwọn tó fẹnu sọ sọkúsọ ojú wa tì wọ́n lo je pe loni Jacob na lati e koja mo po opolopo ni mo so so so si njo yen ngba ti Rakeli koja lo bo ti pokole o nsa fun iku ti Isau o tu pade ti Labani pade Labani tu wi pe ah iwo to si mi lodun merin la o wa fe ma lo o ko nkan mi ehn to ba ri be iku te o be si nle Jacob kiri kiri kiri tu won lo n ki lo fun oni ni oru na Olorun si ba soro mo se se bi tabi buru si iranse kunrin yen nitori pe eto re lo gba to mu lo awari pe bo le je bo le o ba sugbon kuni anfani lati le se nkan si nitori pe Olorun ti kilo fun pe o wa pelu Jacob lo pe loni won na mura yo ti Olorun to to bi o ti ni ninu ji bo ti Olorun to to gba ninu ji yo mo gba o gba lowo Isau o tu gba lo Labani eni to rugo aye esin won gba ti jide Jacob wa bi omo Olorun sugbon Labani on wona lati pa eni tan pe ni Jacob that's Genesis 31 verse 24 Olorun si to Labani ara Syria wa ni oju ala o si fun pe ki si ara re o ki wo ki o ma se ba Jacob so ni tabi buburu eri ko nwa kakiri ngba ti Jacob na ti mo pe oju ogun le bayi ko fi adua sere Genesis 28 o bo sinu adua o gbadua o gbadua soru e tan pe ona si bayi soru 40 days o wa un lo lowo lowo batari 28 yen oni verse 10 Jacob si jade kuro ni Beersheba o si lo si ya Harani verse 12 o ni o si lala ibi to gbe lala ki lo sele verse 11 o si de ibi kan o do nibe ni oru na o se soru pelu Olorun verse 13 si kiyesi Oluwa duro loke re o si wi pe emi ni Oluwa Olorun Abrahamu baba re ati Olorun Isaki wo na wa ba Olorun pade ni soru 40 days to lo lowo lowo yi ogun aye e lo to ji ni sugbon Olorun kan wa lati duro ti o to ba le wa ninu soru bi Jacob o ngwa Olorun si fa han o si sele ibukun fun verse 14 ile ibukun ti na fe jade o to ba da po mo wa ba se ngbe be lo oniru omo re yo si ri bi erupe ile orube lo ni abi oribe oribe nipa to je pe o pa so itan verse 21 eri o si pada o pada bakan na lo gbadura le kan si un Jacob o si jeje verse 20 Jacob o si jeje wi pe bi Olorun ba pelu mi ti o si pa mi mo ni ona yi ti emi nto yo fun mi ni ounje jije ati mu ti mo si pada wa si ile baba mi oni ni alafia nje Oluwa ni yo ma se Olorun mi oju ona ba le mura bayi to sumo Olorun yi ninu soru 40 days ti an ba lo yi Olorun na ti lati gba o láìsí àánú ayé ẹ alágbá nínú jì ń bẹ láìsí bẹ àìpé ń gbẹgbẹ yín ó gba Jacob jésù ń bọ láìpẹ o ẹnkọkan ikú ọdún àdúrà tí a ń ṣe Ọlọ́run ṣe tán láti fà nínú jì rẹ o ti láti gbà ọ gbogbo òjì ló kọjá kó sún agbá ẹ sọnù Ọlọ́run ni Ọlọ́run o èèyàn lè jẹ Ọlọ́run God bless you good morning Jesus name happy new week.
2: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọ̀rọ̀ ìgbàlà tí ẹ ti gbọ́ yìí ẹ ó máa bá wa pàdé ní dédé àsìkò yìí ní gbogbo ọjọ́ mẹ́jọ láwọn kò kan náà fún ìmọ̀ràn ìtọ́ni àti ìrànlọ́wọ́ àdúrà ẹ ní àǹfààní láti pe àbá olúwa sí orí aago yìí 08023521991 lẹ́ẹ̀kan sí 08023521991 alaafia.
0: Second and third Wednesday only say la malicot program awon eka ajo wa gbogbo nbe ni omi edio apata ajawele lagbele alaga oni tipa odu ona elewe ni white house ekotado nile adegbite alafara nile bolude gbogbo e gbogbo e ninu ile ijosin wa ni Christ Center Ministry of the Church of God opposite Samuel Village Station eyigrama molete nibadan akoko eto wa lori radio lagele 96.7 ni gbogbo ojo monday ni 6:50 a.m. si ago meje e ma ba wa pade jesu loluwa
3: Lagilu FM 96.7
4: Ara so ya nigba ti won gbo je komo latenu top striker
3: Lagilu FM
5: why

ẹ̀mí olórun tún ṣe tọ́lọ́dún láti ba gbogbo má jẹ̀mú tó lòdì lórí àwọn ọmọ ológun wọ̀nyí jẹ́ gbogbo ìpinnu òkùnkùn láti fi ọmọ dààmú rẹ̀ jésù olúwa wá fẹ́ gbẹ́sẹ̀ lé lọ́dún yìí olórun fẹ́ lo prophetess mary ọmọlára lára pé lady evangelist christiana mo àwọn olórin ẹ̀mí máyọ̀ wá àjàyí tolú ìbí tó yẹ okùnlọ́lá kẹ́mi taiwo òkùnbí òkìkí dayo amos ọ̀pẹ́yẹmí praise nígbà tí wòlíì olórun alayà àjẹrẹ̀rẹ̀ olúfẹ́mi òní

0: níbẹ̀.
1: Ẹ káàbọ̀ padà látọjú ọjà o. Ìkànnì lágẹ̀lú ní lágẹ̀lú 96.7 FM. Òkè gajò kí ilé fọlọ́fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn jẹ́ kẹ́mọ̀ lè tòrò yẹn eré ìdárayá. Ilé tó dùn ti gbẹgbẹ nǹkan tó bá ẹgbẹ́ yín sẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹ lè wò wá live and direct níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ẹ lọ kàn ní bandore Facebook ìkànnì lágẹ̀lú 96.7 FM. Lórí jẹ́ kẹ́mọ̀ fan family ẹ wò wá ń bẹ̀. Lórí TikTok at Top Striker 100. Lórí TikTok kájọ máa gbẹ́ra kàsídà. Ó yá pápápá láti ibi àsìdègò. Ẹ gbé láìkì kọ́ lọ o. Káṣẹ ẹ̀ ń béèrè code *347*1004*2#. *347*1004*2#. Ìwọ lọ́kàn láàárọ̀ ìbọ̀ bá dágun lánìí o. Ṣùgbọ́n mo rí i pé o ti ń ṣe iyèméjì. O ń ṣe iyèméjì lónìí tó yẹ kó jẹ. Lónìí tó kàn ọ́ láti jó o ti ń dáàbọ̀ bí àjọ. Òní tó kàn ọ́ ló ń ṣe iyèméjì. Tọ́ mi ò ní sọ jù bẹ́yẹn lọ. Aláti ṣe ní màá màti ṣe ara rẹ̀. Èsì àṣìṣe aláti ṣe mọ̀ ń sọ o. Okay. Lọ́lẹ̀dẹ̀ Saudi Cristiano Ronaldo nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe lópin ọ̀sẹ̀ ó ti jẹ́ di mímọ̀ wípé tó bá di òpin sáà yìí ẹnìkéè bá onísùúwàádé di ebe o òun náà yóò fi ẹ̀yìn tì nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá láì jẹ́ pé kó náà ti ẹ̀jẹ̀ gbádùn ilé ayé ara òun díẹ̀ gbogbo tó ń fi àìmọye ọdún tó ń fi kójọ yìí kó náà ti ẹ̀ wo pé ẹjẹ́ mi náà gbádùn ayé ara mi láti bí almost 25 years tí kàríà yìí tó ti bẹ̀rẹ̀ tán yányán jẹ́ kó náà ti ẹ̀ gbádùn ayé ara òun ó ní ṣùgbọ́n o òun ọ̀kàn lè ṣe pẹ̀lú láì gbá bọ́ọ̀lù ṣùgbọ́n ti ń pi ama àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan kalẹ̀ tó máa jẹ́ pé òun máa fi rọ́pò tó fi ní jẹ́ pé òun mọ àlàpò òun ọ̀gbá bọ̀ ó ní at 41 bọ́ bá di òpin sáà yìí ní ìsìn a mọ̀ wo 42 lọ́ọ̀kan nígbà tí ọba ẹ̀dì february ní ìsìn àlàyé di 42 nù tọ́ ó ní fún díẹ̀ yìí òun náà fẹ́ sinmi kó wọ́n gbádùn ayé ara òun lẹ́yìn ìgbà tí ọ̀rẹ́bìnrin rẹ̀ bí ọdún bíi mẹ́wàá tí wọ́n ti jọ pàdé ó ti padà dìyàwó gangan lẹ́gàlè báyìí torí pé bẹ́ẹ̀ bá gbàgbé ọjọ́ kọkànlá oṣù kẹjọ yìí náà ni wọ́n ṣe ìgbéyàwó tí wọ́n fòkà síra wọn lọ́wọ́ òun àti Georgina Rodriguez ọjọ́ yìí náà ló sì pé ọdún mẹ́wàá eléyìí tí wọ́n ti pàdé ara wọn ní ilé ìtajà Gucci eléyìí tó wà nílùú Madrid nígbà tí àlàyé wà Madrid wọ́n kàn pàdé ní Mr. Gucci ni ibẹ̀ wọ́n ti pàdé ara wọn. Ìrọ̀lẹ́ ti wò pé ọmọ wo lọ́sẹ̀ tí ẹ̀jẹ̀ àtúbò náà sọ̀rọ̀ wo àsóǹgangan ni yóò jẹ́ ojúlówó. Ju gbogbo ẹ̀ lọ, ó ní bí sàìbà ti parí. Òun náà fẹ́ gbádùn ilé ayé ara òun o. Ó yá láti ibẹ̀ lórílẹ̀-èdè Germany orí lọ́mọ̀ kó dàmà mọ̀ sí àlàyọ o. Torí pé ó mi àwọn ẹlẹ́ẹ̀kẹta fún ikọ̀ Bayern Munich báyìí. Nínú ìfigagbága tí wọ́n gbá pẹ̀lú ikọ̀ ti RB Leipzig ni o. Kẹ̀sì máa wo ìṣẹ́jú bíi 89 minutes ló wọlé. Ṣùgbọ́n ó di 81st minute ló score third goal. Ìyẹn fún ikọ̀ ti Bayern. Orí wọn ti ń lékè pẹ̀lú méjì ìṣẹ́jú kan tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọwọ́ mi àwọn yẹn tẹ́kọ̀ ju bí ìṣẹ́jú méjì lọ. Agbábọ́ọ̀lù wa tó jẹ́ tímẹ̀tì ẹ̀ wá wò pé àbò ni mùsí aláwa ṣe ń rìn yìí ẹ ti mọ kéèyàn ọmọ rìn bí ẹni tó yìí ń kọ́ ìyẹn bá wò pé ismail sabari ni o tó ẹsẹ̀ darapọ̀ mọ́ bayern bó ṣe sáré sínú pé kí ló ṣẹlẹ̀ nígbà tí èdè bẹ́ẹ̀ mùsí alá ti fẹ́ wó lulẹ̀ lọ́sàsáré dìímú ọwọ́ ara gbé lọ lẹ̀ ìyẹn bá pe àwọn òṣìṣẹ́ elétò ìlera ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ́yìn wọ́n ṣàkíyèsí pé ìtì ló pọ̀ o ìtì yẹn ló pọ̀ ẹ pé bíi 33°C ni 33 tá a fi máa tara rìn dín bí lẹ́nìí láàárọ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ 30 la wà láàárọ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí 33 ni wọ́n ní ìtì yẹn wà 33 tẹ́ yín táwa máa fi sára rìn tá a tún máa sáré kínú ẹ̀ ó ní ẹ mọ̀ pé tí ọ̀bá yìí ti máa yàn láa tẹ́lẹ̀tẹ́lẹ̀ àsádùúpẹ́ fọlọ́run ọlọ́run ọ̀jẹ́ kí ó sì láboru. Bàṣà ọ̀tẹ́gọ̀ mọ́lẹ̀ kí bẹ́ẹ̀ má ṣẹ̀jẹ̀ ọ̀rọ̀ ti wọ̀ papọ̀ láàrin Barcelona àti kọ Manchester City kódà pẹ̀lú ìròyìn tá ń gbọ́ ó ṣeéṣe nígbà tí ọba ìdí ọjọ́ Wednesday tí wọ́n ṣe àfihàn Rodri ni ko basa 64.5 million pounds iti o ti set bayi bi de eleketa iko man city ti se tan oro ti wo papo laarin awon ati basa bi 70 million euro ko yen won de ti jo di mimo yi pe won yonda re ngba ti oba idi e bi ojo wezi o se se ki basa ki won unveil e officially adeun odun merin ni otowobo o 4 year day titi di odun 2013 bi basa se nwole o na ni consicao abi ki lo ko ti e cancelo jare cancelo na o na ti terminate contract e pelu iko alilali to wa o ti terminate contract ti e na o na nbo pada bayi e mo po wa nlo ni sa to koja o na ti nbo pada adeun ti wo papo lohun alarin ohun ati ko basa lati ni osu kefa o kan re terminate contract e nbe yen o na npada bo bayi o je 2 in 1 laaro I bayi o Cancelo, Rodri, a major GTD. Being Casserini, yo. If you got back at the way, Lano. Community Shield. Back and now, Wafco, a jambe, Latuli Wafco. Ako Jumo, or Benny Tijani Lukudana.
0: Ako Juma, talk one good Jumo, Benny Harley.
1: Or Benny, how to do your latter Jum.
0: Ako Juma, talk one good Jumo.
1: Or Benny Chawinga. Chua winga, lato lede Malawi, eka winga.
2: Uruko temi na abduwasi, mama do yesu, fakuride wa waka yuko. Mukeni tewe kakaribwa na ipa kumira satutu. Yungatose mkuna nolo pakariwa. Abduwasi yolo njoko, wawili njinyira njoko.
1: Ele osi maare ni tina bakpe ni uko, se kini mamba.
3: Ewa dalo, kwa ekpe yu wakpe.
2: Uko mi luga nube sobe la yini.
3: Ema orisi nito fira yini la roi. Mbato uruko yu upa la amu.
1: Chua winga.
3: Chua winga. Eri o buze ni ijo ba bi pe
2: o o cha winga re ni
3: awa koroju cha winga te ba de trace dada side odon lo ti wa la de ogba
1: eh omo yen kan re nationalize re fun Malawi ni eh ki se pa won ni won gba lati Malawi iyen lo lo lati Nigeria lo si ma okay won lo ma bro daddy eleyin bro won
3: ojo rago
1: ojo ni ti jijo
2: boya pele pele lo na ko
3: pele ko
1: se wo ko pele
2: abajan
1: loko okay eja wo fi gagbaga se kagba laarin olede Malawi ati Cameroon eh won fa sugbon ko to ra won to re ni ona yan meta zodo lati first staff
2: ko to ra
1: mi o le so pe to ra won o ki la se ka so pe iriri se iriri ni Cameroon fi buri ni abi so gba bọlu won lo leju ti Malawi lo and then kilo fa kude fun Malawi tori won ojo won gba bọ bọ se man gba bọ tele abi won ti ri nri pe awon ti debi ti oye ka won o de so awon ti wa okay pelu runners up
3: la pa do temi ni o pe bi awon ri ni pe bi a pe awon ti debi ta won o de ri o le mo awon na ka won na ni ijakule tori latare ta ba n du won se bere fi gagbaga ibon se bere tin din pin ile ti mo gba lanu duro ife awon na ma ni lokan ipe ta ba le se kini ta
1: ki lo wa fa wa la lana ki le
3: so pe omi po jo ka lo ni latara ni pe ta ba wo iko egba gba bo lo
1: awon ori nko to po ni
3: eh ta ba fun Cameroon a ri pe nko ti won ko le eh o le ju nko ti
1: ebi ti an ko le lati
3: nko ti won ko le se mo pe team ya to si team and experience iriri awon ti gba ase ka gba lai mo ye gba so awon eleyi o gba ri so awon na de ti ni determination pe ibi ta gbe de yi a ko nse ru Malawi lo ma da wa duro ta ba wo gugu nkan ti Cameroon ni awon yen na ni bo to jura won lo ta ba so nipa physique energy gugu nkan yi ni Cameroon lo ko le pelu pe bi won tun se mu won ba tun won mo gba yen won wa fi awon afikun agbara energy gugu e ni won lo mo ro pe nkan to fa ti agbara orilede Malawi o se ni mu won ni tori pe ta ba wo fi gagbaga yen lana gbogbo possession everything na ni Cameroon fi dominate won ko je pe bi a pe Malawi won special to level yen so nkan ti Malawi den ni na ju pe awon owo waju won egbon ataburo to wa waju so awon ile na de ti sise won gege bi se pe ti be yin ni a mo ba se na keji ni so mi ro pe experience and agbara lo sele lan
2: ba tokun le po de mi ro pe urbani
1: na yellow ma tan lori re yi
2: elle est en blue si
1: ina green ni man da
2: tan blue
1: si ori o tan green yellow din tan lori re apere wo nile yoruba
2: mi o ma
1: ah
0: gan nilu ebo gan number 7 kini sibi kan number 7 adoloro sibi kan yo come blink yellow you blink yellow
1: adoloro
0: you want blink yellow you want blink yellow to ba for them blink yellow yi
1: abi ja red ni your turns later we traffic light we traffic light to ba won kan to green pe koja to ba itan yellow won wonu yin nu ma lo
0: odo
1: ma lo e gan na ba yo gan e ri e to tan na yellow yi okay eto di be parisa
4: eh laporo mi ro pe ta ba soro ko mejeji eh iko cameroon ti ri malawi gege bi iko to kanrin pe ke sepo wa fortunate lati di ibi to de
1: won
4: ti a over prepare malawi ti a prepare re pe eh cameroon awon ti nigeria fe gba pa awon awon sare ki
1: amale
4: fortunate lati na nigeria ni awon o ki amale wa won ti ro pe a rorun but cameroon ti ri won ri pe awon o le rorun Cameroon prepare ju Malawi lo o de han nu ifigagbaga yen pe won ati e fun ni space kankan leyin bere pepe to ti koko gbe won sare kekere kan to ti pe ah eh ere le fe sa anije riri mi samo so emi ro pe Cameroon ti prepare daada pe iko to ba le na Cameroon to ba le na Nigeria iko e le na awon na kan won mura mura pe awon fe ba Nigeria gba asikagba so imura won ye loju ti Malawi lo so lapodo temi mi ori nkankan ti to special ju imora yin lo Cameroon special bo agbara ati imora won determination oju ti Malawi lo
1: lo de te lati gbo yen lati enu ero wasiu eyin
3: ero wasiu
1: ero wasiu gbogbo badan ero olopo dana je agbo lati ere
0: a to se lagbodo temi eh nkan kan ayo kan ni Cameroon se ti won fi aje Malawi o na ni pe Malawi gege ba se mustard si won gba ni pe owo eyin won they are ball playing defenders
1: ben
0: bo se join attack ibi ti wa lati de ba won yen space yen ni Cameroon ni won se amulo ton ba se jabo gba ba awon possess
1: direct
0: won lowo kan space yen ta won ti feel pe awon fe attack ton yen ibe na gba bo yen si lowo kan pa o tun wa ran won lowo pe goal yen tete o tete waye bi goal yen se tete waye bayi e won ke en ti o fokan bale die tele to pun nigba to tun wa wa nila ilo space yen wa o even gan ti ba se pe Cameroon gan won nice o ye ko ju beyen lo
1: won ba bo ko je
0: won ba nkan ba baje nkan ti mi ro be ya pe won fi pa won niyan
1: space ni won nice direct football na
0: lowo kan won gba sibe ni
1: oda ojo ti lo laaro e Baba the last song Nick and his plus 10 by Probable FM. Lori eto ta lo ta. Ibi gbagbaga laarin ti Arsenal ati Man City. Community shield yen. Ile eto waye laarin awon mejeji. Alampa ni ati Nanane. Se Man City. Se won le withstand the prayer ninu DJ EPL bayi. Tori nta ri lana yen ku die ka to. Bi ki la le so yi pe nto sele gangan. O da ko si wahala. Ngbo ba da go mejila. Abi Man City in wine wa ni ago meji la la mo ago ojumo o titi alayo
5: ago ojuna mo ni ero wa si wa ero oloko wa ko si ero ayo ni
3: abile kele
1: ero leke
5: oro leke
6: ero ya ti ari ago
5: ya
6: ye gan lo taja ju
5: abero ayala
1: ero ayala o ni otaja
6: ero ayala ah brush abi
3: ero wale
5: wale ko ko bo mu brush le fi baba ta yin je
6: ero ayala e wo mu ni ti e be won na
1: o le ti e ma work gana loni monday
6: mama tu asiri gbogbo kini na
5: se bi ko fi le ra mi fun
1: awon olorun to ma wo bata buku ki ma njo monday ko si monday kan to
5: awon olorun di wale eyan gboro fi bata e
6: se jade latabe table ti en to ba wa ni apa keji lo
1: bari
6: eyan ho ni eji lo pe abi kini o
5: eyan to ba wa no bata e soke to ba se teyan kan ba se ko ba le na soke teni e ho ni o
6: kan se ni e ko gboro wi kan kan le
1: gboro ki management wa nkan se si
5: ba ba se meeting 112 meeting 112 leni
6: ro ni kan ba ye gbo e wo ke to wole si bi
5: so gbo dada to mo ba bi je
1: ma
5: wo bi je lo station bo mi ati build bi ma ba ba bi je
1: bata to jo ejo iru bata buku ni
6: e ko se ana gimu bata ko si to office
5: a li o kan iko bi
6: kodato agba
5: wo mo wo film nbo awo ere lo sakwo nbi
1: kondo basra newscaster
5: wo ti e oju oni ti e jare ti oni ti e
1: ogbede asiku opin ose
6: wa ko yin emi wa o mo se opolopo re
1: adupe fọlọrun
6: adupe inu nira
1: adupe gbogbo yin bo loke nbo nsale yi o sun ta ngbo
6: adupe o pada yori mi
1: da mo je ki a gbo
5: aburu sẹni kẹni jọ níjọ ìdìbò
6: jọ ìdìbò gangan
5: kò tún sí wàhálà ayọ ló bọ sí.
1: Ó fi hàn pé a ti mature díẹ díẹ kọlọ wọn jẹ kí maturity yẹn kó túbọ máa gbòòrò sí.
5: Àwọn tí wọ́n sì ti lọ kó tó di wípé ìbò ṣẹlẹ̀ kọlọ ń dákun kó rọ àwọn mọ̀lẹ́bí wọn lójú torí àwọn mọ̀ fi àwọn ọmọ fi
6: rántí
5: ọdún ni ngbà báyìí ni lágbájá báyìí ló ṣẹlẹ̀ sí lágbájá
1: gbogbo àwọn àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ síwájú ìdìbò yẹn ló mú ìpayàsókè
5: wá fún gbogbo èèyàn.
1: Kí ni àṣẹlẹ̀ ngbà tí a ìdìbò tí gbogbo ó
5: ti báyìí
1: kí ni àṣẹlẹ̀ ń dìbò
5: bá a bá fẹ́ dìbò gangan
1: ṣùgbọ́n adúpẹ́ fọlọ́ pé
5: ọlọ́run ṣe ìyanu
1: ìgbésẹ̀ táwọn òṣìṣẹ́ elétò ààbò náà
5: wọ́n gbìyànjú
1: bọ́bá ti a rí bá òun ẹ jẹ́ ká over prepare
5: kò
1: ti jẹ́ pé bọ́ọ̀bá ọpá
5: bọ́ọ̀bá kò bú lẹ́sẹ̀ tóbi ni wọ́n dé koto sórí
6: láwọn
5: ọlọ́pàá
6: bí wọ́n ṣe ń rìn lẹ̀ ni wọ́n ń pò lókè
5: tó ń ṣe àwẹ̀
1: òwò
5: mo ní ṣe lọ́pọ̀ tí ẹ lórí ọlọ́pọ̀ lórí mo ní
1: tójú wo ṣe é wò rárá aléyìn òrojú ẹ lòmí.
6: Kásá wa sọ fún gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pápá àwọn ọ̀dọ́
5: ìmú
6: kẹ́kọ̀ọ́ lára nǹkan tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀sun. Ìbò dídì ìpolongo ìbò túmọ̀ sí pé jàgídí jàgàn
5: ó gbọ́dọ̀ máa wáyé
6: ẹ jẹ́ káwọn olólùfẹ́ yín tẹ fẹ́ nínú ẹgbẹ́ wọn kí wọn ó kàn bọ́ta sohun tí wọ́n
5: fẹ́ ṣe fún yín ó parí ẹ̀yìn
6: ò nílò àti máa kádà kó bá àwọn tó lọ́hùn ò lè padà mọ́
5: láìdé
6: ẹni tó bá jẹ́ pé apá ló jábọ́ lára ẹ̀ apá àwọn ò ní padà bẹ́ẹ̀ mọ́
1: ọlọ́nìyẹn
6: yóò mọ fi apá rẹ̀ han ọmọ
5: èyí
6: tí ó fẹ́jú kẹ̀kẹ́ ní ń bọ̀ lọ́ọ̀kan
5: ẹ̀ nínú ìta wa iná ọgbẹ́ ọlọ́njẹ́ wo gbọ́ ni kọ́lọ́njẹ́ wo
6: gbọ́ ni
1: ìpolongo ọbẹ̀rẹ̀
5: ó máa bẹ̀rẹ̀ láìpẹ́
1: yìí kàmpẹ́
5: ọbẹ̀rẹ̀
6: nínú oṣù kẹjọ
1: táwa
6: yìí kò ní 17 ọlá akọọdù ló fi dìbò nígbà tí ó bẹ̀rẹ̀ sí báwọn èèyàn sọ̀rọ̀ lórí ẹ̀ ìjáwé olúborí rẹ̀ ń tẹnu mọ́ nkankan
1: pé ààrẹ
6: bọ́lá tinubu apc làárẹ̀ wà ni wọ́n á dúpẹ́ lọ́wọ́ ààrẹ ní mẹ́sàn-án mẹ́wàá ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ tẹ́yìn orí
5: tẹ́
6: lérò pé ẹgbẹ́ kan ọ̀tọ̀
1: wọ́n á
5: bẹ̀rẹ̀
1: ẹgbẹ́ tó wọ́n sì ń gbà sí

Wadiluwa FM 96.7.

0: ọ̀rọ̀ ń bẹ̀ wípé òun ò faramọ́ ọ̀rọ̀ kan tó jáde látẹnu ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí olóyè olùṣègùn ọbàṣánjọ́ lórí bí ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún bó ṣe pé àwọn ẹbu ìfọpo tó jẹ́ ti orílẹ̀-èdè nàìjíríà ti ń bẹ̀ ní ìlú port harcourt wọrí àti kaduna ó ṣeéṣe kí kankan nù wọn kọ́ mọ́ lè ṣiṣẹ́ mọ́ débi pé yóò fa epo agolo kan lórílẹ̀-èdè nàìjíríà ààrẹ tinubu pé rárá o ní tòun ìgbìntẹnumọ́gi ogun lòun ò fi ṣe àwọn ẹbu ìfọpo yìí wọ́n sì lè ṣiṣẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé tẹ́ ẹ wí òkè a máa tẹ̀lé bí ti ń lọ.
1: tó nínú ìwé ìròyìn the nation lèmi ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ àkòrí ìròyìn jáde láàárọ̀ tòní o wọ́n ní lórí ọ̀rọ̀ ètò ìdìbò tó wáyé nípínlẹ̀ ọ̀sùn lọ́jọ́ àbámẹ́ta sátidé tó kọjá lọ ìyí ni ìdí tí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu ṣe kí gómìnà adémọlá adeleke wípé ó kú oríire o wọ́n ní déédéé agogo méjì lóru òun náà ni gómìnà ló gba ìpè láti ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà pé ọmọ kú oríire adémọlá ìwọ́kọ̀ yìí èmi náà ní sa ó kú oríire o ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ àti bí ètò ìdìbò ọ̀hún ṣe lọ ẹ gbọ́ nínú ìròyìn láàárọ̀ yìí.
0: nínú ìwé ìròyìn the punch bákan náà gómìnà ìpínlẹ̀ ọ̀sùn adémọlá adeleke òun ló ti sọ̀rọ̀ wípé òun ti pàṣẹ fún amòfin àgbà ti ìpínlẹ̀ ọ̀sùn láti lọ rí gbé ẹjọ́ kan èyí tí òun pè tako àjọ tó ń dènà ìwà ìbàjẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà tó ń ti ìṣòwò òlu kúmọkùmọ ní ìdí ètò ọrọ̀ ajé ìyún efcc kúrò níwájú ilé ẹjọ́ o lórí bí ó ṣe jẹ́ pé iléeṣẹ́ àjọ ọ̀hún ó gbé ìgbésẹ̀ láti gbẹ́sẹ̀ lé àpò àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ ọ̀sùn ó ní ńgbà tá ààrẹ bọ́lá tinubu sì ti wá dá sọ́rọ̀ ọ̀hún tí a ti yanjú ntọ́ wà ńbẹ̀ kò tún sí ti à ń tún pera ẹni lẹ́jọ́ sí ẹgbẹ́ ẹjọ́ ọ̀hún kúrò nílé ẹjọ́ kàlàáfíà ò lè jọba.
1: tó inú ìwé ìròyìn the nation náà mèlìmí náà ṣùṣì wà pẹ̀lú bí ẹgbẹ́ òṣèlú apc bí wọ́n ti ṣe kéde rẹ̀ láti ìpínlẹ̀ ọ̀sùn ìyẹn ẹgbẹ́ òṣèlú all progressives congress ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀sùn wọn ni àwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò lórí ọ̀rọ̀ ètò ìdìbò tó wáyé ìyẹn lọ́jọ́ àbámẹ́ta sátidé tó kọjá lọ yìí ìdí rẹ̀ tí wọ́n fi láǹfààní láti ṣubú yakata kíni tó wà nú ètò ìdìbò ọ̀hún gan ní pàtó bó lọ̀rọ̀ ètò ìdìbò ọ̀hún ṣe lọ wọ́n ní báwọn bá ṣe ń pe àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń dá wọn nímọ̀ràn lórí ọ̀rọ̀ òfin náà ni gbogbo nǹkan yóò mọ lọ ẹ sì ní sùúrù fún wa náà ẹgbẹ́ òṣèlú apc ló yọjú ọ̀rọ̀ síta báyìí.
0: lórí àṣeyọrí ètò ìdìbò ìpínlẹ̀ ọ̀sùn eléyìí tí wọ́n ti dìbò yan gómìnà adémọlá adeleke lẹ́ẹ̀kejì gómìnà mákindé ti ìpínlẹ̀ ọ̀yọ́ àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀‐èdè nàìjíríà ngf ẹgbẹ́ òṣèlú adc àjọ hùríwà àti yíyága áfríkà wọn kí gómìnà adeleke wípé ó kú oríire o ti ìjáwé olúborí rẹ̀ lẹ́ẹ̀kejì.
1: tó el-rufai tó ti fi ìgbà kan rí já gómìnà fún ìpínlẹ̀ kaduna lọ́mọ̀ ti gbé àjọ icpc lọ síwájú ilé-ẹjọ́ wọn ní kíni tó ṣẹlẹ̀ ó ti fi ẹ̀sùn kan icpc o wípé wọ́n kùnà láti jẹ́ kí àwọn mọ̀lẹ́bí òun kí wọ́n yọjú sí òun níbi tóun wà kí ló lè fà á kálukú ló lẹ́tọ̀ọ́ tiẹ̀ lábẹ́ òfin ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ó di inú ìwé ìròyìn nigerian tribune tó jáde fún tòní.
0: èsì ìdìbò ìpínlẹ̀ ọ̀sùn ń bẹ ní gbangba àta ìwé ìròyìn the guardian láàárọ̀ yìí o níbi tí gómìnà adémọlá adeleke ti ẹgbẹ́ òṣèlú accord tí ó ti ní ìbò tó lé ẹgbẹ̀rún mọ́kànlá ní ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó lé belenja eyún 511,067 votes òun ló ní nígbàtí ẹni tó tẹ̀lé à ń bọ̀ tí òun náà ni ìbò tí ó lé mẹ́rìnlé ní òjìlé ní irinwó eyún ẹgbẹ̀rún ni o ẹgbẹ̀rún lọ́nà mẹ́rìnlé ní òjìlé ní irinwó ó lé dáadáa eyún 444,811 votes bẹ́ẹ̀ òun náà ni ẹni tó tẹ̀lé wọn tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú adc eléyìn òun ni ìbò tí ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ ní ẹgbẹ̀rún mẹ́tàdínníogún 17,180 ti àjọ elétò ìdìbò ilẹ̀ yìí inec tó sì ti kéde rẹ̀ wipe gomina Ademola Adeleke uni oyan yo ninu eto edibo na
1: lori eto edibo to bo lona lodun 2027 egbe oselu accord egbe oselu AAC egbe oselu SDP pelu awon ti won je oludije dupo are labe egbe oselu awun o na ni won mo ti darapo ti won si so bi pe gbogbo ipe ti awon eyan kan pe eleyi ti won jawe olubori ninu egbe oselu won bi pe to ba di odun 2027 ti eto dibo gbogbo waye lorilede yi ko si eyan meji ti awon fe ko bere fun ta won si atileyi fun ju are Bola Tinubu lo won le lodo ta won o ko si ntojo eyin ko yi ninu wero yi Nigerian Tribune to jade fun toni ni iroyin ohun wa
0: loju iwe keta The Guardian oro jade latenu igbakeje are orilede Nigeria teleri Atiku Abubakar nibi ti o ti n pa are Bola Tinubu lenu mo pe ko ja mi lori mimo di ebi bo se je wipe awon ebu ifopo orilede Nigeria won o sise bo ti se ye ru awon isakoso eyi ti an ti koja lo seyin ni orilede yi o pe un te ba pe se ni ke se lasiko yi eye mo di eru ebi leri awon ti an ti koja lo nle yi o
1: to lori oro eto edibo lodun 2027 na ni enikan to je oludije labi ase egbe oselu PRP Donald Duke o na lo mo tin salaye oro bi pe he eje gbagbara le egbe igara le o lori oro eto edibo ohun te ba gbe le ko sese ka fi egbe yen egbe oselu APC jole papa julo eni to fe dije du pare lorilede wa Nigeria inu we right Nigerian Tribune to jade foto ni ni mo ka iroyin ohun e mo gbo ni si sentire
0: ajo amuni moda to ngbogun ti iwa ibaje ohun ajebanu lorilede Nigeria EFCC oni o mo ti gba owo kan eleyi ti o nlo bi $60 million $60 million pada ninu ise iwadi alagbara kan ti nlo lowo lori ile ise elepo robi Next Oil e fe gbo ni ekunrere edo ki iroyin oni otusu desale koko e
1: eje agbera to o di oke lohun lodo DJ Spider eje lo re wo to wa nbe ese te wa nbe fun wa
2: Wagilu FM 96.7 Edokiri.
3: Mo ti bere ku o le salai mo panile rin lakoko apejopo itakoro sori la molebi ni o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
4: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
3: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
4: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto yo si tu so akoko na da koko ma ni gbagbe
5: Ni West Midlands Open University amu ki eko wa laro woto ko si rorun lowo ti o fa ni lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to ₦2,500 fun abala eko kokan course unit ni ninu awon eka eko to ni igbelewon ka kiri gbogbo agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management boyo sese pari ilewe girama tabo lendi nce HND A level to spell wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikanni ibanidore @WMOU Nigeria West Midlands Open University so afoju so nipa eto eko re di memuse
6: ore afaimo ko ma jawon ami ti mo nroye ninu ago ara mi ni o han mi le mo kara o ma ta mi bi pe mo fo mi atapara ara n ja mi je nkun ma rin tabi bu mi je kaakiri ara ara o ma yun mi ma ba n bari e ni ti paja paja to ma mu mi lowo atese sugbon iro lo n pa mi o ni ba won kuku owowo tori pe alagemo yi kun kekere o se iwo ore o je gbenu edake soro fo wa leleyi abi aare ara to n ba oja se won ogo nipa bi ansi capsule ni egbogi to je ohun ni gbogbo eyan lo to ba n di pe ara n ta ni ara n yun ni ara n ja ni je nkan rin tabi bu ni je kaakiri ara tabi paja paja to mu ni lowo atese bi ansi capsule
7: capsule o wa kakakiri bi ti won tin ta oju lowo ogun jake jado ilu ibadan bnc capsule wa ni danax pharmacy adamasinga tanimola pharmacy okeado aslam pharmacy mokola roundabout boost pharmacy apata solution pharmacy agbeni bnc capsule wa nilu iseyin oyo ikire iwo ede ati nilu ogbomoso abi number 30 adekoya house anfani road roundabout ring road ibadan ile ise temeta yo trade medical nigeria limited lo nse bnc capsule jade lati mo gaga ibi te ti le ri bnc capsule aladugbo yin e pe 08103369434.
8: The Oyo State College of Agriculture and Technology, OISCATEC Igbora, a polytechnic of choice, invites qualified candidates for admission into its full-time and part-time national diploma and higher national diploma for 2026-2027 academic session. Candidates who scored 100 marks and above in UTME are free to apply by logging on to admissions portal on eportal.oiscatec.edu.ng, while HND applicants are requested to register on OISCATEC admissions portal for further processing. OISCATEC also runs degree programs in affiliation with the Federal University of Agriculture, Abeokuta, for candidates seeking admission into 100 level and direct entry 200 level. Applicants who scored 160 and above in UTME can apply for the degree programs online via https://admission.funab.edu.ng/2026. For inquiries, call 0803-770-4172. OISCATEC, training for innovation, for its efficiency and self-employment.
2: Wadilu FM 96.7. Edokiru.
0: Eka abopada. Edokiru yinte siwaju ikoni lagelu 96.7. Okay. Togajoke. Nifele lembadon. Unletin teti bawao. Ejen kokobere si kweru yi. Lati ilishi are orile de Nigeria. Gaga bi akosile wero in the punch. Are Bola Tinubu, oni oti wikpe onwo faramoro kon. Toja de latenu, are orile de Nigeria, teleri, oloye, Olusegun Obasanjo, lori oro ti babaso. Wikpe, awon ebu ifokpo le Nigeria, timbe ni lu Port Harcourt, wari ati kaduna, o sheshe ki won ma le si shema lai lai, koda, kwa daju, be won le fwa golu ekpo kan, ni ibi awon ebu ifokpo won yi, ninu oro, eleti Are Bola Tinubu toda bi en pe eyi ni okoko so lori afojusun re lori boya awon ebu ifopo won yi ti an je meta ototo nile Nigeria ti e le sise bo ti se ye bo ti se je wipe opolopo won ni han ti denu kole ti han ti di aherepe lai na ni owo eleti oje obi ti biti billion gbe billion naira pon ti ijoba ile Nigeria ti na lori ise atunse won are lo wa se atenumoro wi pe gbogbo awon ebu ifopo yi ni o pada sise tori pe ijoba o se ohun to ye ki won o se lori e akosile iwe royin the punch lo se lalaye o wi pe are Bola Tinubu soro ohun di mimo ni ojobo Thursday nigbati o ngba lejo enikan eyi ti o je are agba fun egbe awon osise ni eka epo robi ati afefe gasi ni le yi eyun Nupeng Salimon Oladiti ati awon omo ati awon omo ajo na eleyi ti won wa kan si ni office re eyun ni le ise are orilede Nigeria ti nbe ni ilu Abuja are oni oje wipe oro to so yi na ni nwaye ni dede asiko eleyi ti oje pe opolopo oro ni ma jade latenu are ile iteleri oloye olusegun obasanjo ti si nsoro wi pe nto ohun ni gbagbo pe awon ebu ifopo ti ilu Port Harcourt wori ati kaduna won tun le sise ni aseyori mo bi won ti se sise ri lateyin wa pelu bo si je wi pe ati na owo goboy leri won to si je wi pe sibe lati opolopo odun seyin da ti na owo ohun owo opada funa lori won o awon ebu ifopo won yi ti an menuba ona lo je wipe are Bola Tinubu ninu oro ti e o pe gbogbo won ni npada abo wa sise to si je wipe won mu ere gidi wa fun orilede Nigeria are ni ohun ti awon se lasiko yi oni ise iwadi eleyi to jinle lori ona ta won gba lati ri o wipe awon ebu ifopo yi won pada di gbigbedide ta won si tun won so bi e ni sogba oni be la won wo ogbon ta won da ni di eto oro aje lati ri pe ati tun so ta won otun ebo ifopo won yi so yo je yi ti o pada mu ere wa fun omo Nigeria ti otun ni gbe owo wogbo won ni are ninu oro ti yo mo so lo ti so di mimo oni se ri ki efin omo jade ni ibi ebo ifopo abi ke mo ri pe awon apa abi ti na ti mo yo la la la loke in yo number oni eleyin otumo si wi pe ebo ifopo nsi se o olodigba to ba to mu ere wa fun awon omo orilede Nigeria ni bamu pelu idi ta fi gbe iru ebo ifopo be wale ta fi gbe kale o se lalaye o wi pe ohun o si ni boju weyin bo se wu ki isoro ti nbe nibi epo benti nibi ebo ifopo ti orilede Nigeria ohun ko le to oni tori pe ohun ti ri wi pe opolopo awon isakoso ti an ti wa lorilede yi ni an ti da wole sugbon to je pe ngbo ba di bi eni le die won boju weyin ni won o si ni tesi waju lori e mo o pe ni to ohun ohun ki se eni ti nda wole se ti tun boju weyin nibe oni ngba to n ti gba ise isakoso orilede Nigeria ati gbogbo oro re ati awon nkan to je isoro to n ti awon nkan to da bi gbese ati eyi to nilo enawo to seju to se kanjan nile Nigeria oni ohun tewogba lowo awon ti an je asaju ohun to n tewogba eku ida ati orilede Nigeria ni owo won oni ohun to wa wu ko ti sele lateyin wa eleyin oni si ohun lowo lori ise to ye ko ohun se lati ri wi pe awon ebu ifopo won yi won tun pada bere si sise o pe oju si ohun ni lasiko yi lati se atunse re ko si ri pe o sise fun ife to je ti inu awon omo orilede Nigeria ni opo yanturu nile yo oni e wa gbo omo Nigeria ohun te diboyan gege bi are le Nigeria ohun setan lati gbe asowo ko ohun o si ri wi pe gbogbo n to ye ki ise ki o je sise lori ebu ifopo yi n lo wo se o ohun oni boju weyin emi o se mo n lo bayi lati lo ri wi pe ebu ifopo orilede Nigeria meteta o pada di eyi ta nri lo nile yi
1: leyin eto edibo to waye lojo aba meta satide to koja lo ni ipinle osun eyu eto edibo gomina eto mu ki gomina ti nbe loroye gomina ademola adeleke jawe olubori won ni ko to di wi pe ajo olomire leto edibo le wa Nigeria kede re gege bi eni to jawe olubori ni bi eto edibo ohun na ni arolede wa Nigeria re Bola Ahmed Tinubu lo ti pe gomina ademola adeleke lori ago bi pe o mo ku orire o si se lalaye bi pe eto oselu orilede wa Nigeria o na ni ifokobale ati ifidimule ti je ko di bimo fun wa lolede bi pe didun ni oso re o so lojo waju ninu eto isejoba warawa lolede wa Nigeria o ninu akosile e ti ajo olobere leto idibo la wa Nigeria kede re lori awon oludije ti won lanfani ati kopa dibe eto idibo ohun yin lojo aba meta satide to koja lo lo nje ko di bimo pe gomina ademola adeleke tinu egbe oselu akodu lo ni ibo egberun lona 1511 ati 77 511067 won ni o fi di eni ti o tele leyin gbagbagba o fi di re jele to fi joko bi pe joko bi o ti lanfani ati tesi waju o iyen Bola Oyebanji tinu egbe oselu a Progressive Congress APC ti o lanfani lati ni ibo egberun lona ojile nirinwo o le merin ati egberin le medogun eyun 444,815 won ni eni to se ipo kada ninu eto edibo ohun to waye na lati ri omo egbe oselu African Democratic Congress sojo oludije won ADC Najim Salam onibo to lo bi egberun lona 17 o le logosan 17,180 won ni awon ti won je oludije mejeji la to ku won ni nigba ti won ye inu ibi ti awon eyan lanfani lati dibo fun won wo won ni se ni won miri tori pe won ni ibo kankan eleyi ti awon eyan le so wi pe ibo gidire ti awon eyan le lanfani lati dibo fun won ti won si ka won ni eni to lanfani lati kede wi pe eni to jawo olubori re lati odo ajo leto dibo lewa Nigeria odogbon Joshua Lalekan Ogunwole ona lo so lo kede Adeleke gege be eni to jawo olubori ni dede agogo mejo looro oku iseju mokanla looro ana ti se ojo isimi Sunday won si ni gbogbo awon eyan ti won lanfani lati wa nibi ti won tin kede sidibo hun ni won lanfani ati ye gbogbo re wo kini kini o ko to di pe won kede gomina ademola adeleke gege be ni o ti jawo olubori ninu eto edibo to waye ohun o won si ni leyin eto edibo ohun lawon eyan tin be ni ipinle osun fo jade ti won be si ni jubileti iyun won bere si ni kori ayonu ti kaluku lo re gbalu ton lo re gba sekere ati gangan ati agogo ton be si ni pariwo oye na ti kole awon para odi koro won ni gbogbo ipinle osun lo da be ni pe oju bulu o na ni kini ohun mu wa o ti gbogbo re mole kini sasa lana laye ti won kede demola adeleke gege bi eni to wole ninu egbe oselu akodu nipinle osun e fe ka iroyan won tun po gan ni ninu iwero indination to jade fun toni aye wa fun yin lati gba musiku e ka sowo waju si
0: iroyin yi ipinle osun na lo ngbe mi lo punch lo je awako eyi ti o ngbe mi lo gege bi akosile iwe iroyan ohun won pe gomina ipinle osun ademola adeleke n lo ti so di mimo pe ohun ti pase fun eni to je amofin agba ni ipinle na lati lo ri gbe ejo kan eleyi ti o n pe tako ajo amunimoda to n gbogun ti iwa ibaje ni orilede Nigeria EFCC kuo ni waju ile ejo lori bo se je wipe won ti koko gbese le apo asun ijoba ipinle osun sugbon nigba to ti di wipe are Bola Tinubu o ti da si oro ohun lo fi pinu pe iru ejo to n pe ohun ko tun wulo mo baba ti da si oro si ti yanju to ki won gbe ejo o kuo niwaju ile ejo gomina adeleke lo so oro hun di mimo ninu iforowanilenuwo kan to se ni ile ise mo maworan kan to je gbajugbaja nile yi lana ojo aiku sunday leyin ti an ti kede re gege bi eni to jawe olubori ninu eto edibo gomina to waye ni ipinle osun pelu afikun wipe ohun o tun nife lati tun tesiwaju ninu igbejo na mo leyin ti oje wipe are ti ba won pari oro ohun ko tun wulo ko gbe ajo amunimoda ohun lo si ile ejo mo gomina yi ko sai so di mimo wipe funra are gangan la are mama lo da si oro na ti ohun si fi ri pe ko nidi ki awon tujo mo se fanfa ninu oro ofin mo ajo EFCC be ba gbagbe ni o pase o pe owo kan ogbodo jade ninu apo asun ijoba ipinle osun labe ase kan eleyi ti won pe ni post no debit PND eleyi ti yan gbe leri apo asun ohun o ni ori bi an se pe won fe won se iwadi kan lori sise owo ilu basubasu papa owo to ni se pelu oro ayika ecology funds eleyi ti won ni in lo bi billion mokanla naira to nti owo iranwo kan ti ni ijoba apapo o gbe fun ijoba apinle osun pelu awon oniruru owo kan tulu eleyi to je ipinwo olososu ti an ma tari si awon ipinle to je ti ipinle osun won ni owo yi lawon kevin re pe ijoba apinle osun n tari e si awon apo asun won aladani kan lawon fi tete gbe igbese pe ki owo olu ko ma wa wo gbe nigba na o ajo iso di mimo wipe igbese eleyi ta won gbe yi un ni o je wipe igbese ti ofin to fun awon ni agbara lati gbe o on la won gbe tori pe bi owo ilu ba ti di pe irin lati bi to ye e lati aye bi kan lo si awon aye ti oto awon ni agbara lati ya tete ri o wi pe iru owo ti n bo si owo awon le ise aladani abi apo awon aladani kan yi ti o si ni idi pataki ti fi n lo be nise ni ka awon ya se na mo n to fa ta won fi gbe nu o be o na lo je wi pe nigba ti won gbe igbese yi tan oni gomina adeleke un ni ota ko igbese na nigba na lohun to edi wipe o wa pase fun eni to je amofin agba ni ipinle osun ati commissioner fun oro eto idajo wipe nise ni ko gba ile ejo lo ko lo re ta ko igbese na nitori wipe o nigbagbo pe ko bofin mu ati pe oro na o lowo oselu nu amo bayi sa ijoba ipinle osun ti pe ejo ohun ki won gbe ku oni waju ile ejo
1: eni to ti fi igba kan ri je gomina ni ipinle kaduna lọmọ tun ti mu iwe tarata o di waju ile ejo o pelu bo se npe ajo to gbogun ti iwa ibaje lori oro owo na ti eka ti ICPC ni ejo pelu owo kan ti lo bi billion lona mewa naira wi pe won gbodo fun ohun won ni kilode o gomina tele na nasir erufa náà ló mú wẹ lọ síwájú ilé ẹjọ́ tààràtà ó sì ń fi ẹ̀sùn kan àjọ SCPC wípé àjọ òun kùnà láti jẹ́ kí aya òun ìyẹn asabe tó ń tí ọmọ òun abba el-rufai kó láǹfààní láti fi ojú kan òun tàbí kóun láǹfààní àti fojú kan wọ́n wọ́n ni ẹni tí ṣe alága fún àjọ òun orúkọ rẹ̀ ẹ̀bọ̀n apan orúkọ rẹ̀ láti ọ̀dọ̀ ẹni tí ṣe agbẹjọ́rò rẹ̀ ẹ̀bọ̀n apan orúkọ rẹ̀ ń bẹ nínú ìwé ìpẹ̀jọ́ tí wọ́n mú lọ bẹ̀ wọ́n ni ẹni tí ṣe adájọ́ àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà orúkọ rẹ̀ ń bẹ nínú ìwé ọ̀hún tí wọ́n pè wọ́n lẹ́jọ́ pẹ̀lú àjọ SCPC wípé ẹ wò ó ẹ ti ré kọjá ìyún òfin tó ní ń ṣe pẹ̀lú ìjẹ́ ọmọ ènìyàn lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí o wọ́n ní ìwé ọ̀hún tó lọ tààràtà lọ síwájú ilé ẹjọ́ ló ní ń ṣe o pẹ̀lú ẹ̀sùn mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n kọ́ lẹ̀ eléyìí tí wọ́n ló jáde nínú òfin ilẹ̀ wa nàìjíríà ti ọdún 1999 wípé àtúnṣe ti bá lórí ipò téèyàn bá wà pẹ̀lú àtìmọ́lé tó sì yẹ kí àwọn èèyàn rẹ̀ láǹfààní láti máa yọjú sí onítọ̀hún wọ́n ní el-rufai ní èyí oúnjẹ wọn ò jẹ́ kí wọ́n gbé wá fún òun kóun jẹ ìgbádùn oúnjẹ wọn nínú ilé wọ́n ní ṣùgbọ́n oúnjẹ tọ̀dọ̀ wọn tí wọ́n ń fún òun kò ní agbára kankan bí oúnjẹ tí ó yẹ kí wọ́n máa gbé wá wọ́n ní bákan náà ló tún kọ́ síbẹ̀ pé àwọn oògùn tó ń lò àwọn mọ̀lẹ́bí òun náà ni ọ̀rọ̀ yé dáadáa ṣùgbọ́n SCPC ò fún òun láàyè láti jẹ́ kí àwọn mọ̀lẹ́bí òun gbé oògùn wá sí ọ̀dọ̀ tòun o wọ́n ní nígbà tí wọ́n mú ìwé ìjáde kò sì mọ́ lè ní sẹ́sàn nú wọ́n ní sẹ́sàn òun gan pọ̀ eléyìí tí wọ́n yọ jáde nínú òfin ilẹ̀ wa nàìjíríà tó ní ń ṣe pẹ̀lú ìjọ́mọnìyàn àti ẹ̀tọ́ tí kálukú ní lábẹ́ òfin lórílẹ̀‐èdè wa nàìjíríà ṣáájú tẹ́ ẹ̀ bá gbàgbé tẹ́ ẹ sì rántí dáadáa ẹ rí i pé àjọ SCPC òun náà ti gbé el-rufai kàṣàgbà sí ọ̀dọ̀ wọn láti ọjọ́ keje oṣù keje ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí o lẹ́yìn tí wọ́n ti fún un láàyè wípé kó lọ rèé sin ìyá rẹ̀ wọ́n ní látìgbà náà wọn ò jẹ́ kí aya rẹ̀ àti ọmọ rẹ̀ kí wọ́n láǹfààní láti rí i tí wọ́n bá fẹ́ rí i wọ́n rán àwọn òṣìṣẹ́ SCPC sí wípé wọ́n sọ báyìí o ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ òkèèrè bí ò bá lè kan yóò di kan ni wọ́n ní bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ọ̀hún ṣe rí o ló wá mú kí agbẹjọ́rò el-rufai kọ́ wò sùsù pé ẹ ṣe wá ní kí ẹni tó jẹ́ mọ̀lẹ́bí kó mọ̀ fẹ́ fọ ojú kan ẹni tí wọ́n wà tó wà látìmọ́lé wọ́n ní bíyùn bíi pé èèyàn tẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójú pọ́ gbà ló ṣe jẹ́ torí àwọn nǹkan kan wà tí ó nílò láti jẹ́ kí àwọn èèyàn ọ̀hún kó mọ̀ pàápàá jùlọ tó bá ní tó fẹ́ sọ nínú àgọ́ ara rẹ̀ fún àwọn tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ ṣùgbọ́n wọn láǹfààní àti fún wọn ni agbẹjọ́rò rẹ̀ ni kò ṣíṣe kò ṣàìṣe ń tá ṣe ni pé ẹ jẹ́ lọ síwájú ilé ẹjọ́ ṣàtòbí ju gbogbo àwọn èèyàn tí ó wà nínú ìwé tí wọ́n fi ẹ̀sùn kan lọ ilé ẹjọ́ náà ni ó sì sọ ní pàtó ohun tí kálukú wọn ó ṣe àti ìwé òfin orílẹ̀-èdè wa nàìjíríà ibi tó tọ́ka sí wípé ẹ̀tọ́ ọmọnìyàn ẹ gbọ́dọ̀ tẹ́ lójú mọ̀lẹ́bí tí wù kó mọ̀ wọ́n ní wọ́n ti múwe lọ o wọ́n sì kọ́rúkọ gbogbo àwọn èèyàn tí wọ́n pè lẹ́jọ́ wọ́n kọ́ síbẹ̀ pinni ṣaṣa wípé ẹ fún mi láàyè láti jẹ́ kí n láǹfààní àti fojú kan àwọn mọ̀lẹ́bí mi el-rufai ló ṣàlàyé ọ̀rọ̀ síta.

0: tọ ẹyì sorí ọlọ́run sáà ṣe bọ̀ sùn
1: ẹ̀yin owó ló tò sí
0: ọlọ́run kọ́ sàánú ọlọ́run ọ̀rọ̀ lọ́wọ́
1: igi pati owó wa bọ̀ sí lọ́tì ni kí ló kọ́ pẹ̀lú títì
0: ọmọ ọlọ́mọ ọmọ ọlọ́mọ a ó ṣe títí àdúgbò yẹn rárá yóò ní ẹ mọ wulẹ̀ ṣe ẹ sáà mi ṣe ọdọ alójú ìwé kẹta the guardian ó ní èyí wà onímì tí ẹni tó jẹ igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tẹ́lẹ̀ rí atiku abubakar tí ó ti fi ẹ̀sùn alágbára lédè tí fi ń tako ààrẹ bọ́lá tinubu ti orílẹ̀-èdè nàìjíríà pé irú ayò òṣèlú tó kù tí ààrẹ ilẹ̀ yìí bọ́lá tinubu ń ta lásìkò yìí ni ayò ká mọ́ di ẹrù lérí àwọn tí wọ́n ti ṣe ìṣàkóso kọjá lọ lórílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ pé gbogbo àwọn àṣìṣe àti àwọn ẹ̀bí ìṣàkóso rẹ̀ pàápàá lórí ọ̀rọ̀ àwọn iléeṣẹ́ ẹ̀bù ìfọpo orílẹ̀-èdè nàìjíríà ní dìrú àwọn ìṣàkóso tí wọ́n ti kọjá lọ nílẹ̀ yìí àtiku pé ìjọba ti ń bẹ lóde báyìí lọ́gbọ́dọ̀ ṣe ìṣirò iye bílíọ̀nù gbé bílíọ̀nù pọ̀ owó náírà eléyìí tí wọ́n ti ná lérí àwọn ẹ̀bù ìfọpo orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ ìṣàkóso rẹ̀ wàyí o àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti àwọn ẹ̀ka ètò ọrọ̀ ajé kọ̀ọ̀kan nílẹ̀ nàìjíríà ó ní wọ́n ti ń fi onírúurú èrò hàn lórí bí ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà ṣe ń pètè láti rí pé òun tún àwọn ẹ̀bù ìfọpo orílẹ̀-èdè nàìjíríà gbé dìde ní ipò eléyìí tí wọ́n wà tó fi di wípé wọ́n ti di ahẹ́rẹ́pẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ yìí ní kété tí wọ́n ti gbọ́rọ̀ tí ó jáde látẹnu ààrẹ Bọ́lá Tinubu èyí tí ń fi dá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lójú wípé àwọn ẹbú ìfọpo wọ̀nyí yóò tún bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ bó ti ṣe yẹ gan yàtọ̀ sí kí wọn ó kàn rí wípé wọ́n náwó lè lórí lótù òfin síta fúngbà díẹ̀ ni nǹkan ló bá tún dẹnu kọlẹ̀ ńbẹ̀ ò ní rárá ó sọ ọ̀rọ̀ ìdánilójú yìí nígbà tí ń gbàlejò ẹni tó jẹ́ ààrẹ àgbà fún ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lẹ́ka epo rọ̀bì àti afẹ́fẹ́ gáàsì nílẹ̀ yìí nupeng ọ̀gbẹ́ni salimon ọ̀làdìtì àti àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ tí wọ́n wá kàn sí lọ́fíìsì ààrẹ nílùú àbújá nínú àtẹ̀jáde eléyìí tí atiku fi léde nípasẹ̀ ẹni tó jẹ́ olùdámọ̀ràn rẹ̀ pàtàkì lórí ọ̀rọ̀ ìbáràlú sọ̀rọ̀ frank shuaibu ló ti sọ di mímọ̀ wípé ìṣàkóso ààrẹ bọ́lá tinubu ò lè tẹ̀síwájú láti kàn mọ́ di ẹbí àwọn àṣìṣe lórí àwọn ìjọba tí wọ́n ti kọjá lọ pàápàá lórí owó rọ̀gùnrọ́gùn eléyìí tí wọ́n ti ná lérí ẹbu ìfọpo nílẹ̀ yìí láàrin ọdún mẹ́ta tó ti wà nípò ó sọ di mímọ̀ wípé n tí ààrẹ bọ́lá tinubu ti ń sọ lẹ́nu yìí kọ̀gbẹ́nu rẹ o kódà ó pé tí àwọn bá lọ rewu àwọn àkọsílẹ̀ eléyìí tí ń bẹ̀ lórí owó tí wọ́n ti ná lérí ẹbu ìfọpo lọ́dọ̀ àjọ elépo rọ̀bì orílẹ̀-èdè nàìjíríà nnpcl èyí tó jẹ́ pé ó ní ó ṣe àfihàn rẹ̀ wípé ẹbu ìfọpo ìlú port harcourt wọrí àti ti kàdúná ó ní owó tí wọ́n ná ó ti gbéra kúò ní nǹkan bíi tírílíọ̀nù mẹ́rin àti àbọ̀ náírà ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ 4.25 trillion naira tí wọ́n ná láàrin ọdún 2023 tó sì ti wá lọ sí eléyìí tí ó jẹ́ tírílíọ̀nù mẹ́sàn-án náírà ó dín díẹ̀ 8.67 trillion naira lọ́dún 2024 ó ní irú owó eléyìí tí ó fi gbẹnu sókè yìí lọ́jẹ́ ìwọ̀n owó kan eléyìí tí ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ ní tírílíọ̀nù mẹ́rin náírà 4.15 trillion naira ló gorí iye owó tí wọ́n ná lọ́dún 2023 ó ní ẹwòye tí wọ́n ná sí láàrin ọdún kan atiku wa sọ di mímọ̀ wípé níṣe òun ló yẹ o kí ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu wá ṣàlàyé bó ni wọ́n ṣe ń ná owó yìí owó tó jẹ́ pé owó ọmọ nàìjíríà òun náà lówó yìí ẹ ṣàlàyé fún wa kí wá ní ẹbu ìfọpo tẹ náwó ilé lórí kí ló ti padà mú wá fún àwọn èèyàn ilẹ̀ yìí n ta sá ń gbọ́ lẹ́nu yín ni kẹ́ ẹ mọ́ di ẹ̀bi ru àwọn ìṣàkóso tí wọ́n ti wá àtàwọn tí wọ́n ti lọ nílẹ̀ yìí ẹ ṣe ń tọ́tọ́ ẹ kó àkóyawọ́ owó tẹ̀ ń ná ẹ jẹ́ ó fùnà lórí àwọn ẹbu ìfọpo yìí ni atiku abubakar ní sọ fún ààrẹ Bọ́lá Tinubu.
1: Àgbáríjọpọ̀ àwọn igbákejì alága nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní gbogbo ìjọba ìbílẹ̀ 37 ti ń bẹ ní tìbútoro ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni wọ́n mọ̀ ti fi ohùn ṣọ̀kan tí wọ́n sì ń jẹ́jẹ́ àtìlẹyìn wọn tó gbọngbọ́n fún sẹ́nítọ̀ barrister Sarafadeen Abiodun Ali eléyìí tó ti ń dá fún tòló dupo gomina nipinle oyo ni bi eto idibo to nbo lona lodun 2027 won ni nigba ta won wo fin awon wo daada awon wa joko kaluku won be si ni soro lori eni ti senator barrister sarafadin abiodun ali je won ni kaluku ba menu le bi pe o ma gbonje fegbe o si gba awo re bo wale gege bi enikan eleyi to tayo ninu gbogbo awon ti won tin da fun tolo lati dupo gomina ni ipinle oyo ni bi eto idibo to nbo lona iyen lodun 2027 o se lana gbogbo won se lalaye bi pe ta ba wo daada ta won na si fi oju lawo pelu oju surukun won ni eni to kaju eni o koju osuwon won si peregede o fi gboro jeka won ni tori pe gbogbo to jo mo idagba soke teun lo si waju ipinle oyo ohun na ni senator barrister sarafadin abiodun ali lo gbe dani ti gbogbo eyan si lanfani lati ri won ni eje ka se ese awo eje awo awon ipo to ti dimu lawujo wa won lo ti fi gba kan ri di alaga ijoba ibile ri ese yun leni won lo ti je olori fun awon osise ni ipinle oyo ese leji won lo ti di akowe fun ijoba ipinle oyo ese leta won ni otu ni alaga odra group of companies won ni etu se yen le ni ekerin won ni bakan na o tun wa lo tarata si legbi ma sofin lewa Nigeria won ni ta ba ko gbogbo awon iriri to ti ni seyin ta ba ko jo won ni ko si eni to le fi egbekegbe pelu re ninu awon ti won fe dupo gomina ni ipinle oyo la won se wo bi pe ko si eyan meji ti awon ko bere fun se atileyin fun ju senator barrister sarafadin abiodun ali lo gbogbo awon agbadejopo igbakeji alaga ninu egbe oselu progressive congress ohun won wa salaye o bi pe ta ba nsoro nipa ti oro oselu won ni eni to mu sasa ni to si mo n to nse to je pe ipo adari eleyi ti o wa to si ti n wa tele tele ri won lo n dari gbogbo re daadaa won ninu egbe oselu onitesiwaju to tun wa wa yi won lo tun wa mu ko tun ni ilosiwaju gan ninu awon ti o gbe dani o ti o si se pe yebuyebu ni bi ti wu ko mo won ni gbogbo awon wa nke si gbogbo awon agbagba ninu egbe oselu APC o gbogbo awon mo egbe oselu APC ni tibuto ro ipinle oyo lapapo bi pe bo ba ti e ni nkan kan ti ba nbe ninu okun enikeni to je pe o dabi ibinu kikalu ko gbe yun le na o oro binu ko le a wa ninu re lasiko ta wa yi o bi o se bi egbe oselu APC o tun se gboro si ni tibuto ro ipinle oyo ka si jo wa loju kan soso o won ni osusu owo ohun na ni oruko egbe awon iyen ti awon eyan si mo ti won mu dani won ni se mo pe ti osusu owo to ba ti tu gberegbe won ni gbogbo re o fon ka ni awon osu fe ko fon ka o ko wa lo didi bo ti se wa na ni awon ke si gbogbo awon eyan ti nbe ni ipinle oyo nu egbe oselu APC ko si wo ojo ola egbe oselu ohun ni ipinle oyo ti anibi ta wa yo won lo se pataki o se koko egbe ti ife teni kokan ti nu eni kokan eja gbe sile eja se ife egbe pelu isokan ati ilosiwaju ninu egbe oselu ohun ni ipinle oyo o tawon si ni igbagbo bi pe didun losun oso ni bi eto dibo to nbo lona lodun 2027 ti awon ba lanfani lati wa ni isokan fi owo si eyin senator barrister sarafadin abiodun ali lati le debi giga ni ipinle oyo egbe oselu APC yo tun ni itesiwaju ibo ti se wa tele ri
0: ninu iroyin yi ti nbe ni owo mi yi oni eni to je oludije du ipo asofin agba to fe lo ri soju awon eyan ekun arin gbogbon oyo central labiasia egbe oselu allied people's movement APM ambassador olufemi ajadi ogun toyinbo tin ki gomina ipinle osun ademola adeleke ku orire ti jawe olubori re ninu eto edibo gomina to waye lojo abameta saturday to koja ojo kedogun osu kejo odun 2026 ajadi ninu ise ikini ku orire ti o fi sowo lo ti se apejuwe ijawe olubori gomina adeleke gege bi eyi to safihan igbagbo ati atileyin eleyi to rigba lodo gbogbo awon eyan ipinle osun gege bi oro eleyi to se ni alaye oni awon eyan ipinle osun ti fi bo soro koda oni ohun na lo safihan re bi won tun se fun gomina adeleke lanfani mi lati tun dari ipinle ohun si owo waju si o pelu afikun wipe iru agbara eleyi ti awon eyan ipinle osun tun pada gbele gomina adeleke lowo yi oni ki gomina ko ya je ki o je iwuri fo hun o lati tun bo si se akin lati ri wipe igbe aye awon eyan ti an je olugbe ipinle osun ati omo bibi ibe o tun tesiwaju to besu esi o be ni ise idagbasoke be lo tun ya kan mo kiasi yato sibi ti nkan to de duo ni ipinle osun lasiko yi oludije egbe oselu apm ambassador olufemi ajadi ogun toyinbo oluwa se atenumo re wipe ka jawe olubori ni bi eto edibo nikan ko gboro je opin ifigagbaga eto edibo oni rara oni nise lo ye kari bi ipile ati ibere awon ojuse tuntun eleyi ti ara ilu ti gbele ni lowo lati sise sin won oni nto ye ko jenu o se afikun oro wipe ohun ro gomina adeleke lati samulo sa elekeji eyi ti awon ara ilu ti won lanfani lati lo nipo yi lati fi sise itesiwaju leri awon ise eleyi to ti mo won re sile tele tele ninu awon aseyori eyi to ti se to gbangban ni ti butoro ipinle osun ko wa lo asiko na lati se agbekale awon eto to je ti isakoso eyi ti o mu ki eto ora je ipinle osun ko tun feju si ko si mo anfani eleyi ti oje nlanla ba awon eyan ni ipinle osun oni ko si se to bo se je wipe awon nkan mayederun yo tun duro re si ni ipinle osun ki eto eko ko di eyi ti o tun bo lowura si o to imo eto ilera ati ipese ise fun awon odo gbogbo ni ipinle na ajadi lo wa kesi gomina ipinle osun wipe ko wa lo ri sise o lori isokan laarin gbogbo awon eyan lai na ni iru egbe oselu eleyi ti ko wa awon wa koko gbogbo won papo soju kan o ajadi pe e ti di baba gbogbo awon eyan ni ipinle osun eku amara atawon ti o se atileyin fun yin ati awon eyan ti won o se atileyin fun yin so je pe egbe oselu mi ati oludije won ni o se atileyin fun o pe idi ti eyi fi se pataki oni wipe idagbasoke ipinle osun ohun lo je ajumose fun gbogbo awon eyan ti o je omo bibi ipinle osun oni nipa pipa wopo ki won pa eyopo ko hosusu ohun nikan ni ona abayo lo fi le wa ni lana ti idagbasoke fun ipinle osun o ti o fi ise ikini ku orire yi o fi sowo si gomina Ademola Adeleke be lo si pe eyi ni ki se akoko o to won o ma nawo ikini ku orire si molebi Adeleke o leyi je itesiwaju lati ma gbe igbese lati ma ki won nigba ku gba ti an ba se orire igba ti an ba yo o ma darapo omo won lati ba won yo o pese bi lodun 2022 leyin ti an ti dibo yan gomina Adeleke gege bi gomina ipinle osun lohun ambassador ajadi lo ti kesi bo ti je pe inu egbe oselu New Nigeria People's Party NNPP lohun wa ngba na to si ki gomina ati molebi re wipe won ku orire o wa pe o ro gomina wipe ohun kan to ye ko mumu laye ju bayi oni lati ri pe isokan be laarin gbogbo awon eyan ipinle osun ko mo si wipe eleyi ni ti Paul eyi ni ti Apollo rara o gbogbo yin e papo eto edibo ti pari isokan loku lati jo se ijoba ati ise itesiwaju ipinle na
1: to eni ti se alase ati oludari ile ise kan ti won pe ni Westfield Global Construction Limited Alhaji Abdulwasiu Adebisi lo ma ti fi imoriri ore re han ati idupe si alaafin ti Oyo ati awon kanrin kanrin ni di oselu to fi mu awon gbajugbaja to je olokowo molebi ore ati gbogbo awon ojulumo eleyi ti won ye si nibi ayeye ojo ebi re eleyi to ko lenu lolo yi gbajugbaja awon ti won ya bata ni ile agbasese ati eleyin ju anu ni Alhaji Adebisi eni to soro lori bi awon eyan se si atileyi to gbogbon fun ohun eleyi ti ohun fi se ojo ebi ohun oni won fi ife han won si duro wa ni ipinle Oyo oni o fe da be eni wipe ha e wo bi oro erin ko ni kini ohun fe ri fun ohun lojo ti ohun bere si ni ri orisirisi awon eyan ti won bere si ni dide lati se atileyi fun ohun pelu ife ati ayo oni lohun se jade lati se idupe lowo gbogbo won o lo ese mo dupe onu owo kiki re si kabiyesi alaafin ti Oyo oba Akim Owade gbogbo awon eyan ti won lanfani ati peju pese lori iwure agba e to tenu kabiyesi alaafin ti ilu Oyo oba Akim Owade jade leyin na lo tu dupe pupo lọwọ ẹni tó ti fi ìgbà kan rí jẹ ọmọ ilégbèmọ asòfin ilé wa nàìjíríà sẹnitọ tẹsím kọláwọlé fọlárìn oníbàkan náà lòun dúpẹ lọwọ sẹnitọ abdulfatai buhari sẹnitọ yunus akitunde sẹnitọ sarafadin ali olóyè dọtún sanusi àti gbogbo àwọn ọmọ bíbí ìpínlẹ ọyọ lápapọ àti ìlú ìbàdàn tó fi mọ gbogbo àwọn tí wọn jẹ ọmọ ilégbèmọ asòfin tó ń ṣojú ẹkùn ìdìbò wọn nípínlẹ ọyọ lọ sí olúlu lẹwa ìlú àbújá tí wọ́n ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ rí àti àwọn tí wọ́n wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n láǹfààní àti kópa níbi ayẹyẹ ọjọ́ ẹ̀bí oríkádún tí òun ṣe fún ti ọdún yìí o bákan náà ló tún dúpẹ́ lọ́wọ́ alhaji idris adeoye barrister akeem adedeji honorable kọ́lá olábìyí àti àwọn orílẹ̀-èdè wa nàìjíríà eléyìí tí wọ́n fi ìfẹ́ hàn láti ṣe àtìlẹyìn fún òun lórí ọjọ́ ẹ̀bí òun èyí tóun ṣe lẹ́yìn náà ló wá dúpẹ́ lọ́wọ́ mọ̀ǹdàlí-ǹdàlí rẹ̀ ìyẹn yáyá rẹ̀ nù o àti gbogbo àwọn mọ̀lẹ́bí lápapọ̀ tó fi mọ àwọn ọmọ àwọn ẹbí àwọn ọ̀rẹ́ àwọn alájọṣe àwọn alájọgbé ó ní gbogbo wọn pátápátá ló ń dúpẹ́ lọ́wọ́ wọn o láì fi ẹnì kankan sílẹ̀ ó ní pẹ̀lú ìfẹ́ tí wọ́n ní àdúrà tí wọ́n ń ṣe fóun ní gbogbo ìgbà àti àtìlẹyìn tí ò lẹ́gbẹ́ pẹ̀lú tó jẹ́ pé wọ́n ń ṣe àtìlẹyìn ọ̀hún láti jẹ́ kí òun máa ní àṣeyọrí tó gbọ̀ngbọ̀n alhaji adebisi ó wá ṣàlàyé ti ṣe gbajúgbajà olókoòwò tó fi olúùlú lẹwa ìlú àbújá ṣe ibùgbé ibùjókòó ó tún ṣe ó ń tẹ̀síwájú o wípé òun fi ọwọ́ ìdánilójú ọ̀rọ̀ sọ̀yà pẹ̀lú fífi ìdánilójú sọ̀yà wípé ìwà eléyìí tí òun wù nípa ìṣoore ẹlẹ́yinjú àánú tóun jẹ́ sí gbogbo àwọn ènìyàn ó ní ẹ má jẹ́ ń tọ̀yín jẹ ó lóun ò ní padà sẹ́yìn bí ti wù kó mọ òun ò ní gbójú sẹ́gbẹ́ fún àwọn èèyàn ohun tóun ń ṣeun náà ni òun ó tẹra mọ́ láti máa ṣe torí tó pé òun pọ̀ nínú ayé jùnú alhaji abdulrasheed adebisi ó tún ṣàlàyé o lórí iṣẹ́ tó yàn láàyò eléyìí tí ọlọ́run fi ta kan rẹ̀ fi ìdí rẹ̀ múlẹ̀ láti jẹ́ olùdásílẹ̀ àti iléeṣẹ́ Westfield Global Construction Limited wípé àwọn èèyàn tí òun ń gbà síṣẹ́ gẹ́gẹ́ bí àwọn ọ̀dọ́ ó ní ó jù wà lára àwọn ìdàgbàsókè àti ìlọsíwájú àwùjọ wà ó nítorí pé gbogbo àwọn tí wọ́n rọ̀gbà yí òun ká gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń bá òun ṣiṣẹ́ papọ̀ ó ní ó tún yọ lára àwọn tí ò níṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà ni ó ní sẹ́ẹ̀ túmọ̀ pé ó sì tún lapa nínú ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè nàìjíríà yìí ó ní tí ìbá ṣe pé àwọn tí àwọn ń dá iṣẹ́ sílẹ̀ ó ní orílẹ̀‐èdè wa nàìjíríà ń tá àfẹ́ kó ṣẹlẹ̀ yóò bá yóò ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n òun dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé iléeṣẹ́ ọ̀hún kò bàjẹ́ títí di àsìkò yìí o òun tún wá ń fi ọwọ́ ìdánilójú sọ̀yà tẹ̀síwájú wípé gbogbo àwọn iṣẹ́ takuntakun tí àwọn ń ṣe nínú iléeṣẹ́ ọ̀hún làwọn ò tún mọ̀ tẹ̀síwájú láti ṣe láì rẹ̀pẹ̀tì láì bojú wẹ̀yìn bí ti wù kó mọ gbogbo àwọn èèyàn tí wọ́n láǹfààní láti darapọ̀ mọ́ òun láti bá òun ṣe àjọyọ̀ láti bá òun kọ́wọ́rìn ṣe àjọyọ̀ oríire ti oríkádún fún ti ọdún yìí ó lòun dúpẹ́ lọ́wọ́ wọn ó ní ire bẹ́ẹ̀ yóò mọ̀ kárí nínú ilé ẹnì kọ̀ọ̀kan.
0: ìròyìn èyí ló jáde láti ọ̀dọ̀ ìgbìmọ̀ tó ń ṣètò ìpolongo fún olùdíje dupò gómìnà lábẹ́ àsè ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ ọ̀yọ́ sẹ́nétọ̀ ọ̀mọ̀wé sharafadin ali ẹni tí ọjẹ́ wípé wọ́n bọ́ síta o láti bu ẹnu àtẹ́ lu iṣẹ́ àtúnṣe kan eléyìí tí ni wọ́n ń sáré ṣe ní pàjáwìrì ní ibi ojú ọ̀nà ọjà abódìjà ní kété lẹ́yìn tí ìjọba ti ṣíṣọ lójú ọ̀nà náà tán ti hàn pé kò di lílò bẹ́ẹ̀ ni ikọ̀ ìpolongo ìbò sharafadin ali ni wọ́n ṣe àpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tó ti ni lójú jọjọ bẹ́ẹ̀ ni ò sì jẹ́ ìtẹ́wọ́gbà ikọ̀ yìí wọ́n sọ di mímọ̀ wípé irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ti ṣe àfihàn ìṣàkóso gómìnà Ṣèyí Mákindé gẹ́gẹ́ bí ìṣàkóso eléyìí tó jẹ́ pé ọkàn fẹ́ràn ká mọ̀ ṣe iṣẹ́ pé àṣìṣọ lójú àwọn onírúurú iṣẹ́ tó jẹ́ iṣẹ́ àkànṣe ní ìpínlẹ̀ ọ̀yọ́ nílànà ti ṣe kárí mi kó tó wá di wípé wọ́n wá ṣe iṣẹ́ àtúnṣe eléyìí tó yẹ gan lórí ọ̀rọ̀ ọ̀hún ó ní ṣe bí iṣẹ́ àṣeyọrí kí ọ̀nà kó pojú owó kí àwọn iṣẹ́ tá a bá pa àṣẹ fáwọn èèyàn kó jẹ́ wípé owó tá a ná lé aráàlú padà jẹ èrè rẹ̀ ń lọ yẹ kó ṣáájú tó ìwá jẹ́ pé ọ̀nà tó jẹ́ yẹ̀bùgẹ́ ò ní wọn ò mọ kólùkófan jáde fún láti pé àwọn ṣí tó sì jẹ́ pé tẹ́ ẹ bá padà lọ rèé yẹ̀ wò ẹ rí wípé àwọn kùdìẹ̀kudiẹ ọ̀pọ̀ ńbẹ̀ jáǹtì rẹ́rẹ́ ni ó sọ di mímọ̀ pé gómìnà Ṣèyí Mákindé kò yẹ o kó wá jẹ́ pé yóò ti bọ́ síta kólùkófan wípé àwọn ṣe iṣẹ́ ojú ọ̀nà kan tó sì jẹ́ àṣeyọrí àwọn tó jẹ́ wípé eléyìn ni wọ́n mọ̀ fọ́nrí rẹ̀ káàkiri
2: to wa je pe yo wa pe ki aralu o dake lori oro un nigba ti an ba ri pe ona ti an ko ilu ko fan si tawon eyan ma nkara ti an bere si so orisirisi awon oro ti an fi nki gomina ni mesan mewa le lori una lo tun wa je pe ni kan mo ki aleyin tawon eyan ti ko ara won ku nibi ti won ti se ise pe won si so loju ona na tun ran kan ti an tun de ti an tun ko oko ti an tun ko awon sobiri jade ti an tun pe won tun sare se ise atunse kan lawon apa bi kan oni ara ilu oni dake ngba ti an ba ri be oni odidandan bayi o ki ara ilu omo iye ti an na leri awon iru ise akanse be ati iru ile ise to je agba sese to gba ise ohun ati pe bo gan ni ise ohun gan lo se lowura to ta gan wa ni osise abi awon osise ijoba ipinle

àti ọjà títà ó wà lára àwọn nǹkan tó máa ń jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè kan tàbí agbègbè kan kó tún búrẹ́kẹ́ sí. Ìdí nìyí tó fi jẹ́ wípé àwa ń gbé fún gbogbo àwọn èèyàn eléyìí tó yàn láàyò láti máa ta ọjà láti máa ṣe kátàkárà ní gbogbo ọjọ́ ayé wọn. Àwọn gan náà ní tí wọ́n ní nǹkan tí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ọmọlú láti jẹ́ kórílẹ̀-èdè wọn kó máa gbòòrò sí. Torí tó bá jẹ́ pé gbogbo apátá là ń detá ìmọ́rùn kíní yẹn máa lágbára gan o. Bẹ́ẹ̀ náà ló sì tún jẹ́ pé àwọn tó ń detá yẹn náà àwọn náà ní tiwọn eléyìí tó jẹ́ pé wọ́n ń dájọ gẹ́gẹ́ bí àjọ láti mú kí orílẹ̀-èdè àti ilẹ̀ wa kó gòkè àgbà sí gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Eléyìí tẹ́mi ò wá máa sọ ni wípé àti àwa tá à ń detá ìmọ́rùn àti àwọn tó jẹ́ pé nínú ọjà ó ní àwọn tí ń ta ọjà tiwọn olókòwò ni wọ́n kátàkárà níṣẹ́ tiwọn gbogbo wa pátá lórílẹ̀-èdè wa Nàìjíríà yìí àní dẹni àná nígbà tí ọrọ̀ àti ìdàgbàsókè orílẹ̀-èdè yìí tí ó bá tún gbòòrò sí gbogbo wa ọlọ́run ọba kò ní ṣe wá lẹ́ni àwátì lágbára lọ́wọ́ ọlọ́run ọba. Èyí la fi ń kí wa káàbọ̀ sórí ètò eléyìí táwa ń pè ní ojú ọjà ìkànnì lágelu 96.7 FM òkè gájòkè ni wọ́n sì ń pe ibi tí àwa wà yìí. Akíyín káàbọ̀ lórúkọ ọlọ́run ọba tó ga ju gbogbo ayé lọ. Akíyín káàbọ̀ lórúkọ ọba Adébáyọ̀ Muritàlá Àkàdé MFR àtúnkíyín káàbọ̀ lórúkọ Títí Layọ̀ Akíṣọlá. Èmi Fọláṣadé Àjàlá náà tún ń kíyìn o wípé a kú ojúmọ́ lónìí ojúmọ́ ayọ̀ òun náà lójúmọ́ tòní yóò jẹ́ fún wa ọ̀sẹ̀ yìí yóò fọ rere fún wa. Bẹ́ẹ̀ bá gbàgbé òní gan ni ọjọ́ 17 nínú oṣù kẹjọ ọdún 2026. Ọlọ́run ọba mi ò ṣe ọjọ́ ò ṣe é mú kàbí owó kíní yẹn ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ni ẹni tó bá kàn lanú lẹ̀ bí ìlàlí òun nìkan ló dẹ̀ máa mọ̀ tí oṣù bá parí pàápàá tí ọdún bá wá parí. Ò tọ́ àmọ́ nǹkan tí ẹni tó lanú lẹ̀ tí ò rí nǹkan kan mú ṣe àmọ́ nǹkan tí òun ó kò jọ bí ọdún bá parí. Lágbára lọ́wọ́ ọlọ́run ọba ẹ̀mí tèmi àti yín kò ní pin sínú oṣù yìí sínú ọdún yìí ọlọ́run ọba yóò gbé gbogbo wa lórí sókè o. Mo kí ọ kí ọ Tolú Ayádébàmọ́wọ́ bóò ni òpin ọ̀sẹ̀ tó kọjá lọ mo gbàgbọ́ pé òpin ọ̀sẹ̀ yẹn ó máa lẹ̀ ti kẹ gan torí pé wọ́n ti pé Sátidé tí ó bàdùn àti Jímọ̀lẹ̀ yóò ti mọ̀ ọ́ ọjọ́ Jímọ̀lẹ̀ oko yìí lásán òǹblé ni ká tó wá má sọ pé ọjọ́ Sátidé ká tó wá má sọ pé ọjọ́ Sunday àwọn yẹn tún máa tún ní agbára. Mo kí bàbá Adébàmọ́wọ́ wọn ṣe dáadáa ojú ò ní tẹnì kọ̀ọ̀kan wa bọ́sán aláyàndé alpha báwo ni gbogbo kinní yẹn mo ti rí pé o ti délé látàárọ̀ ò ní ṣiṣẹ́ ó yá Tolú okúkú ti mọ̀ wípé bó bá ti ní kàgbà la máa ń gbà báwo ló ṣe wá ní kàgbà lénìí ó yá ṣé bẹ́ẹ̀ yẹn ni àwọn gan tẹ̀lé ẹ̀ nìṣó níbẹ̀.

0: 107.7.
1: Èmi Ìyáàfin Olúbáyọ̀ alias Ìyábíọ́lá tí mo jẹ́ aṣojú gbogbo elépo pupa ìpínlẹ̀ Ọ̀yọ́, èmi pẹ̀lú Fọlásadé Àjàlá ojú ọjà ni a wà yìí. Mo fẹ́ kẹ́ ẹ máa bá mi gbọ́ ètò ojú ọjà, ẹ máa gbọ́ o.
2: Ojú ọjà, àpamọ́wọ́ owó, àtàjèrè ọjà.
3: Padà yín èèyàn wa, ètò ojú ọjà náà lètò tó sì ń lọ lọ́wọ́lọ́wọ́. Lóòótọ́ látọjú ọjà láti máa ń bọ́ sí ojú ọjà míì, ṣùgbọ́n ètò ojú ọjà òun náà ló ń lọ ní wákàtí yìí. Lọ́sẹ̀ yìí a lọ sọ́jà, a tún wá lọ sí ọjà. Ọjà tá a wá lọ lọ́sẹ̀ yìí a mọ̀ lọ ná ọjà, ó ní nǹkan tá a wá lọ sọ́jà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a bá jọ ń sọ̀rọ̀ oníkálukú, àwọn míì tiẹ̀ máa ń sọ pé ẹ̀yin tí ó jẹ́ pé èlé mọ̀ nánú ọjà yìí, ẹ̀yin ẹ máa bá àwọn tí wọ́n ń ta ọjà yìí sọ̀rọ̀, pàápàá jùlọ àwọn tó jóbìnrin nínú wọn. Nígbà tó tiẹ̀ wàá di àsìkò kalaba ni ó dáa náà, kí ni tó ṣẹlẹ̀ gan-an, kí ni ẹ fẹ́ ká bá wọn sọ? Wọ́n ní àwọn kíyèsí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjà wà tó jẹ́ pé àwọn tó ń ta ọjà yẹn tí wọ́n jẹ́ obìnrin, béèyàn bá ti wá síwájú wọn wá ná ọjà báyìí, onítọ̀hún yóò kábàámọ̀ pé òun wá síbẹ̀. Mo ní kí ló wá ṣẹlẹ̀? Wọ́n ní àwọn ọjà ibìkan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dárúkọ àwọn ọjà yìí, tí wọ́n ń dárúkọ àwọn ọjà yìí tí èmi ò ní lè máa sọ láfẹ́fẹ́. Wọ́n ní níbẹ̀ ọjà ṣòro ná ńbẹ̀. Mo ní kí ló wá ṣẹlẹ̀? Wọ́n ní àwọn obìnrin ibẹ̀ tí wọ́n jẹ́ ọlọ́jà bíi wípé wọ́n ti pọ́n ẹnu wọn ni. Mo ní kí ló wá tó ṣẹlẹ̀? Wọ́n ní ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀ràn ó ní wípé kọ́kọ́ wò yín báyìí, ìgbà tó jẹ́ pé Ọlọ́run kọ́ ló ṣẹ̀ dá yín, bóyá wọ́n sọ fún yín pé iye báyìí ni ọjà, tẹ́yìn wá wò ó gorí àná ó bẹ́ẹ̀ ṣe pé èèyàn jẹ́ kí n là á sí méjì. Fún àpẹẹrẹ, téèyàn bá mú ọjà kan nírúfẹ́ orí àwọn èèyàn gan, èlò lọjà yìí tí ẹni tó sì ń tajà bá sọ pé ẹgbẹ̀rún márùn-ún ni, wọ́n ní tí ẹni tó wá fẹ́ wá ra ọjà wá wò ó pé ẹgbẹ̀rún márùn-ún yìí ò ní lè ṣe, ẹgbẹ̀rún méjì àtàbọ̀ ńkọ́. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́jọ́bìnrin nínú àwọn ọjà tá a sọ yẹn, èmi ò ní lè dárúkọ wọn bí, torí pé inú ayé náà láyé ń gbé kọ́lọ́run ọba kọ́dákọ́kọ́jọ kọ́ sàánú wa. Wọ́n ní àwọn ọjà tá a sọ yìí, tí ẹni tó bá fẹ́ rajà bó bá lè padà sọ pé ẹgbẹ̀rún méjì àbọ̀ lásán, yóò sọ pé òun ò sọ bẹ́ẹ̀ mọ́. Wọ́n ní àwọn míì ò tiẹ̀ dìde nínú wọn báyìí, ni wọ́n bá lọ mú gbálẹ̀, ni wọ́n bá mọ gbá mọ́ ẹni tó dúró láti ra ọjà, wọ́n mọ gbá mọ́ lára. Ìtumọ̀ ni wípé ẹsẹ̀ òsì kó kú òun ṣọ́ọ̀bù àwọn. Mo ní ìyẹn mà dẹ̀ tún wá lágbára láti jọ́ tèmi dẹ̀ ti ń ná ọjà, wọn ò tí ì gbálẹ̀ sí èmi lára rí wọn dẹ̀ nílé gbá ilẹ̀ yẹn, torí wípé ìrínisí gan òun ní ṣe ni lọ́jọ́. Àwọn kan tún máa ń sọ pé ìrínisí gan òun tún nìtú ni lóko, màá dúró dáadáa, màá dẹ̀ kí ẹ dáadáa. Mo ní ṣe ń tà ẹ ǹlẹ́ mọ̀ èló ni ẹná eléyìí, a dẹ̀ jọ máa sọ láàrin ara wa, kéèyàn á lọ mú ìgbálẹ̀ kó mọ̀ gbá ìgbálẹ̀ mọ́ kó mọ̀ gbá ilẹ̀ mọ́ mi lára ni ò nílé work. Wọ́n ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o, mo bá tún fẹ̀yìntì. Bẹ́ẹ̀ náà tún láwọn obìnrin kan, nígbà táwọn ó tiẹ̀ tún sọ wọ́n ní ẹlòmíì tiẹ̀ wà tó jẹ́ pé tó bá déwájú rẹ̀ báyìí tó bá sọ pé ẹ̀lẹ́ o ṣe ta o, èló lẹ ta àwọn nǹkan yìí o. Wọ́n ní tí ẹlòmíì bá sọ pé ó da ẹgbẹ̀rún méje ni o, wọ́n ní tí ẹni tó wá ná ọjà yẹn bá wá sọ pé kèé o, njẹ́ wà bí ò tẹ́gbẹ̀rún méje o, ó ṣe wá wọ́n tó bẹ́ẹ̀ yẹn kò wọ́n tó bẹ́ẹ̀ yẹn nígbà tóun ti wá rarú ẹ̀ kán yìí. Ó dà ṣé ẹgbẹ̀rún márùn-ún gọ́? Wọ́n ní ẹlòmíì ó sọ pé ẹ̀sùn mọ́ wájú lọ́run, ẹ rì níwájú lọ́run. Irú ọ̀rọ̀ báyìí náà ló sì jẹ́ wípé bí ìgbà téèyàn ń wọ́ ọ̀yàn ńlẹ̀ ni. Nígbà táwọn kan ó tún sọ̀rọ̀ wọn ni kí ni kí lojú kì í rí? Wọ́n ní ẹlòmíì lè bu omi yàyí tí ó dàálẹ̀ tí ó mọ̀ wọ́n dá sílẹ̀ pé kó ta sí ẹsẹ̀ ẹni tó dúró tó ná ọjà. Mo ní nǹkan mọ̀dé o, èmi àti máa ń lọ ọjà lójoojúmọ́, ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ Ọlọ́run kan jẹ́ kóyó ni wípé lẹ́nu ẹlẹ́rìí méjì láti fi ìdí òótọ́ múlẹ̀. Nígbà táwọn tó ń sọ̀rọ̀ tí wọ́n wọ̀n sọ̀rọ̀, wọn kìí ṣe nìkan, wọn kìí ṣe méjì, wọn kìí ṣe mẹ́ta, dẹ̀ wá wò pé kí ló lè ṣẹlẹ̀. Kódà gan lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ tí ò papọ̀ mọ́ra wọn tá a béèrè lọ́wọ́ àwọn èèyàn kan, àwọn kan tiẹ̀ sọ̀rọ̀. Kí ni nǹkan tí àwọn onítọ̀hún sọ gan wípé àwọn ọlọ́jà máa ń ṣe fún àwọn? Ó yàtọ̀lú pé kinní yẹn sókè.
1: Ṣẹ́yìn náà ti ní ìrírí yẹn rí tó jẹ́ pé àwọn ọlọ́jà ẹnu ọjà lọ́dọ̀ wọn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bu yín?
4: Bẹ́ẹ̀ ni dáadáa ni. Bẹ́ẹ̀ ni mà.
1: Kí ló wà jọ̀dà yín gbọ̀?
4: Bóyá tí wọ́n fẹ́ ọjà ń sẹ́tọ́ bá ní iye táwọn pè ní tèmi jẹ́ ni iye tèmi fẹ́ ràlẹ̀ làwọn mi mà ní ó dá bọ̀ ẹrù síwájú máwò se me ile fe taja iye te ba je fe ta le ma so to ba je ti mu pe mi ra ma kuro nbe wo ni ke ma buyan pe kin se en ko le nta bi ti mo fi ya si iwaju nti mo fi fe ra
3: awon eyan mi so pe ton ba ti bu awon awon na ma nbu ti won ni se yi ma nse be
4: emi o ki se be to mi mo fi pe se omo kekere se mi o si dagba bayin pe ki won ma yenu sagbalagba to ba je ti mu mi ma kuro do mi bu won pe ma kuro mi o ki bu won
3: ma won le wa ni fa won loja yi o to ma buyan
4: nkan ti mo ko fe so fun won ni pe customer ni won e le ma bo se ma fa won mo ya pe ah iyo ko mi o ya iwa mi ye be to ba se je pe ni ko si ma pada fi owo se ni se ma pada ki se pe ma ma bu won se bo won lo fe na kan te advice mo te mo ko ni fun pe ko won ma bu yan pe yen kuro nbe rin si waju se won fe di eleyin ni kokan ma ko won ma bu won mo
2: oju oja apamowo owo atajere oja
3: to emi ya ti e wo wi pe iru ewo leleyin omo geti o soro pe ohun o ti dagba po nto ohun o gbe tan ba si be si so woroworo won gege bi oloja ohun gara mo wo won ni toro ohun le buyan nto ohun omo gegere ara tohun lohun ohun omo beyan se ri agbalagba fepo lo kare sugbon to ba je pe be lo nlo looto looto awon omo wa tan je kekeke eleyi ta mo si Gen Z to ba si je pe ka doja ka mo bu won ni se mo wi pe ati wa ma wa sinu oja fun ru awon omo ohun yo fe lagbara ori kaluko fe ma order ni o gboke o we order fun nkan bayi oye bayi oni agbara mi ka e je ki n order fun se de mo pe ru nkan beyen na ninu oja na o tun ni ipa eleyi ti eyi ma ko a wa le se apa otun ka ma se apa osi nigba ta won kan ti soro pe ah looto ni o awon obirin oloja won ma na oja ti won soro si eyan bayi de won wo pe kilo se eyan gan abakuku tun wa lo sinu oja kan ti mo fi oruko bo lasiri awa bere lowo enikan ile to je oloja nbe pe kini di gan to fi je pe eyin oloja e mo buyan tori pe esun ti won fi kan yin gboronu oni tohun na wa soro se fe gbon to so oya e ja jogbo
0: kini di kan fi awon ti won ma raja kini di tawon oloja si ma bu
5: se ri di ta fi ma bu won na ni pe ti customer ba na oja lana ju to je pe boye eniyan o ti o iye ti o rira debi to ma so pe lohun ma ta o possible kan ma bura won customer na dere na lo ma fa o possible fe ni to nta oja o kan le ma bu kokan sadede mo buya because o mo ko n fe gbowo lowo eni ki se pe eni ohun lo fe fun yan lowo ohun lo fe gbowo lowo eyan but customer gangan lo ma nfa ki se ko possible fun ko le fun en to ntaja ko je wi pe ohun lo ma ma bu eni to fe
0: ohun mebo ti ko ri se bi eyin to ntaja na to fe gbowo
5: dada ni
0: ko le ma so pe e wa gbe e wa ra e wa e wa mowo wa mi 5 naira wa gbogbo oro be yen so ye ko ma jade
5: o ye ko jade o ye ko jade o ye ko jade o ye ko jade but won eni to ba ntaja to mo wi pe bo jiwe bo ba se attend se ni yen to se approach e o na lo se ma se kini lo se ma pada wa
0: awon kan te so pe awon loja mi pe boya tori won ti men joko tele ti won ti joko lata ti won ro jata se yen na tun le mu kan ra lowo sa
5: o le mu kan ra lowo afi eni to ba fe kan ra
0: won le lo mi yo ti se tu lata re to ti joko eyin kan wa de wa fe ma na ja ni kini je e to mi won bu yan
5: ire ni o fe kan ra ni kan ra mo wa lati le re
2: oju oja apamowo owo atajere oja
3: to nigba to na o soro ti e o ni n to so koda gan awon kan ti e wa ti won je oloja ti won ni awon o ti e fe soro si ta bayi tori pe awon o sa fe soro ni orikaluku lo mo idi tori ta ba wonu oja be yen ko n se gbogbo oloja na lo ma n fe n ba wa soro ama awon mi lara awon won ni idi ni wipe igba mi wa to je pe iye ti awon gan tawon ra oja ohun loja debi pe awon na o wa fi ere si awon na o fi janjala si ko le pe awon won ni elomi to wa fe na oja yo wa ja owo ori oja yen wa le koja iye tawon gan wule ra lati bi tawon ti ko wa sori igba awon nkan yi lo ma nfe bi awon ninu ngba mi pe ah ah nigba temi gan ra oja ti mo lo si oja ti mo wa ra oja ni egberun meta owo naira ti mo wa pe fun yin ni egberun marun ke ti e wa din apo meji abo ku o nbe rara o e wa sare fo e bo si egberun meji ni nkan to je pe ko gbe gan olówó fa ń gbà mí táwọn fi máa ń sọrú ọ̀rọ̀ táwọn ń sọ yìí oníkálukú wọn náà ló sọ̀rọ̀ àmọ́ nìkan tèmi fẹ́ fàyọ lónìí ẹ ń wò pé kí ló ṣẹlẹ̀ óyá tolú jẹ́ ń dánu dúró ná.
6: Àwọn ọlọ́jà tí wọ́n máa ń tajà láwọn ọjà káàkiri káàkiri bó o ní ṣé wọ́n ti bú ẹ̀yìn rí.
5: Wọ́n ti bú mi rí o.
6: Ilé wa ṣe.
5: Anọ́jà náà ni mo dẹ̀rọ bóyá wọn ni máa ní taba nọ́jà kò gbà kò dìjà bó lè dìjà ó dìjà ń jọ yẹn o ó dìjà gidigidigidigidi ni mọ́ mi ra ó dìjà o ìgbà tá máa ná tá ná lọ́tà lọ lọ́ba ni ó wá gbé kò pọ̀ tó lójú olè
6: o ní táwa ló lè báyìí.
5: Kò yé mi bíyà wá táwa ló lè bí ìyá ṣe bùkẹ́ di wọ́n ni lọ́ba ń wó mi
6: tó
5: bá sọ mí di fọ́tò tí mo ṣe pẹ́sẹ̀ ìjà lọ tẹ́mi náà ṣe kúrò ń bẹ́ nìyẹn tí mo ṣe lọ́wọ́ nǹkan mi ra gbó mi nìyẹn.
6: Ìmọ̀ràn wo lẹ wá ní fáwọn tó máa ń tajà tó wá máa ń bú
5: wọn. Wọ́n máa ní sùúrù ọkà òdọ́gba eye téèyàn mú jáde lé tó bá débẹ̀ bóyá bí 5,000 ló ti budget tó ti débẹ̀ tí ìkọrin bá ti bọ́ sí 5,500 kó la kán ra lọ ẹ bá mi rà torí ọlọ́run àwa náà mọ̀ bí gbogbo ẹ ṣe rí ó yẹ kó tù wá kọ́ àwa tá à ń ra gó yẹ kó máa tù wá kọ́ máa gbùrọ̀ wá ní pé tá tiẹ̀ lè ń rí mú wá rà tí wọn kò diri mọ́ wọn lọ́wọ́ kó máa ní sùúrù fún wa lẹ́kọ̀ọ̀kan ẹ ká máa jọ wo ṣe fúnra wa bí ìgboro ṣe rí náà ló jẹ́ kí gbogbo ẹ rí bẹ́ẹ̀
6: kò ní bàjẹ́ kí lorúkọ yín.
5: Orúkọ mi ni Olúwaṣẹ́wà Ajayi.
2: Ojú ọjà àpamọ́wọ́ owó àtàjẹrí ọjà.
3: Òkè lẹ́ẹ̀kan mo ń sọ fún yín pé mi gangan ní tí mo fẹ́ sọ lé lórí kí wá nìkan náà tẹ́mi fẹ́ sọ ó ní wípé fún ẹ̀mí tí mo jẹ́ ọlọ́jà tí mo fẹ́ tajà fún àwọn oníbàárà tí mo sì fẹ́ kí wọ́n máa ná ọjà mi ní gbogbo ìgbà torí ọjà ọjọ́ kan kì í ṣọjà lẹ́nu àwọn ará ọjà náà láti gbọ́ ilé pé ọjà ọjọ́ kan gan náà kì í ṣọjà ọjà téyìn ó máa tàtàtà téyìn ó máa ní àwọn oníbàárà tí ó pọ̀ òun ló pé tí mo bá wá jẹ́ òǹtajà nínú ọjà ń tèmi tí mo sì ń fẹ́ kí oníbàárà kó máa pọ̀ lọ́dọ̀ mi. Òkè o èló ni ọjà yìí bóyá láti inú ọjà níbi tí mo ti mú ìṣirò 1,000 ló bá dé mo wá gbowó lè mo wá sọ pé ó dáná ó yá 6,000 wá tí àwọn tó bá fẹ́ bá mi ná ọjà tí wọ́n bá pe ọjà ọ̀hún ní 6,000 mà wá ní sùúrù mo wá sọ fún un pé ìyàkọ mi owó náà ni torí àwọn kan wà lára àwọn ọlọ́jà yìí o tó jẹ́ pé kò sí tó lè ṣẹlẹ̀ wọn ò lè bu yín láyéláyé tí wọ́n bá gbé ọjà kalẹ̀ gbẹ̀ báyìí pé iye báyìí làwọn ń tà tí ẹ̀yin náà bá mú tiyín tẹ̀ yàdá ti tẹ̀ báwọn gé dànù fàì ẹlòmíì ó sọ pé ìyàkọ mi ẹ wá owó náà ni kódà bó jẹ́ múrí 5 owó náà ni ṣùgbọ́n ẹ wá ojú orí yín tó láti inú ọjà gan iye báyìí ló bá dé iye tẹ́yìn wá sọ pé ẹ fẹ́ ra yìí kò tiẹ̀ bọ́ sójú owó gan débi wípé yóò yọ èrè tòun náà sílẹ̀ ṣe é sì mọ̀ pé ìran oníṣòwò ló ń jèrè ọlọ́run má jẹ́ ká ṣiṣẹ́ fọmọ ẹlòmíì jẹ́ ìyàkọ mi kò gbà bẹ́ẹ̀ o iye báyìí ló gbà ẹ bá mi rà á tónítàn bá wá fẹ́ yíṣẹ̀ padà ìyàkọ mi ẹ wà bẹ́ẹ̀ bá rìn láti ibi ìdé àìmọye irú ọjà bẹ́ẹ̀ táwa náà máa ń torí bẹ́ẹ̀ rà nítorí pé ẹni tá a fẹ́ ra ọjà lọ́dọ̀ rẹ̀ ó ní àjò àwọn ìlú kan nínú ìlú wa yìí náà ni nínú ilẹ̀ káàrọ̀ òjíire yìí náà ni wọ́n sọ wípé àjò gan ojú owó lọ nígbà tẹni tí mo bá fẹ́ bárajà bá ní àjò tó dáa màá dúró láti bàrà ẹlòmíì ó tún wá sọ pé bẹ́ẹ̀ bá wá lè rà lọ́dọ̀ mi mo wá bẹ̀ yín tẹ́ ẹ bá ti rìn sókè tẹ́ ẹ bá rí wípé owó kan náà ni iye kan náà ni à ń pè ẹ dákun ẹ má fowó tèmi síbòmíì o ọ̀pọ̀lọpọ̀ irú wọn yìí wọ́n máa ń kówó lọ lé ni wọn kì í wánú ọjà lásán ṣùgbọ́n fún ẹnìkan tó kàn wò wípé òun ò bu ẹnikẹ́ni ni tóun ò bu wọn débi pé wọn ò tiẹ̀ mọ́ tójú òun rí wọn ò tiẹ̀ mọ́ ní tóun là kọjá kóun tó kọjá òun gan sórí igbá irú onítàn ló máa ń jókòó pẹ́pẹ́pẹ́ torí pé tí ọdẹ tó bá ròṣẹ́ tó bá ròyà tó bá pẹran kò ní fẹ́ nìkankan jẹ téèyàn bá wọ wàhálà téèyàn ṣe nínú ọjà tó ti lọ ra òbítíbitì ọjà tó sì di ẹrù rẹ̀ tó fi ọkọ̀ kó wálé àti àwọn wàhálà tó ṣẹlẹ̀ lásìkò tó lọ́ọ́ rọjò ọ̀hún bí irú ẹni bẹ́ẹ̀ bá wo gbogbo orú nǹkan báyìí bí oníbàárà bá wá síwájú ẹ̀ tó bá wá ná ọjà nínà kan tí ò dáa lóòótọ́ ó lè fẹ́ da gbogbo ẹ̀rú o ṣùgbọ́n fún ẹni tó ń mọ̀ wípé òun ò ní sanwó lọlé ẹni tó sì tún mọ̀ wípé orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ yóò ṣe jẹ́jẹ́ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ oníbàárà rẹ̀ inú ọjà kan wà tí àwọn ẹlẹ́ja kan wà ńbẹ̀ àwọn ẹlẹ́ja yìí wọ́n máa ń jókòó tí wọ́n á jókòó lọ wọ́n lè tó bíi 4-5 tí wọ́n á kọ́kọ́ jókòó lọ lábala ibì kan láàrin àwọn tó ń tarú ọjà yìí ẹlẹ́ja kan wà ńbẹ̀ tó jẹ́ pé fún ọdún tí mo fi máa ń ná ọjà yẹn nígbà náà mi ò lè dúró síwájú ẹlẹ́ja yẹn torí pé lásán bó ṣe máa kọ́kọ́ wò yìí látòkè délẹ̀ bí ìgbà tó jẹ́ pé ọlọ́run kọ́ ló ṣẹ̀dá yín ni lẹ́yìn ìgbà náà ẹ tiẹ̀ ní mọ bẹ́ẹ̀ tiẹ̀ ṣe ná ọjà rẹ̀ ńgbà wàhálà yìí pọ̀ èmi ìyá dúró síbẹ̀ àṣẹ́mi nìkan kọ́ àsọpọ̀lọpọ̀ àwọn èèyàn náà kì í fẹ́ dúró níwájú rẹ̀ ẹ̀yin náà wá wò tóníkálukú ti wá mọ̀ tóníkálukú ti wá mọ̀ tán wá ń yẹ ẹtì tán yẹ ẹtì tán yẹ ẹtì irú ọjà tiẹ̀ tó bá ń gbé wá lójoojúmọ́ ṣé gbogbo ẹ̀ náà ni ó mọ̀ rí tàbí ẹlòmíì ńgbà tó bá wá dọwọ́ ìrọ̀lẹ́ tó ti wò pé bò láṣe wọkọ̀ lọlé báyìí gbogbo ohun tó wà ńlẹ̀ bò láṣe ṣe báyìí tírú ẹni bẹ́ẹ̀ tó wá wò wípé jẹ́ ń fa àwàdà kun jẹ́ ń wá fi ìkẹ́ sí gbogbo ọjà látàárọ̀ tóníkálukú ti ń na yóò ti ṣe bákan torí ìdí èyí gbogbo àwa tá a jẹ ọlọ́jà ẹ jẹ́ ká máa fi sùúrù ṣe ẹ jẹ́ ká máa fi ọmọlúàbí ṣe ẹ jẹ́ ká máa fi pé à ń wá àwọn oníbàárà tí ó máa bá wa nájà ní gbogbo ìwà àwa tá a bá sì lọ sínú ọjà náà láti lọ nájà ẹ̀yin náà ẹ jẹ́ káwọn náà fi tiwa díẹ̀díẹ̀ ká rọra fi tí ò bá ti ṣe lára wa ká fi ilẹ̀ lé èló lọ́jà iye báyìí ni iye báyìí lèmi ó san kì í ṣe wípé bóyá àwa náà tún wá dúró láti máa bú wọn bá bá ń ṣe gbogbo eléyìí ọjọ́ òun máa dàrú kò sì ní ní ìdàgbàsókè kankan lábúrò ní ṣe wá ó jẹ́ léè ta mú wá lórí ètò eléyìí tá a pè ní ojú ọjà fún tọ̀sẹ̀ yìí kì í dùn ó pọ̀ ṣókí báyìí náà lọ bí oge tẹ ẹ bá rẹ kọ̀ọ̀kan bẹ pàdé mi lọ́jọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ náà nígbà tá a máa lọ inú ọjà míì láti mú ètò ojú ọjà wá ṣùgbọ́n ẹ má gbàgbé pé lọ́sàn yìí lágbára lọ́wọ́ ọlọ́run lẹ́pàdé mi Fọláṣadé Àjàlá tẹ mọ̀ sí Àbẹ̀kẹ́ àtolúwa Ṣínà Láyọ̀ Ògùn Èdè tẹ mọ̀ sí Àlàní lórí ètò eléyìí táwa ń pè ní kìlárí gbọ́ àmọ́ rírì yín bẹ́ẹ̀ ti ṣe ń tẹ̀lé wa gbogbo ìfẹ́ tẹ́ fi hàn wá ní gbogbo ọ̀sẹ̀ tó lọ tó jọjọ́ bí wa àmọ́ rírì rẹ̀ lónìí lágbára lọ́wọ́ ọlọ́run ètò kìlárí gbọ́ yẹn tún wá máa gbìnà yá kí lẹ fi ṣeré ẹbí orí òkú yìí kò ní bàjẹ́ fẹ́ nìkan ọ̀kan wa mo kí yín o pé ọ̀sẹ̀ yìí yóò dáa fún wa lágbára lọ́wọ́ ọlọ́run ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa.

0: wannabe billionaire.
1: Wagilu FM 96.7.
2: Ayisa Maria gbajagbara lo.

ku dede akoko yi ni gbogbo bi ti afefe ikan yi fe de ti eyin tin lori ofe ati ma gbo mi ohun ti mu ki igbe aye wa rorun wa ni moke moke o na ni mo tun gbe wa fun yin fun toni fun gbogbo eni to nilo ona miran ti o mu ki eto suna re orugogo si eyin gan leto yi wa fun ile ise Fictionary Eagles Global lo ye ka darapo mo ile ise yi ti mu ki opo eniyan kuro loko kosi kosi ati aini to ojojumo eleyi ki se sogun dogoji rara o can somebody say success is possible sip fun gbogbo eni to setan lati kuro ninu ise atose mu ki oro aje re gbero si ona bayo re ete atejise sip si ero banisoro yi 0802 089-9900 lekan si 0802-089-9900 ile ise Fictionary Eagles Global na kon yin ni ilana ti eyin lo fi kuro ninu awon to saroye airowo lo gbomi daada o nje le mo pe awon kan wa to je wipe ona irorun la won fi n pa owo sapo asun won lona to legit yato si wipe won ko yin lona bi e se ma se won tun se atileyin fun yin lati je ki e le daduro la yara yin sip ni ete sori 0802 089 9900 se yoruba bo won ni eni ba mona lo ye ka tele kama ba wa sonu ka to sonu nile ise Fictionary Eagles Global fi si wa ni gbere ipako ka wa na ba le gbe nkan rese laye ta wa yi masun lori e te atejise sip sori 0802 089-9900 0802 089-9900 be se n gbo mi lori ikanni yi lowo lowo awon eniyan gbon 30 people akoko to ba te atejise sip ni won je anfani idanileko yi lofe lai sanwo rara ma fi akoko re dola ore ilekun orire lo sisile yi yara wole ma gbo lagbo danu gbiyanju te sip sori 0802 089-9900 bí àsìkò ẹni bá ti tó láti soríire àwọn nǹkan gbìyànjú tí ó jẹ́ kí oríire yóò tètè súnmọ́ tòsí ṣó náà ni ó mọ yọjú sí èèyàn ní gbogbo àkókò ọ̀hún ìdí nìyí tí mo fi ń pe lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà láti kópa níbi àǹfààní oríire eléyìí tí iléeṣẹ́ Fictionary Eagles Global gbé jáde yìí lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà gẹ́gẹ́ bí sọ lẹ́ẹ̀kan wípé àtẹ̀jísẹ́ sip ní kẹ́ ẹ sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ yín àwọn ọmọ lẹ́yìn yín láti wá jẹ àǹfààní oríire yìí torí pé ọ̀nà tí wọ́n á kọ́ yín láti fi máa rí owó yàtọ̀ sí iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ kò dira wọn lọ́wọ́ rárá o ọ̀nà yìí gan ni ó jẹ́ ọ̀nà àfikún láti jẹ́ kí owó túbọ̀ máa rogún sí àpò àsùnwọ̀n yín àtẹ̀jísẹ́ sip sórí 0802-089-9900 gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ mi fún tòní ẹ má jẹ́ ó pẹ́ jù kó tó di pé ẹ̀yin náà mọ̀ fi àtẹ̀jíṣẹ́ yín sọ̀wọ́ sójú òpó eléyìí tí mo ti pè jáde yìí gbọ́ mi dáadáa o àwọn ènìyàn gbọ̀n 30 people àkọ́kọ́ tó bá tẹ àtẹ̀jíṣẹ́ sip ni wọ́n á jẹ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ láì sanwó rárá kí n tó máa lọ fún tòní jẹ́ kí àwọn alábàágbé ojúlùmọ̀ àti ọ̀rẹ́ rẹ jẹ nínú àǹfààní tí Fictionary Eagles Global gbédé yìí kájùmọ̀ sóríire Financial Empowerment Classes Success is Possible SIP tẹ̀ sórí 0802-089-9900 ẹ̀sẹ̀ púpọ̀ títí àkókò míì tèmi àti yóò tìjọ́ mọ́ pàdé Bátúndé Adéwọlé ló kọ́

ìwọ ọlọ́gbọ́n ṣùgbọ́n o gbé ìgbésẹ̀ o gbìyànjú ìgbìyànjú láyé ń gbà o mọ́ dúró lórí igbe ìgòbẹ̀tà ìgòbẹ̀tà lọ́wọ́ àsùn kanú lé ẹyin wọ́n ti ní igbe orí lo níṣe bí a bá fẹ́ gẹ̀ẹ́tì èèyàn wọ́n wá sọ fún èèyàn yìí pé kìràkìtà ọ̀dọ́là ká ti ṣẹ́ bí ẹrú kọ̀ dá nkankan ní ọgbà bá ti aṣọ bá ń tán pé kìràkìtà ọ̀dọ́là ká ti ṣẹ́ bí ẹrú ọ̀dá nkankan òwe ńlẹ̀ lòmíì dìmọ́ wà láfíà yóò bá sùn tiẹ̀ wọ́n kúkú ti sọ yorùbá lọ sọ pé kìràkìtà ọ̀dọ́là ká sì ṣe bí ẹrú ọ̀dà nkankan yóò yà tó yí aṣọ mọ́ rí yóò tó yí ẹgbẹ́ kejì padà gbé kìràkìtà ọ̀dọ́là járe ká sì ṣe bí ẹrú ọ̀dà nkankan ọ̀ wá ìsì máa daṣọ ọ̀yà borí kí máa ró mọ́ láago mẹ́wàá láàárọ̀ máa ró tó wẹ́ẹ̀lì káàkiri inú ilé láìsí pọ̀ wà ní night shift àbí afternoon shift mọ́ lọ́tọ́ wẹ́ẹ̀lù mọ́ dùkì kò á mọ́ send the message I need urgent 2k ẹ̀kọ́ ti fara mọ́ pé kìràkìtà ọ̀dọ́là mọ́ wulẹ̀ send the message ní sùúrù ọgbọ́ ìtàn mọ́nàmọ́ná sọ ọgbọ́ àbí ok lọ sọ fún àwọn tí wọ́n bá tún lóye díẹ̀ sọ pé ìtàn mọ́nàmọ́ná kí wọ́n sọ fún ọ rèé gbọ́ ìtàn mọ́nàmọ́ná wọ́n sọ ìtàn mọ́nàmọ́ná.

0: Seth Jerry. Congratulations. Congratulations. 50,000 naira laaro owo yin lo bo si. Won ma pe yin laipe lati bere candidates yin. Bo si je niyan. E ma fe ni kankan o. 080 100,000 naira 080 9067 9067 9067 Ta lo wa nbe. 100k. Bantun pe o le je network. Bantun pe o le je network. O le je network. O le je network bantun pe. So ori pe ni. Ori pe ku pe lo n pe ni. Abo ti mori oto ra pai ora popof le kan na. Oju e to ti nwo bye bye. Lenu gbawo si gbawo.
1: Hello.
0: Hello e ka ro jare.
1: E ka ro.
0: A ku ojumo o.
1: Eta.
0: Oruko yin adadugbo je wa isa. Amuloko le ngbe eni.
1: Mo wa Lekki.
0: Amuloko le ngbe e wa n Lekki.
1: Ben sir.
0: Ah igbo le ti wa nbe bayi.
1: Awo en dibo.
0: Aro ile di be.
1: Ben.
0: E ti jiku onla mu loko laaro e ti de Lekki laaro yi.
1: Taifu aro mo jiku onle.
0: Ah. Igba o le ade pada.
1: O di weekend.
0: O di weekend.
1: Ben
0: da. E fi le ato na yin le o su lo Lekki.
1: Ben
0: da. Fun jije mimu.
1: Ben.
0: Okay. Awon ke send the message si pe I need the 2000.
1: Ah,
0: ọmọ ṣe bi. Àwọn náà máa ń gbà tí ọba sí ní ẹ̀sọ́ lọ́wọ́ àná. Ẹ máa kùn tán máa náà. Ẹ ń tọ́ bá jẹ́ ìsìnkú òun náà ń ṣiṣẹ́ tẹ̀jọ́ ọ́sùn ẹ̀ fún. Ṣùgbọ́n tọ́ bá jẹ́ ìgbé kásù kájí enterprises ni ẹ pì tán máa náà máa náà fún. Ẹ ń yo. Nígbà tọ́ bá lè mẹ́yìn fi àdúgbò yín lẹ̀ láàárọ̀ ìdẹ́ ti dé Lekki. Kẹ́ǹkan wá lọ tó wẹ̀nù mọ́dínlágo mẹ́jọ àárọ̀ mẹ́sàn-án mẹ́wàá láìsí nǹkan kan kọ́ máa ní 2000 kan ló nílò sẹ́wọ̀n pé ẹrú ẹni bẹ́ẹ̀ ìtàn mọ́ná mọ́ná lọ yẹ kéèyàn pa fún. Àbí ìbò lẹ́tí ń plè káṣẹ̀. Ṣé ẹ jẹ rí? Èlé ló lẹ jẹ. Ọ̀dà ẹ tún ti jọ́ 100 láàárọ̀ yìí.
1: Thank you.
0: Congratulations. Congratulations. Iyẹn ti lọ bẹyẹn. Another 100. 080 2775 ló parí ẹ. Another 100 nìyẹn. 080 ló bẹ̀rẹ̀. 2725 75 2775 ló parí ẹ. A wà parí ẹ sórí 200,000 naira. Fún taarọ inú. Fún taarọ ènìyàn. Fún taarọ ènìyàn. Ẹgbẹ́ kọ́. Oh. Bá ń tún pè. Ó sì láǹfààní kan sí. Ó láǹfààní ẹyọ kan sí. Bọ́lọ́n bá kọ́pò ń lónìí. Torí pé kìí ṣe gbogbo ìgbà náà. Tọ́lọ́n bá kọ́pò ń lónìí. Ó sì láǹfààní ẹyọ kan sí. Bá ń ṣe draw kẹ̀tẹ̀ last draw yẹn. Kọ́mọ lọ́ra alẹ́. Bá ń tún pè. Bansi last draw yẹn kọ́ máa lọ́ra alẹ́. Ọmọ àpótí ríǹgì lẹ́ẹ̀kan. Ẹ̀ẹ̀kan ló kù tí ó.

0: ma gbọ soke meji ni eleyi ta nse yi ki se laada o laada ni o ki se tori laada la se tori laada ni o
1: e ma se ti e kan ma se ti e
0: a ni mi se tori laada tori laada ni
2: olohun mo gbe laada be ina ino kan
1: e ma se e ma wo be
2: ijo ta tin se kini
1: e ma wo be rara e ka gboju
2: ani dota ti e tin se kini oko to anu enikan kan lapa o enikan kan lese nkan elo le ti send
0: bi ele bi a ba si ri bi ele na ada si
1: eje mo lo jare ba mi de so yo ma to so ati awon crew won ti wa mi lati gbe yin de ibi aye n lo po se ni oye o baba on roko ta ropo n loye baba na yo ri boro
0: o so pa aye n lo waju si ni
1: bi aye won bu iso
0: se bi ti won gbe si lana na tun ba le ni ni
1: sayin ma be
0: alu won lo waju ni
1: ebu baba on roko so ani ama bi aye lo
2: aye ti de oju bi ta tin foju egbo tele amo nkan wa ti orin be ndo wa
1: ti o si dele tele
2: ti ma ri be ni sin
1: aye ti di oju mi
2: abaya kan wa ngba ti gba ku seni ti a ti ma fi okada si commercial
1: kan rara rara ma si lo re gan first pa awon ibere
2: enta gan
1: first pa eleyi o mo first pa
0: ti o mo pe ngba yen ngba yen agba ta won never fe fun staff won ni machine first pa ni won lo ra fun won
1: lati ma fi wa
0: lati ma fi wa ko koroko ndun gba na
1: mo eleyi o mo tin je vespe be bi se nwo bi bi
2: ofe tin na mu tele awon kan tin ge omo ndun meji
1: ti a fi nlu yan lori emi na ma tele bi se nlo
2: ehe ya won omo ndun won ge meji ore ore ni won ore meji
1: won a mu
2: iwo wa mu
1: ni ma ko gbogbo olokada igba ileyin
2: oluwa o won de gbokada
1: lo mo fe ma nto sele si ma
2: àwọn adé
1: bóyó kú ni o
0: bóyé
1: ni bóyó padà ti èrè láti ibẹ̀ ni o torí láti ẹ̀yìn ọgbọ́n ẹ má jẹ nsọ́jú báàmì ó gbẹ̀yìn débẹ̀ láàárọ̀ àti àwọn ẹ̀rí máa jẹ́ mi nsọ ẹ kíyèsí ara gan o lórí ètò ibi ayé ń lọ ìbàbá mi ó gbẹ̀yìn débẹ̀ àláwọn ẹ̀rí máa jẹ́ mi nsọ n tó ti ṣẹlẹ̀ gangan ẹ gbọ́ láàárọ̀ ẹ̀ná ẹ sá máa bọ̀ ẹ sì máa bọ̀ lórí ẹ̀rọ ayélujára torí ẹ rí àwọn tí wọ́n ṣe sẹ́yìn gangan níbẹ̀ bó ṣe jẹ́ nìyẹn títí ọ̀sán tẹ̀mí àti yan pàdé ibi ayé ń lọ lẹ̀tọ̀ ẹ kú kalẹ̀.
3: Lagilu FM 96.7

ẹ̀mú olórun tún ṣe tọ́lọ́dún láti ba gbogbo májẹ̀mú tó lòdì lórí àwọn ọmọ ológun wọ̀nyí jẹ́ gbogbo ìpinnu òkùnkùn láti fi ọmọ dààmú rẹ̀ jésù olúwa wá fẹ́ gbẹ́sẹ̀ lé lọ́dún èyí ọlọ́run fẹ́ lo prophetess mary ọmọlára lára pé lady evangelist christiana mo àwọn olórin ẹ̀mí máyọ̀ wá àjàyí tolú ìbí tó yẹ okùnrọ̀lá kẹmi taiwo òkùnbí òkìkídayọ amos ọ̀pẹyẹmí praise nígbà tí wòlíì olórun alayà àjẹrẹrẹ olúfẹmi òní wọn

0: ni
1: omo yin ti o gbagba fo tin ka so wale mi be roju ole e mu omo yin o ni se lowo en ka se ni olorun se ore agbawo agbawa karaoke okada ori agbawo e ohun lo
2: tabi mariwa
1: se on wa so n lo ni gbogbo owo to pa ni okay ko se tun je po n lo ni gbogbo owo to pa e si ri to n kole e ri bi e ri bi speed ti ile to n ko bo se take e ri bo se mura dade o n lo golu o n lago
2: a lo te ni ma lo tana
1: a lo te hin a lo to ni ma lo tana ni e si bere pe kini tun se ko kada tin gun mo lo tin lowo en se mo so ye yin eyan to ba tin to ba tin ko koja petesi gege bi baba mi agba to du logbe eyan tin ba tin kole tin koja petesi o lo ti gun eru ye nikan pe to ba se setan se
2: setan
1: se na lo ti tenikan mole ni kwa ri be mo se ni eroju ole e mu ni omo yin ti o gbagba fo tin ka so wale mo le eroju ole e mu ni igbo wo ba awon arakunrin meji yi igbo wo ba won eni won bere si jewo ba won se rin eni bo won se jewo oro loro edun lenu mi e gbo latenu won funra yin ngbo wa awon agbofiro to ba won bi o se jeworo e o inu mi dun pa awon agbofiro wa tin sise gidi crime response unit awon olopare mo se ro headquarters in si Ibadan ni o je Oyo State en so lori Facebook lagelu FM 967 eni so ẹjẹ agbọ ló wọn ṣe ṣàlàyé ẹ.
3: Ní àwọn àdúgbò lẹ ti máa ń ṣe àwọn iṣẹ́
4: yìí. Ìbàdàn náà la máa ń lò.
3: A mọ̀ gbogbo ẹ dárúkọ àwọn àdúgbò ní pàtó.
4: A lè lọ ọ̀nà ọjọ́ ká lọ ṣiṣẹ́ ńbẹ̀. A lè lọ ọ̀nà Side Road ká lọ ṣiṣẹ́ ńbẹ̀.
3: Láti gbogbo ìgbà tẹ́ ẹ ti ń la kónkó mọ́ àwọn èèyàn lórí fún iṣẹ́ yìí èèyàn mélòó ló ti kú tara bíi pé bẹ ṣe la pọ́npọ́n mọ́ ọ lórí.
4: Mi ò tí ì rí èèyàn tó kú ṣùgbọ́n wọ́n sọ pé àwọn ti rí èèyàn kan tó kú nínú àwọn tá a ṣiṣẹ́ fún.
3: Wọ́n ní wọ́n bá bíi more than 34 million naira lákàntì yín ṣóòótọ́ ni.
4: Bẹ́ẹ̀ni.
3: Nínú owó ọ̀kadà yín náà lẹ ti rí gbogbo ẹ̀.
4: Bẹ́ẹ̀ni.
3: Kí lẹ wá ń fa àwọn owó yìí ṣe tẹ bá ti rí wọn?
4: Yorùbá ní pé owó téèyàn bá ṣiṣẹ́ fún kò kí n mọ̀yàn lọ́wọ́ wọn ò lè sọ pàtó nǹkan tí mo fi owó yẹn ṣe torí tá a bá ti pín o lè jẹ́ 200,000 ló máa kàn mí gbà mí tí máa ṣe owó yẹn báyìí bùkátà ó máa wọ náà ojú ẹsẹ̀ ó pẹ́ ju ọjọ́ méjì ó máa tán.
3: Kí lorúkọ yín?
5: Aliu Ọlọ́pàdé.
3: Ọlọ́pàá náà ló ti dé ìgbà ẹjọ́ kí ni kí lẹ ṣe tẹ fi di èrò àgọ ọlọpàá.
5: Mo máa ń jí màṣín mo jalè màṣín. Tí èmi àti ìkejì mi tá a bá ti gbé ọ̀kadà tá a bá ti pe a kàn máa pe ibì kan fún ọlọ́kadà tó bá ti wá gbé wa débẹ̀ èmi máa fún ọlọ́kadà yẹn lówó mi bá ti ń fún lówó ìkejì mi máa la kinní ìpónpó mọ lẹ́yìn
3: ọ̀rọ̀. Àti ìgbà olè ti bẹ̀rẹ̀ iṣẹ́.
5: December last year yìí náà la pàdé.
3: Àwọn ọbọ ni ẹ lẹ máa ń gbé àwọn ọlọ́kadà yẹn lọ tí ojú òkì fi ń ka yín mọ́ tẹ bá wo ọmọdé ilé wọn mọ́ wọn lórí.
5: Bí alẹ́ la máa ń jáde tá a bá ti jáde lálẹ́ yẹn a máa pe ibikíbi fún àwọn àwo ibi tó bá dá ibi tó bá jẹ́ bí ojúgbó ibi tó bá dá tí ò síyàn bẹ́ẹ̀ téèyàn pọ̀ bẹ́ẹ̀ ibẹ̀ láti máa dúró. La máa sọ pé ó wà tába tí wá sọ pé ó wà èmi máa fún lówó tí n bá ti ń fún lówó ìkejì mi máa fi ọgbọ́n yọkíní yìí nínú àpò kò máa jẹ mọ́ lẹ́yìn ọ̀run.
3: Ní gbogbo ìgbà tẹ bá ń lọ ṣé àwọn àwọn èèyàn tẹ máa ń gba ọ̀kadà lọ́wọ́ wọn ń rí pọ́ńpọ́ ìlọ́wọ́ yín ni.
5: Ó máa ti gbé sínú àpò.
3: Tẹ bá ti gba àwọn ọ̀kadà èlò lẹ máa ń tà wọ́n.
5: Tà mí 600, ìmí 500, ìmí 400, 450.
3: So báwo ni ọlọ́pàá ṣe wá mú yín?
5: Mo wà ní ilé ní òru ọjọ́ kan ni wọ́n wọlé kan mi lára ni wọ́n sì mú mi. Wọ́n wá mú mi ni nínú ilé lóru.
3: Ẹ máa tó bí ọmọ ọdún mélòó?
5: 36 to 37 years.

ẹ̀rí nkan mo lè rojú olè ẹ̀ mu ọmọ tí ó gbàgbà fọ̀ tó ń káṣọ wálé ẹ rojú olè ẹ̀ mu ọlọ́kadà tí ẹ bá ta ti 4 million nínú àkáǹtì iṣẹ́ kí ló ṣe débẹ̀ kì í ṣe pé èèyàn ò lè ṣe other business lówó àmọ́ wọ́n jẹ́wọ́ wọ́n nínú business táwọn ń ṣe ni ẹ̀yin wá mọyé àwọn èèyàn tí wọ́n ti pa kó tó di pé owó kórajọ tó bá wùn torí wọn lówó yẹn náà làwọn ń pín 34 million nínú àkáǹtì kò lè ṣàlàyé ibi tó ti rówó ju oníkóńdó tí wọ́n ń ṣe lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́pàá o oníkóńdó làwọn eléyìí odó kan wọ́n gé méjì wọ́n sì mú kọ̀ọ̀kan ọ̀rẹ́ yìí ọ̀rẹ́ akóbáni tí ò ní yára wọn ẹ̀rí báhun àwọn ọmọ wo yóò fẹ́ ṣiṣẹ́ lówó wọn ò fẹ́ làágùn lówó mọ́ wọ́n ti dìdìnà sí sùúrù lérè ọlọ́run ṣògo ni wọ́n ń dúró sí takọtabo owó tán kan ti ṣiṣẹ́ fún káwọn sì lọ gbé ibi tí owó ogun ẹlòmíì ìwọ̀n lọ gbé ibi tí ń tàn gbé sí ìsàlẹ̀ ọ̀rọ̀ mà lẹ́gbin o.

0: pẹ̀lú àjọṣepọ̀ lágìlú 96.7 FM ni ó yá kájọ pàdé níbẹ̀.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
2: Ọlọ́run ló ké pẹ̀tẹ́lì ẹkú iṣẹ́ o.
3: Ó tún ti yá o sínú ìpàdé àdúrà àwẹ̀ àti ìṣọ́ òru ọlọ́gbọ̀n ọjọ́ tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀ lórí òkè Bẹ́tẹ́lì. Bẹ̀rẹ̀ lọ́jọ́ Friday tó gbẹ̀yìn oṣù keje di Friday tó parí oṣù kẹjọ. Àkòrí ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn. Total deliverance from power of darkness Ephesians 6:12. Àkókò àdúrà lójoojúmọ́ aago 9 òwúrọ̀ sí 12 ọ̀sán, aago 3 ọ̀sán sí 6 ìrọ̀lẹ́, aago 11 alẹ́ sí 3 òru ni ìṣọ́ òru. Ọ̀pọ̀ àwọn wòlíì àti olórí ẹ̀mí ń bẹ tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún ọ̀pọ̀ iṣẹ́ ìyanu bíi ìgbàlà, ìwòsàn, ìbùkún, ìtúsílẹ̀, ìbápàdé àtòkèwá. Ibi tá gbé ti pàdé Bethel Mountain along Adébáyọ̀ Ìjíayùnrẹ́ Road, Ìbàdàn. Olùgbàlejò wòlíì Gideon Tanimọ̀ wò Èṣù Pòfo, ẹ̀lú ẹ̀lú bàbá 08033281742. Fa ẹni méjì tàbí mẹ́ta lọ́wọ́ dání. Kẹjọ ní ìrírí ìtúsílẹ̀ lórí òkè Bẹ́tẹ́lì. Má ṣaláì wá o.

0: Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
0: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírálẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

àárọ̀ ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Atọ́kùn ètò mú kí ẹ̀yin náà ẹ kúṣẹ ọpọlọ. Ẹ dẹ́kun, ọ̀rọ̀ kan ni mo gbé wá síwájú ẹ̀yin ọ̀jọ̀gbọ́n. Inú mi á dùn fún àwọn ìmọ̀ràn tí ẹ bá lè gbà mí lórí ẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ nínú ìtàn, ìyá tó bí mi, wọ́n ti fẹ́ ọkọ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó dẹ̀ ń pé àwọn gan ni ìyàwó kẹta, wọ́n sì bí ọmọkùnrin méjì fún bàbá náà. Ṣùgbọ́n nígbà tí bàbá ò fún wọn látẹ̀ńṣọ̀n, tó dẹ̀ ń pé bóyá bàbá ò tọ́jú wọn, mi ò lè sọ lọ títí, òun gan ni wọ́n ṣe wá fẹ́ bàbá tèmi. Ìgbà tí màmá mi fẹ́ bàbá mi, ó dẹ̀ ń pé ọmọ 25 years ni wọ́n nígbà náà, torí wọ́n ní bóyá bíi 20 years àbí 19 years làwọn ti fẹ́ ọkọ àárọ̀ àwọn. Bàbá mi ò fẹ́ ìyàwó kankan rí, and ìyá mi wọ́n jẹ́ arẹwà. Mo lérò pé torí ẹ̀ gan ni bàbá mi ṣe gbà láti fi wọ́n ṣe aya. Ìgbà tí wọ́n kúrò lọ́dọ̀ ọkọ tí wọ́n kọ́kọ́ fẹ́, àwọn ọmọ wọn méjèèjì ọ̀dọ̀ màmá wọn ni àwọn ọmọ náà ń gbé, tí wọ́n fi di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní bí àwa. Ọmọ mẹ́rin ni wọ́n tún fún bí fún bàbá mi, obìnrin méjì, ọkùnrin méjì. Obìnrin ni èmi tí mò ń sọ̀rọ̀ yìí. Wọ́n bí ọmọkùnrin lé mi, lẹ́yìn ìgbà náà wọ́n tún bí ọmọkùnrin lé ìyẹn náà, kán tún ṣẹ̀ṣẹ̀ wá bí last born wa, tíyẹn jẹ́ obìnrin. Ní ọ̀dọ̀ ti màmá mi, àwọn bí ọmọ mẹ́fà. Lọ́dọ̀ ti bàbá mi, àwọn ní ọmọ mẹ́rin. À ń gbégbé ayé wa. Ṣùgbọ́n nígbà tó ṣe díẹ̀, mo ṣáà rí pé àwọn ẹ̀gbọ́n wa, wọ́n bẹ̀rẹ̀ sí ní máa gbé pẹ̀lú wa. Ọlọ́run ń ṣe àṣírí ń bò, jíjẹ mímu, Ọlọ́run ń ṣe ìyanu. Ṣùgbọ́n nǹkan tí mo kàn rí sí ni pé àwọn ẹ̀gbọ́n mi méjèèjì tí wọ́n ń gbé pẹ̀lú wa yìí, tí ẹ bá ń gbọ́ pé ọmọ bàjẹ́, torí mo rántí pé kò sí ní ọ̀sẹ̀ kan kán má ṣẹ̀, kó má di pé wọ́n á máa bá wọn wí. Síbẹ̀síbẹ̀, bàbá mi ò fi yẹn ṣe o, wọ́n ń tọ́jú wọn, wọ́n ń mú wọn bí ọmọ. Ìgbà tó fi wà lọ́dọ̀ wa yẹn náà, ẹ̀mọye ìgbà ni wọ́n máa ń lọ sí ọ̀dọ̀ bàbá wọn. Bàbá oníkòkó la máa ń pe bàbá náà, tó pé bàbá dẹ̀ máa ń ṣojúṣe wọn fún àwọn ọmọ. Ìgbà táwọn ẹ̀gbọ́n mi jáde ìwé mẹ́wàá, wọ́n tiẹ̀ kọ́kọ́ làwọn fẹ́ lọ kọ́ṣẹ́ nǹkankan bẹ́ẹ̀ yẹn. Dádì mi ló sọ wípé dandan wọ́n gbọ́dọ̀ kàwé ni, tí wọ́n fi wọ́n sí iléèwé. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àkọ́bí, ìyẹn UNILAG náà ti parí. Nígbà tí ẹ̀gbọ́n mi kejì, àwọn parí ní wọ́n ní HND wọn ní Poly Ìbàdàn. Ìgbà míì gan, bàbá mi máa ń fi wọ́n yangàn wípé ṣáárá àwọn ẹ̀gbọ́n wa báyìí, torí náà nǹkan àwa náà nǹkọ a gbọ́dọ̀ rí pé a kàwé. Àwọn ẹ̀gbọ́n mi gbogbo ìgbà, ìbùn ìgbà tó di pé wọ́n parí tán, wọ́n ń wáṣẹ́, bàbá wọn ò fi bẹ́ẹ̀ kàwé lọ títí, ṣùgbọ́n wọ́n lówó. Bàbá oníkòkó náà máa ń pè wọ́n. Bàbá míì náà ló tún ṣe wàhálà títí tí àwọn méjèèjì tí wọ́n fi rí iṣẹ́ sí ìlú Èkó. Lásìkò ìgbà yìí náà, education tiwa náà ti ń lọ dáadáa, torí kò pẹ́ èmi náà wọ higher institution. Ibi tí mo wá ń bá ọ̀rọ̀ lọ ni wípé nígbà tí àkọ́bí fẹ́ ṣe wedding, èló ni bàbá wọn fi sílẹ̀? Mo rántí dáadáa, 250,000 ni bàbá yìí fi sílẹ̀. Owó tí bàbá mi ná nígbà wedding àkọ́bí màmá mi, owó yẹn lé ní 2 million. Gbogbo ẹ̀ náà làwa náà rí o. Ṣùgbọ́n nǹkan tó wá yà mí lẹ́nu ni pé gbogbo bí bàbá mi ṣe máa ń ṣe fáwọn ẹ̀gbọ́n mi tó, bí ìgbà tó ṣe pé wọn ò ṣe tó ni, àbí bí ìgbà tó ṣe pé bàbá mi ó jẹ wọ́n ní owó kan. And pẹ̀lú báwọn ọmọ yìí ṣe máa ń behave, ìyẹn àwọn ẹ̀gbọ́n mi, màmá mi náà sì máa ń support wọn. Bí kí wọ́n dé kọ́ ni àwọn nídi owó kan, àwọn ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn. Tí bàbá mi bá ní àwọn ò ní owó, tẹ bá bí wọ́n ṣe máa ṣe, àwọn àgbàlagbà first born ti marry nígbà yẹn ó sì bímọ o. Mo rántí pé ìgbà tí ẹ̀gbọ́n mi bímọ, bàbá mi gan ló lọ ṣe nímì fún ọmọ. Bàbá wọn wá o, ṣùgbọ́n kí ni wọ́n ṣe? Torí lásìkò ìgbà yẹn ó dẹ̀ ń pé kò sí much lọ́wọ́ bàbá mọ́, ọmọ ti pọ̀ ju, ìyàwó náà ti pọ̀ ju. Ìgbà tí bàbá wọn kú, àwọn ẹ̀gbọ́n mi lọ, wọ́n pín 20 fún wọn.
torí mo rántí nígbà yẹn wọ́n pin ogún fún wọn tí wọ́n dẹ́ gbà tọ̀ ọlọ́run ṣe gbogbo wa náà láti má rí tá dẹ̀ tí ń gbé tó wà nílé ọkọ wà nílé ọkọ méjì nínú àwọn àbúrò mi gan wọn sí ní orílẹ̀-èdè nàìjíríà ní 82 ni bàbá wa kú a dẹ̀ ṣòkú wọn a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n nígbà tá a ṣòkú tán tó di nǹkan bíi ọ̀sẹ̀ mẹ́ta àbí mẹ́rin ṣá lẹ́yìn tá a sin òkú tán ni màmá mi wá pè wá gbogbo àwọn ọmọ wọn yàtọ̀ sí àwọn tí ò sí lọ́dọ̀ wa bá ṣe sú mi tì àbẹ́ ẹ̀ máa gbọ́ nǹkan tí màmá mi ń sọ ni pé gbogbo àwọn properties bàbá mi o bí a ṣe hàǹde ẹ̀ ó fà lé àwọn ẹ̀gbọ́n wa lọ́wọ́ torí a kúkú mọ̀ pé bàbá wa wọn ká gbé bóyá ọmọ kan ń ṣọmọ àwọn mo rí pé wọn da gbogbo àwọn ọmọ tọ́ ni nítorí náà ńkọ́ àwọn fẹ́ kó ṣe pé ẹ̀gbọ́n wa ìyẹn first born òun ló máa mójútó property bàbá wa a dẹ̀ máa ṣẹ̀tọ́ fún wa bó bá ṣe tọ́ àti bó bá ṣe yẹ mo ń wo màmá mi báyìí torí èmi ni mo jẹ́ àkọ́bí bàbá mi mo wá ní màmá mi ibo ni wọ́n ti ń ṣe rú ẹ̀ ẹ̀yin wá ní ṣé ń gbà tí bàbá wa wà láyé ṣé kì í ṣe ojúṣe bàbá ni bàbá wa ń ṣe fáwọn ẹ̀gbọ́n wa ni mo wá wò pé tọ̀ èmi ò gbọ́ rí nílẹ̀ yorùbá o débi pé ní ìgbà kan wọ́n ní pé kan lára àwọn ẹ̀gbọ́n mi ó mú kí a ti kà lọ sí ilé kan bàbá mi kọ́ fọ́ flat síbì kan wọ́n dẹ̀ tún kọ́ duplex síbẹ̀ wọ́n ní àwọn àti kí a ti kà yín bẹ̀rẹ̀ sí ní máa wo ilé káàkiri ẹni yẹn wá níyà òun ti ẹ̀ kí wọn àpé ni ẹ̀gbọ́n mi wá ní òun wá fi kí a ti kà tuntun òun wá fi han ilé ni wọn jẹ́ ká gbọ́ wọn jẹ́ ká mọ̀ ó dẹ̀ ń pé bóyá àwọn àti màmá mi ni wọ́n jọ mọ irú yẹn o èmi ò ṣe méní mi ò ṣe méjì nígbà yìí náà bàbá wa wà láyé o ṣùgbọ́n ó ti ń rẹ̀wọ̀n díẹ̀díẹ̀ lásìkò ìgbà yẹn so eegun ò gbé bíi ti tẹ́lẹ̀ mọ́ bẹ́mi ṣe gbọ̀dọ̀ lọ́ọ̀yà bàbá mi lọ nìyẹn tí ìyẹn ní kí n má wọ̀rí pé òun lòún wà ní ìkíà ilé so bí wọ́n ṣe máa wá gba ilé kúrò lọ́wọ́ nǹkan máa wò mí ìmọ̀ bóyá wọ́n gbọ́ pé bóyá lọ́ọ̀yà sọ̀rọ̀ kò ọ̀rọ̀ yẹn ò ṣáà yé mi ṣá then gbogbo bíi tí bàbá mi ní ilẹ̀ sí tọ́tún nílé mi sí gbogbo ẹ̀ kò séyìí tí mi ò mọ̀ gbogbo ẹ̀ ni bàbá mi bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún mi tán mú mi débẹ̀ tán dẹ̀ ti ṣèwé sí ọ̀fọ̀ everything ṣùgbọ́n nǹkan tí ìyá tó wá bí mi lọ́mọ máa sọ ni pé kí n kó gbogbo àwọn ìwé yẹn oríṣiríṣi kí n kó fún wọn mo ní ó dáa náà pé mo ti gbọ́ inú mi dùn pé àwọn àbúrò mi àwọn yẹn yarí pé kí ló dé ìgbà tí wọ́n pín ogún fáwọn ẹ̀gbọ́n wa nílé bàbá wọn ṣé wọ́n pè wá sí ogún wọn àbí ṣàárín nǹkan kan níbẹ̀ kí wàá ló dé tó wá ṣe pé tiwa ni màmá wọn wá ní yes kí a lọ máa kó fáwọn ẹ̀gbọ́n wa a sọ wípé a ti gbọ́ ni o ṣùgbọ́n mo mọ̀ pé mi ò ní ṣe nǹkan kan bọ́ màmá mi ṣàní pé ṣé báwọn ò tí kú ìyẹn ni wípé àwọn làwọn ni gbogbo properties tí bàbá wa ní mo sì sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀ ká ní pé bàbá wa ò bí ọmọ kankan sìn ó yàtọ̀ ṣùgbọ́n nígbà tí bàbá wa bímọ kí ló dé ta ṣe máa kó property fún màmá wa ẹ̀yin ọmọ nàìjíríà ẹ̀ wá gbà mí torí n tó ṣẹlẹ̀ yìí mo ní láti pe àwọn tó jẹ́ bíi family bàbá mi náà mo ṣàlàyé fún wọn o lọ́ọ̀yà wa náà dẹ̀ ní àwọn náà ti gbọ́ pàápàá ọkọ mi gan amòfin ni wọ́n mo ní láti sọ fún màmá mi pé tí nǹkan kan bá ṣe mí tàbí tó ṣe àwọn àbúrò mi èmi ti tọjọ́ wọn káàkiri o olóòtú orúkọ ìyá mi lélẹ̀ fóònù náà bá wọn òun náà ní ẹ pè wọ́n kẹ̀dẹ̀ bá mi wọ̀nù wọn ẹ̀yin ọmọ nàìjíríà nǹkan kò gbọ́dọ̀ ṣe mí o ẹ bá mi sọ fún ìyá mi o torí èmi ò mọ báwo ni àwọn ẹ̀gbọ́n mi wọ́n ti dàgbà gbogbo wọn ti ní fámílì tiwọn wọ́n ní bàbá wọn lọ́tọ̀ kì í jórúkọ bàbá kan náà tẹ́ máa wá ní property bàbá tiwa òun náà ni káwọn kákó fún wọn ẹ gbọ́ báwo náà ṣe ń ṣe nílẹ̀ yorùbá kò máa yé mi o yorùbá ní gbogbo wa o torí ẹ̀ mo máa ṣe wá ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀ wá làmí lọ́yẹ̀ kí ni nǹkan tí mo lè ṣe lórí ọ̀rọ̀ yìí mi ò fẹ́ ṣe ìyá tó bí mi lọ́mọ ṣùgbọ́n ẹ wo ìwà tí màá mi ń hù yìí ṣé kò gbá kéèyàn ṣẹ̀wọ̀n gbogbo àwọn àbúrò mi wọ́n ti yarí wọ́n sì láwọn ò ní dọ́dọ̀ màmá wa mọ́ ṣùgbọ́n obìnrin lèmi èmi tí mo sì tún jákọ̀ bí
o di dandan kemi ma de odo won sugbon mama mi o ki n fe gboro mi awon o fe awon obi omo omo iya nu awusa o awon fe ki gbogbo wa ka sera wa lokan mo de mo ru awon eyan ti awon egbon mi je to tori e mo se wa eyan omo nigeria wa sanu mi o e se mo dupe o

0: Hello.
1: Hello, mom.
0: Ẹ pẹ́ tó ọlá ilé Adébáyọ̀ yálà rẹ̀ tó ni.
1: Ẹ káàbọ̀ o.
0: Ló bá pòwe kan o.
2: Báwo náà ṣe wí o.
0: Kì í jẹ́ ti bàbá aboníròkó. Kò ní jẹ́ ti bàbá tọmọ kó
2: mọ̀ lálà o. Bẹ́ẹ̀ni.
0: Láyé láyé. Kí wọ́n fẹsẹ̀ ya wọn sẹpọ́ o. Lójú kí yí torí bíi ayẹyẹ bá padà lọ́dọ̀ ìgbà tó bá kú. Ìdí wọ́n bá wọn ọmọ yẹn fẹ́ kéré kéré o. Ìdí yóò kàn wọ́n ìyẹn fẹ́ kúré lórí wọn. Kò sí tó jọ kí wọ́n yan kálukú káwọn náà mọ lọ́dọ̀ àwọn ilé bàbá wọn kọ́lọ́ bọ́mú rẹ̀ báwọn tán ti kó fún wọn.
1: Wọ́n ti ẹ̀ náà ti lọ wọ́n náà ti lọ kọ́kọ́ gbogbo kan lọ́dọ̀ bàbá wọn ná.
0: Wọ́n tún wá kí ẹ wá rí ìyàwó gan bẹ́ẹ̀yàn ṣe é ṣe kí ìyàwó ṣe ń tọ́hún o. Ìyàwó ò tọ́re o. Kí wọ́n sọ ayé ni kí wọ́n ti yanjú ẹ̀ o. Kátàyé yanjú ẹ̀ ni o. Kátàyé yanjú ẹ̀ ni ká mọ̀ pé kí ìṣàwọn làwọn ní. Ogun kàkàkà ni. Sọ ìlẹ́jọ́ kò sógun bàbá tí wọ́n o. Ẹ pé tò. Yálà rẹ̀ dé òní o.
3: 0918 6 7086 0912 3 7 0 8 6 7 5 0 9 1 2 3 7 0 8 6 7 5 0 9 1 2 3 7 0 8 6 7 0 9 1 2 3 7 0 8 6 7 0 9 1 2 3 7 0 8 6 7 0 9 1 2 3 7 0 8 6 7 0 9 1 2 3 7 0 8 6 7 0 9 1 2 3 7 0 8 6 7 0 9 1 2 3 7 0 8 6 7 0 9 1 2 3 7 0 8 6 7 0 9 1 2 3 7 0 8 6 7 0 9 1 2 3 7 0 8 6 7 0 9 1 2 3 7 0 8 6 7 0 9 1 2 3 7 0 8 6 7 0 9 1 2 3 7 0 8 6 7 0 9 1 2 3 7 0 8 6 7 0 9 1 2 3 7 0 8 6 7 0 9 1 2 3 7 0 8 6 7 0 9 1 2 3 7 so at baba e ri jomo baba tun bo won so at wa di clear fun won lo ma le
1: se eyin le nro be o eyin le nro be o be yin se ro ni ehn pe boya
3: o boya o se ke ma ko gbogun ti ese ti baba won ye ko ni ba won lo ko fun o me awon mo ti ese o ti mi a ma ni di si ya fi du be lori aya yen kan te nu dada
1: kan te yanu dada
4: Sherry. Tolong ba ti siwe kan yan ara to ba wu ni ma da n to fi jọ lo nu
1: lo ase
4: to fo na ha wa ona tolong fi wa na se pe eto yi ko lo nje taloye
1: taloye
4: sugbo olorun wa fi ona ati di oloro ati kiyan wa ni lera pe o wa fi ye wa
1: ibi aye nlo lo fi ye efrebo
4: be ni on lo je ke ma wa si ori eto ni gugu ngba o da je ka se bayi fu anfani eyin te ngbo mi fun gba koko nitori lomi o boye oni ni ngba ko ti o ma gbo oruko mi lori eto yi oruko mi ni Joel oyin e ma tawun yan mo si Efrebo Efrebo nje yo ni bi okada ti mo se tele tori okada mo se jeun tele ngba ti mo n baye fowo ti sugbon loni Olorun ti gba anude latara ile ise ti mo gbe dani toruko enje multi stream tm limited ile ise lo gbe egbogi toruju da npe ni jinja haba extract jade kini iwulo atanfani to wa ni jinja yi seri iwulo re po ko lo nka sugbon nko eko ti mo le so gbolohun pe eyin te ba ni aini ilera kan tabi omi boye ti wa damu kaakiri lati won abayo imoro ti ma ko gba ni pe ngba te ti debi ko ye imo e wa do jinja wo fura ile wa dupe lodo olohun yen du lapa kan ikeji be ni pe ile ise to gbe ogun ijade awon wa ni bi yan ba ni ilera pe ti o ba sowo lowo yan ilera ngo o ni pe son mo yan lowo tori fu apparency bi yan ba je gbese 5000 naira ko wa 100 naira lowo e boyo ni gbese wa nbo o ti wa ko pe o ni gbese nbo se ri eje ruru go yo koda ko nje kan ton gbadun amo tiyan ba sun moju boya en ni fu pade ifu ka ga die o wa da ro ojo kejo o wa re alati 1 million naira baba sey fu paun yo lo lai logu yo lo le fure itumo ye tumo se owo ateje won jo nse papo ni so ile ise wa ni nu mejeji pe awon pese ona mejeji pe ke wa ni ilera pe ke tu di oloro pelu emi ti mo nsoro yi ona abayo en lemi ti mo lo je ki ma wa si ore eto ni gbogbo gba tori efrebo te nwo ikorowo je unjo kini ana sugbo loni pe lo golo ona wa de ntin funyan latara ile ise multi stream anfani ye sipo se ri pe odun si okude ko pari sugbo gbogbo en te ngbo mi loni se ri loni awon yan ma nfi ase baba ase awon yan o le fa ye mi tora adura ti o ni be tele sa sugbon mo gba laro gbogbo en te n gbo mi loni ta awon yan ti foju di yin tele pe ni je nkan kan pelu ogo olon be se n gbo mi te gbegbe se kodu to pari awon yan ma fa ye mi tora adura
1: ami ami
4: ki wa ni ona bayo se ri ni ola tuesday a ma n se dani le ko office o to wa loki ado lago mo ko la aro e je nju office wa te ba n bo lati mo lete bi ngba te nso nlo sono ke bola te ba le koja ojo kero siwaju die e tiri lepo ap lapo tun eyan bola n bi lepo e ko soda sodi keje e tiri signboard wa common tun ko jinja si ibe le nke ma bo agomo ko la aro ni seminar wa ofe ni seminar a da ni moro bi nko awon ko te se ti e fi ni ma ti aiso ni ma raye kole si lara ogun ta npe jinja ina o nbe lodo wa te ba fe ra lodo e mo wo dani te no ba fe di oni showo pelu ile ise eyan ma ena ma bo o gbogbo ona ta won na n gba se to pe olohun wa n se pe gbogbo ojo friday friday la n ri alert o lo fi je pe odo wa ni jimo loyin wa ona ta won na n gba se a ko yin emi ti mo soro yi lai jale lai se yahoo sa lati ara pe mo n polowo ogun ifu awon yan nitori ise ti mo ri lara mi emi na wa de en to gbo oko kini oko keji oko keta oko kerin lati ara ile ise ara n fan to me se ri lolai pologo olon number te pe mr bambo fu en ti e nbo lola jinja ta n soro e ma lanfani ati lo jinja lo ma ko fu jinja e lo lofe ikeji be ni pe en gbogbo en te fe se to lati kuro ni ise atoshi awa na a kun lowo tori won ni omo to ba sipa o ni ye en gbe olon ti ro wa ka le ko en na lowo ki royin toro en na ko le dayo number te pe si lola te ba nbo ni
1: 080 24 65 65 22 22 15
4: eje mu le ko sa 080 24 65 22 15 se mo ke yo ba ni eni to ba da so fun yan
1: toro ilawo
4: ti o ba sele se mi ri emi o ni ro yen mi o ni so
1: ari be
4: amo to ba se nkun ti mo ni ke se lola ebo en te wa to ba di friday sa en ti o ba ti ri ala lojo friday e pe oga wa de soyo mo to so pe irole frebon pa o sugbo pe lo gọlọ ko ye ri o
1: emi no kan ati ni
4: eyin go baba eyin na ganu si oye yin ah awo mo wo yin
5: ele o eye eyan mi le nbe ti mo de soyo mo to so pelu okotanu ọ̀rọ̀ tí máa ti ń sara ìlú èmi gangan ní ṣe a máa dùn mí kí n rí nǹkan kan tó ń ran èmi gangan lọ́wọ́ kí n má fi lọ ẹ̀ ló fi jẹ́ pé mo bá ti rí n tó ràn mí lọ́wọ́ ìgbélé mi mú bọnu tí n fi jẹ́ kẹ́ mọ̀ ìkan tún rèé o ẹ̀ ń ti ń gbọ́ jìnjà jìnjà jìnjà orí àwọn ètò mi ti pẹ́ èmi náà mo wá torí pé mo rí ipò wúlò fún mi bẹ́ẹ̀ ti gbọ́ pé mi ń gbowó ń bẹ̀ òyẹ kẹ́yìn náà ò lè máa gbowó mo sì sọ fún yín pé èmi ò lóògùn ìbò mọ́ o jìnjà làṣírí bẹ̀ nígbà tẹ́ ti wá gbọ̀hún ó wù mí kẹ́yìn náà jàǹfààní tó wà ń bẹ̀ ẹni mo ṣe ní kí n dáwo pẹ̀lú multistream limited tí wọ́n ń ṣe egbòogi jìnjà tí ń tọ́jú ara tí sì tún fowó sí ni lápò ẹ máa bọ̀ nígbà gẹ́gẹ́ òkú tó àánú ẹ̀jẹ̀ àjọ mọ yé jẹ èmi ń jẹ ń bẹ̀ kẹ́yìn náà lè jẹ torí ẹ̀ mo ṣe pè yín pé ẹ̀jẹ̀ àjọ mọ ṣe ní gbogbo ọjọ́ wednesday gbogbo ọjọ́ àlárúbà àjọ mọ pàdé látàgọ́ méjìlá jìnjà àmọ̀ ni wọ́n ń pè ó sì ṣiṣẹ́ dáadáa àwọn tó dá mọ̀ òye mọ̀ bèrè wọn ò sì yé mọ̀ yọjú ibi tó ti dùn bẹ̀ ní ti hàn pé adé òfin bí korokoro hàn mọ́ kì í ṣe ti dé sórí ọmọ tọ́ṣọ o òkò tó àánú tẹ̀mí ń ta ntibi tí mo bá ti rí òye mo gbọ́dọ̀ pàkíyèsí kẹ́yìn náà máa bọ̀ káàdì ẹ̀ tẹ̀mí ń fi bí korokoro hàn mọ́ wọ́n ní bí tewétewò 84 ló wà nú ẹ̀ 76 kọ́hún ẹjí máa bọ̀ kẹ́ wá gbàgbọ́ yé ó níbi tá a lè sọ dé lórí fọ́nrán ni mo ṣe ní kẹ́ máa bọ̀ gbogbo ọjọ́ wednesday ní gbàgede òkútọ́ àánú tó gbẹ nínú ks motel total garden agodi ìbàdàn gbàgede òkútọ́ àánú ẹ wá máa pàdé multistream tm limited ní gbogbo ọjọ́ wednesday tí wọ́n ṣàlàyé bẹ́ ẹ ṣe lè lo fún lera àti bẹ́ẹ̀ ṣe lè mówó jáde nínú ẹ̀ adéfìyọ mọ́tọ́ṣọ̀ ń pè ẹ mọ́ sí lágbọ̀ngbọ̀n tínú o kẹ́yìn náà lè máa jẹ ibi tí mo ti ń jẹ ni ẹ pé nọ́mbà yìí nọ́mbà gbàgede òkútọ́ àánú gangan 070 8167 4433 àsìkò sẹ́ẹ̀nì kan ní o 070 8167 4433 tàbí kẹ́ ẹ pé desoyi omotosho sórí 090 2376 0575 ṣe é gbọ́ dáadáa 090 2376 0575 tó yẹ yín a mọ̀ pàdé bẹ́ẹ̀ bá ti wá irí bẹ́ẹ̀.

Ele bi so 200 1000 Panama ba yi o la mo gba ti mo wa lo.

ẹ̀mí olórun tún ṣe tó lọ́dún yìí láti ba gbogbo má jẹ̀mú tó lòdì lórí àwọn ọmọ ológo wọ̀nyí jẹ́ gbogbo ìpinnu òkùnkùn láti fi ọmọ dààmú rẹ̀ jésù olúwa wá fẹ́ gbẹ́sẹ̀ lé lọ́dún yìí olórun fẹ́ lo prophetess mary ọmọlára lára pé lady evangelist christiana mo àwọn olórin ẹ̀mí máyọ̀ wá àjà yìí tolú ìbí tó yẹ ọkùnrọ́lá kẹ́mi taiwo ògúnbí òkìkídayọ amos ọ̀pẹyẹmí praise nígbà tí wòlíì olórun alayà àjẹrẹ olúfẹ́mi òní

0: e ka bo pada lati oju oja gudugbe royin o na le yin on ba be so re
1: ki araye fi egba fun a lo nje
0: amen
1: ire ni ti bi ti bo so nwi yen ani fi ti juju nje o
0: amen ti o ko fi yan nule so n to be gba lowo
1: o le ma fi nule gan yo foju e ra ni
0: se ko wa fi nule ba o le fi gbe jankawo
1: ko baba se tan ya ni o sa fe gba ki agba ma lo
0: o nge ko nu to wa fu e ba tin do lenu gate
1: ori ori yin be o
0: e gba e to ni o e ba won kan so de yo ni be le bi ni le gba so pe ah ndo sa fe gba yen sa ju won gba
1: bi e ba kai lai ara ti e ko le dide pe ah
0: be ni o
1: be o ba ri mi nbi fajalo mi
0: kinje o wa mo iru awon so wa iru awon yen ba won ti o ba lona mi nti o wa mo so na ni pe bi ejo lo ya ni
1: Ola mo so pe Olorun ja fi tiju.
0: Mba mi, Olorun o sanu oje.
1: Nitori pe bi ongbe ba gbe lagbeju.
0: Ah, beyan ba ri omi ere fo, yo yo gbe. Bo ba ri eyo alaboyun.
1: Yo gbe mu.
0: E wo iwe royin di punch ni ayin. Won ni ina omo rara. O na ni o mo ti jo awon ibudo itaja kan. O ti jo kan le o. Ni ibi ti awon eyin atoko se mechanic ti won bi se ibuba won ele ti won pe ni aswani mechanic village ele ti nbe ni agbegbe solo ni ipinle ko ninu oro re eni ti se akowi agba fun ajo tin ri sisele pajawiri ni ipinle ko omowe olufemi oke oke osanyin tola ina lo salaye oro wipe ina omo rara ohun na lo bere o ni kutu hai nigba ti o mo te waju ninu oro re woni awon isiku awon eyan awon loju ogan ina ni agba bi ti sele labi na to ti sele lo oni gba awon ode be leleru ti sugi o nkan ti baje jina ninu awon yara ataja kan ni mechanic village na o wa te waji ninu oro re pe eyin ina ohun ina ni awon pada kapa re ni gbengbeyin ni ajosepo pelu ile ise panapana ipinle eko komo ba tun le ma fo lo si agbon bumi o
2: o da eje kemi no to mele ko yin papapa iroyin yi lo nsa fo mo oro di mimo bi pe ile ise olopa ni ipinle kebi oni won ti mu obin keni odun 19 years Khadijat Ibrahim eso ti won fi kan ni pe o ji omo tutun jojolo eje orun gbe nijoba abile suru ni ipinle na won pe o si gbe omo yin lo sodo oko e pe to ololufe mi ta loko n ba le ohun
0: omo re o
2: amo dupe o amo lore o aku ewu olorun ba wa wo o nti bi mo o inu yen na to dun o fe fire pe n ta mo ti n wa lati jo yi olorun ti se gege bi le se olopa se fide oro mule pe afurasi yi o je omo olomo gbe ni o leyin ti iya olomo gangan ti e toruko re nje fatima mohammed ti o fokun otun kunle to fi ti o si to fi edide won pe ile ise olopa nu gbolohun ti won fi ita lati pase agbenuso ibe sp basir usman inu pe kadija o dibani bi en fe ran obirin alaboyun tutun obirin to bi mo tan tutun ohun o fe ran lowo pe won ba se omi gbona yo fi ju abe yo fi jo ikun re won ni bo se fe gbigba mo lenu tomo tomo omo tutun jojolo ile ise olopa wa tesiwaju wi pe afurasi odaran moran yi o tan oko re ni o fun ridi osu mesan wi pe ohun ti loyun ti oko se mu ka oyun to ni ina lo gbo mo re dele ti omo yi pe o ti ndibo fun ojo pe punch on loko
0: eh se kon so fun oko kun fe ra ewo mo
1: gbogbo e lo ti ra lo ndibo fun ridi osu mesan pe ohun loyun foko
0: no no bo no se wa se inu re inu ile
1: yo ti mo ba ma wo nu cinema
0: yo ti wo film gan o
1: ko de gba mo kun
0: oko ri o si mo
1: to
0: bo ko mo se ise ri
1: ajo boya gbe papo a wa tun yo nti won kola
0: won salaye ni be
1: nti won kola ka
0: dakun ba wa si ise wa di
1: yo ko le wo ni yen
0: e ba wa se ise wa di
1: be ba ri mi ni ori eto lati bi ose yi lo o ti lo pinle kebi
0: kebi so mo wa to ba wa lo kebi un o bere fa won security da jo pe
1: eto o se ko si ti yi won ju emi lo be kan lo be
0: eh se mi jo elemi te ni mo trouble asiko yi mo o lo mo mo fi yo se ma paro fun oni
1: se tori oke abi tinu ojo
0: to fe mo wa die won si ni igboran o san ju ebo ruru lo e wo e iwe royin daily post lo ta dele so di oje won ni iroyin muso muso na ni o ngba ti won ni o kere tan eyan meji ototo ina ni o ti bo lowo iku eleyi ti iba pa won lojiji lasiko ti won ni oko akeru kan eleyi ti won ni o gbe irin lagbangba ni container to gbe seyin to is to bi ese bata lona ogun 20 foot container won ni eleyi ti on koja lo ni agbegbe new garage loju ona ikorodu lo si ojota ni ipinle ko won ni oko ohun ina lo so orimo oko agberu mi to si di firi gangan iwo nsanle won ni isele jambo oju popo ohun ina ni o sele si oko eleyi ti won pe number re ni SUL460ZY eleyi to si fa to bi pagiri na ka lo kabo noju popo na na won ni oko akeru ohun eniyan ni eyan meta ina ni o ko sinu o nigbati isele labi na sele nigbati omo fi die mule ni ti wa se akowe agba fun ajo tori si isele pajawiri ni ipinle ko omowe olufemi damilola oke osan itola ina lo sala yoro wipe container ohun ina lo dari mo oko mi ile to nbo ti won mo pe ni flat body ni agbegbe ko to di pe awon eyan won fi eyin gbegba mole o wa sala yoro wipe ọpọlọpọ àwọn èèyàn náà ni òjì kí wọ́n ráyè kọjá àmọ́ sá àwọn èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀hún téńté lókù báyìí tí ì bá mú wọn lọ.
2: Ó dá ẹjẹ́ á lọ sí ìpínlẹ̀ Imo ibẹ̀ mo ti múròyìn tó ń bẹ wájú tèmi lórí ọ̀rọ̀ àwọn ajínigbé eléyìí tó di tọrọ fọ́n kálẹ̀ Nàìjíríà ìgbìnrín ọ̀tẹ̀ bá a ṣe ń pa kan ó ní ọ̀kan rú tó sì mú kí ìbẹ̀rù bójú kọ́ bá ọ̀pọ̀lọpọ̀ olùgbé ní tìbútòrò Nàìjíríà ti máwọn arìnrìn àjò àwọn tó jẹ́ afurasí ajínigbé méjì òun ni àwọn ọlọ́pàá àwọn ilé ètò ààbò ti kápá báyìí tí wọ́n gbá wọn mú o tí wọ́n sì dúró láwọn èèyàn méjì kúrò lákàtà wọn nígbà tí àwọn ilé ètò ààbò àtàwọn ajínigbé ìjọwọ́ ọ̀yá àjà tí wọ́n sáná ẹ̀bọ síra wọn nínú igbó kan eléyìí tó wà ní ìpínlẹ̀ Imo àtẹ̀jáde tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà fìtà ìhání ìníẹdù ìn ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé látàrí àfitónilétí eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá rí gbà òun fi bẹ́ sẹ́nu iṣẹ́ ó fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé báwọn òṣìṣẹ́ ọlọ́pàá ṣe bẹ́nu iṣẹ́ tó ń ti àwọn ọdẹ ìbílẹ̀ tó ń kálukú fọ́nda fọwọ́nú igbó tí wọ́n sì ń tọ ìgbẹ́ tààlà láti rí i pé wọ́n dúró láwọn ẹ̀ tí mẹ́ lákàtà àwọn ajínigbé ọ̀hún gẹ́gẹ́ bí àlàyé rẹ̀ wọ́n ni pé àwọn ajínigbé táwọn ti lọ rèé dọdẹ sínú igbó tí wọ́n ti sùnà sùpàǹpá di àwọn tó jẹ́ elétò ààbò wọ́n ṣe náà báyà àwọn elétò ààbò lánà wá wí pé àánú ò gbọ́wọ́ ọ̀tá náà fún gbọ́lágún o àánú bá dá tẹ náà padà bẹ́ẹ̀ lọ tá a bá ń jáde lódì lẹ́sọ̀ ìbọn wá lápátí kọ̀ lápátí ta lọ́wọ́ àgbà tí yóò pé kí
0: wọ́n dojú
2: ẹ̀kọ́ ọ̀hún ni pé nígbà tí ìjà yìí tọ́ taruku lálálá wọ́n pé bẹ́ẹ̀ ni bá kan kún irin kúkú ni ìkọ́ padà tẹ̀ fún kan o wọ́n pé ibẹ̀ ni àwọn tó jẹ́ elétò ààbò ti kápá àwọn ajínigbé méjèèjì tí wọ́n mú wọn pé àwọn míì nu wọn ìbọn kan lẹ́jà bẹ́ẹ̀ wọ́n gbé ọta àbọn wọn gbé já wọ́n fẹ̀yìn gbégbá mọ́lẹ̀ àtẹ̀jáde wá fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé àwọn èèyàn méjì ti mẹ lákàtà àwọn ajínigbé yìí wọ́n dúró làwọn tó fẹ́ ní tádé ló kò ìmọ̀ tí bọ̀ láì farapa.
0: Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀yin ọjà gbé ìpè bíi méjì mẹ́ta kí ọ̀dà jẹ́ mú yìí.
2: Ẹ pè wá ẹ pè pẹ̀lú 0912370 8675 0912370 8675 ẹ̀lú ta ló ń bẹ lójú òpó ẹ kú ojúmọ́ aláyọ̀ o.
3: Ẹ̀lẹ́ ẹ̀kọ́ ètò.
2: Àwa nìyẹn o.
3: Ọlájẹ́ Adébáyọ̀ yálà rẹ̀ dò ní.
0: Yálà rẹ̀ dò ẹ̀ káàbọ̀.
3: Ẹ dákun nígbà tí èèyàn wá wo ọkọ tó mú ọkọ aṣọkọ rẹ̀ tó ní òwò ọmọ kó sun ná. Tó wá kò lè ká sọ sí ìyàwó náà tó bá tẹ̀ fẹ́ gbẹ̀sán kó sun ná. Tó wá jẹ́ pé fẹ́ tó lọ wá dà sí ìyàwó láà. Tó fẹ́ tó pè gbẹ̀sán lólé ìfẹ́ bá ń bá bọ̀ tàbí fẹ́ ra wa. Kí ló dé tí wọ́n gbé àwò? Kò yẹ kó rí báyìí o. Ká dákun àtọkọ àti ìyàwó ọlọ́run mọ̀ bá a bututu sí o kán jọ o àní dààmú o ọlọ́dẹ Adébáyọ̀ yálà rẹ̀ dùn ni o.
2: Ẹ ṣe ìyàlà rẹ̀ dùn láyé girama.
0: Ìfẹ́ tá n bá bọ̀ láàárọ̀ ọjọ́ mú ló wà bí o ti rí tó gba nọ́mbà rẹ̀
3: rántí. Ẹ̀lọ́ ẹ̀tọ́ ẹ̀ ní ṣì fún mi sá o.
0: Ìyàfẹ́
3: ìrònú tó àpá dípẹ́ ní látó kí n ṣe é ní o. Ẹni tí ò dùn ní tó wá lọ́jọ́ ọmọ ọlọ́mọ gbé téèyàn náà bójú mu ká mọ̀ sọ́ra wa ká bẹ̀rù ọlọ́run ọlọ́run wa pẹ̀lú wa o.
2: Àmì o ẹ ṣeun.
3: Wọ́n lè jẹ́ àgbẹ̀ wọ́n lè jẹ́ ẹ̀yin náà gbé o.
2: Àmì o àmì àgbàdúrà
0: wọn
2: lápá.
0: Torí sí àmì
2: ẹ̀ ṣe pàtàkì. Ó níbi tó ti gba nọ́mbà rẹ̀.
0: Pé ó níbi tó ti gba nọ́mbà rẹ̀ ó lọ́rọ̀ tẹ́ ẹjọ́ sọ tó sì ní ó wù ọ́ o.
2: Níbo ṣe fà lóyún
0: ọ́ ní eyín rẹ̀ funfun bíi ike o oni wa
1: wi ma se ton lo awon oro gba yin
0: awon esa
1: oro bi iyen fofo
0: bi ke badia
1: eyin fun ju
0: eyin fun ju
1: abame kura
0: oluwa o
1: aduma adan
0: so dudu bi koro
4: hello sir
0: hello
4: omo oba bolaji aje bola ademola okil laterua omo yogbo mo se olobi ni eri iun de ka la le pe ni afi gba soyun
1: afi gba soyun
4: oko oko ko loyun se o lo la bo ndi bo ni abo se gede le ti pe because o confuse mi pe gede ni mo mi na o ke akilo sele so like se lowo olorun oni ji awon mo ti wa gbe
1: amen
4: oni ji awon pop ti wa gbe bolaji aje bola ademola okil ati leruwa
1: lati ilu eruwa e se gan
0: e se gan
1: jamori ati e ba wa da se ta lo tun wa loju opo lati le okere plus 2348142491006 o le fi pe wa da si hello
4: hello akuse o
0: yes
1: awanu
4: yagba na o yin ni hao
1: ami
4: alaji amori ayila gogo lati lan late
0: e kabo sa
4: okunrin to wa fe sun iyawo yi e ri pe nkan ma nbe o ko se so fun wa pe to njo to lo fe pe to on fe gba lati lo pa ni o abi ni tan lo le pa o sugba won wa mo yi ka ma sora a sora o oju mi ti wa alaji amori ayila gogo
1: e se gan alaji ayila gogo lati ilu lan late e se gan ko to de pe a dide fuya to okan lara wa ta ju agbon safefe ni toruko re je Nuruddin Ahmed unu je pe loju eti Friday to koja ojo kenla osu kejo odre yi ni nkan bi ago mejo abo in lo gbera o wo moru wa keke lese meta lati agbegbe labiran o di fi jagan gate ngba ti o sokale bayi apamo to gbe lowo nibi to sokale ni ile epo tota koran ti gbe bi won si yo ni awon nkan mere mere ni nbe nbe ara re ni ero bani soro ti Android to je Itel Nokia phone o wa nbe power bank meji to je Itel be ni kokoro kan nbe nbe to je ti silekun awon nkan tenun je don ta awon nkan mi ele to je ti eni yi be baba wa re o ti fi oro nto le ise olopa agbegbe na leti o Nuruddin Ahmed oloni apamowo ohun gege bi won se fi toile ti pe irin ajo na oju labi ran si gate lo to tumo si pe awon keke lese meta ta mo si moruwa ile ti na
0: labi
1: lati bere lo si gate ibe ni kini on ti se be ba fe pe ni be ba ri teyin gan ti ndamu lati sawari e tele
0: 0813355311 83 0813355311 83
1: be ba ti ri tabe ti nwa ni tele tele
0: kan
1: si number yen be ba wa le kan si number hun e kan si a ni ikani lagin lu efe okay to gajo kin bi e jari de fuya lori gudugbe royin fun to so oni a pade lori akotun e to ba di losan ola ago mejila sa ago kan edo ki royin to nkile to hale ago mejo sa ago meso ni temi tayo ye ladun aboro lo ko mi e ja pegbon kan ba pegbon jinijini bi eni ojuramu aboro to fomo lo abi to ba dinu e yo dodidi ani sonu ka to sonu ateyin atemi ani fa kakan je ko o se ni nje be ko ni tale wa
0: mba mi e seun gan ni oyin niyan se olobe se nte ba fi fe je seun eku wa ibinu abi de mi lo ko temi o akande lo ko baba to bi mi lomo oro agba bi o ba se loro bo ba pe ti a mo se lojo ale oni yo san wa si dada o dabo

0: Ducky.
1: Ẹ káàbọ̀ sórí ètò òkè làrígbọ́ nìkànnì Lagelu FM 96.7.
2: Olómi ìjọwọ́ ò jẹ́ ká jọ máa gbádùn.
1: Kè làrígbọ́ ètò tó ń tolé tòlú tó ń tún àwùjọ lẹ̀ ń ṣe.
3: Àgbà kí ń wà lọ́jà, orí ọmọ tuntun wá.
1: Níbi gan-an lẹ́lẹ́dùnmarì sọ ọgbọ́n ìmọ̀ àti òye kalẹ̀ sí. Ẹ kú kalẹ̀. Kí la rí gbọ́ lẹ́tọ̀ lórí Lagelu 96.7 FM. Ẹ máa bá wa kalẹ̀.

0: You go go.
1: You go
0: you come.
1: Go come. Eh? Tin gba mi tin.
0: O ti ye.
1: Eyin
0: so yi ebun to Olorun fun o lati kekere. Mo je o, mo je oyoro danu.
2: Ebun wo ni
0: afun? Ebun yi. Ah. Won ni your star bayi ni lati keke. Areke reke.
1: Agba ya lomo kan. Ewo ti won ba nti ye ye mo tira yin o. Ko ye yin. Teyin ba ni oko kan tabi iyawo kan.
0: Timotino yen waju balẹ.
1: O wa nti ni tikuti. Pe e mo da wahala le lo. Pe kini
0: se wahala ni yen. Ise abo lo fe se fun wa labule wa.
1: O jawo bayi. Eyin te le fogana. Eyin te le ranju. Eyin te le ge te le se.
0: To ni down to duro. Ko yo. Eni to ni down to e to gbo sasa. E gbe to ba soro te ba je 100. To gan ni. Ya awon olo wa nbe yen. Ti wa ya danu. Ko ye. Eh eh. Iru awon to tun ni down yen wa nilo won leyin e. Iwa ti wo ba nbo. Awon ara ma ja si. O ye, a ma ja si. Eh inu mi dun o tin de. O tin de.
1: O di. Tọ ma tin ti eyin ni ti kuti. E jọ mo fọ lọwọ ba be yin. Eye mo tira yi o. Ko ye yin. Tọ wa so pe eni lo lo bo.
3: Abeke boju mi ja.
1: Elomi a le lo to ke ko di bo gan. Kini ta fe gba ninu pe. A ma se goro bo lori eyan. Sori emi.
0: Eh.
1: Na na dani mi o fe.
0: Eh.
1: Abuku ati awon ireje ni mo korira laye mi. Ta ba ti wa mu yen kuro nbe ninu eleyi ta le jo fe mo so funra wa ko ya ejo. Eje ki ireje ko gbe jile na. Tori temi o ni se fun yin e ma gbe wa sona odo ta. Ta ti wa kuro ni ru pe kaka jo fe nu so yen. Abeke ko le kan.
3: Ta lo se oba e. Ta n se oba ina.
1: Oba ni. Pe ki lo sele. Se won ren si mi ni. Ogbe ni ki gbogbo le o. Abi ki lo sele bayi se an
0: ta lo yo ebun ti mo le fi ri owo lara abeke mi
1: a ni mo riri awon eyan wa gogo awon to tele wa awon ti won feran wa ti won fi
0: atun wa la fi yen se
1: a iwo ati tadi
0: ka mo ki awon ta fe ki
1: iwo laye e to ba won wa ah ala ni laye mi o se wa je pe ru iwo ni mo wa ara mu bayi
0: odo
1: aye mi bi kan mo wo pe ah o mo je ri dodo omo ko
3: yi ati eyan ba wa mu konko lodo ta wa dele to pada wa di opolo to je gbin ta pe a fi o se na lo je a ri se
1: iwo jijo ni to ba mo wa leze ni ti o ko ojo to pe bo wo wa ri o pe owo ku da gbo ni ta so pe to ebi mo se de ebi lo pale ara mo se ebi lo pale ara mo iwo ndo do to ye ko mo go wa
3: agbara mi o gbe yun eyi ti wo mi o to mo pe mi o wule leni wahala to nkan
1: agbaya se bi mo se de ni o tin gbo bayi lo ri ran mo ni gbogbo everywhere just blow ti gbogbo e lasi
3: atile ni won ti so pe nto ba ti le
1: jo ninu si sare tutu latori de atelese
3: nto ba ti le jo gbe lo ki mo je
1: won o ba ko owo fun wa ta ba mo
0: sugbon dada mi o le da
1: gege
0: o laburo to gboju nre abeke
1: iwo ati tani
0: aya mi kini jebe olomo mo fi obe mi soko oko re o kan mo fon ta nlun le ni ko yo o gangan loko iyawo lo nje emi ti gba fun o so waju abeke
1: o da da temi o gba fun
0: ti
1: o le gba fun
0: ba bo ge mo ti gba kini ari ka sa ti rowo na ke ni kan sa ti ri keni wallahi mi o ba pe o wa je are orilede lola eyin e mo wa gbagbagba wo divorce man first man
1: ejo ni mo ti wo mo ni mo ti ko omo
0: ko isele ri nle yi won o gba kini je be ti won mo bo se oju ijoba re kakiri gbogbo ipinle
1: kini
0: so ere lo pe ni ti n ba bere first man lori lede abi ki won ti e mo pe tokun ina o ye ka wo ibo fun o ti won pe obini are oko re ki loko re o mo je emi o ni sinu awon ti o sa gbogbo nkan la fe wa o ko a si ituma toyota ni yo ba wa ere lo pe ta pe toyota
1: ogbeni kuro nbe ti olodun
0: ta won yo ba wa tu lagelu lebo abo ro pe ere ni gbogbo nkan ta ki je nkan keke la ile ta nse lowo yi so lo nkan sa samu olorin ti o se phone emi mo tu o ko re
1: kilo wa pe
0: eh ebi samu olorin Samu. Abun den gbe gbe. Ki wa mo ko be.
1: Samu
0: lo se sugbon ferun orin. Lo yi fi pe o ko ero bani soro tin pe. Gbogbo e latu. Nyanya.
1: Oni tukutu
0: aye. Ah television kan wa ti ati lo ti pe. To je pe akundun re nbi nle Yoruba. Awon trident, awon president. President yen rorun kia kia bayi. Are. Television are.
1: Eyin te tan la yin je.
0: Eh?
1: Gbogbo
0: ile ka mo maworan are ni ti en si o bayi gan
1: aki gbogbo eyin te feran wa
0: aki yin o
1: niko ni lagelu
0: na o so luwa re don kati kati
1: oke gajoke
0: e se o
1: aki yin ka bo sori eto ta pe ni kilari a fe mo riri gbogbo eyin te fe wa kakiri agbaye
0: aki gbogbo yin pata
1: tori pe ni ose to lo lojo eti to lo o lojo bi emi folasade ajala te mo se abeke Atoluwa Shina Alayogo Ede teyin mo si alani gbogbo yin pata o na le tele wa te feran wa te fi fe han si wa oju oni te ni kokan wa
0: lati
1: awo Olorun ba gbogbo awon ojo ayo ti yin na ko ni je ojo
0: ami eni nikan sayo
1: agbara lowo Olorun awon omo ti yin na won o debi to ga laye tori pe ife ipo
0: opo
1: ife ipo
0: opo pupo ju
1: ife ipo
0: mo gbe phone orun owo si nro mi
1: ah omo
0: nigba ti awon eyan pe wa pele
1: Pele.
0: Baba jara, go eyi ti e ri yen.
1: Ah,
0: Olorun lo kan se yen be ise lo so di pe kini o. Awon oga wa omo.
1: Ah.
0: Wi pe ojo kan lojo bi wa bo
1: si.
0: Ijo won sin seto emi gan omo pe.
1: Mo so be.
0: Ojo bi wa bo ojo kan na. Abi bo ye di pe.
1: O kan lo sare bo sojo.
0: O bo si ojo kan o.
1: Ojo kan na lo.
0: Olorun
1: oba lo se yen. Ki se pe eleyi ti awa gangan ti.
0: Eyin o wa ile abeke ku ni ile. Mr. Ajala.
1: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
0: Abẹ́ gbọ́. Olorun ti dẹ́kin ẹ̀ mọ́ bẹ́ẹ̀.
1: Kò
0: sí ti ó yẹ, ti ó yẹ.
1: Ìyá Precious
0: kò lè. Kò lè yẹn náà kò
1: ní. Torí òun dúró
0: báyìí. Ó dúró tán
1: o.
0: Kódà, ó ń pẹ́yìn òun ọ̀rọ̀.
1: Kọ̀rọ̀ kankan o. Èmi náà tẹ̀lé o.
0: Yàtọ̀.
1: Kọ̀rẹ̀ kankan
0: o. Kọ̀rọ̀ kankan o. Torí gbogbo tó o bá ṣe fún mi lórí ètò. Ní mọ̀ ń sọ pé tẹ̀ ń lọ́rùn pé bóun ṣe fẹ́ nìyẹn. You are wicked set of people.
1: Ẹ mọ̀ sí dáadáa, ẹ mọ̀ sí jẹjẹ, kò ní bàjẹ́ fẹ́ nìkan.
0: Àmì ẹ ṣe o,
1: ìwọ́n dùn gan torí pípayọ̀ sayọ̀,
0: ó lẹ
1: fi tẹ̀lé wa, ogún
0: sọ̀rọ̀ láì tẹ̀.
1: Ogún
0: bọ̀bọ̀ yẹn.
1: Mọ̀ sí giraffe. Ó wá pè wá ṣe àdúrà yìí, bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá
0: a ṣe gan gbogbo ẹ̀yin ìyá wa bàbá wa nílẹ̀ Nàìjíríà àti òkè òkun.
1: Ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ọjọ́ ayọ̀ tẹ̀yìn náà ọjọ́ ayọ̀ ni ó máa jẹ́ kò ní di ọjọ́ ìbànújẹ́ wàhálà àti ìdààmú kò sí ní tọ́ sí ẹnìkan
0: tẹ́ bá ń pe èèyàn kan ẹgbẹgbẹ̀rún èèyàn ni ó máa jẹ yín
1: àmì o àmì àmì àṣẹ
0: Ọlọ́run Elédùmarè kó wá bá wa jẹ́ kí ìdùnnú ti yín náà kàn kalẹ̀
1: ká wá kí Alhaji Boye Gàlà wá bàbá ti àná
0: kábíyèsí bá mi àmọ̀tú èdè mọ́ káàlà
1: wọ́n
0: mọ̀ pé ìwọ ọmọ kò wá kó n ṣe birthday.
1: Bàbá mi Adégbèyí Gàlà wà
0: á kí n dáadáa
1: lágbára lọ́wọ́ Ọlọ́run ọba a máa rí yín bá
0: o lágbára lọ́wọ́
1: Ọlọ́run
0: akí wọn nípa ìlàjẹ̀ United akí gbogbo àwọn ọ̀gá wa gbogbo àwọn
1: tí a jẹ
0: jọ òṣìṣẹ́ nìkan nìyí látòkè tó débi tó dé ẹ ṣe o ẹ kú àtìlẹyìn fún wa Ọlọ́run ò ní fi ẹ̀yìn náà lẹ́nu gbà kọ̀ọ̀kan Olúwa Ṣínà Aláyọ̀ Ògo Èdè ọ̀fọ̀mọ́ àlè sọ fani lórúkọ tèmi ǹjẹ́ mú kí yín wípé ẹ káàbọ̀ sórí àkọ́tun ètò kí làárí gbọ́ fún tọ̀sẹ̀ yìí Alani ẹkùn ọkọ̀ àbẹ̀kẹ́ ń kiyín o ẹ kú kalẹ̀.
1: Fọláṣadé Àjàlá tẹ ẹ mọ̀ sí àbẹ̀kẹ́ yín òun náà ń kiyín o wípé ẹ káàbọ̀ sórí ètò kí làárí gbọ́ ó yá ẹ jájọ ṣe kinní yẹn àlè ìdáṣe kò ní bàjẹ́.

O tun ti ya o sinu ipaje adura awe ati iṣẹ oru ọlọgbọn ọjọ ti ijọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣagbekalẹ rẹ lori oke Bethel bẹrẹ lọjọ Friday to gbẹyin oṣu keje di Friday to pari oṣu kẹjọ akori itusile patapata ninu agbada okunkun total deliverance from power of darkness Ephesians 6:12 akoko adura lojojumo ago mẹsan owurọ si mejila osan ago mẹta osan si mẹfa irọlẹ ago mọkanla alẹ ti mẹta oru ni iṣẹ oru ọpọ awọn woli ati olori emi nbẹ ti Ọlọ́run ti pèsè sílẹ̀ fún ọ̀pọ̀ iṣẹ́ ìyanu bíi ìgbàlà, ìwòsàn, ìbùkún, ìtúsílẹ̀, ìbápàdé àtòkè wá. Ibi tágbé ti pàdé Bethel Mountain along Adébáyọ̀ Ìjíayùnrẹ́ Road, Ìbàdàn. Olùgbàlejò Wòlíì Gídíónì Tanímọ̀-ọwọ́ Èṣúpòfo ẹ̀lú ẹ̀lú bàbá 08033281742. Fa ẹni méjì tàbí mẹ́ta lọ́wọ́ dání. Kẹjọ ní ìrírí ìtúsílẹ̀ lórí òkè Bethel. Má ṣaláì wá o.

0: akwataro lagbara
1: fun ala ni so ri nigba to ni ka kuro ni ilu ata wa te pe ka tun
0: papo so bata de wa kawe ton ta wa me to je pe ta tun fi bi omo ko sise sa wa ni ta tun ni po ke raja
1: mo wa wo pe bawo lo se ro pe a le se ti orun fi ma ri be
0: eh
1: sugbon mi wa to je pe imoran mi tabi bi god lo mi tell
0: me abami ngba mi
1: a tabi pe boya inu gbolo fe ro
0: yin sori
1: wo kini o da bi pe o ma fe pe wa o
0: kini nkan to ri tori irin ajo te mi rin le ni e bi gba ti ekute wo sosi
1: oh
0: ko sin ti kilo fe je nbe saga ni abi yo je gilu
1: omo kunrin te so to so pe ke wa yen ko
0: gba ti mo pada de be so fun mi pe ko n to de office o mo pa awon oga on tun ti gbe nikan si bi ti o n lero pe aye wa
1: ah
0: won ti fe nikan won ti fe lo mi si be gbogbo awon bo mi ti mo de ri mo tun se se n tori bi mo se n lo yen mo tun ko CV lowo ko credentials lowo photocopies mo tun drop e fun awon eyan nibe na ni pe ile ise ba ile ise o dun mi bo se soro yen bayi mo n lagun lati nu wa ni obo yen mo gba to lo mu bottle water kan wa fun mi yẹwẹ ẹ mú mi torí pé orí pé mò ń làágùn láti inú wa kò rọrùn ṣùgbọ́n kí lèèyàn dẹ̀ fẹ́ ṣe bá a kó ìṣe ò tán
1: o mọ̀ pé o mọ ọlọ́run á ṣe dáadáa fún wa mo gbàgbọ́ o mọ nǹkan tó yẹ kémi kọ́kọ́ sọ ọ̀rọ̀ tí mo sọ lákọ̀ọ́kọ́ yẹn pé àwọn àbá mi tàbí àwọn ìmọ̀ràn mi o máa ń fẹ́ dàbí pé bóyá arọ yàn wọgbó pé ṣùgbọ́n ó dàbí pé eléyìí tí wọ́n mú wá yìí ó máa fẹ́ pé wa lóòótọ́
0: ló
1: yẹ kí n sọ bẹ́ẹ̀ ni pé mo tiẹ̀ wá jókòó lẹ́nu gan pẹ̀lú àwọn gàgà tó ń ṣẹlẹ̀ mo wá wò pé kíní yìí ó ṣeéṣe kó pé wa o fún àpẹẹrẹ ṣé o mọ̀ pé bá a ṣe délùú ìyá àmọ́ ẹnì kankan
0: bẹ́ẹ̀ni
1: ọ̀dọ̀ ẹni tá a dé sí ẹni yẹn náà ló sọ fún wa wípé yàrá kan ó vacant níbi kan pé ti àbá mind pé ká wá gbà ìwọ̀nba change kan tá a ní lọ́wọ́ ṣé mo gbé la kó sílẹ̀ ní ọjọ́ yẹn
0: bẹ́ẹ̀ni
1: ẹni yẹn sọ pé ká ṣáà máa wà ńbẹ̀ ọ̀rọ̀ pé ká kọ́kọ́
0: ọ̀rọ̀
1: pé ká kọ́kọ́ máa tiẹ̀ kọ́kọ́ ríbi dúró sí ṣé o mọ̀ pé ó yanjú lẹ́yìn ìgbà yẹn ó wá sún ní ọmọ jíbọ́lá yẹn tí mo rí iṣẹ́ ilé tí mò ń ṣe tó jẹ́ pé cleaner ni wọ́n gbà mí fún bẹ́ẹ̀ tí mo pé bó ni mo ṣe fẹ́ máa ṣe ọmọ yẹn ṣé o mọ̀ wípé ìyá kan náà tó wà ní ojú òpó àdúgbò òbí tá a wà yẹn ṣé o mọ̀ wípé
0: màmá ọmọ ìlú yẹn
1: ìyá yẹn ló sọ pé ṣé bí mo kàn lọ ra nǹkan bẹ̀ lọ́jọ́ yẹn tó kàn gbé dé ẹnu tó ní a ṣe pé a jọ wá láti ibì kan náà ni ìyá yẹn ni mo kàn lọ wá bá pé bó ni mo ṣe lè fẹ́ máa ṣe ń gbóná lè rí tí mo lè máa gbọ́mọ ìsiná ni à ṣáwọn gan ò lè máa gbà lọ́wọ́ ni pé
0: iṣẹ́ ni mo fẹ́ ṣe
1: ìwọ náà tún wò yẹn pé
0: o
1: ọlọ́run jẹ́ kí yẹn tún yanjú
0: torí
1: pé ká ní iṣẹ́ tó rí wẹ̀ lọ ń ṣe ń sìn ṣé yẹn lè máa gbé ọmọ lọ
0: iṣẹ́
1: tẹ̀yàn máa jí lọ ń dàjí pé kínní
0: kò rọrùn
1: torí kó tún yanjú ọmọ yẹn náà kò tún wá fún màmá yẹn ní problem màmá máa sọ fún mi pé kí n máa tọ́jú ẹ o
0: pé
1: ṣe ló ń ṣe rí ẹ
0: o ajọmọ tó máa ń wojú wojú wojú wojú ni ìṣòro kan nìyẹn àtúnjẹ
1: pé tó bá ti fẹ́ sùn máa ń wá tó bá ti bẹ́ẹ̀ kíní wọ́n máa rọra lọ sùn sí bẹ́ẹ̀ tó bá fẹ́ jẹun nìkan làwọn gà máa rojú ẹ̀yẹn pé ojú yẹn sọ̀kan nígbà bá ti mú lóúnjẹ tán ó tún ṣe rí ẹ̀ nìyẹn sórí pé yẹn náà tún
0: ìyẹn náà tún dá níbẹ̀
1: ó dàbí pé bóyá àti bóyá àwa la sí ní bí tẹ́lẹ̀ tẹ́lẹ̀
0: ẹ̀yin ọlọ́run ló ṣètò yẹn ṣùgbọ́n ibi tó kù sí ni pé kì í ṣe ó kárí ó sùn
1: wà
0: bọ̀
1: ọlọ́run àwa ṣe dáadáa tó lọ́lọ́run ti bẹ̀rẹ̀ dáadáa pẹ̀lú wa bàbá yẹn mo ṣàlàyé fún ẹ wípé
0: ọ̀gá ẹ̀
1: bàbá tó ní ilé iṣẹ́ yẹn bàbá pè mí ní èní o bàbá ní kí n wá
0: ó ṣe wọ́n ni
1: tọ́ èrò kọ́kọ́ bèmi náà bàbá ní pé àwọn ti ń kíyèsí mi àwọn rí gbogbo bí mo ṣe máa ń ṣiṣẹ́ mi àwọn dẹ̀ ti àwọn òṣìṣẹ́ máa ní cleaner ní inú compound àwọn tó jẹ́ office àwọn yẹn pé but tèmi yìí àwọn like bí mo ṣe máa ń ṣe pé màá ti perfect everything màá ti nu gbogbo lẹ̀ màá ti tẹ́nìkan bá wọ toilet màá tún ti lọ wò padà pé ṣé kò ṣe pé ó ti ba bẹ̀jẹ́ màá tún ti ṣe màá tún ti mọ̀ wípé pé iṣẹ́ wo gangan ni mò ń ṣe àbí ṣé mo lọ lẹ́ẹ̀kọ́ mo wá sọ fún ọmọ níbẹ̀ ni mo ní mo kúkú lọ sí ilé-ẹ̀kọ́ mo ṣàrọ̀ adọ́gbọ́n sọ story díẹ̀ fún ọmọ níbi àtọ́kọ́ mi nígbà tá a rí bí nǹkan ṣe rí nílùú ibi tá à ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ló wá má bà wá pé ká kúrò ńbẹ̀ èmi náà dẹ̀ wá wò ó pé ilé èèyàn fẹ́ ṣe nígbà tó yẹ pé kò wulẹ̀ sí nǹkan kan bíi tá a jókòó sí yẹn àti pọ́kọ́ mi ló sọ bẹ́ẹ̀ wọ́n ní so èmi àtọ́kọ́ mi lájọ wá lù mú lájọ wá mo ní kó dà gan amọ́mọ àkọ́bí wa amúdání ọmọ kalaṣi tí ìjọ bí bàbá yẹn wá ní pé ọmọ olúbo ni mí mo ṣàlàyé ọmọ olúbo lọ́kọ́ mi mo ṣàlàyé wọ́n ní ṣé pé mo kàwé báyìí mo ní mo ka tá tà tà bàbá ní pé pé se mo le lo lekin lo ko awon cv mi wa mo wa pe ah mo ni mo le lo pe sugbon mo ti man se calculation owo moto mi si ibe baba ba so pe kini won ba fun mi lowo pe kin lo le mo ba sare wale igba yen da po si lo sodo bobo yen
0: gbogbo
1: e mo ba sha ko lo fun baba baba ba won ni eh pe lato ni lo bayi ki mo pe mi o ni ma report si section awon cleaners yen mo ah baba so pe awon like en to ba n fe sise pe lasigba yi na pe mi o ni koja go pe igba mi ma ti tete de ma ti se baba yen ni kini pe kin wo awon cleaners yoku o pe kin wo awon bi ton se kin wo bo se nse pe eh pe en to ba kawe pe awon gan nilo e pe awon na si lawon mo gbogbo awon mo awon patapata ko kan si kankan to wa nle mo pe gbogbo won ti nse rere kaakiri pe so eleyi ta won se yi ka awon ma ka joko si le ngba ti awon o saisan ti
0: gan mo wa ni ko mo wa ko mo je yen pe won fe fogbon yo e ku nbi ise yi
1: ah aya temi na kokon ja nje o je mo pe personal assistant baba ni baba gba mi fun
0: eh pe mo
1: be ni mo so fun e
0: pe mo
1: be ni mo so fun e
0: ah ah
1: baba ni awon ma fun mi ni owo oko mi to ba gboye si baba fe fun mi
0: emi
1: o si le so number yi mi tori mi mo ko mo lo je
0: ko je pe o ni ma je pe o to komo se wa je pe boya baba fe fowo dan o awon sori te ba n ba won agbalagba sise a baba to ju won ti rokun to ti rosa e ogbon ni ko mo da o mo wa tori oro ti won so yen ko ma lo si bi to tin se cleaning ko ma lo je pe
1: eh en so won mo pe se yen o mejeje yen wa se papo baba so pe won ma wa lomi ni pe tabi kan mu eni cleaner kan ni
0: sugbon ko ti se lomi me
1: pipe awon ma mu wa so
0: ko ise lo mi nbe
1: eh
0: erun ba mi o
1: erun bi mi na sugbon
0: mi so mo pe mi o ti ri ise kankan iwo lo sese ri ti e nikan na la fi le so pe ati ni ise kan tona kan to wo kan fi le ma wole wa
1: ise ja ma gbadura tori mu sa so fo lo pe gbogbo re ko ye ni baba yen loju ese bayi ah won ti bere si ni pe won ti pe charu won won ti ah won ti ni staff wa tutu ni
0: pipe
1: awon o de fe ko pe rara pe so awon o ti e mo pe lo si school awon o ti e mo pe kini awon o ti
0: iwo the staff
1: emi o mo
0: oda a ma wo
1: oko mi wo to ba je pe olohun fe doju ko wa se wa lori ni ko sin ta le se si o ona ti e na de ma la to je pe nigba ta ba ma pada lo si ilu ta si wa ani lo lasan
0: amen
1: mo gbagbo be
0: amen mo sa mo be olohun ko mo je pe ele yo je idewo
1: oda baba so pe to ba mo ye tan fun mi pe kin fi lo wo moto kin fi lo se yen o je 10,000
0: be ko fi wo moto
1: honest
0: elo ni ka lo ka bo ibi se yin sin ni odo wa
1: iye koko fe ma mo ni a pe daddy pe ko nse to won ni a pe just go pe je a pe just go dami lo ko pe mo sa se sare wa
0: olohun ni je ko dide wo
1: ami o
0: koko adu ami ni
1: ami o
0: ka ma wo ye
1: ami o
0: awa nu wa fi sadua ko lo ndakun ki o ja boju rere pade dele to ba wa je pe o lete ti won tori e gbele jade ko tun gbe abori e
1: ami o
0: koko ni
1: o je koko
0: koko ni e
1: o je koko
0: olohun aba wa se
1: o da inu mi dun gan ni
0: won
1: wo
0: wi pe a si dunu dele
1: ami o
0: o ri pe o ti rerin loju mi
1: eh
0: ah ko ti mi o ti ri green light
1: Olorun asanu wa se Olorun Olorun to wa da wa se yi wa fi wa le be ni
0: ko le fi wa le ki gbagbe awon
1: eda mi sara awon kan die die bo
0: ninu eyi to no 10,000
1: ko eh abi bawo
0: ma lo ko wo be bi ijo meji meta le lowo
1: mi o ri weri
0: ko fi wo moto
1: ah
0: o fe se rin die nbe
1: ai mi fe se rin die die tori pe won tun le ma iwo na lo so pe o le je danwo won tun le ma so yan be yin
0: pe boya wo moto abi wo moto
1: wo ra wo moto abi ko wo moto tabi ken kan lo so pe on pade oluwa e lona
0: Yese ni
1: fi ko wa so fun baba pe amu ti e pade lagbaja ni kini kan wa ma dogbon bere lowo e pe nbo gangan lo si wa de won rin lo si kin se pe yan ma te mi awo moto bo se so mu wo moto lo mu wo moto bo pada
0: oda
1: mu wo moto wa le
0: olohun se le to da
1: amen
0: okan wo bale
1: amen

0: ọba wálé aláṣẹ àti olùdarí iléeṣẹ bọsùn king property táwọn ní bọs táwọn sí bọsùn ọba igwe wa tí ń talẹ tómi bàdàn tómi gbogbo nàìjíríà ti
1: ti ọba gbogbo àwọn tí ń talẹ
0: ọlọrun goni fún
1: ọ àkọkọ rúwẹ
0: ọlọrun goni fún ọ ọlọrun goni fún ọ
1: bọsùn ọba ó tọjọ méjì ó tọjọ mẹta aráàlú fẹ mọ ibo nílẹ kù sí ibo nílẹ wà
0: kò sí ilẹ ò lè tán ilẹ ò lè tán
1: lọwọ
0: tabaso nípa ilẹ̀ òbítíbitì ilẹ̀ lèmi ń tà ilẹ̀ tó gbé ìbàdàn mi èmi ó tún talẹ̀ fáwọn tí ó tún lẹ̀ tà ni ẹni tó bá tún bẹ́ ṣe ẹ́stéètì mi ó tún lẹ̀ tà fún ẹ̀mí fún ma talẹ̀ fún wọn tà ni. bẹ́ẹ̀ni lákọ̀ọ́kọ́ mo nílẹ̀ tó fi ń kọ́lé lọ́wọ́ mo nílẹ̀ tó fi ń ṣe ẹ́stéètì lọ́wọ́ kákọ́ sọ̀rọ̀ ń palẹ̀ oko tó bí nàìjíríà ṣe rí ń sìn àwọn èèyàn nídi àti dáko láti back nàìjíríà up ẹ o bí gbogbo nǹkan lè dẹ gbogbo èèyàn ní
1: bẹ́ẹ̀ni
0: tábà ní wọ́n sọ̀rọ̀ nípa éka sọ̀rọ̀ pa éka èmi nìkan náà mo ń polówó éka ju gbogbo nàìjíríà torí pé mo mọ̀ ń pa éka ilẹ̀ oko ọlọ́run fi rọ̀ mí lọ́rùn tó pọ̀ so má gbọ́ látorí torí àwọn tí ò ní nǹkan kan táwọn kọ́pàsì mi tó ṣẹ̀ṣẹ̀ jáde tán fẹ́ ṣe fáàmù ni wọ́n fẹ́ ṣe kankan ni aláṣẹ kọ́kọ́ ṣe kíni nǹkan kékeré ti sí wọn a bá sọ̀rọ̀ nípa ilẹ̀ 1 acre
1: éka kan
0: 5 acres
1: éka márùn-ún
0: 10 acres
1: éka mẹ́wàá
0: 100 acres lójú kan tàbá ń sọ̀rọ̀
1: bàtú ọba díẹ̀ díẹ̀
0: wọ́n ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní
1: ìtìlẹ̀
0: lóde yìí ó tẹ̀ ìyún àmúṣeré ni ẹ mọ̀ wá gbọ́ 1000 acre lójú kan 500 acre náà wà lójú kan o mo ní 5000 acre lójú kan mo ní 7000 acre lójú kan
1: ti lọ hectares
0: bẹ́ẹ̀ni mo ní 10000 acre lójú kan bẹ́ẹ̀ni mo ní 15000 acre lójú kan tí ọyọ state ogun gan ogun ọ̀sun lè fara pọ́n tó àwọn gọ́ọ̀mẹ̀ntì àwọn tọ́lẹ̀ fi ran àwọn èèyàn lọ́wọ́ pé kó máa dáko lọ kí ebi máa pa wá nàìjíríà mo ní 20000 acre lójú kan ẹ bá sọ̀rọ̀ pé éka ọlọ́run fi ràn mí ni mo ní éka lọ́wọ́ ilẹ̀ tó rà tó ní rídàmù bẹ́ẹ̀ láéláé bọ̀sùn ọba ní talẹ̀ ti ń ta éka lẹ̀ tó gbé ilẹ̀ mi bọ̀sùn ọba ni.
1: kábíyèsí tá a bá sọ̀rọ̀ bọ̀sùn ọba okọ̀ ńlá ni tá a bá sọ̀rọ̀ nípa ilẹ̀ tàbí ilé gbẹ̀mí ẹ̀sọ́ ò sì fún bọ̀sùn kings lórí ọ̀rọ̀ ilẹ̀ ni sà 100 acre lójú kan 1000 acre lójú kan ní gbogbo gbogbo ni ká fojú sí pé àwọn ilẹ̀ yìí wà.
0: kí n tó kọ́kọ́ bọ́ sórí ìyún ojú ti ń pagún bọ̀ ọjọ́ ti pẹ́ mo ti wà lórí ẹ̀dùn nísinsìnyí ó ti ń súnmọ́ ogún ọdún bọ̀ báyìí èmi làkọ́kọ́ èèyàn tí wọ́n kọ́ polórí ẹ̀dùn ní gbogbo nàìjíríà tí mo ń talẹ̀ láyé àwọn bọ̀dá mi ó sì wà láyé wọn sì ní ikú báyìí àwọn lálọ́mí àwọn bóyìíga là wà èmi làkọ́kọ́ gbogbo nàìjíríà gbogbo tó fi dékò dé gbogbo nàìjíríà tèmi ni mo talẹ̀ tí mo ń talẹ̀ lórí rédíò so tó bá sọ̀rọ̀ ibi sílẹ̀ wá wà ní gbogbo kò síbi tí mi ò nílẹ̀ sí mo nílẹ̀ lọ́ṣọ́gbó mo nílẹ̀ ńlọrin mo nílẹ̀ mbakatari mo nílẹ̀ làbẹ́kúta mo nílẹ̀ ṣàgámù mo nílẹ̀ lẹ́pẹ̀ mo nílẹ̀ ṣákí mo nílẹ̀ sẹ́yìn mo nílẹ̀ ní ìbarapá mo nílẹ̀ lẹ́ṣà mo nílẹ̀ nífẹ̀ mo nílẹ̀ lẹ́kìtì mo gbogbo ni mo ní nílẹ̀ sí mo sọ bá sọ pa ékalẹ̀ kò síbi tí nílẹ̀ sí.
1: ẹja wo báyìí àkókò tá a wà yìí sì ń àkókò tẹ wọn kálukú fẹ padà sóko lọ sọgbìn ni àwọn ilẹ̀ ọgbìn oko wọ̀nyí bàbá àwọn ilẹ̀ oko farmland.
0: olú ẹni mo ń dárúkọ yìí ilẹ̀ ń bẹ́ ṣákí ilẹ̀ ń bẹ́ sẹ́yìn tí sẹ́yìn kò ṣe é kó abẹ́kúta máa fọ́ lálẹ́ ìfọ́ lábẹ́kúta ni bó o fẹ́ 10000 acre lábẹ́kúta máa mú jáde wá fún ẹ bó o fẹ́ 10000 acre ní òní ọ̀sun state máa mú wá fún ẹ so ní ìbàdàn mo nílẹ̀ káàkiri gbogbo kíbi ní gbogbo níbi kíbi ní gbogbo ilẹ̀ yorùbá.
1: àǹfààní àwọn tó ń gbọ́ wa ṣé ẹjẹ́ ń bèrè lórúkọ wọn àti òun wọn jù báyìí sí èsì pé yóò lo òkè gágaga.
0: bàbá àmọ̀ bí nàìjíríà rí bákanbákan bọ̀ láwá tó gbowó lé nǹkan náà ó tún lé àwọn èèyàn sẹ́yìn bírú bọ́ba bọ́ a ṣe lówó pọ́pọ́ fún ọ náà ni kí nàìjíríà lóore yìí nǹkan jẹ́ kí ara ó lè jẹ gbogbo wa àmọ̀ bí nǹkan ṣe dáa púpọ̀ nàìjíríà ń sìn káró lè jẹ gbogbo wa.
1: ẹ tún jẹ mi báyìí sàǹfààní san bí ẹbí ẹ wà.
0: o lè sọ díẹ̀díẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ nígbà bá tijọ́ ládéhùn ká ládéhùn táwọn tọ́ bọ̀ wé.
1: ká ìjà wọn nọmba yín báyìí.
0: nọmba tèmi alátúbọ̀sùn.

0: 7171 03 03 69 69 74 74
1: lẹ́ẹ̀kan sí
0: ìwọ̀n tí wọ́n bá
1: 080
0: 080
1: 71

081 7080 6271 81 7080 6 2 81 7080 6 2 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6 0 6

0: tó ń ṣe ni o bí kan bá lè kọ́lé láyé tálákùn ojú skelebe lọ tó sì nílé tiẹ̀ lórí ìpẹ́ ẹ̀dá tó wọ́n bá rogún sí lọ́wọ́ tó bá fi jogún fàájì àti ṣe kárí mi tó mọ́ gbàgbé pé bíríkì kan ìgò kan ni o àbẹ́ mọ̀ owó tí ń bá fàájì lọ ò kéré.
1: o ní tèmi 500,000 tó promise mi lánàá nǹkan.
2: bèbí mi mo ti dín sílẹ̀ fún ẹ ẹrù rẹ.
3: pẹ̀lú atótónu mi sí ọ 500,000 owó lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King kí ni wọ́n fẹ́ fi ṣe bẹ́ẹ̀dẹ̀ fóbìnrin.
4: àìlàkà sí èyí ṣe ìgbésí ayé rẹ o.
2: ìgbésí ayé arí mi lọ́la ni mò ń gbé. aṣọ́rí mi ò pé.
4: orí rẹ pé o lo ní mọ̀ràn gidi ni.
0: Bọ̀sún King Estate ó ti wà láàyè tó dẹrùn láti kọ́lé sí iná ti wọbẹ̀ kíní sálọ̀nù. bó o bá nílẹ̀ tó jẹ́ ojú mi dára láti kọ́lé Bọ̀sún King Estate ni kò ti rà. ojú táyé ló wà lówó rẹ fi gbé pẹ́ẹ́lí. 500,000 ní plot kan o. àmọ́ sátó bára lé kan ní plot kan. ẹ̀dínwó ń bẹ lórí ẹ̀. Bọ̀sún King Estate wà ní Bàkó àpáta eré àǹbàdàn. ayé wà bọ́ fẹ́ sanwó lẹ̀ lẹ́ẹ̀mejì. kàsí wọn ní Crispo Building Mobi Bus Stop odò ọ̀nà àpáta àǹbàdàn. telephone 0706281 7806 tàbí 0071036974. kàsí Bọ̀sún King kò dolílé orókè tí rọ́pù mẹ́yẹ.
5: tó lórí ètò yín ètò wa Bọ̀sún King Properties quarter hour níbi tí mo ti ń gbàlejò olùdásílẹ̀ àti aláṣẹ iléeṣẹ́ Bọ̀sún King Properties tí gbogbo ayé pè ń bọ̀ sun ọba ẹ ti ṣàlàyé ilẹ̀ oko káàkiri gbogbo ilẹ̀ Yorùbá èèyàn níbi tí ilẹ̀ pọ̀ sí ilẹ̀ tó ń gbélẹ̀ mi 100 acres 1,000 acres ṣùgbọ́n àwọn tó ń ṣe estate wọ́n fẹ́ kàn sí yín wọ́n fẹ́ ralẹ̀ lọ́wọ́ yín tó bá sì ralẹ̀ ilẹ̀ ilé ni bàbá báwo ni fẹ́ estate.
6: èdè ẹ máa gbọ́ ẹlòmíà kan wọlé ó ní o bèrè lọ́wọ́ onílùú gba lójú so possible ni ó kàn wọlé ó lọ mọ ralẹ̀ ó lọ ralẹ̀ ralẹ̀ fake card wàhálà sí ẹ lọ́rùn tó bá fẹ́ ralẹ̀ ilẹ̀ tó bá fi kọ́ estate pé mi bọ̀ sun ọba máa wá ilẹ̀ fún nígbà nínú ibi tó wá fẹ́ sí gbọ́ntì mi lọ́wọ́ within 72 hours máa falẹ̀ lé ẹ lọ́wọ́ tó sì nílùú wàhálà ń bẹ̀ láì bẹ́ẹ̀ni ilẹ̀ wù àti máa yàtọ̀ sílẹ̀ ní kọ́kọ́ mo nílé tí mo yóò bá fẹ́ ralé lọ́wọ́ mi ó fẹ́ ralé ni àbò fẹ́ talé ó fẹ́ ralẹ̀ ni àbò fẹ́ talẹ̀ àbílẹ̀ mi wà tó rí tara rárá.
5: ẹ̀ ń bá yàn talé.
6: Bọ̀sún ọba rí abájọ́ládùn àdéhùn lájọ́.

0: rí mi láti challenge
1: office pọ
0: ṣùgbọ́n bẹ́ẹ̀ mi yọ́n dámọ̀ láti challenge àbí láti dùgbẹ̀ wọ mọ́tò àpáta ó bọ̀lẹ̀ ní ó du ọ̀nà àpáta ní ó du ọ̀nà ilé epo mobi tàbí lẹ́yìn bó fàṣì ó du ọ̀nà ẹ ó ní sábò dùwọ́n pé bèrè bọ̀ sún ọba ń bẹ̀ ní kristmo building ló du ọ̀nà lọ́nà àpáta ó ní dá àpáta o bẹ́ẹ̀ ni odò ló ti bọ́lẹ̀ ó dé báyìí mú bọ̀ sún ọba ní tó bá fẹ́ rí mi o 08 0 0 7 1 7 1 0 3 0 3 6 9 6 9 7 4 0 8 0 0 0 7 1 7 1 0 3 0 3 6 9 7 4 tabi 0 0 0 6 2 6 2 8 1 8 1 7 8 0 6 0 7 0 6 2 8 1 8 1 7 8 0 6 ara anugba
1: to titan jo mejo te ti ma gbo wa lori eto yi to bo suke papati kota wa wole akun mi lo ko
2: ìyẹn fẹ́ni tó bá mọ tó ń ṣe ni o bí kan bá lè kọ́lé láyé tálákùn ojú skelebe lọ tó sì nílé tiẹ̀ lórí ìpẹ́ ẹ̀dá tó wú bá rogún sí lọ́wọ́ tó bá fi dogun fàájì àti ṣe ká rí mi kọ́ mọ́ gbàgbé pé bíríkì kan ìgò kan ni o àbẹ́ mọ̀ owó tí ń bá fàájì lọ ò kéré.
3: o ní tèmi 500,000 tó promise mi lánàá nǹkan.
4: bèbí mi mo ti dì í sílẹ̀ fún ẹ ẹrù rẹ.
5: pẹ̀lú atótónu mi sí ọ 500,000 wò lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King kí ni wọ́n fẹ́ fi ṣe bẹ́ẹ̀dẹ̀ fóbìnrin.
6: àìlákàsí yìí ṣe ìgbésí ayé rẹ o.
4: ìgbésí ayé arí mi lọ́la ni mò ń gbé. aṣọ́rí mi ò pé.
6: orí rẹ pé o lóní mọ̀ràn gidi ni.
5: Bọ̀sún King estate ó ti wà láàyè tó dẹrùn láti kọ́lé sí iná tí wọ́n bẹ̀ kíní sálọ̀nà. bó o bá nílẹ̀ tó jẹ́ ojú mi dára láti kọ́lé. Bọ̀sún King estate ni kò ti rà. ojú táyé ló wà lóhùn rẹ fi gbé pẹ́ẹ́lí. 500,000 ni plot kan o. àmọ́ sátó bára lé kan ni plot kan. ẹ̀dínwó ń bẹ lórí ẹ̀. Bọ̀sún King estate wà ní Bàkó àpáta ayé rẹ̀ ń bàdàn. ayé wà bọ́ fẹ́ sanwó lẹ̀ lẹ́ẹ̀mejì. tàṣí wọn ní Crispo building mobi bus stop odu ọ̀nà àpáta ń bàdàn. telephone 0706281 7806 tàbí 0071036974 kàṣí Bọ̀sún King kò dónílé orókè tí rọ́pùpù mẹ́yẹ.
7: Lajulu FM 96.7.
8: Bẹ̀ta ti ń dán láńdé sáìdì sítì ọ̀fọ̀ òbòdì Ìbàdàn. Orí rẹpẹtẹ. Orí rẹpẹtẹ. Wìtú na bẹ́ẹ̀bù una chikito. Uno te pún wa. Chi chi chikito duru. Ne idikwa idikwa idikwa be hugo the mama of all languages. Talk am for Yoruba, talk am for Hausa, talk am for Igbo. Chai! Igo de waka come una domot. Anytime we 2:30 o'clock of afternoon. Waka go jam 3 o'clock of afternoon. Monday waka go jam Thursday. Tori repete with the chi-chi-chiquito. 3-1 baby. Yummy Tori now. On top Lagelu 96.7 FM.
9: Continue.
8: File, make una no touch that dial. Let's go to

0: ẹ̀yà akẹ́kẹ́ mi. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
7: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn déédé bí etí bá ń wòye àbò fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan bá rin kíri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 0803388108 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
8: Mọ̀mí ni mọ̀mí náà tún la màmá kú oríire.
9: Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀rán láti lọ sílé Hajj 2027. Ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Kádàm Báàsùnà Hajj and Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Nísàn díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Kádàm Báàsùnà Hajj and Umrah Service ti pè àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilé wa sí yàrá ọ̀fẹ́ onígbàdégbà pé bàbá iléeṣẹ́ Kádàm Báàsùnà Hajj and Umrah Service rìn àjò ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí shop number 1 Ọlọ́yà shopping complex ọjà Bode nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Kádàm Báàsùnà Hajj and Umrah Service fún ìgbẹ́kẹ̀lé ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
10: Bàbá akọrin látàárọ̀ ni ó ti sú mi igbó gan la ń lọ bolẹ̀ mú mi lọ.
11: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó ń re.
10: Kàkáàṣì pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lágelú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashia.ng.
5: bọ̀dájídé bọ̀dájídé kí ló ṣẹlẹ̀ kí lè ń sọ lójú oorun yìí ṣe ń làlá ni àbẹ́ ń ṣìrànràn.
12: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni ó dàbí ẹni wípé àlá ni kódà àlá tó dára ni mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ ìjanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́ bẹ́ẹ̀ ló máa gbẹnusọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú káàṣì ẹ̀. Ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti

Ọmọ akọrin ètò travel with the twins ni ẹ mọ gbọ́ o pẹ̀lú Táyélolú àtọmọ Kẹ́hìndé ọmọ ogun tóye Ìbàdàn nílé olúyọ̀lé ọmọ fi tó o ṣeun ẹbọ ọmọ balógun ọdẹrin lọ nílẹ̀ Ìbàdàn oyin ladùn lórí ètò travel with the twins àkọ́kọ́ ọrú ẹ̀ nílùú adúláwọ̀ níbi tá a ti ń sọ̀rọ̀ travel and tourism where hospitality meet culture ni pẹ̀lú most famous swiss nínú african tourism ẹ jẹ́ ká wá rìnrìn àjò káàkiri ayé ká wá gbọ́ nípa ìrìn àjò àjọṣepọ̀ àṣà àti ìtàn wa ètò yìí ló jẹ́ mọ́ 5 A's tó ń bẹ nínú travel essential látòrí accommodation tó fi accessibility attributes activities at attractions tó wà nínú tourism pátápátá ẹ mọ̀ bọ̀ wá darapọ̀ pẹ̀lú àwọn atọ́kùn yín ambassador taiwo àti kẹ́hìndé ọmọ ogun tóye the most famous twins in african tourism nù a ní ẹ mọ lọ síbi kankan ẹ mọ yín kú níbẹ̀ rárá ẹ mọ gbọ́ wọn travel with the twins èmi ọmọ yín olólùfẹ́ yín àyíkẹ́ akéwì ní ń ké tantan.

0: Yes, Travel with the Twins àwọn ọmọ yín Ogun tó yè náà ti wà lórí ètò ó tó ní Travel with the Twins ilé fúnbálá náà la wà ní fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn òkè ìgajù òkè 96.7 FM òní lágbára ọlọ́run a tú dùn lágbára ọlọ́run a fi lè kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa káàkiri gbogbo àgbáláyé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ kí n fi ètò yín ṣeré torí pé tẹ́ bá ti mọ̀ pé táwọn ìbejì bá ti gún wà sórí ètò ètò náà yóò kúkú ládùn náà ni kò ń ṣe nípa agbára wa kò ń ṣe nípa òye wa ṣùgbọ́n ó wo ọba Elédùmarè lóní káwa ṣá máa dùn yín nú máa ṣe ṣe ń dùn yín nú lágbára ọlọ́run ìdùnnú kò ní tán nílé epo wa wà lágbára Elédùmarè orúkọ mi ni Kehinde Oladele Oguntoye mú kí n káàbọ̀ sórí ètò Travel with the Twins fún tòní.
1: To welcome you to yet another special episode of Travel with the Twins with the most famous twins in African tourism on Lagilu 96.7 FM. Okay, Gajoke, Oga on the top, the only broadcasting station broadcasting on the palace of rights in the palace of Obadebayo,
0: Benefaka,
1: Aki Boboyin, Aki Onile, Aki Alejo, Aki Omodi, Aki Agbalagba, Aki Odo, Adeki, Awon Iyawa na Atawon Baba na. Aki Ekabo, Ekudede Asiko, Ye Loruko, Lotu Agbe, Eto, Ye Tunde, Omolawo, Kebugi, Oga on top, Shonsa. Bọ̀sán Ọláyìndé ló máa ń bá tẹ pépépé tẹ fi máa ń gbọ́ àlọ́sẹ̀ mẹjọ mẹjọ Gbẹ̀ngà Ọláyíwọ̀ Lọ́yàtọ̀ ni producer program wọ̀ Táwọ̀ Ìdílé Ogun tó yẹ lórúkọ mò ń kí n káàsọ̀ ẹ̀kú dédé àsìkò gbogbo tẹ ti gbọ́ lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé a tún ti dé sí inú ilé yìí o lágbára Elédùà inú ilé tà tí tẹ ti gbọ́ ayé ìbànújẹ́ òní wọbẹ̀ ẹ̀yìn tẹ ẹ̀dẹ̀ wà ní ìdùbúlẹ̀ àsọ̀ lágbára Ọlọ́run àtúnyìn sílẹ̀ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí.
0: Yes, ètò tòní special náà ni tẹ mọ̀ pé lọ́tùn-lọ́tùn náà ni ètò wa fún ti òní a ní kàròyìn nípa ẹni tó ń ṣẹlẹ̀ nọ́gùn ti ìrìn àjò ìgbafẹ́ àti ìrìn àjò afẹ́ tá a máa mú wa fún yín ní gbogbo ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ kí ni ìdí tó fà á ni pé àlejò wa tòní afẹ́jọ ti ọ̀rọ̀ débi ibì kan afẹ́jọ sọ̀rọ̀ afẹ́jọ
1: péjọ part one part two
0: ele kò ní season ẹ gbọ́ lẹ́ẹ̀kan náà ni fún wúlò yín náà ni ìjẹ́ àwọn èèyàn tó bá ń travel tó bá ń rìnrìn àjò lọ pàápàá jùlọ bóyá lẹ̀ áfíríkà ni àbí asia country ni àbí amẹ́ríkà ni àbí àwọn continent tó jẹ́ pé àwọn èèyàn máa ń fẹ́ wọ́n wà higa pé ah mo ṣàfẹ́ travel ni mo ṣàfẹ́ travel ni mo ṣàfẹ́ travel ìrírí náà la mú wá fún yín lórí ètò fún tòní a fẹ́ jọ ẹ wá sọ pé ìlú wo náà la ń lọ ṣé kí n sọ South Korea náà la fẹ́ sọ̀rọ̀ níbẹ̀ ẹ mọ̀ pé lúwo ló ń jẹ́ South Korea bẹ́ẹ̀ ni continent kan náà làwọn náà wà ìrìn àjò tí ojú àlejò wa rí tí wọ́n bá lọ ìlú South Korea gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀ máa gbọ́ lórí ètò fún ti òní ẹ jẹ́ kí n máa sọ fún yín pé àlejò wa ti wà pẹ̀lú wa nínú kulù yìí o báyìí báyìí báyìí. Funfun nẹ́ni fresh ni tí máa ní fresh ni adúpẹ̀pẹ̀ ọkùn lọ́wọ́ ọlọ́run ọba torí tọ́lọ́ tó mú ọ wá nu studio láyọ̀ àtàlàáfíà táwálà àlejò wa àwọn náà ni mr àbí kí n tiẹ̀ ní chief ni ìbírúnkẹ́ adéyẹmí philip àwọn ní mr ni mo rò pé jùlọ joyè.

0: Oye, ẹ bá ń gbẹ́nu sí. Ẹ bá kọ́ra ọ̀rẹ́ alé kó bá fi lè mọ̀ pé ẹ̀yìn náà lágbóra sórí ètò.
1: Ojúmọ́ akọ́sàn akú alẹ́ níbi gbogbo tẹ ti gbó wa. Orí ètò ti Táíwò àti Kẹ́hìndé náà ni a ti bá wọn lẹ́yìn. Mo dẹ̀ dá mi lójú pé ẹ gbádùn wa.
0: Ẹ gbádùn wa ká bá tí ẹ kò ń ṣeré rárá o. Ẹ bá mi sọ Korean, ẹ bá mi sọ èdè.
2: Ẹ sì ẹ kí àwọn èèyàn lọ sọ. Lágelúlẹ̀ wà pé ẹ ní South Korea.
0: Mo fẹ́ kí bọ́ọ̀sùn fílẹ̀ àwọn ará alé kán lè mọ̀ ọ́yà.
2: This is Lágelú FM ní Palace ní
1: ilẹ̀. Àyẹ̀ wá sẹ́ yọ, this is Lágelú FM. Kọ́má sí mi dáa gbogbo ilé o.
0: Òun èdè fẹ́ jọ ó fẹ́ ju èdè Nàìjíríà lápá kan ní Nàìjíríà.
1: Mi ò tí ma àwọn tó ń sọ èdè Korea ní Nàìjíríà o. Àyẹ̀ wá sẹ́ yọ means ẹ kú ilé o. Ẹ̀jẹ̀ bá dẹ̀ jẹ́ pé
0: ẹ̀yin wá sí bo ẹ̀yin wá sí Lágelú àdúgbò ẹ̀ ń pè.
1: Ní ó kú a lè ní àyàn. No sign of respect. Tí Korea bá sọ̀rọ̀ tẹ́ bá fi tó bá fi sí yọ sí lẹ́yìn wọ́n respect ni. Mo sọ pẹ́ àyàn.
0: Okay.
1: Okay. Okay.
0: Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay.
2: Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Okay. Tabá tẹ ń wò náà pé a ti dárúkọ yín ọmọ olúwo ni.
1: Ọmọ ìlú ilé ní ìlú Èkìtì.
2: Èkìtì
1: ìlú ilé fọ́mà ìlú àjìnà rẹ.
0: Bó lẹ ṣe bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ayé yín pé èèyàn ti ẹ̀ ń bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀dọ́ bó lẹ ṣe lọ lé ìwé wo lẹ lọ.
2: Ṣé Èkìtì ẹ̀ náà bí sí àbí Ìbàdàn?
1: Èkìtì ni wọ́n bí mi
2: sí. Ìgbà wọlé dé Ìbàdàn?
1: Mo dé Ìbàdàn ní 1996 immediately tí mo parí WAEC.
2: Ìbàdàn báwo le ṣe pé ẹ fẹ́ kọ́kọ́ kúrò l'Èkìtì fúngbà àkọ́kọ́ ṣé Ìbàdàn lẹ wà ni?
1: Ìbàdàn three no ilé ìfẹ́.
2: Okay.
1: But 1996 yẹn tí mo dé ilé ìfẹ́ so I want to WAEC mi kú díẹ̀. O kò mathematics. O kò English. Okay. I'm sorry. O kò English. English yẹn ni wàá fẹ́ try láti kí n dey write ní ilé ìfẹ́ tí mo ní ìfẹ́ àti mo dá kẹ́kẹ́ fi bẹ̀rẹ̀. Ogun yẹn ló by fire by force ọ̀sán kan ogun kan mo fi gbé báàgì mi.
0: Ilé ìfẹ́
1: kúrò ní
0: ilé ìfẹ́.
1: Because ilé ìfẹ́ tá à ń gbé ilé tá à ń gbé ní ilé ìfẹ́ lọ́jọ́ yẹn lọ́jọ́ yẹn wọ́n ní láti fi iná sí ìgbà inú ogun ìfẹ́ àti mo dá kẹ́kẹ́ yẹn.
0: O ní à ń lọ bí tó pọ̀ dáadáa. Tá a bá sọ̀rọ̀ nípa ìrìn àjò pé ẹ ti ẹ̀ kọ́kọ́ nífẹ̀ẹ́ sí pé láti rìnrìn àjò tó jẹ́ pé ìlú wo ló ń wà lọ́kàn yín gẹ́gẹ́ bí ọ̀dọ́gbà yẹn pé ìlú ibi mo fẹ́ lọ ibi mo fẹ́ lọ ìlú wo ló kọ́kọ́ wà lọ́kàn yín pé.
1: Kọ́kọ́ wà lọ́kàn mi pàjùlọ ayé is Japan.
0: Japan. Japan.
1: Ní along the line mi ò plan mi but kàkà sọ pé tó wù mí jù.
2: Láti
1: kékeré pé because of the technology. Láti lẹ̀
0: America ò wù yín UK ò wù yín Canada ò wù yín.
2: Technology driven.
0: Technology láti lẹ̀ lẹ́gbẹ́ Japan ṣá lẹ fẹ́ lọ.
2: Ẹ̀jẹ̀ ká padà báyìí. So ìgbà tí a dé Ìbàdàn kí wàá lè bẹ̀rẹ̀ sí ṣe nìbàdàn.
1: Ìgbà tí mo dé Ìbàdàn nígbà tí gbogbo yẹn ti dàrú láti lè fẹ́ wá yẹn so I have a good brother tán ní àṣùkí wá fojú sí iṣẹ́ business.
2: Okay.
1: Ní ó dàbí pé ìwé mo ṣe máa ṣe nǹkan mo like láti fi 2,000 to 3,000.
2: Mathematics náà ni
1: pé kí wàá fojú sí business.
2: Mathematics ẹ̀ ń jẹ́ pé wàá yẹ kí ẹ pass math English ló kù.
1: Ṣé wọ́n lẹ́nu straight wọ́n dẹ̀ mú wá sóògùn pa ogun pa èèyàn bá gbà ní ogun pa. Àwọn alálùbáríkà yẹn ló ń bẹ lógun pa. Wọ́n máa gbọ́ wa.
2: Ẹyin ẹ̀ nípa ẹyin rédíò sókè dáadáa.
1: Àwọn tó ń pa mo gbé fún wọn pátápátá.
2: Nǹkan tó wà lógun pa wa pọ̀ kí wà láwọn nǹkan tẹ́ ń ṣe lógun pa ń gbà.
1: Iṣẹ́ àdá ọkọ́ fáìlì àti kẹ́míkà.
2: Bí nǹkan àgbẹ̀.
1: We are all farmers friend.
0: Bí nǹkan àgbẹ̀.
1: Pátápátá àwọn àgbẹ̀ ń lò pátápátá. Ibi tí wọ́n mú mi wá nìyẹn lọ́jọ́ ìkàlù. Wọ́n dàbí ìpolówó.
2: Bí technology like náà ni pẹ̀lú kásà ni
1: agrochemical
2: agro gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni. So báwo wá ni iṣẹ́ ìṣeré ń gbà yẹn.
1: It was serious but ẹ mọ̀ pé iṣẹ́ nǹkan tí èèyàn wá fẹ́ ṣe tó jẹ́ pé tìdùnnú lèèyàn fi ń ṣe. Any challenges tẹ bá ń bá ń díẹ̀ inú yín máa máa dùn fún
2: ó wù yín. Ṣé kọ́ṣẹ́ ń gbà yẹn ni àbí how long lè fi kọ́ṣẹ́.
1: 4 years.
2: Okay.
0: Ọdún mẹ́rin.
2: Àti a ṣetán.
1: Lẹ́yìn ìgbà tí mo ṣetán mo tún dúró almost a year again lọ́dọ̀ ọ̀gá mi because ọ̀gá mi dáa gan. Ẹni tí èèyàn mọ̀ dáadáa gbogbo ìpa ló mọ̀.
2: Ẹ fi yẹn kí ọ̀gá yẹn.
1: Ọ̀gá mi mo fẹ́ kí ọ̀gá mi Mr. Oyeride. Tí gbogbo èèyàn mọ̀ sí Bàbá Gbẹ̀ngà.
0: Àwọn lọ̀gá yín
2: gbà yín gbà.
0: So
2: ẹni tó kọ yín níṣẹ́
0: ẹ̀ mọ̀ dáadáa.
1: Àpọ̀lọ́dọ̀ wọn gbà yàtọ̀ mẹ́fà.

0: 106.7.
1: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

ẹ kúrò lẹ o àsìkò iṣẹ látàárọ ọba òkè yóò fèrè síṣẹ kó wa wá ìròyìn àgbáyé la mú wá sí etí gbọyìn láti kàn ní lagilu 96.7 FM lè fún bala ofẹlẹlẹ nílẹ ìbàdàn àbídèmí àkàndé lóníròyìn yín ṣáájú ẹ gbọ kókó tó wà níròyìn náà abẹnugan ilégbìmọ asòfin ìpínlẹ edo ló ti kọwé fi ipò rẹ sílẹ pẹ̀lú ìfàǹfà tó ń lọ lọ́wọ́ nínú ìgbésẹ̀ láti yọ kúrò nípò

ìjọba ìpínlẹ̀ Kano ló ti parí iṣẹ́ àkànṣe eléyìí tó tó 347 nínú àpapọ̀ rẹ̀ eléyìí ti ṣe 347 eléyìí tí wọ́n ti gùn lé. Nínú ìròyìn ilẹ̀ òkèrè àrùn ẹ̀bólà òun náà ló tún ti di tọrọ fọ́n kalẹ̀ lórílẹ̀‐èdè olómìnira Congo èyí tí wọ́n sì kéde gẹ́gẹ́ bí eléyìí tó burú jùlọ nínú ìtàn orílẹ̀‐èdè náà. Nínú ìròyìn eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀kan lára àwọn agbábọ́ọ̀lù wọn Ismael Kabia ló ti kọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù míì ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrin rẹ̀.

Abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Edo Blessing Agbebaku ló ti kọ̀wé fi ipò sílẹ̀ gẹ́gẹ́ bí abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin náà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìfanfa àti ìgbésẹ̀ lọ́dọ̀ àwọn aṣòfin kan lẹ́yìn tí wọ́n ń gbégbésẹ̀ láti yọ kúrò nípò rẹ̀ gẹ́gẹ́ bí ẹni yọjìgá Agbebaku òun náà ni ó kéde ìgbésẹ̀ ọ̀hún ní kùtùwà ìròyìn eléyìí tó sì ti sọ ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún sínú ìṣòro mímọ̀ wá adarí tuntun míì ìfanfa àti ìkọ̀wé fipò sílẹ̀ ọ̀hún ó ní ẹni tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ fún abẹnugan ọ̀hún lórí ìròyìn ivi àdúdú ẹ̀bójẹlẹ̀ fìlédè fún àwọn oníròyìn àdúdú ẹ̀bójẹlẹ̀ ńlókèdè wípé ọ̀gá ọ̀hún ló ti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ tó ìṣàlàyé ọ̀rọ̀ pé àwọn ọ̀rọ̀ tó so mọ́ ìkọ̀wé fipò sílẹ̀ ọ̀hún ó náà ni yóò di mímọ̀ fún àwọn ọmọ ìpínlẹ̀ náà ní kọ̀pẹ́kọ̀pẹ́ lẹ́yìn tí ó ti kọ̀wé fipò sílẹ̀ ọ̀hún yẹ̀kínní ìdáyè ẹni tó sojú àwọn èèyàn tí wọ́n láti ẹkùn ìdìbò àkókò ẹ̀dùn kínní ó náà ni wọ́n ti kéde gẹ́gẹ́ bí abẹnugan tuntun fún ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Edo ajá fún ẹ̀tọ́ ọmọnìyàn ni ọmọyẹlé sowore ló ti bẹnu àtẹ́ lu gómìnà wọn ní ìpínlẹ̀ ọ̀sùn adémọlá adélèké fún bí ó ti jan ààrẹ bọ́lá ahmed tinubu ló ń tẹ̀ wípé kó tó di ààrẹ bọ́bàdì ọdún 2027 sọ̀wọ́ wájú pẹ̀lú bó ti bí ó ti ju wákàtí 24 lọ eléyìí tí wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò sípò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún sowore ló fi ọ̀rọ̀ ìbẹnu àtẹ́lù ọ̀hún léde sójú ìtàkùn x rẹ̀ lọ́jọ́ àìkú sunday níbi tó ti ń béèrè pé ikú tó pa àwọn èèyàn kan ní ìpínlẹ̀ ọ̀hún ṣáájú àti lásìkò ètò ìdìbò àwọn èèyàn wo ni wọ́n dáhùn fún un sowore tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ níbi tó ti ń fi ẹ̀sùn kàn pé àwọn èèyàn eléyìí tó tóbi 50 níye tí wọ́n sọ ẹ̀mí wọn nù nínú ọ̀pọ̀lọpọ̀ lásìkò tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún àwọn èèyàn wo òun náà ni wọ́n dáhùn fún un bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìkàn òṣèlú ní ìpínlẹ̀ náà ni wọn ti béèrè ọ̀rọ̀ kankan tàbí kan wọ ojútùú sí àwọn èèyàn tí wọ́n pa àwọn èèyàn náà ó bẹnu àtẹ́ lu bí adélèké ṣe kéde àtìlẹ́yìn rẹ̀ fún ààrẹ bọ́lá ahmed tinubu tó sì ń ṣàlàyé ọ̀rọ̀ wípé òun gbé ìgbésẹ̀ náà látàrí bó ti jẹ́ pé ọmọ yorùbá kan náà ń làwọn jọ jẹ́ sowore ló wá béèrè ọ̀rọ̀ wípé àwọn èèyàn wo ó náà ni wọ́n sọ bí wọ́n ti pa àwọn èèyàn ọ̀hún mọ́ lọ́rùn tó sì pèpè wọ́n pé kí wọ́n ṣe iṣẹ́ ìwádìí alágbára láti mọ àwọn èèyàn tí wọ́n gbẹ̀mí àwọn èèyàn náà ẹgbẹ́ òṣèlú oníka méjì nigeria democratic congress ndc ni wọ́n ti lu gómìnà adémọlá adélèké lọ́gùn ẹnu fún bí ó ti jáwé olúborí nínú ètò ìdìbò sípò gómìnà tó wáyé ní ọjọ́ àbámẹ́ta sátidé tó kọjá wọ́n ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ìjáwé olúborí fún ìṣàkóso ìjọba àwarawa àti àwọn èèyàn tí wọ́n jọ mọ ìpínlẹ̀ náà nígbà tó ń fèsì lórí èsì ìdìbò ọ̀hún ẹni tí í ṣe akọ̀wé alūkkóró fún ẹgbẹ́ òṣèlú ndc ọ̀sà director náà ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ìjáwé olúborí adélèké òun náà ló fihàn wípé àwọn èèyàn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n lè tàkìtì pàkọ́ sí ti ń ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìjẹgàba àti ìfipámúni nínú ọ̀rọ̀ rẹ̀ director tẹ̀síọ́wájú níbi tó ti ń kọrin re kí àwọn ọmọ bíbí ìpínlẹ̀ ọ̀sùn fún bí wọ́n ti túyàyà túyàyà jáde láti wáá fi èròǹgbà wọn hàn lórí ẹni tí wọ́n fẹ́ẹ́ dìbò fún bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ agbára òun náà ni àwọn èèyàn kan gbìyànjú láti lò kí èròǹgbà wọn kó mọ̀ wá sí múṣẹ́ bó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wípé àwọn èèyàn ní ìpínlẹ̀ ọ̀sùn náà ni wọ́n ti fi hàn wípé kódà bí ìjọba àpapọ̀ bá fẹ́ lo agbára tí ń bẹ ní ìkápá wọn àwọn náà ní agbára láti yan ẹni tó bá wù wọ́n sípò

ìjọba ìpínlẹ̀ Kano ló ti parí iṣẹ́ àkànṣe eléyìí tó tóbi ọ̀tà lé ní ẹgbẹ̀rin ó lé ní méje nínú àgbáríjọpọ̀ iṣẹ́ àkànṣe eléyìí tó tóbi ọ̀tà lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ ó dín mẹ́ta eléyìí tí ìjọba gómìnà Abba Yusuf tó dáwọlé látìgbà tó ti dé orí àpèrè títí di àsìkò yìí ẹni tí í ṣe kọmíṣánná fún ọ̀rọ̀ ìra nǹkan fúlùú àti ìmọ̀ tọpinpin iṣẹ́ ìjọba Nura Maji náà ló fi ọ̀rọ̀ múlẹ̀dẹ̀ nígbà tó ní ìfarakínra pẹ̀lú àwọn oníròyìn nílùú Kano. Maji ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn iṣẹ́ àkànṣe ọ̀hún òun náà lọ́nà ìjọba ìpínlẹ̀ náà ní tírílíọ̀nù kan ó dín bílíọ̀nù mẹ́rin náírà tí wọ́n sì ṣàlàyé ọ̀rọ̀ wípé owó eléyìí tó tóbi bílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó dín márùn-ún náírà òun náà ni wọ́n ti jòlóǹtẹ̀ fún mọ́ ṣe àwọn iṣẹ́ àkànṣe ọ̀hún. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn iṣẹ́ àkànṣe ọ̀hún lára rẹ̀ láti rí àwọn ohun amáyédẹrùn tí wọ́n ṣe sí àárín

tó ń ti àwọn tán ṣe sí ìgbèríko ìmọ̀ pèsè lẹ́gbẹ̀ lọ́pọ̀ yanturu mímọ̀ ṣe ọ̀nà àwọn afárá mímọ̀ náwó sí ẹ̀ka ètò ìlera ẹ̀ka ètò ẹ̀kọ́ ìmọ̀ mójútó ìjágiri ọkọ̀ lójú pópó àti àwọn nǹkan míì jákèjádò ìpínlẹ̀ náà ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ eléyìí tó náwọ́jà dé ìjọba ìbílẹ̀ bíi méjì sí mẹ́ta ó náà ni owó tí wọ́n fi ṣe ó tó bíi bílíọ̀nù mọ́kàndínní ọgọ́jọ náírà tí àwọn tí wọ́n náwọ́jà wọn jákèjádò ìpínlẹ̀ náà tí wọ́n sì ná owó tó tó bílíọ̀nù mọ́kàndínní àádọ́ta ó lé ní ìgbà náírà lé lórí. bẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn àgbáyé náà lẹ́ ń tẹ́tí gbọ́ láti kàn ní lágẹ̀lú 96.7 FM. ní báyìí nínú ìròyìn ilẹ̀ òkèrè àrùn ẹ̀bólà òun náà ló tún ti di tọrọ fọ́nkalẹ̀ lórílẹ̀‐èdè olómìnira congo tó sì gbẹ̀mí àwọn èèyàn eléyìí tó tóbi okò ó lé ní 300,000 ó lé márùn-ún 2,325 èyí tó ti ju àwọn èèyàn eléyìí tí wọ́n jálẹ̀ sí nínú ìtànkálẹ̀ àwọn ọ̀hún tọ́bẹ̀lẹ̀ lọ́dún 2019 sí ọdún 2020 lọ tí wọ́n sì kéde ẹ̀ gẹ́gẹ́ bí eléyìí tó burú jáì jùlọ nínú ìtàn orílẹ̀-èdè náà iléeṣẹ́ tó mójútó ọ̀rọ̀ ìlera ní orílẹ̀-èdè olómìnira congo òun náà ni wọ́n ti kéde wípé láti àbọ̀wádìí eléyìí tó ń tú àwọn lọ́wọ́ wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn èèyàn eléyìí tí wọ́n ti kẹ́fìn àrùn ọ̀hún lára wọn òun náà ni wọ́n ti dín díẹ̀ ní 5,000 tí àwọn èèyàn tó tóbi 99 tí wọ́n sì ti kẹ́fìn rẹ̀ lára wọn láàrin wákàtí 24. ìtànkálẹ̀ àrùn ọ̀hún òun náà ni wọ́n ni kòkòrò àìfojúrí bòǹdìbúyò náà lọ ń dá sílẹ̀ tí ó sì jẹ́ pé kò sí ìtọ́jú kan gbòógì àbí abẹ́rẹ́ àjara eléyìí tó lè dènà rẹ̀ ìtànkálẹ̀ àrùn ọ̀hún òun náà ló ti wá di tọrọ fọ́nkalẹ̀ láti 15 July ọdún tá a wà yìí eléyìí tó ti bẹ́ sílẹ̀ ní orílẹ̀-èdè náà èyí tó sì jẹ́ wípé ìfàǹfà tó ń ti ìjàgùdù ti ń wáyé láwọn ẹnu ìloro orílẹ̀-èdè olómìnira congo sí orílẹ̀-èdè south sudan uganda rwanda àti àwọn orílẹ̀-èdè míì ló ti pa gidi náà mímọ tètè gbójú agan sí i. lákòótán nínú ìròyìn eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé agbábọ́ọ̀lù lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ iwájú ni ismail kabia ló ti lọ rí darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè scotland st mirren pẹ̀lú àdéhùn aláyálò fún sáà ọdún 2026-2027 ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù gunners ò ní wọ́n kéde ìròyìn náà lójú òpó ìtàkùn àgbáyé wọn kàbíà lọ darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ ti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal ìyún arsenal academy lóṣù kẹta ọdún 2017 tí wọ́n sì kọ́kọ́ kọwọ́ rẹ̀ bọ̀wé gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù ọ̀jìnmí fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà ní oṣù kejì ọdún 2024 ọkọ̀kọ̀ gba ìfẹsẹ̀wọnsẹ̀ fún àwọn ikọ̀ àgbọ̀jẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal nínú ìjáwé olúborí wọn pẹ̀lú àmì ayò 5-1 nígbà tí wọ́n ń kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bolton wanderers nínú ìdíje ife ẹ̀yẹ carabao èyí tó wáyé ní pápá ìṣeré emirates ẹni 20 ọ̀hún òun náà ló ti lọ rí jígbó pẹ̀lú àdéhùn aláyálò nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù shrewsbury town ní sáà tó kọjá. ìròyìn àgbáyé ọ̀hún kò ní jù báyìí lọ nírọ̀lẹ́ tòní àmọ́ ká tó mọ̀ lọ ẹgbọ́ kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ edo ló ti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ nínú ìfàǹfà àti ìlàkàkà láti yọ kúrò nípò.

rẹ múlẹ wípé agbábọọlù wọn Ismail Kabir ló ti lọ rí kọ ọbọ ìwé àdéhùn pẹlú ikọ ẹgbẹ agbábọọlù míì. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì sọwọ́ wájú ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagilofm.com ẹ fìfẹ́ hàn sí wa lójú òpó x wa pẹ̀lú lagilofm 967 ẹ bá wa dọ́rẹ̀ lójú òpó facebook pẹ̀lú lagilofm 96.7 túnde ọ̀làwúwo olóòtú ròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ chinwe churchill abidemi akande lóníròyìn yẹn ṣéun tẹ́ ń gbọ́ wa ẹ̀mọ́ yìí kúrò ńbẹ̀ ètò ṣọ́ọ̀bùmọ̀ pẹ̀lú káyọ̀dé adéọ̀sùn yóò mọ̀ balẹ̀ sórí agbègbè ẹ̀kú kalẹ̀.

0: 6. Number ti le okere niyan. Lori Facebook Lagelu 96.7 FM. Ẹyin tẹ ti wa nbe nitori ti wa gbogbo yin ni mo tin ri o, mo tin ri yin ma ki nbe ma tun lu yin logo enu daada. Tori bi ba se o ba se ko si nti ba la fe la. Awa ati yin na la de jo nseto, awa ati yin la jo ngbo, awa ati yin la jo wa nbe. En yo. Ẹjẹ́ ń sáré kí àwọn tí ń fún wa lẹ́bùn torí lórí ètò fún tòní ẹ̀bùn ó sẹ̀. Anthony Bọ́dúnrin Anthony B. ọkọ̀ pin fún mi tó ń ṣe nọ́mà gangan nìyẹn. Wálé ṣọ̀tẹ̀ aṣọ̀tẹ̀ mọ́rù wà ní gbogbo Dallas ní Texas. Abiola yari yari. Bàbá àlùbáríkà mo kì í bẹ́ o. So Buma ti bẹ̀rẹ̀, ó ti bẹ̀rẹ̀ nìyẹn. Tòní yóò yàtọ̀ dáadáa torí pé àwọn ọmọ yín ti bẹ̀rẹ̀. Olùdé, ó di ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án kí àwọn ilé ẹ̀kọ́ yẹn tó wọlé. Ó yá 0912370865. Ẹ̀yin tẹ́ ti wà ń bẹ̀, ẹ jẹ́ kẹ́ mú béèrè báyìí. Lórí Facebook mo rí Àdìsá Daniel Ìdòwú. Fear not. Wọ́n kí wa àwọn ní ẹkú rọ̀lẹ́ bàbá o. Olúbùnmi Abiona láti Mọ̀lété. Àwọn náà kí wa ni. Ọládélé Sunday mú ìwá. Wọ́n kí wa káàbọ̀ sórí ètò. Pópó Ọlá Ismail Látàkúrẹ́. Wọ́n kí wa ni, wọ́n ní ẹ̀ka àbọ̀ sórí iṣu Ògbúmọ Tòní o, àátún gbádùn yín. Ẹ ṣe àájọ gbádùn ara wa ni. Ẹ̀yin tẹ́ wà nílẹ̀ yìí, ẹ mọ̀ pè sí nọ́mbà tilẹ̀ òkèrè. Ẹ pè sí nọ́mbà tọ̀dọ̀ yín. Hello. Hello.
1: Hello, ẹ káàsán bàbá mi.
0: Ẹ wọ̀n káàsán mọ́ mi.
1: Ẹ káàsán ẹ̀kọ́ ètò.
0: Yes, ma.
1: Ẹ kò ṣe fún.
0: Orúkọ yín, ìbòlẹ̀ tí ń pè wá.
1: Orúkọ mi ni Oyè Ronke láti ìlú Awẹ́.
0: Oyè Ronke láti ìlú Awẹ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Oyè Ronke láti ìlú Awẹ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Ajọ wà lórí ètò náà ni. Mọ́ mi, ẹ̀wà mú béèrè. Abẹ́ fẹ́ kí wa ni.
1: Ẹ fún mi ní ìbéèrè karùn-ún.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún, ẹgbọ́n tó wà ńbẹ̀. Ẹgbọ́n òwe ni. Wọ́n ní kẹ́ ẹ parí òwe yìí. Parí òwe yìí, ẹgbọ́n dáadáa o. A sọ̀rọ̀, kẹ́lẹ́ bojú wò gbẹ́, ẹ parí ẹ̀.
1: A sọ̀rọ̀ kẹ́lẹ́ bojú wò gbẹ́. Ìgbẹ́ tí ìró ẹni abáwí fún olóńṣe ni.
0: Ẹni abáwí fún ní sekú pani tàbí ní rojọ́ pani àbí ní pani. Ẹ ti gbà ìbéèrè karùn-ún lẹ mú àkọ́kọ́ nu. Ó yà mọ́ mi, ẹ mú béèrè kejì.
1: Ìbéèrè kẹfà.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹfà. Ẹgbọ́n tó wà nínú ìbéèrè ẹlẹ́ẹ̀kẹfà yìí. Wọ́n ní kẹ́ ẹ dárúkọ àdúgbò mẹ́wàá níbàdàn tó bẹ̀rẹ̀ pẹ̀lú ó. Ẹ jẹ́ fún yín lápẹẹrẹ kan. Ṣé ń fún yín?
1: Mi ò kí ní ìmọ̀ Ìbàdàn
0: tí mi ò lè fún. Ó sì dùn mí. Ó dùn mí.
1: Hello.
0: Hello, mo wà pẹ̀lú yín, mo wà pẹ̀lú yín.
1: Òkè bọ́là.
0: Ó de ní.
1: Odínjó.
0: Ó di méjì.
1: Ogunpá.
0: Ó di mẹ́ta. Ó yà.
1: Òjé.
0: Ó di mẹ́rin.
1: oke mopo
0: o di marun
1: oke ado
0: o di mefa
1: oke are
0: o di meje
1: oke sapasi
0: o da mo fun yin o di mejo
1: mm. Oke are
0: e ti da ko oke are
1: e
0: ti da ko oke ado e ti da ko oke are e ti da ko oke bola e ti da ko e ti so mejo olunde o di mesan
1: ah
0: olunde o di mesan e ti ngba lo o e ti da ko oke bola e ti da ko oje ah e ti lo be ba lo ah yaun mo ninu awon iya ti mo gbosuba fun ni yaun ti wa e ba ti je bere meta igberun marun ni e dakun e mo pe si number ti le okere e dakun number ti le oni 09123708675 en te ba bu mo e mo gboju window wole egbenu ona really wi pe enikan to ba ti fo o ba gbo oju window wole ti o gbenu ona o ni o le atolosa ni oya awon eyan ti wa nbe hello
2: hello sir
0: hello
2: nko ya ka sir
0: e mo ka san oruko yin adugbo bo le tin gbo wa
2: osko de la di mapo
0: mapo
2: Benita.
0: Oya.
2: Oh,
0: ibere elekesan.
2: Benita.
0: Ibere elekesan. Ikefa si wa nle ti mama yin o ti da ntan o.
2: Benita e de.
0: Eh baba ba wu yin, sugba ibere kesan te mu se nka.
2: Ade bi e de. Ibere kefa yin.
0: Mm, de ba fe so, oya.
2: Olomi.
0: Olomi. O deni laarin iseju kan si meji ya gbe ya nti da ko to mesan mbo bi ni ko ba pe a pada won ti da ko oje won wule da ko oje mo won ti da ko ke are won ti da ko ke ado won ti da ko ke bola
2: e wa fun ni ke so min ban
0: ah ogun o o o ko to bere pelu o ah hello ibere tesan
2: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n ní ẹgbọ́ dáadáa o. Ìbéèrè kẹsàn-án, yes, ìbéèrè kẹfà náà ti dáhùn. Ìbéèrè kẹsàn-án, wọ́n ní ta ni ó kọ iṣẹ́ lóògùn iṣẹ́ kí ni orúkọ ẹni tó kọ́ wọ́n wá ní kẹ́ ẹ̀ tó ń kà. Abala méjì péré náà ni. Ààbẹ̀ ta ni ó kọ́ bí ibẹ̀ ẹ kà á. Ẹ mọ̀ ẹ̀ tó kọ́ bí gbẹ̀yàn bá àbí wọ́n bá pe kinní kan ní párísì èèyàn jí iṣẹ́ oníṣẹ́ dàkọ kò sí mẹ́ tó kọ́ ẹjá fẹ́lómi láàyè ó dìbéèrè méjì tá àti rẹ tó mọ̀ báyìí 09123708675 ẹ mọ̀ gbàgbé ti káàṣì ẹ̀ *347*1004*2#. Ẹ send ẹ àbí yín pé mélòó lẹ fẹ́ ta. N500 àlẹyọ kan. Tẹ́ ẹ bá tún ti send ẹ. Ẹ̀yẹn mú mẹ́wàá bẹ́ẹ̀ mú mẹ́wàá 5,000 nú. Bẹ́ẹ̀ mú méjì 1,000 ló jẹ́. Ẹ tuntun send. Ẹ ti rí bí ẹgbẹ́ press 1, 5, press 2, press 3. Nde mu yan ye send ye. Awa bi pe bo le se fe sanwo se USSD ni abi bank transfer. E mu bank transfer. E ti send ye. Account number tan pe wa yen e mi so lodo ni POS. E lo so fun e copy e tabi ke gbe phone ndebe pe ko ba yin fowo sori re. E mo gbagbe pe leyin eto yi e tun lo ori ofe lati je lojo Friday o. Iyan le je laarin ose ti o tun je lojo Friday lori jackpot. Se e ti se be. E ba ti se ti oni POS n ba ti sanwo yen wole. be se mo ni pe ori phone te fi send the code *34 yen 347 yen won ki ni be won ki pe ku ori re ka mo reti ayo olorun ba wa ni ki number yin o duo ajape yin le jenu ewo je sale lo polowo oja mo nbo tin ba te ka polowo oja de cashier en ti o ta ko ni je nbo na nbo
3: Wajilu FM 96.7
4: Baba Ibaruba Onisegun ibile ko pe meji jake gado ile Ibadan
5: Ero ji pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokan bale ti mu eda gbadun ise to foju aye se alaafia o si igbadun o si idini yi ti oba oke se si agbe kale Baba Ibaruba to si fi ojutu ewe ati epo ati ba ti lo le won lowo agbaragada okuta ogun ibile ti koju awoka arumale egun laku egbe abi ko mo korin o ma mu na lo gbari airorun sun dede bi eti ba oye abu fe ma se gbon yin owo kan se kan gbodo ma gbon ririri abi ki nkan ba rin kiri are eniyan ara tita abi ko yi o ma ko yan loju aya si le ma lu kikiki o tope lodo baba Ibaruba oba isan ara iyana UBA bank ni mo lete ni badan leyin le baba deribu gangan adoju ko people's gate grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafia ara wa ko ni gbon danu bu bi elubo
6: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Special announcement. The Association for Hajj and Umrah Operators of Nigeria, AHUN, hereby passing this fatal information to the public. The Saudi government has fixed 26th of September 2026 as deadline for all payments for Hajj 2027. Therefore, pilgrims are kindly advised to make their full payment on or before the fixed date. Contact AHUN accredited agent, which their names will be listed in the Punch newspaper that will be released on Monday, August 31st, 2026. To book for Hajj 2027. For more information, contact AHUN Zonal Office at number 6 Oladipupo Oduwole Street, Ojodu, Lagos. Telephone 070-67-383369 or 081-1604-5859. Email address ahunswz@gmail.com or ahunsouthwestzone@gmail.com. Our journey will be a successful one. Pay on time. Delay is dangerous.
7: Gbogbo ona ni lifting ti fi fa ni mura lara aro cup kan bo ni kan lasiku kan na
8: ore ni to ba mo to sele lana
9: iwo na kojumo
8: ah mo gbagbe ni ma binu ore mi ti lo saju gbogbo oro
9: o da na so ka gbo
8: abi
7: pelu lifting ti ilowo re seju bo se wa ninu cup lo o nfa ayan san mura lifting ti o wa fun isokan
10: Tiya o sinu ipaje adura awe ati iso oru ologun ojo ti ijo Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire sagbekale re lori oke Bethlehem bere lojo Friday to gbeyin osu keje di Friday to pari osu kejo akori itusile patapata ninu agbara okukun total deliverance from power of darkness Ephesians 6:12 akoko adura lojojumo ago mesan owuro si mejila osan ago meta osan si mefa irole ago mokanla ale ti meta oru ni iso oru opo awon woli ati olori emi nbe ti olorun pese sile fun opo ise iyanu bi igbala iwosan ibukun itusile ibapade atokewa ibi ta gbe ti pade Bethel Mountain along Adebayo Ijeayure Road Ibadan olugbalejo woli Gideon Tanimo owo esupofo elo elo baba 08033281742 pa eni meji tabi meta lowo dani kejo ni iriri itusile lori oke Bethel mashallah iwa o
11: Mo ti bere mo le salai mo pani lerin lakoko apejopo itakuro sori la molebi mi o ti eda o ti gbogbo won ni fesi ni mo nse ona ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
12: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
11: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
12: Maggi star yo so gbogbo nje

96.7 FM let the thing go. Àwọn tó bá mèdè tó gbédè ló lẹ̀tọ̀ yìí. Àwọn tó láyà. Àwọn akin tí wọn gbọdọ̀ sojo. Ọjọ́ Monday àti Tuesday ni máa ń wáyé. Kété tí wọ́n bá ti ka ìròyìn aago mẹ́rin tán. Ẹ̀sọ́ lórí ti káṣe o, ₦25,000 ni màá kọ́kọ́ yí. *347*1004*2#. Ẹ gbọ́ dáadáa, ẹ gbọ́ dáadáa, ẹ gbé fáwọn ọmọ ṣẹ́bí.

0: lagbara lọwọ ọlọrun ọba alafia wa kokoku ni di fi afia fun gbogbo wa lase idumare gbogbo nkan ta nso o na lo ni se pelu alafia ara ka gbapa ko se gbe ka gbe ese ko se gbe ki eya ara wa kankan ko ma se apa kan jamọ ọlọrun ọba ti da pe ko ma sise daada fun gbogbo wa amọ to ba wa di wi pe o wa fe wa ma se bakan bakan bakan on lo ye ki gbogbo wa ka ma kiesi o na ni eto yi on lo se wa nle eleyi to je pe ile ise Albarika Health Spring Foundation on na lo se onigbo wa ati agbateru re ki na si ni eto ohun wa fun ohun gbogbo to ni se pelu ilera wa bo la se wa ni pipe awon nkan wo la nse tele tele ta mo sugbon to lewu fun eya ara wa to lewu fun ilera wa nisisiyi ati lojo waju awon nkan wo la ki se ta mo wipe o je anfani fun wa o je anfani fun eto ilera wa nisisiyi ati lojo waju awon akiesi wo o nla le ma se lori eto ilera wa ti a fi gbodo mo pe nkan ti mo ri alele eyan gbodo duro wo ni o keyan si koja lo sodo awon akosemose o na ni eto ohun eleyi to ile ise Albarika Health Spring Foundation ti won fi gbe jade adupe lowo Olorun oba loruko Olorun oba to tobi ti enikeni ko tobi to loruko gbogbo awon ti won je loga loga nikan ni yi o ni emi Folashade Ajalankiwa wipe e kaabo e kuro le tabi e ku dede asiko yi lawon apa bi teyin tin gbo wa jake jado agbaye ti e ti si lowo oro le akiyin o wipe alafia tawa ati tin ko ni di fi afia mo wa lara lagbara lowo Olorun oba asi ni fi nira ani fi sele aye wa o gaga be si mo wipe lori eto ohun awon akosemose won o le mama wa ni gbogbo gba ti eto yi ti o ba ti n jade si ti gbo yin eto gbe igbesi aye alafia eleyi ti ile ise Albarika Health Spring Foundation ti won se onigbowo re akosemose tun ti wa ninu ile agbara niwaju bi nbi bayi oya spider ba mi gbe kini yen soke
1: idile onilera pipe ojo ola to ntan seto ojo waju re ni ona ti o labo ilera re yíyan rẹ̀ ọjọ́ iwájú rẹ̀ náà ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà tí iye ọmọ tí o fẹ́ bí ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
2: nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀ lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? ìsàlẹ̀ ẹnu dídùn tó lágbára ibà tàbí kí ó máa rìn ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
1: ìlera rẹ ẹ̀tọ́ rẹ ọjọ́ iwájú rẹ ń tàn ìkéde wá láti ọwọ́ Albarika Health Spring Foundation tọ́jú ara rẹ.
0: oníkálukú máa tọ́jú ara rẹ̀ náà ni kò bá lẹ́jọ́ nú kóníkálukú máa kíyèsí ara rẹ̀ náà ni kò bá ní àríyànjiyàn kankan nínú kí n tó dánu dúró lẹ́ẹ̀kan mo sọ fún yín mo ní akọ́ṣẹ́mọṣẹ́ wọ́n tún ti wà nínú kùlùgbòǹsáfẹ́fẹ́ yìí gẹ́gẹ́ bí ìṣe wọn torí pé àwọn ni wọ́n kúkú wà ńbẹ̀ láti máa là wá lọ́yẹ̀ àwọn ni wọn kúkú wà ńbẹ láti máa ṣàlàyé àwọn nǹkan tí òye wa fún wa àwọn o ni wọn jẹ akọṣẹmọṣẹ tó jẹ pé n tí àwọn yàn láàyò lọjọ ayé wọn òun náà ni ọrọ ètò ìlera wọn sì mọjú wa lọ torí pé iṣẹ tiwọn ni ìyá mi kan wọn ti wà nínú ilé agbára gẹgẹ bí ìṣe wọn abilékọ fún mi láyọ abọdúnrin ìyàwó ẹkúrọlẹ o.
3: ẹkúrọlẹ o atọkùn.
0: bó o ní gbogbo lé ńkọ.
3: adúpẹ́ àlàáfíà làwọn.
0: ànídàmú.
3: àmì.
0: ẹ pẹ̀lẹ́ mà
3: ẹ ṣe
0: lónìí ibi tá a fẹ́ yà ó lágbára díẹ̀ ọ̀rọ̀ yẹn ló ní ṣe pẹ̀lú ìlànà dídábẹ́ fún àwọn ọmọbìnrin ìlànà dídábẹ́ fún àwọn ọmọbìnrin lórílẹ̀‐èdè wa nàìjíríà kì í ṣe nǹkan tá a gbórí ó ti wà tipẹ́tipẹ́ ṣùgbọ́n gbà tó tún wá yá ni awon onimosegun yin bo ba tun de won pe kini ohun o se se tele tele na lati ayeraye tawon mama wa ti ati ma ngbo pe won dabe fun omo obirin se ilana yen se ko ba ti ilana awon onimosegun ibo mu ni se ko lo ni se won fowo si ni
3: e seun a ri pe ilana didabe fun omo obirin gege be ti so ti wa lati ayidaye igba si o wa ya won ri awon kudie kudie ninu ilana yi tori pe o nse awon obirin lese
0: o nse awon obirin lese
3: be ni tori pe o je aisoto si eto moniyan bi gbogbo agbaye se ri si niyan a ri pe ki se ibi nikan ni won tin se o wa kakiri orilede Nigeria ton tin dabe fun obirin won ni si ese ni fe to ba tun dabe fun obirin
0: se labe ofin bayi
3: labe ofin
0: ese lo ti je
3: ese ni o ton ba dabe fun obirin tori pe nkan ti obirin nkan to obirin ri be ko si nkan to danu re ipalara po ninu ati dabe fun obirin a si pe ni gbogbo agbaye gan won gbojo agan si won ni aiso tito fun eto omoniyan ni teyan ba dabe fun obirin omokunrin nikan na le dabe fun a de ri pe nkan ti awon bo se nse eto yi o ni ipalara fun awon obirin o la so pe aisoto abi ai tele nipa omobirin atele eto re abi pe eyan fe to edun ni gba teyan ba se iru nkan beyin nkan ti o fe se
0: bi gba teyan fi eto dun omobirin
3: be ni
0: iru eto wo ni
3: omobirin o ye kon dabe fun
0: hmm
3: be ni o ni
0: ebi won mu dabe fun awon okunrin
3: won okunrin yato si obirin tori ipala okunrin won dabe fun won eto ilera na o gba kan da abe fun omobirin omokunrin
0: won gba yen kakiri
3: abaye beni bo to omobirin yen ko se tori pe bon se nse gan o ni ipalara fun omobirin
0: se wa mo wi pe ero wi pe awon to je baba nla baba wa ati awon iya nla iya wa ti won iseru e lati ma dabe fun awon omobirin se eyin o ri wi pe won ni idi pataki ti won fi fe ko ma ri be
3: awon idi ton ni no se idi ti a le so pe o fese mule gidigidi ta ba wo awon idi ton fi n se kilo le ton fi n se won ni ko mo obirin ko ma ba ma sese kuse
0: ko ma se ni were were
3: ko ma ba se ni were were sugbon ton lo ge gan o n po mo ilara ni ko ni je ko le se daada pelu oko re o gba awon nkan ti o mo ara edide ngba to ba ye ko se mo ba n se re atoko na ti ge kuro yen so ikan niyen won ma ro pe yo ni yo ma sase de won tun ni nkan to se gbogi ninu e ni pe won ro pe ti omo obirin yo ba da abe ko to di pe bi o fe bimo nkan to ro oni sugbon ki so to ki so to ni je eje nso be bi a soro ni tori pe won ro pe omo ti obirin ti o da be to ba bimo ti kini ido yen ba kan mo lori omo oku ni a si ti ri e ba wo awon kan wa ninu eya wa nbi na ti o dabe o ta ba wo awon egba ta ba wo awon ijebu we dabe fun omo obirin won
0: won si mo pe awon omo won si mo pe
3: won e dabe fun won so omo melo lo wa kunu won ko si a ri iwadi to fi die mule pe en ti o dabe to ba bimo o nku ti kini ido yen ba ti kan ori omo yo kuku si nbe yato si yen tori pe asa wa asa la won fi se pe omobirin yo se yo le won ni yo le ye la ni agbo awon eyan re yoku lati bu iyi fun idile re gbogbo yen ko ni itumo ta ba wo nipa idabe fun obirin ko ni itumo rara because o dabe o ko dabe ko ni ko mo buyi fun idile re so awon nkan ton ro niyan pe o n fa ton fi n se lati dabe fun omobirin a de ti ri pe ipalara yen ti po ju sugbon ta ba won se o ti n diku dada si ti tele sugbon eto itun waye lati ran awon to si n se leti pe to kan ran won leti pe e ma se mo kò da
0: torí o ti kọ́kọ́ jẹ́ èèwọ̀ lábẹ́ òfin
3: lábẹ́ òfin yàtọ̀ sí ṣẹ́rí ẹni tó bá ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn nìsín òfin lè òfin ó gbé tó bá mọ̀ because àti ní wọ́n ti ní àwọn àkọọ́lẹ̀ kan wọ́n sì ti ṣe àwọn tó wà nílànà yẹn gan tó ń ṣe wọ́n ti da gbogbo yẹn lẹ̀ wọ́n ṣe fóbìnrin mọ́ wọ́n ti dà lẹ̀ torí pa àti a máa ń ṣe àjọ̀dún yẹn lọ́dọọdún tán fi ran wọn létí pé ṣé wọ́n sì mọ̀ pé wọ́n lè dá fẹ́ẹ́ fóbìnrin o táwọn náà sì wà nínú ìpéjọpọ̀ yẹn tán sọ síta pé àwọn ò dá fẹ́ẹ́ fóbìnrin mọ́ torí pé gbogbo ètò ìlera ó sọ pé kò dára àwọn náà dẹ̀ ti rí nǹkan tó ń fà àyọrísí tí ò dára tó ń fà lára ọmọbìnrin.
0: ẹ ṣeun ìyá wa ẹ kú ohun
3: ẹ ṣeun
0: ṣùgbọ́n nínú iṣẹ́ ìwádìí àwọn tó sì tún jẹ́ àwọn ìyá àwọn baba ńlá kú baba wa wọ́n jẹ́ kó yé wa wípé àwọn tí wọn kì í dábẹ́ yìí fún pé wèrèwèrè wọn a máa pọ̀ kan já hàn dandan ò ṣe iṣẹ́ ìwádìí ti mọ̀ ìjìnlẹ̀ òyìnbó ṣé kò fihàn bẹ́ẹ̀ pé lóòótọ́ ni wọ́n máa ń ṣe wèrèwèrè.
3: mo sọ pé àhesọ ọ̀rọ̀ ni gbogbo ẹ̀ wọ́n tiẹ̀ wá ní jẹ́ kí ẹni tí wọ́n yọ tiẹ̀ kúrò kò ní gbádùn ẹ̀ torí mo sọ fún yín lẹ́ẹ̀kan pé bọ́lọ́run
0: ṣe kẹ̀kẹ́ bí wọ́n ṣe máa ń dá abẹ́ fún ọmọkùnrin náà ni wọ́n ti dá nígbà táwọn náà bá fi dàgbà wọ́n ti gbàgbé ẹ̀ yóò ti san gbogbo ìpè kékeré náà ni wọ́n ti máa ń dá fáwọn náà.
3: yóò san ṣùgbọ́n wọ́n ti ba nǹkan jẹ́ mbẹ́.
0: irọ́ ni
3: bẹ́ẹ̀ ni
0: kí ni wọ́n
3: wá bàjẹ́ torí pé a rí pé ọkùnrin ìyàwó àtọkọ tó bá ní àjọṣepọ̀ tó ń fara kínra ó yẹ kán jọ gbádùn ẹ̀ ni ṣùgbọ́n a rí pé tó bá ti yọ tóbìnrin kú kò sí kò ní kò ń gbádùn ẹ̀ bí bó ṣe yẹ kó gbádùn ẹ̀ ìgbà míì wà tó jẹ́ pé wọ́n ó ti ba nǹkan jẹ́ ibi tí ò yẹ kán fa wọn ó ti fa pọ̀ ibi ojú ara ó ti lẹ̀ pọ̀ wọ́n ẹ̀ṣẹ̀ lọ ṣe surgery wọ́n ẹ̀ṣẹ̀ lọ ṣe iṣẹ́ abẹ kó tó di pé ọ̀nà ó là fún ọmọbìnrin láti lóyún gan torí pé ibi tí yóò gbà lóyún wọ́n ti lẹ̀ pọ̀ kò sọ náà tí ọkùnrin ó gbà tí ó fi lè dé ibi tí
0: tó lè lẹ̀pọ̀
3: ó ń lẹ̀pọ̀ ń gbà wọn bá ti fa yóò lẹ̀pọ̀ torí egbò wà nbí tó bá ti ṣe egbò wà nbẹ̀ ìgbà míì wọ́n máa ń fa gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ tá à ń pè ní tó jẹ́ oní òwò ká tó débi ilé ọmọ àwọn ibi ojú ara níta tó bá ti fa yóò fa wàhálà mo ti rí nínú ìgbà tí mò ń ṣiṣẹ́ àwọn ọmọ tó ti ṣe iṣẹ́ abẹ fún lórí ilé ọmọ mi yóò mọ bleed ó sì lè pa
0: tí yóò mọ
3: bẹ́ẹ̀ jẹ́ ó mọ pọ̀ ipò ó mọ dà lára tó bá ti ṣe tán ó sì lè pa ọmọ yìí àwọn ewu tó wà bẹ́ẹ̀ nìyẹn ẹjọ́ máa dà even gan ìgbà míì wà tó jẹ́ pé dídùn nǹkan yóò máa dùn gan tó yẹ pé ọmọ yẹn ò ní gbádùn ìrora dẹ̀ lè pààyàn.
0: èmi rò pé ṣe bí ilé ìwòsàn náà ni wọ́n máa ń gbé wọn wá
3: àwọn
0: fún dídábẹ́ fáwọn ọmọbìnrin yìí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ sì gbọ́dọ̀ mọ tí wọn ò gé bẹ́ẹ̀.
3: rárá èèwọ̀ ní láti dábẹ́ fún ọmọbìnrin ilé ìwòsàn àwọn ọmọkùnrin ni wọ́n ń dábẹ́ fún bẹ́ẹ̀ ni
0: àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ni tí wọ́n jẹ́ obìnrin
3: mẹ́ rárá kò sẹ́ni tó gbọ́dọ̀ ṣe èèwọ̀ ni láti dábẹ́ fún ọmọbìnrin torí
0: àwọn tàbáláyé náà mọ̀ máa ń dábẹ́ fúnra wọn
3: àwọn tàbáláyé ló máa ń dábẹ́ fún
0: àwọn ọmọ kékeré
3: ọmọ bẹ́ẹ̀ni ìjọba sì ti wá bá wọn ṣe ìpàdé ìjọba náà ti lọ wò wọ́n ìjọba ti sọ fún wọn ti dá wọn lẹ́kọ̀ọ́ so wọ́n ti sọ gbogbo eléyìí sílẹ̀ ṣùgbọ́n àwọn tá a bá rí tó tún ṣe ni káàárọ̀ báyìí làárọ̀ ní sí pé kán fi àwọn ọmọbìnrin lẹ kán má dàbẹ fún wọn torí ewu tó wà bẹ pọ.
0: yàtọ̀ fún ìbálòpọ̀ tó wá máa ń wà láàrin ọkọ àtìyàwó tí irú àwọn ọmọbìnrin tán bá dábẹ́ fún tí wọ́n lè pàdánù tí wọ́n lè má mọ ìgbádùn àti ohun dídùn tó tọ́lọ́run bá fi síbẹ̀ tí ò lè dẹ́ẹ̀kẹ́ yàtọ̀ fún èyí ṣó tún ní àwọn ọ̀nà míì tí ò gbà fi pé àwọn ọmọbìnrin ni pé tán bá ní kán máa dábẹ́ fún àwọn náà.
3: bẹ́ẹ̀ni ó ní ọ̀nà míì a rí i pé nígbà tí wọ́n bá ṣe yẹn àwọn kòkòrò àìfojúrí torí ìlànà tán fi ṣe ó lè má jẹ́ ìlànà tó mọ́ dáadáa àwọn kòkòrò àìfojúrí lè wọlé sínú ilé ọmọ gan láti ojú ara yẹn ó lè wọlé tán
0: láti ibi tí wọ́n ti bá dá
3: abẹ́
0: yẹn lọ́mọ obìnrin
3: o bẹ́ẹ̀ni ó lè wọlé sínú ilé ọmọ ẹ̀ ó lè má lè kòkòrò yẹn ó lè lọ ba nǹkan jẹ́ nínú ilé ọmọ ìgbà tán ṣe fọmọ yẹn ṣe àfúgbà wọn máa wò pé ọmọ ṣó tọ̀ tẹ́ ọ bá dábọ́ ọmọkùnrin gan máa wò pé ṣó ti tọ̀ ọmọbìnrin ìtọ̀ yẹn yo di nkan o le seto fun nigba mi tori pe to ba to o le ma ni inira nigba ton ba se e won pe igba kekere ni iya re ni o mo ba won eya mi wa ton se le ju igba kekere lo e won pe laarin ose kan ton ba bi mo na se sugbon eya mi ti ise ya yoruba

0: ẹsẹ̀ ṣe a rí pé ó máa ní àwọn èrò rẹ̀ ó máa yàtọ̀ kò ní lè ronú bó ṣe yẹ kó ronú then ìbẹ̀rù ó wà lọ́kàn rẹ̀ pé báwo ló ṣe fẹ́ rí ìbẹ̀rù yẹn náà máa wà ńbẹ̀ then ṣe mọ̀ pé nǹkan tó ti fi tó ṣe yẹn gangan lẹ́yìn tó bá kàtẹ̀ sọ pé ó ti jí náà àbí wọ́n ti ṣe fún tán àwọn trauma à ń pè ní post traumatic effect lẹ́yìn tó ti ṣe tán àwọn nǹkan tó tún máa lè ṣẹlẹ̀ sí lẹ́yìn ìgbà yẹn ó wà tó sì jẹ́ pé kò dára fún ọmọbìnrin láti máa kí nǹkan yìí kó máa ṣẹlẹ̀ sí oríṣiríṣi nǹkan ló lè ṣẹlẹ̀ mo sọ fún yín lẹ́ẹ̀kan pé ìgbà míì wà tó jẹ́ pé wọ́n ò tún ṣe iṣẹ́ abẹ fọ́mọ yín ọmọ kékeré torí pé ìgbà tó bá ti fá gbogbo ibi tó yẹ kí kí nǹkan oṣù ẹ ti máa jáde kò sí bí ó ṣe jáde tó ó máa fún nírora.
1: ṣé wọ́n lè fà á ni mo rò pé nǹkan oṣù ibi láti inú ni ó ti jáde síta
0: àti inú ni bọ̀ ibi tí ó gbà jáde yẹn náà ti dì yẹn òun ló ti lẹ̀ pọ̀ nígbà tó ti ṣe tó ti fá ojú ara yẹn yàtọ̀ oríṣiríṣi ọ̀nà ni wọ́n ṣe ń ṣe ìmí wà tó jẹ́ pé ìdọ̀ yẹn nìkan ní ògè ìmí wà tó jẹ́ pé àwọn ibi tó wà lẹ́gbẹ̀gbẹ́ ojú ara wọ́n lè fa mọ́ nígbà bá sì jiná yóò lẹ̀ pọ̀ ni ó dì jẹ́ ìnira fún ọmọ yẹn tí wọ́n bá ṣe fún.
1: ọ̀nà wo wá ni àjọ elétò ìlera lágbàáyé ni wọ́n ń gbà báyìí láti pinwọ́ àwọn èèyàn fún àti máa ṣe ìdí ibẹ̀ abẹ́ dídá fún àwọn ọmọbìnrin.
0: ẹ ṣe a rí pé nísìn àjọ àtijọba àtàwọn oníkọlà wọ́n ti ní ibi tí wọ́n lọ ń wò wọ́n wọ́n dẹ̀ ti ní platform kan tí wọ́n ti ń pàdé tí wọ́n ti ń dá wọn lẹ́kọ̀ọ́ táwọn náà dẹ̀ mú ẹ̀kọ́ yìí lọ bá àwọn tó jẹ́ aráalé dẹ̀ ní àárín ní òrèkóòrè wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn àwọn elétò ìlera náà àwọn náà ní ààyè tí wọ́n bá ti rí ààyè láti sọ bá àwọn tá à ń pè ní world development committee àwọn kan wà tó jẹ́ pé àwọn ni alága tó jẹ́ alága tó jẹ́ aráàlú tó jẹ́ alága fún ilé ìwòsàn alábọ́dé tó jọ máa ń ṣe ìpàdé àwọn náà wọ́n máa dá wọn lẹ́kọ̀ọ́ àwọn náà mú ìdánilẹ́kọ̀ọ́ lọ sílé láti sọ fún àwọn ènìyàn ara bí wọ́n ṣe dé legal protection àwọn mo sọ fún yín pé òfin ó ti de ẹni tó bá ń òfin ó lè gbé wọn òfin gbé ẹni tó bá tún ṣe abẹ fún ọmọbìnrin ìyẹn òfin yẹn náà tún wà lára nǹkan tó ń dáàbò bo ọmọbìnrin dé ẹni tó bá wá jẹ pé ó tiẹ̀ ti wá ní ìdojúkọ yìí nípa abẹ dídá tó ní wàhálà àbí tí ó ní tó ní àwọn kankan tó ń dojúkọ bí ìpèníjà
1: tó rí láti pàṣẹ pé wọ́n dábẹ́ fún
0: bẹ́ẹ̀ ni àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àti àwọn partner kan wà tó ń bá ìjọba ṣiṣẹ́ pọ̀ àwọn náà wà tó jẹ́ pé wọ́n ń ṣe ìtọ́jú wọn àwọn nǹkan tó ń ṣe ní dẹ́nísì a ti rí pé àwọn yẹn náà tún lè lọ sí àwọn ilé ìwòsàn ìbáṣe alábọ́dé ìbáṣe ìbílẹ̀ àbí ìpínlẹ̀ àti ti ìjọba àpapọ̀ láti lọ gba ìtọ́jú níbẹ̀ kí wọ́n má lè ní ìpèníjà àbí wàhálà tó lè súyọ nígbà tí wọ́n bá fẹ́ bímọ àbí wọ́n lọ ilé ọkọ gbogbo nǹkan bẹ́yẹn so àwọn nǹkan tó wà ní then ìdálẹ́kọ̀ọ́ lóòrèkóòrè bí eléyìí tá à ń ṣe náà ara rẹ ni tí àwọn àbákà gbé kalẹ̀ ara ẹ̀ náà ni láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé èèwọ̀ ni
1: láti máa dábẹ́ fún ọmọbìnrin
0: báyìí a dẹ̀ rí pé kò pọ̀ bíi ti tẹ́lẹ̀ mọ́ ṣùgbọ́n ó ṣì wà la ṣe ń tẹnumọ́ báyìí ẹ̀ kò tẹ́wọ̀n bá tẹnumọ́ nǹkan
1: iṣu atẹnumọ́ràn ni kì
0: í jóná tẹ́wọ̀n bá tẹnumọ́ àwọn èèyàn náà lè máa sọ pé ń gbọ́ ìyá alágbájá jẹ́wọ́ náà gbọ́ pé wọn ò ṣe báyìí mọ́ then àwọn òbí náà tó bí ọmọ yìí kán má wo ti pé nǹkan tí wọ́n ṣe ní àdúgbò wọn
1: àwùjọ
0: wọn kán wọn náà gba ìmọ̀ràn àwọn èèyàn tún lè lọ tẹ orí facebook náà wà bẹ́ẹ̀ tí wọ́n sì lè gbọ́ oríṣiríṣi káwọn náà lọ ṣe àyẹ̀wò kán lọ ṣe ìwádìí kán tó máa ṣe àwọn nǹkan míì yàtọ̀ sí dídábẹ́ fọmọ gan ó yẹ kán máa wádìí kán tó ṣe nǹkan so eléyìí àwọn ẹ̀wọ̀n kékeré gbogbo àwọn nǹkan tá à ń ṣe náà yàtọ̀ sí dídábẹ́ fọmọ àwọn kankan náà wà tí wọ́n sì ń sọ̀rọ̀ àwọn pé dídá bẹ́ẹ̀ fọ́mọ làwọn sọ̀rọ̀ lẹ́ni tó yẹ pé kò bá ìgbà mu mọ́ kò bá ìgbà mu ó ti lọ eléyìí náà sì dára torí nǹkan tó ń ṣe fún ọmọ obìnrin ó pọ̀ ó pọ̀ ṣùgbọ́n
1: irú gbogbo ń tẹ̀ kálẹ̀ yìí ìyàwó bá bá wí o ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ́ ní ó máa ń ṣẹlẹ̀ sí àwọn obìnrin tí wọ́n bá dábẹ́ fún yìí ní ayé àwọn ìyá wa èrò náà pọ̀ tó jẹ́ obìnrin tí wọ́n sì ń dábẹ́ fún tó sì jẹ́ pé a fẹ́ ṣe kóṣù wọn ni a fẹ́ bímọ ni a fẹ́ ṣe ni kò sì mú wàhálà lọ́wọ́ pò wọ̀ làwọn wa ti ṣe.
0: ẹ wo eléyìí tẹ́yàn bá dé ẹ mọ̀ pé wọ́n ń ṣe ìwádìí tá a bá wo àwọn ìwádìí tán ti ṣe ẹ rí i pé
1: nǹkan ti yan
0: bẹ́ẹ̀ ni nǹkan ti yan kò wọ́n gbé sókè ni wọ́n sọ síta bẹ́ẹ̀ ni wọ́n sọ síta ni.
1: ẹ̀yin èèyàn wa ṣe gbọ́ ìyàwó àwọn sọ pé nǹkan ti yan pé ṣùgbọ́n wọn kàn gbé kinní ọ̀hún sókè ni tẹ́ ẹ bá ti wà ń bẹ̀ ẹ múra láti pè wá wọlé lórí ẹ̀rọ bára ẹni sọ̀rọ̀ ti 0912370 8675 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 0912370 8675 tàbí +234 814249106 kẹ múra sílẹ̀ láti pè wá o spider kí ló fẹ́ ṣe ń bẹ̀ yìí ó yá nìṣó ń bẹ̀.
2: ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
3: nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀ lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí ìsàlẹ̀ ẹnu dídùn tó lágbára ibà tàbí kí ó máa rìn ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
2: ìlera rẹ ẹ̀tọ́ rẹ ọjọ́ iwájú rẹ ń tàn. ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. tọ́jú ara rẹ o.
4: ìlera lọ́rọ̀.
5: àlàáfíà tayọ.
1: Alibarika Health Spring Foundation làwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí ó jẹ́ pé gbé ìgbésí ayé àlàáfíà òun náà ni àjọ yìí ló wà fún. ìyá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kó tó di padanu dúró wípé nínú iṣẹ́ ìwádìí tí wọ́n ń ṣe pàápàá jùlọ tí àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nípa ìlànà ti ìṣègùn òyìnbó ṣe wọ́n ní nǹkan ti yan lábẹ́nú fún àwọn ọmọ tí wọ́n jẹ́ obìnrin tí wọ́n ń ṣe abẹ́ dídá fún tí wọ́n ń dábẹ́ fún wọn wọ́n ní wọn ò kàn gbé sókè ni kí n tó lọ mo fi ẹ̀rọ bára ẹni sọ̀rọ̀ síta ẹ̀yìn náà ní tẹ́ fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí tá a mú wá 0912370 8675 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 0912370 8675 tó wá jẹ́ pé láti ilẹ̀ òkèèrè ni +234 814249106 ẹ ló ta ló wà ń bẹ̀ o ẹ pè wá wọlé gan ní tààràtà 0912370 8675 ẹ ló ta ló wà ń bẹ̀.
6: hello ẹ kúrọ̀ lẹ́ o.
1: ẹ kúrọ̀ lẹ́ o.
6: àdúrà yín ọgbà àmọ́ wà sí aláwùjẹ láti oúnjẹ fún bàdà bẹ́ẹ̀ rí ọlọ́run sáàmù gbèsè àgòdì lọ àwọn àṣà àtọ̀rẹ́ wa àti jẹ́kújẹ àti kéèyàn ọgbọ́ abẹ́ lọ fẹ́ ń tí ọmọ ń pẹ́ níjọ́ wọn bàbá wa ń dábẹ́ kóbi kèésì sí ọnu torí n ti ń bẹ lábẹ́ sẹ́ǹgbọ́mọ̀ n ti wọ́n ń já dànù yẹn àìmọ́ ẹja mọ́ ló jẹ́ sínú ọkọ̀ láyé ọlọ́run ó gbàdúrà wa ò tiwa ò ní tóbi lọ.
1: ẹ gbọ́ ṣe bẹ́ẹ̀ ni ìyá wa.
0: rárá o kò rí bẹ́ẹ̀.
1: àwọn onímọ̀ ṣègùn òyìnbó ní kò rí bẹ́ẹ̀.
0: ọkàn ni nǹkan téèyàn bá fẹ́ ṣe wà. bẹ́ẹ̀ ni.
1: ó yá 0912370 8675 wọ́n ní ọkàn ni nǹkan téèyàn bá fẹ́ ṣe òun ló wà ẹnìkan tún ti wọlé ẹ ló ta ló wà ń bẹ o. hello
7: hello
1: ẹ kàsán.
7: ẹ kàsán
1: ẹ kúrò lẹ́mà. kíní ọ̀hún re ni o ó re ni o wọ́n ló ti dèèwọ̀ lábẹ́ òfin àbí bẹ́ẹ̀ kọ́ ni ìyá wa pé kéèyàn wa máa dábẹ́ fún ọmọ obìnrin báyìí wọ́n ní torí kíní ọ̀hún ofin oni bayan foju kekere wo e lo ta lo wa nbe o
7: hello
1: hello e kuro le ma
7: e kuro le ku se
1: yes bo
7: mo
1: gba mi o
7: emi ti so so imo ti se ni e mai mo ti wa se mo ti se wo da ni na mi ni lu mi emi wa lati pe ni
1: ah
7: ita ga gbe ni ya wo fi na de ta bi mo so
1: kini oju opo yo to o ya wa orun ah ejo etun wa pe tori olohun oju oni ti yin 0912370867 hello ah kini ero po ni to nwole ipe nja ipe ni afa ke baba dasin ta gbe wa ni role yi hello ta lo wa nbe o hello e ti wole hello ah ipe yen nja ipe ni role toni ilana didabe fun awon omo obirin o na la gbe yewo lori eto ti Abarika Health Spring Foundation gbe gbe si aye alafia ni role oni hello won tun ti wole o ta lo wa nbe
8: alafia fun ni uruko Jesus
1: alafia fen to pe wa o
8: apela wo yi lati ile ro wa
1: e seun
8: in fact itore re re o agba ton ko ni re
1: ami o
8: ati lo ni jona
1: ami o
8: ati aja wa ko esi waju dada lati ma hamai won si je ki gbogbo ilu o mo pe o ti di ofin eni to fin ba gbe ko won so ye osu tabi eye odun ti ofin e so pe yo lo lewon nitori oye ti emi ni ni wipe awon baba wa ti won refer si wipe awon iya awon baba ma n dabe ni igba kan n ti won gbe lara okun gbe lara obinrin je mo pe won tun ta ti won fi n se nkan wọ́n gbẹ́jọ́ wájú ọmọ tó wọ́n gbé nǹkan lápẹ́ tí wọ́n fi ń tàfàlà tó fi hàn fẹ́ẹ̀kì àyẹ̀mọ́ ọmọ ọ̀pọ̀lọpọ̀ lórúkọ jésù láti ló ní jóná.
1: ìyá wa ọ̀sẹ̀ yìí ó ní agbára pẹ̀lú nǹkan tá a gbé wáyé o torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló fẹ́ láti pè wá ti ìpè yìí kàn já ìpè ni ìlànà dídábẹ́ fún àwọn ọmọ obìnrin ó ti dèèwọ̀ báyìí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ pé kí wọ́n má ṣe mọ́ pé wọn bá mọ̀ dábẹ́ fọmọ obìnrin kò ní kó mọ̀ ṣe lé ayé rẹ̀ àìdábẹ́ fún gan òun ló jẹ́ kó lálàáfíà ṣé bí n tẹ́ gbé wá nìyí
0: bẹ́ẹ̀ni àìdábẹ́ fún ló jẹ́ kó lálàáfíà
1: tó sì jẹ́ wípé àjọ elétò ìlera lágbàáyé wọn fọwọ́ sí bẹ́ẹ̀
0: bẹ́ẹ̀ni
1: kò wá ní bàjẹ́ mo lérò pé gbogbo àwọn èèyàn ẹ̀yin náà ti gbọ́ wa nlé pé ká máa kíyèsí ara ọmọ ọkùnrin wọ́n tiẹ̀ sì lè dábẹ́ fún ọmọ ọkùnrin ìyẹn ní àyíká tó jẹ́ onímọ̀tótó ṣùgbọ́n tóbìnrin wọn pe ká mọ̀dọ̀ náà bẹ̀ mọ́ o kò ní bàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wọn ẹ̀lẹ́ ìyá wa tí a pè yín tí ẹ̀ tún jẹ́ wa ìyá wa abilékọ fún mi láyọ̀ abọ́dúnrin lágbára lọ́wọ́ ọlọ́run ọba ẹ̀ bàálé láyọ̀ ilé iṣẹ́ àti àjọ Abarika Health Spring Foundation àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí títí ìgbà míì tá a tún láǹfààní àti máa pàdé ara wa Fọláṣadé Àjàlá lórúkọ tèmi tí mò ń jẹ.
9: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà tí iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
10: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀ lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rìn ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
9: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Abarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ.
11: La la la la gelu FM jagaba gogo retio.

ìlú Ọyọ́ ẹ sọ̀kalẹ̀ ní Ìkòyí Junction ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí oríta Ìjẹ̀bú níwájú ààfin Oníkòyí tìlú Ìkòyí níbẹ̀ lẹ ó ti bèrè orí òkè ìdápadà ògo tó sọnù àyànfẹ́ ò gbọ́dọ̀ gbẹ́yìn níbẹ̀ ayayaya ọwọ́ Ọlọ́run farahàn olóyin ọjọ́ pípẹ́ ń bí wẹ́rẹ́ àgán rọmọgbẹ́jọ́ aláìsàn rìn

0: pẹ́, òkè ọmọ ọlọ́run lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù, a ó rí àánú gbà. Ẹ̀ẹ̀kan méjì ló gbé mi wá. Mo fẹ́ sọ̀rọ̀ nípa confession, ìpàgọ́ wa ọlọ́dọọdún tí a máa ń ṣe nínú ìjọfọ̀ Gbọ́gbọ́sù Prime Minister ní Kájọlà wà nípa ara lóore tí Ọlọ́run lo ìpàgọ́ ìlọ́dọọdún láti yí ayé ọ̀pọ̀lọpọ̀ padà. Ìpàdé yẹn ti bẹ̀rẹ̀ báyìí, ọjọ́ Friday ni ó parí. Ní ìtọ́jú wípé ní ọjọ́ Thursday and Friday inú church la máa wà níwájú Olúwa True House. Ìsọjí la fẹ́ fi bẹ̀rẹ̀ lónìí ní ọ̀la àti ní ọ̀túnla. Tó bá ṣe díẹ̀ sí máa ṣàlàyé àwọn ìránṣẹ́ Ọlọ́run tí a retí nínú ìpàgọ́ ọtọdún yìí. Bí Ọlọ́run ti máa ń ṣe nínú Life Convention 2026, ìpàgọ́ májẹ̀mú yìí. Mo gbàdúrà pé gbogbo ẹni tó bá fẹsẹ̀ tẹ ìpàgọ́ náà, ẹ̀mí iyì yóò bàlẹ̀ ọ́. Agbára iyì yóò wọnú ayé rẹ̀. Kí n tó ṣàlàyé síwájú sí, àkòrí tí Ọlọ́run fún wa ní ọdún yìí, ó ní ọgbọ́n bí ẹni tí ó dá. Ọgbọ́n bí ẹni tí ó dá. Knowledge after the image of who that created him. Kí ni ìtumọ̀ rẹ̀ tí Ọlọ́run fún wa lọ́dún yìí? Ó wà nínú ìwé Kólósì, orí kẹta, nígbà tí mo ń ka láti ẹsẹ̀ kẹsàn-án. Ó ní ẹ mọ̀ sí purọ́ fún ẹnì kejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀. Nígbà tí mo dé Fasted, ó ní a sì ti gbé ọkùnrin tó tún ni wọ̀. Èyí tí a sọ di tuntun sí ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dá. Àwòrán ẹni tí ó dá. Ó ní àkórí ọdún. Àwòrán ẹ rí i pé a ti gbé ọkùnrin tó tún ni wọ̀. Ká ní ọkùnrin tó tún yìí. À ń sọ̀rọ̀ nípa Jésù Kristì Olúwa. Ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi, tó bá jẹ́ pé lóòótọ́ ó ní ọkùnrin tuntun ó ti wọnú ẹ, tó bá jẹ́ pé lóòótọ́ ló ti rí Jésù àti wọn tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, wọn tó pe ààrẹ ní pásítọ̀, ẹ̀yin ọmọ àjọ ó ti ní Jésù, àwọn ìgbé ayé rẹ gbọ́dọ̀ yàtọ̀, ìwà ìṣe ọ̀rọ̀ ẹnu rẹ gbọ́dọ̀ yàtọ̀. Ẹ rí i pé torí àkókò tí mo ní lórí rédíò tá a bá bẹ̀rẹ̀ sí ká ohun tí Bíbélì ń sọ. Nígbà tí a dé fastuẹ̀ fún torí náà, bí àyànfẹ́ Ọlọ́run, ẹni mímọ́ àti olùfẹ́, ẹgbẹ́ ọkàn ìyọnú wọ̀, ìṣeun, ìrẹ̀lẹ̀, inú tútù, ìpamọ́ra, orí ẹ máa farada fún ara yín. Ohun tó Ọlọ́run fẹ́ ká dà nìyẹn o. Ọkàn ìyọnú káàdì tuntun, kí ayé wa ó di tuntun, kí iṣẹ́ wa ó di tuntun, kí ilé wa ó di tuntun, ká lè máa yẹ fún ilé lókè. Kí a lè bá wà lára àwọn kándídéètì Ọlọ́run. Ẹ máa gbọ́ gbogbo nǹkan tí Ọlọ́run dá pátá lórí pòsídíọ̀ báwa náà ṣe ń ṣe láyé nìyẹn o. Ẹ rí i pé tí ènìyàn bá fẹ́ ókùn sínú báǹkì, mo kàn fi ń ṣàkàwé bí ènìyàn ni o. Ó yọ fẹ́ ókùn sínú báǹkì tó ń lò nísìnyí. Ó ní àwọn nǹkan tí wọ́n ní kọ́ lọ mú wá, ìyẹn ni nǹkan tó kọ lè bá rẹ̀ láti ókùn sí báǹkì wọn. Bí ó ṣe rí nígbà tí àkókò bá tó tí Ọlọ́run bá tí ó bá fẹ́ palẹ̀ ohun gbogbo tó ń bẹ nínú ayé ìmọ́. Ó ní àwọn nǹkan kan tí Ọlọ́run yóò béèrè lọ́wọ́ wa. Ohun tí Ọlọ́run fẹ́ ṣe nínú ìpàdé ìpàgọ́ inú o. Ọlọ́run tẹ pèsè àwọn ìránṣẹ́ Ọlọ́run ńláńlá sílẹ̀ ní ìlú Ìbàdàn yìí. Tí Ọlọ́run fẹ́ lò láti bá wa sọ̀rọ̀, ẹ rí i pé mo ní nǹkan méjì ló gbé mi wá. Ohun àkọ́kọ́ ni mò ń sáré sọ fún wa yìí nípa ìpàgọ́ wa ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Kìí ṣe pé tó fẹ́ bẹ̀rẹ̀, a ti bẹ̀rẹ̀ lónìí tó ń gbọ́ mi. Ẹsẹ̀ ń parí abala kan báyìí, àárọ̀ ọ̀la ó ti wà bẹ́ẹ̀. So mo fẹ́ sọ̀rọ̀ nípa àtọ̀la. Àwọn òun là ń retí ní ọdún yìí, à ń retí ìránṣẹ́ Ọlọ́run. Reverend Gbenga Kotela, Pastor Gbenga Aloko, Pastor Mayowa Ojedeji, wọ́n bọ̀ wá bá wa sọ̀rọ̀ Ọlọ́run. A ń retí ìránṣẹ́ Ọlọ́run Pastor Dàpọ̀ Mọ́rákeyọ̀. A ń retí ìránṣẹ́ Ọlọ́run Samuel Ọdẹ́làdé, Pastor Sam Ọdẹ́làdé, wọ́n bọ̀ wá bá wa sọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run pèsè àwọn ikọ̀ rẹ̀ léyìí tí wọ́n máa bó gbogbo lójú fún wa. Màá ṣàlàyé fún wa bí ìpàdé wo ṣe lọ o nígbà tó bá yá o. Ṣùgbọ́n ẹ jẹ́ kọ́kọ́ ní abala àkọ́kọ́ tí Olúwa ti rán mi sí yín. Mo ń sọ̀rọ̀ nípa àwòrán ẹni tí ó dáa. Ẹ rí i pé tí a bá wo ayé wa, iṣẹ́ wa, ìjọ tí Ọlọ́run tọwọ́ ẹ dálẹ̀, ọgbọ́dọ̀ bá ìlànà Ọlọ́run dọ́gba. Yes, a ò gbọ́dọ̀ dárúkọ àwọn kankan ẹnu ayé wa mọ́. Ẹ rí nínú ìwé Kólósì orí kẹta ẹsẹ̀ karùn-ún. Orí nítorí náà, ẹ máa pa àwọn ẹ̀yà ara yín ti ń bẹ ní ayé ayé ààyè run. Yes, agbèrè, ìwà èrí, ife kufe, ife buburu, ati uju kukuru. Ti se iborisa, gbogbo awon kan ti o ba ife Olorun ma gbodo kole. Yen lo to le pe onu omo Olorun. Before you can qualify to call yourself Christian, you must feed away from sin. Ogbodo sa fun ese patapata mo gbo aworan mi to da o ko da bi olorun fe o ka je memo e ri pe bibi so pe je memo baba ni ti olorun si je memo enikan wa bi mi pe seyan le mo ni baba ogbodo gbiyanju agbara e lati le sapan lati le wu olorun tori quality olorun ti change e qualification olorun teyin o fi wo dopo olorun ti sinje ma bo mi dada to ba n sagbere o le dejo ba oran ba se pasaga o le wole to ba n dale o le wole to ba je rieke o le wole to ba je ni to je pe o fi wa buburu boju o fi esin boju mo fe so pe to fi esin boju o wa wu wa ibi o le wole o awon ti wo wo be oni awon ti won ti ko aye esu ati ese sile eri olorun mu wara mu o mu ra wale die die ka le ba ye fun ile na ka le ba ye fun ijoba olorun ka le ba ye fun ti o ba sele ni ike aye olorun fe ba awon eniyan pade o fe ka ni imo ni to da o fe gbe wa wo o fe ka gbe okunrin tuntun wo ki aye wa ko si ma soro ogun re mo so tele saye enikan to gbo mi iwa laye olorun gbogbo aye yo dara po ma aye re
1: o mi je oju mi bere anu re
2: baba e ko ru to pe wo le ataje re re po ola iwa la ti for God gospel prayer ministry yo no mi je gbogbo nu ku olojo tuesday ose igbo ti ma nse lasase
0: ama bo on keji to gbe mi wa oni ipade ti mo te n ba wa soro nipa re ninu ipago ina lati se ipade kan ni aro ola ni ago mesan si ago mejila a pe ipade yen ni ma sun ko ma fun gbogbo eyin ayan fe te gbo mi ipade mo sun ko mo yi lolorun ti ma n dara ni osese Olorun fun wa ni majemu kan to lagbara pe ko si ogun na ko si wo ko le to tori oro Olorun lorun fun mi be ni pe woli na to ni oro mi oni je ko fi otito so ṣugbọn Olorun to wa fun mi ni olu ofe kan eyin ni pe ipade yen mo pe ni ipade omi Oluwa n lo mi lati je pe enikeni to ba wa ti o ba gbadura ba gbadura kan to gba omi lo sile eri ti po awon eyan jeri si ti Olorun se tori pe iwa laye Olorun wa ninu ijo for God gospel prayer ministry awon eyan jeri ti on ti Olorun lo mi ye fun lati bi ogun eje ka so pe 17 years ago Olorun ti gbe ipade olomi kale ti a ti gbadura titi doni ma jemo Olorun si sise ninu e eri po ti o le ma so fun wa ṣugbọn awọn to ba debẹ na le salaye o ti Olorun lo mi fun ti ma to ba ti ri agun mọkanla lọ la o ti bẹrẹ si gbadura si awọn omi a o si ma gbe lọ le wa awọn eyan ti gbe lọ fẹ to wa lọ sipita awọn eyan ti gbe lọ fun ẹni to n wọmọ ẹni to n waṣẹ ki lo fa tori pe agbara Jesu wa sibẹ ẹ máa gbọ́ mo ń padà sínú ọ̀rọ̀ tí mo ti ń bá wa sọ ó ní nítorí verse 6 ó ní nítorí ohun tí ìbínú ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọ́ ẹ máa gbọ́ gbogbo ẹni tó bá ti ń jẹ́ ẹlẹ́sẹ̀ tí èṣù ni wọ́n so ẹni tó bá ti ń dẹ́sẹ̀ tí èṣù ni o gbọ́dọ̀ kọ ẹsẹ̀ sílẹ̀ kọ ọkọ ayé sílẹ̀ ẹ jẹ́ sọ gángan fún yẹ́ ẹ̀yọ́ ọmọ ọlọ́run ìbò logun ti wá gan báwo logun ti wá ẹsẹ̀ máa ń mú kéèyàn ní wàhálà o ẹsẹ̀ máa ń sílẹ̀kùn fún ọ̀tá ẹsẹ̀ máa ń gbà kí olùbẹ̀wò wọlé ehun ti e je ki oludan wo gori eyan e ma gbo gbe ni pe ninu aye e o de pon ju olosugbo e se kini o e tujuka o ti segun aye so ko se nkan to le ma so to ba ti je omo olorun o ko nkan meta lo le fun yan ni segun laye mo fe juwe fun wa o number 1 igbagbo ninu jesu to ye koro igbagbo pe olorun o se obirin onisun ejeye ki se ko ri jesu loju loju sugbon o fi igbagbo gba iyaru lowo jesu ori ti mo ba ti fi owo kan ise ti aso re ara mi yo da number 2 ki eniyan da olorun mo fun ara re nibi to si le gba iyanu e wo gba opolopo lo church lo ni won da olorun mo e ri do okunrin alarun egbe ti o do be sider ko da jesu mo o ti e tun pe jesu ni ogbele emi ore n ti o gbe mi sodo ni owo omo olorun tori akoko mi to ba ti da oluwa mo wa ri iyanu ti e jesu sanu e lojo yen o jesu ni oya bi akete re ko mo re ki se gbogbo eyan lo olorun se fun sugbon to ba le gbiyanju to de inu pade ti ola ninu pagbo ti n lo lowo yi ti jesu ni wa pase re lodo mi ta ma se olorun yo to fi iyanu bi awon eyan wo lekan si ben oni gbe akete re ko mo rin e mo pe nkan meta ni mo so mo po fun wa nkan keta olo se pataki teyan ba ti nne ninu aye re ejo sa iyanu sele ninu aye o don oni bi ba olorun da ma je mu. Yes, if you have a covenant with God, eje sare salaye bi pade ye fun wa to ba do la ke wa ti e ba ti n bo lati bi kibi e de Junction Airport te ba ti de Junction Airport e so fawon olokada to wa ni roundabout yen pe ni Junction yen pe e lo si ijo for God mo gbe yin bebe to ba fe si wahala gbogbo eyin te ba le pe mi lale e n gbadura fun this is juwe fun ni o le pe mi sori 08059654291 mo fe mu lekan si 08059654291 wo to ba le pe mi lale na igbadura fun sugbon je so fun o gbogbo enikeni to ba ni olu ofe lati wo mo pade ipago mo to enti mo salaye fun wa pe lati ojo Thursday and Friday onje ofe la je titi di ojo Saturday onje ofe laaro onje ofe losan onje ofe lale titi ojo mejeji lati Thursday and Friday ama duro si church ama gbo Olorun ama gbadura a se mo wa oju Oluwa mo so tele saye eni to gbo mi pe iranlowo taye eni lo oya gba Olorun ma je mu yi ko wu oso ibi to ti nile iwosan nu agbo ara re aye re gba iwosan anu Olorun wa okan ileri se ilekun ran lowo si fun Olorun wa adua Jesu Oluwa wa mo gba be 08059654291 pe mi sibe God bless you alaafia.
3: La Gelu FM, Jagaba Gogo Radio.

0: kò jọjọ kìràkìtà ojoojúmọ ohun ìrònú ìgbésí ayé tó dáa lọjọ iwájú a máa mú kọkàn ó pọ rúru tàbí káyà ó má balẹ̀ tá à ń pè ní stress léde gẹ̀ẹ́sì tó lè yọrí sí àìróorun sùn kéèyàn máa gbàgbé nǹkan tó bá wá rí bẹ́ẹ̀ royal rest herbal capsule ní kò yàn láàyò egbògi ashwagandha tó jẹ́ ọ̀kan lára èròjà indian ayurvedic medicine ni wọ́n fi ṣe àjọ nafdac sì fò tẹ̀lú má jẹ́ kí àìbalẹ̀ àyà dá ọ gúnlẹ̀ má jẹ́ kó ṣàkóbá fúnlera àti agbára rẹ royal rest herbal capsule ní kò máa lò kára ó jí pépé tọkùnrin tóbìnrin ló ń lò ó iléeṣẹ́ vital royal integrated services limited tó wà ní nọmba 7 ọbáfẹ́mi awolowo ìkẹjà nípínlẹ̀ èkó ló ń ṣe ó sì wà láwọn ilé ìtajà oògùn òyìnbó jákèjádò orílẹ̀-èdè yìí àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0806-655-5103 tàbí 0703-039-8601 royal rest herbal capsule egbògi tara ń fẹ́.
1: ẹ̀lẹ́ ń bẹ̀yẹn ìyẹn ara lé ìjẹ́ àlàáfíà ni mo bá yín ẹ wo ọ̀rọ̀ ìlera gangan ló gbé mi wá àdúrà mi lásìkò yìí ni pé kí elédùwà fi ìlera tó péye jíǹkì wá àmọ́ ẹ̀wá gbọ́ ó ṣe kókó ká mú àwọn nǹkan tí elédùwà ti fi sísàkánì wa lò nítorí ẹ̀ ní iléeṣẹ́ kan tí ọ̀rọ̀ ìlera jẹ lógún ṣe ni ká mú ètò yìí wá fún yín iléeṣẹ́ yìí là ń pè ní vital royal services integrated limited iṣẹ́ tí wọ́n ni ká fi egbòogi tí àwọn èèyàn ti ń lò látọdúnmọ́dún pẹ̀lú ẹ̀rí ká fi ṣe àwọn oògùn tó ń gba àwọn ènìyàn sílẹ̀ lọ́wọ́ ìpèníjà nípa ọ̀rọ̀ ìlera àwọn egbòogi ilẹ̀ india tí a mọ̀ sí ayurvedic herbs ni a fi ṣe àwọn oògùn yìí láti lè ran àwọn èèyàn lọ́wọ́ láti gbé ìgbé ayé pẹ̀lú okun agbára àti ìlera tí ó péye èyí tí màá kọ́kọ́ bá yín sọ̀rọ̀ nípa rẹ̀ ni royal rest herbal capsule royal rest herbal capsule ashwagandha la fi ṣe èyín egbòogi ashwagandha yìí ni a mọ̀ fún bí ó ṣe máa báni kápá ìpòrúurú ọkàn eléyìí tí àwọn olóyìnbó mọ̀ sí stress kí àyà èèyàn máa lù pìpìpì ó máa báni kápá ẹ̀ táwọn olóyìnbó ń pè ní heart palpitation ó máa ń fúnni ní ìfọ̀kànbalẹ̀ ó sì máa ń jẹ́ kí ọkùnrin ó lè ṣe déédé nínú ilé ó tún máa ń jẹ́ kí ìlera obìnrin ṣe rẹ́gí tó fi jẹ́ pé ọ̀lẹ ayọ̀ ó lè máa sọ nínú ìyàwó ilé ó wà fún ọkùnrin àti obìnrin royal rest yìí a máa fúnni ní okun a máa fúnni ní ìfọ̀kànbalẹ̀ látara egbòogi kí n tó bọ́ sórí ìkejì bóyá ẹ fẹ́ béèrè ìbéèrè ni àbẹ fẹ́ ra àwọn oògùn yìí tàbí fún ohunkóhun tẹ bá fẹ́ mọ̀ nípa àwọn egbòogi yìí ẹ pé 0806-861-5751 tàbí kí ẹ pé 0806-655-5103 ìkejì tí mo tún fẹ́ bá yín sọ̀rọ̀ nípa rẹ̀ la pè ní royal guard egbòogi neem extract la fi ṣe egbòogi yìí ó máa ń fo ẹ̀jẹ̀ mọ́ ó máa ń wòye àjà pẹ̀lú àwọn àrùn tó ń yọ sí ni lára bí ìrorẹ́ ìṣáká àti ìta ó máa ń mára jọ̀lọ̀ ó máa ń jẹ́ kéèyàn dùn wò lójú ó sì tún ṣiṣẹ́ bíi àjídèwé amárúgbó takébé ni o béèyàn bá ń lò ó kìí jẹ́ kéèyàn ó tètè gbó lójú ká tó bọ́ sórí ẹlẹ́ẹ̀kẹta ẹ jẹ́ kí n fi tóyin létí pé àwọn oògùn wa ti ní òǹtẹ̀ nafdac léyìí tó ń fi hàn pé ó dára fún lílò ǹjẹ́ yín ti ẹ̀ ń wò pé àwọn bo lẹ ti lè rí àwọn oògùn yìí rà ẹ lè ríra ní danax pharmacy tó wà ní àdojúkọ adamasigba nílùú ìbàdàn ó tún wà ní kúnlé ara pharmacy ní àdojúkọ uch nìbàdàn ó wà ní westland pharmacy lẹ́gbẹ̀ẹ́ kúnlé ara ní àdojúkọ uch nìbàdàn náà bákan náà ó tún wà ní misgar pharmacy tó wà lẹ́gbẹ̀ẹ́ sabo central mosque ní sabo mokola nìbàdàn ó wà ní merike pharmacy nìbàdàn ẹ tún lè ríra ní real crown pharmacy ní challenge nìbàdàn ó tún wà ní ayọ̀ọ́lá pharmacy iwo road ogun wa ẹlẹ́kẹta tí mo fẹ́ bá yín sọ òun la pè ní royal intact eléyìí tí a ṣe pẹ̀lú ashwagandha maca root àti shilajit ogun ajẹ́bí ìdánì ó máa ń jẹ́ kí ọkùnrin ó lè ṣe déédé nínú ilé ó ń fún ọkùnrin ní okun àti agbára tí ọkùnrin ó fi ní ìdánilójú nínú iṣẹ́ tí elédùwà pè ní tirẹ̀ kí n tó tẹ̀síwájú iléeṣẹ́ vital royal services integrated limited tó ń ṣe àwọn egbòogi yìí wà ní nọmba 7 ọbáfẹ́mi awolowowe ìkẹjà ní ìpínlẹ̀ èkó fún àlàyé síwájú sí tàbí láti ra àwọn egbòogi yìí ẹ lè pe 0806-861-5751 tàbí kí ẹ pe 0806-655-5103 egbòogi ẹlẹ́ẹ̀kẹrin tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa rẹ̀ ni a pè ní royal insucap royal insucap eléyìí tí a ṣe láti ara guinemas investor eléyìí máa ń kojú àrùn tí a mọ̀ sí àtọ̀gbẹ egbòogi yìí la máa ń lò láti jẹ́ kí ṣúgà inú ẹ̀jẹ̀ kí ó wà bó ṣe yẹ kó wà ó máa ń jẹ́ kí ara ó ṣiṣẹ́ dáradára nípa jíjẹ́ kí oúnjẹ sọ̀kalẹ̀ nípa yíyọ àwọn àǹfààní tó wà nínú oúnjẹ ó sì ń ranilọ́wọ́ láti gbé ìgbé ayé àlàáfíà kí èèyàn ó sì gbádùn ìgbé ayé ẹni ẹ má gbàgbé o nafdac ti fi òǹtẹ̀ lu àwọn oògùn wa yìí àwọn egbòogi indian ayurvedic la fi ṣe ẹ sì lè rí àwọn oògùn yìí rà ní danax pharmacy kúnlé ara pharmacy westland pharmacy misgar pharmacy merike pharmacy real crown pharmacy ayọ̀ọ́lá pharmacy ẹ pè wá sórí 0806-861-5751 51. Vital Royal Services Integrated Limited Luni, Ilera wa, Kone da wa gun leo.
2: Lagilu FM 96.7.

0: làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
0: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ kúkú mọ́ nínú. Nírálẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Ó balẹ̀ gbàgẹ̀rẹ̀ ó wọlé pẹ̀lú stíìsì gbogbo gítàrí ògùn bí àwọn 50 bitters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀nyá àyà 50 bitters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal run 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the other room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal. David láti ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 Waves Limited. Ẹ sì lè rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basharun, Ibadan, while our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters, NAFDAC Ijolote.
7: La Gelu FM, Jagaba Gogo Radio,

ẹ̀mí olórun tún ṣe tọ́lọ́dún láti ba gbogbo májẹ̀mú tó lòdì lórí àwọn ọmọ ológun wọ̀nyí jẹ́ gbogbo ìpinnu òkùnkùn láti fi ọmọ dààmú rẹ̀ jésù olúwa wá fẹ́ gbẹ́sẹ̀ lé lọ́dún yìí olórun fẹ́ lo prophetess mary ọmọlára lára pé lady evangelist christiana mo àwọn olórin ẹ̀mí máyọ̀wá àjàyí tolú ìbíjóyè okùnbọ̀lá kẹmi taiwo òkùnbí okìkídayọ amos ọpẹyẹmí praise nígbà tí wòlíì olórun alayà àjẹrẹrẹ olúfẹmi òní wọn máa súre fún gbogbo abiyamọ lọjọ friday

0: rẹ̀ gbogbo abiyamọ ló máa sọ̀rọ̀ ẹ̀rí ẹ̀.
1: Olówó láyé mọ̀.
2: Bàbá akọrin látàárọ̀ ni ó ti sú mi igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
3: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
2: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lágelú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.kashe.ng.
4: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú orun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn.
2: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa.

0: balẹ̀ bàgẹ̀rẹ̀ ó wọlé pẹ̀lú steeze gbogbo gítàrí ògùn bí àwọn misty peters jàdùn lábẹ́ ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà 50 peters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal run 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal david káṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 peters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 waves limited ẹsìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basharun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 peters NAFDAC Ijolote.
1: Mọ̀mí ni mọ̀mí náà tún àmàmà kúrò ní ilẹ̀.
2: Asalaamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀rán láti lọ sí ilé Hajj 2027 ní ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukaddam Basuna Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù Umrah December Umrah Ramadan 2027. Nísàn díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukaddam Basuna Hajj Umrah Service ti pín àmọ́ ibùgbé tó súnmọ́ Masjid Haram, Makkah àti Madina, oúnjẹ ilé wa. Siyara ọ̀fẹ́ onígbàdégbà pé bàbá iléeṣẹ́ Mukaddam Basuna Hajj Umrah Service rìn àjò ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí shop number 1 Ọlọ́yà shopping complex ọjà Bode nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119 Mukaddam Basuna Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.

sí ètò yín ètò wa ètò láwùjọ ẹ̀yìn àgbà òun náà la wà nílé iṣẹ́ rédíò ẹlẹ́rọ amí ohun jìnjìn ilé iṣẹ́ rédíò ti lágelu ìkànnì mẹ́rìndínlọ́gọ́rùn-ún tó ń dó tó lé méje òkè tó ga jù òkè tá a kalẹ̀ sílé funfun báláwo òpópónà afẹ́lẹ́lẹ̀ ti ń bẹ́ ní ìbàdàn òwe ti alẹ́ eré wọ́n ní ẹni tó fún ìlú mábíyá ayé ń lù mọ́ là ẹja parí ẹ ẹni ó fún ìlú ẹni tó fún ìlú máa bíyá ayé ń lù mọ́ là tá a bá wá parí ẹ̀ tán ẹni tó bí òwe òun a wá sọ àkàwé rẹ̀ náà a ṣẹ̀ṣẹ̀ wá sọ ṣe mọ̀ pé tá a bá pa òwe èmi ó sọ wípé kí ló mú òwe gangan wá tí ó sọ mọ́ ìlú ká tó wá fi ṣe àkàwé pẹ̀lú ti ń ṣẹlẹ̀ 091-2370-8675 ẹni tó fún ìlú mọ́

0: 107.7.
1: Ọgbọ́n ni mo fi mẹ́ta yò lọ́ba àtàdógún ni mo fi mẹ́ta rí lọ́jọ́ mu. Mo wá fowó lọ mo fẹ́ mi lọ nìyàn kọ́ bá ti ilé rẹ̀ kẹ́ ẹ yóò kí mi rí. Ògúnyẹmí mi yéèrè làárẹ̀ mi o.

0: ìpínlẹ̀ lọ.
1: Tó orí ètò yín ètò wa ètò láwùjọ ẹ̀yìn àgbà iná ní ń lọ lọ́wọ́ lọ́wọ́ iléeṣẹ́ rédíò iléeṣẹ́ rédíò ẹlẹ́rọ àmì jẹjẹ iléeṣẹ́ rédíò ti lágilú ìkànnì mẹ́rìndínlọ́gọ́rùn-ún tòǹdó tó lé méje àwọn èèyàn pọ̀ lójú òpó bíbà àtàbà ní púrọ̀ tán ra wa jẹ òkè tó ga jòkè òun láwàáyé o òkè tó ga jòkè láwàáyé ilé funfun báláwo òpópónà fẹ́lẹ́lẹ̀ ti ń bẹ ní ìlú ìbàdàn tó ìbò ní káyà sí lálẹ́ ọ̀rọ̀ tá a mú lẹ́sẹ̀ lẹ́sẹ̀ níjò ní o ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ inú mi dùn ayọ̀ mi kú DJ Spider àwọn èèyàn pè tá a bá sọ pé wọ́n ní ẹni tó bá sọ línú ó sọ àpòyàkọ́ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n jẹ́ ọmọ ìlú kan ọmọ ìlú wọn jẹ́ ni nígbà wọn ti délé gbẹ̀yìn ẹ jẹ́ kí n fi ìbàdàn ká fi ṣe àpẹẹrẹ ẹlòmíì jẹ́ ọmọ ìbàdàn lónìí kọ̀mágbólé wọn ìbàdàn ẹlòmíì jẹ́ ọmọ ìbàdàn kọ̀mọ́kọ́ wọn ìbàdàn ọ̀pọ̀ lọ sùá o ọ̀pọ̀ ló sì ti torí pé wọ́n mọ̀ pa mí wọ́n mọ̀ pa mí wọ́n ń ṣe èèyàn etí òjò dágbólé wọn mọ́ tí ò fi dóko wọn mọ́ nù ṣùgbọ́n ẹjọ́ tó ti sá o ẹ bá ń bi léèrè ṣé bàálù ló ti rà ní o ọkọ̀ òfurufú lásọpọ̀ rà ni àbí mọ́tò dẹ̀ǹkù-dẹ̀ǹkù ṣe ń lọ́ra sísá rẹ̀ ṣó ti nítumọ̀ rẹ̀ ó ti nítumọ̀ nínú ayé ẹ̀ wọn ò pọ́n nínú oyún kóyún ọsẹ́ dànù wọn kí ìyá bàbá kú ewu ọmọ òkú mọ̀jẹ̀sìn ọlọ́lẹ́ẹ̀wé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọlọ́ ti girama ọlọ́ yunifásitì wọn ò pé pa o ṣùgbọ́n bóyá nú àwọn àrìn àjò tẹ́lòmíì wọ́n rìn wọ́n bá sọ pé tẹ́ ẹ bá sì lè ṣe o kẹ́ ẹ má lọ síbi tí wọ́n ti bí yín mọ́ o tàbí o ìyá tó bí yín ńlọ́wọ́ à ń di ọ̀rọ̀ yín onítọ̀hún náà bá pa ilé tì kò ní lọ́ọ̀bì kankan mọ́ ó wá bí n tí ó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lónìí nígbà wọn gbọ́ pé ilẹ̀ dowó DJ Spider àwọn náà bá yọjú gbogbo ilẹ̀ bàbá wọn kò sí kí bí wọn ọ̀dá àlàmà wọn wá gbọ́ pé ilẹ̀ dowó wọn wá ń yọjú bàbá wa náà nílẹ̀ ń bí mo rántí bàbá kan wà lóko kọ̀tẹ́yẹ mu bàbá yẹn ni bàbá wa ń dofa gbogbo property wa fún nígbà ẹ̀sìn ọba sí wọn bàbá wa ń kọ́ ó mọ̀ ṣe o bàbá ti kú lọ́dún tó lọ oh god nǹkan ti ṣe ọ ta ni ń lé ọ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tí wọ́n ti lọ́hun àwọn ọmọ pẹ̀lú ń tọ́ ṣẹlẹ̀ nígbà tí ń ṣẹlẹ̀ ní ìsìn àwọn òfin òye gbé pé yóò ṣẹlẹ̀ kò jẹ́ kí àwọn náà ọ̀pọ̀lọpọ̀ wọn ó lè mọ̀ pé ẹ wá o ẹ̀yin ọmọ ẹ ká lọ bí báyìí ẹ ká lọ bí báyìí wọ́n sì pe àwọn ẹlòmíì pé ẹ ká lọ bàbá mi ẹ má wọ́rì gbogbo ẹ̀ la máa lọ ẹ má wọ́rì mọ́tò la fi máa gbé yín lọ́bẹ̀ tá a bá ti fi máa tún fi mọ́tò dá yín padà sí ìgboro ẹ má wọ́rì tí bàbá fi ṣe bẹ́ẹ̀ bàbá fi jáṣẹ́ bàbá lọ irú nǹkan ti ń ṣẹlẹ̀ yìí ó ti da ọ̀pọ̀lọpọ̀ ti kó wàhálà bá ọ̀pọ̀lọpọ̀ ìdílé kíni ń lé yín níbi tá a ti bí yín kíni ń lé yín níbi a ti dẹ̀ jẹ́ lé yín lórí tí a fi ni wipo won pa yin ni o je dibe mo ile elomi ti wo loko ti won o to se mo se le so po mo be ni yin asiko ka ti e mo waye ti won o bere lowo omo eni nibo ni le yin gboro mo ti re n to so fun mi pe daddy won sa ni be yerun ka lagbo le wa sugbon ke lo ko be ka ti e bo se wadi oni won so ko be fun daddy wa o so fun daddy wa nko oni a wa leku egbo won ti wa le gbeyin ah oni daddy wa le won o mo wa mo be o ke ni daddy fi si fi sa won mo ba pa daddy se daddy wa ti tori e di mi lo ni abi o ogudugba loogun akan o oro yin ti won so e en ba ran ti ngba na ya un ni jarere ni mo lo sile ibe ngba na ngba mo se ti mo nseto to je mo ise ka se wa die ya ibi ma merin awon baba omo yi baba tete ku ya lo wa ran awon omo yi ni university ara won won jade se igba mi wa to je pe ke se pe teyan ba sese bo ba ti jade na ni o ri se tori eto bi oro aje se ri gbogbo mi wa nya si ni ten so fun ni pe ha oluwa wi pe enikan won wi fun o wi pe ogbogbogun tin ja yin iya yin lo wa ni di ogun na nigbati o ye ki ya o ma jeun omo awon omo wa lo won jade wa n so fun ra won pe ase ya wa en lo wa ni di ogun tin ja wa won wa pa iya nti won dodo ya ye mo won so ti won of nibe ti ya ye fi jade laye e ma je paro fun ra wa o awon omo yi na o ni nigbagbo pe irin ajo ta won ba rin laye ni ta won se fun ya yi won se be fa won na ni mo fi so pe eh awa ti agbagbe ile e pada ile o eyin te agbagbe oko e pada oko n to ba je atun se nbe e lo se ile baba yin to wo te de be un e pada sunkun e lojo waju o elomi ti e ti ta sare baba won loko tori pe kini owo le won wa won ronu ojo waju omo yin le fe dun kankan sugbon bi te ti pati te lo mo te ti tabe ti a wa ninu boloko won to waju we to wa debe ti a le ni nkan kan mo ibanuje okan eni o pada wa je fun yin DJ Spider e ta fi se eto lale inu alaye nti o ti kun ta ba ni puro a loju oja bayi ta ba wa loju oja de a lanfani lati da si eto e ku kale
0: Lagilu FM 96.7
2: sa beyan lowo loro bi koko yokoto bala fi o basiko da abi so wa da ni airorunsun ara tita sagun sagun eyan me dagba pupo ko ma re koge koge eyan ma le gba pa tese ki won ma gbeyan sega kori o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan yan gogo ki bata o sense bo lesen yan ko ma mo ko ti bo eyan ma ru ma gbe opo lo ti lori si si ogun sugbe ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija jeri jeri aile mi dada idakole ko ma kunrin o ma le se dede ara ma gbe pe pe pe aro ma legun igbese kan ma nkiya ni pataki ka tete gbegbese ni kiakia kedo wa laparapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gba lo le nbe faye o lati ma bi arun sapa ma si kan si toni toni aba etkia egbe le baba lam adesina gomina pinle oyo tele ni felele nbadan e ka le ise mo jo yin lo la complet iwo rodi badan telephone 08033715988 08033715988 enta tajware lo ma toni toni

0: Niger's. Congratulations, though, it don't happen. Golden Chance Lotto will celebrate you with millions of Naira. As Niger to celebrate independence, make you too join Body Take Celebrate. As you play Golden Vote Morning Game, you don't qualify to win over 125 million Naira cash bonanza as independence gift. Now confirm all and if it stake multiple times, because the more way you stake, the more your chances to win millions of Naira. Oh yeah, between now and September 27, make you fit play with 200,000 Naira, 100,000 Naira or 50,000 Naira. Make you enter one category, no dilemma. With any amount, go Golden Chance Lotto stand, shop or play online for www.goldenchancelotto.com or for our USSD *7005#. Now only for MTN users, oh, play Golden Vogue. Make you scan the QR code on top your ticket or sticker poster. Whether your number drop or you no drop, the independence money gift still try that for you. Now for October 1st, we go do the draw. Terms and conditions, they will be.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fanilápò ya. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbádù Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Jẹ́ ẹ ti gbọ́. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra token.
3: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
2: pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
4: Báwo la ṣe lè máa lo iRecharge?
2: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
3: Lẹ́gbàá IBEDC token yín.
4: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
5: iRecharge, sanwó iná ní rọrùn.
6: Bàbá Ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
7: Ẹran jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrúgbà tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédéé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúgbà ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lẹ́tẹ́ Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
8: Lagilu FM 96.7.
9: So, orí ètò yín ètò wa. Ètò láwùjọ ẹ̀yin àgbà ó ń láwà. Iléeṣẹ́ rédíò ẹlọ́ra mẹ́jẹ̀jẹ̀ iléeṣẹ́ rédíò ti Lagilu. Ìkànnì 84 tó ń dó tó lé méje. Èèyàn ti wà lójú òkúta lọ́wà ń bẹ̀. Hello, ẹ kalẹ̀ o.
10: Hello.
9: Ẹ kalẹ̀ sà, bàbá mi.
10: Wíwá kan o.
9: Ayé ẹ má jẹun wà nù nira o.
10: Àyè nìna.
9: Ìnira ò dáa.
10: Ọkọ ti mi dàrájì.
9: Bàbá mi Ọládiméjì Adéyẹmọ.
10: Adéyẹmọ.
9: Bàálẹ̀ ọlọ́jà Màlété.
10: Láti fún wa fẹ̀. Ilé ẹ̀sọ́ ọ̀rọ̀ gidi wà mẹ́ o. Ilé tó gbọ́dọ̀ rí ni pé ṣé ìbá sani ni pé bàbá rẹ̀ tó kún wọ́n pa òun. Ó pa lọ. Ẹrú àwọn àyè àtẹ́kẹ́ tààtì jẹ́ tààtì ṣe gbajúmọ̀ àti ìjọba tààtì ṣe gbajúmọ̀ mẹ́ tààtì ṣe dáadáa wọn ò dúnyàn máa. Ìsúlẹ̀ ìsọmọ lórí ìsì ìrìnà síwájú ẹbí mẹ́. Ló kó tààtì mi bẹ̀ tábà wá sí àti ìfẹ́ rọ́ọ̀bù mi bẹ̀ tààtì kọ́.
9: níjọba àbílẹ̀ kan ń bàdàn ẹ̀ ní dákọ̀ abúlé wọn àwọn egede ní tó ń fi àlàáhàn àwọn ọmọ onílẹ̀ sọ́wọ́ ayẹ kó rí bẹ́ẹ̀ bí nígbà àwọn rí pẹ́lẹ̀ dowó wọ́n wà ń wá tí ọ̀sọ́nù kí àwọn tí ó sì talẹ̀ ti talẹ̀ ẹjọ́ lókù tí wọ́n dé bá. Egede ni àwọn fa pé àlá ti bàbá alágbájá ni àlá ti bàbá ta lọ wà nbẹ. Hello. Hello. O ti re o 091-2370-8675 wọ́n ní bí èèyàn bá ẹni ọ̀sọ́ nínú àpò ìyá náà ló sokọ́ o. Hello. Hello.
11: Ogudugba owo.
9: Araye ma je wa nu nira o.
11: Agbara Olorun ni jo ni ba ninu nira.
9: Ami ase Idumare.
11: Omo to mo taya taya ni wa ninu nira.
9: Ami ase ba nda ko yin o.
11: Ina kan si olori Kamaru ni Alamu lati ni garage ti de ka sumo te de.
9: E seun.
11: Asha. Ẹri àwọn tí wọ́n sọ lẹ́nu wọn ti ṣàpòyàkọ́ kò wá yẹ pé bóyá èèyàn wọn máa béèrè ibi agboolé rẹ̀ tí ò ní ráyè fọwọ́ sọ̀yà ń bẹ̀ kákò lágboolé gan ẹni kákò ní ibẹ̀ oko téèyàn bá dá agboolé gangan àwọn tí wọ́n máa rán nìyàn gan yóò kọjá pé kéèyàn wá sọ̀rọ̀ ibẹ̀ yìí lọ sóko.
9: Bẹ́ẹ̀ni
11: Ọlọ́run má jẹ́ ká ta dúkìá wa tán. Wọ́n ti torírun àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì mọ̀ dàrú. Wọ́n ti jẹ́kújẹ. Wọ́n ò lè rí nǹkan wí. Ó ṣe jẹ́ nìyẹn.
9: Wọ́n ti àní wọ́n ta ilẹ̀ babẹ́ ẹlòmíì. Nígbà wọ́n wá débẹ̀ wọ́n à ń béèrè pé ọdún wo lẹ ti dé àyè. Wọ́n á ń pé yóò máa lọ bí 50 ọdún.
11: Bẹ́ẹ̀ni, ìbádé fámìlì mo ti débẹ̀ ní àárọ̀ yìí mo ṣẹ̀ṣẹ̀ kó ń bẹ láìpẹ́ ni wọ́n dẹ̀ ọ̀rọ̀ náà mọ́gàjì tèmi tó ẹlòmíì tí wọ́n bá dé fámìlì ọ̀sẹ̀ ẹ̀ ni ó máa gbé sépè ni.
9: Ẹ ṣeun.
11: Ẹ bá mi dúpọ̀.
9: Ẹ ṣeun. 091-2370-8675 o ní ká ẹ jẹ́ kí a pè sí ẹ jẹ́ ká pè bẹ́ẹ̀. Hello. Ẹ ká alẹ́ sà. Ètò mọ́ ní sà. Ẹ ṣeun ṣeun ẹ bá ní dási. Ká má sọ orírun nù. Wàhálà ẹ mọ́gàjì ilé ẹlẹ́kọ̀ọ́ ẹ tí mò ń sọ yìí ṣé ẹ mọ̀ wípé ẹlòmíì ò lè rí nǹkan kan gbà nínú oko bàbá wọn mọ́ tí wọ́n bá sọ pé ọ́ yá juwọ́ sí àṣà tí ń dáná ìsìn ó ti lọ kò sí lè ṣẹjọ́ kò lè ṣe kéèsì. Ẹgbà tí ẹ bá ní bolo àláwà tí ọmọ bíi àláwà ṣé bàbá yín kọ́lé bẹ̀ yóò mọ̀ ṣe ó ti wó ní mo wá lọ́wà kọ́. Àmì ò ẹ ṣeun ẹ ṣeun àmì àṣẹ Idumare ẹ ṣeun àmì ò táwọn ẹ mẹ ẹ ṣeun o. Hello. Orí bí ti ni o 091-2370-8675 o ní kí ẹ jẹ́ ká pè sí àwọn èèyàn náà wà lójú òpó bíbá.
11: Ẹ máa ká lẹ́kọ̀ọ́ ètò lágbo lóòrùn nígbà jẹ́.
9: Àmì àṣẹ Idumare o.
12: nípa tèmi ni olúwa contain adisu àpáta ìbàdàn ọ̀dà ká sọ nínú ní o ẹni pọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ lò ní orírun wọn ó ti sọ nù wọn ní ọmọ tó sọ lẹ́nu ó sọ àpòyàkọ́ so òwúrọ̀ bàbá wa nìyẹn so orírun wa ká máa yọjú sílé torí ta bá yọjú sílé ẹni kálukú àmọ́ gbogbo àwọn ogún tí àwọn bàbá ńlá bàbá wọn ti ní yóò máa ṣàmójútó rẹ̀ wọn ní tí òde bá lé ni padà lọ sílé òun náà lè rí nǹkan tí ó tẹ̀ gbá mú so ó ṣe kókó òótọ́ ọ̀rọ̀ rẹ sọ yìí ọkẹ́ni kálukú gbọ́ ká dẹ̀ mú lo lákàyè náà ló pàrọ̀ ẹ kó tó
9: àmì àṣẹ ẹ ṣeun DJ Spider ọ̀rọ̀ tí àwọn bàbá wa ń dá sí lálẹ́ sọ̀rọ̀ wà nbí àbíòsí ọ̀rọ̀ wà ń bẹ̀ ẹ mẹ́jẹ̀ aṣọ nínú torí òní kọ́ ó ìmọ̀ padà wá dùn yà tó bá di lọ́la tí òun tó jẹ mọ́ ogún ọba bẹ́ ẹni fúnra wa lásìfọwọ́ ara wa gbé jùlọ wọ́n wà máa fi ibi tí è ṣe nǹkan bàbá wa nínú odidi wọ́n wà pín mẹ́rin ìdá kan wọ́n wà máa fi àwa àbílẹ̀ bàbá yẹn ti bẹ̀rẹ̀ ni ìdí ọ parí sí ni wọ́n àkódà mẹ́ta wọ́n kù sí ra wọn. Táwọn à ń bẹ̀.
13: Hello.
9: Hello ẹ kalẹ̀ o.
13: Ẹ kalẹ̀.
9: Yes sir.
13: Ṣọ̀tẹ́tọ̀.
9: Ètò mi sá o. Ẹ bá ń dákọ yín àti ibi ẹ ti ń pè.
13: Ẹ ń kọ̀ mẹ́ gbádùn ọ̀gá sí ìyẹn lówó ìbàdàn. A fún ìkòkò ní bàjẹ́. Nípa ètò tí ẹ sọ, kò dáa kí ìyẹn sọ nínú torí ẹni bá sọ nínú ẹ sápò ìyàkọ́. Bí èèyàn bá ṣe kódà kí n kó fún akẹ́kọ̀ọ́ ní láàárín ìlú yóò bá nítò nínú ilé kó lé ṣeéṣe fún un. Yóò gbogbo ẹni tó bá ti gbogbo ẹjẹ́ ẹ̀kọ́ fún anybody. Anybody tó bá ṣe fún mi kó máa gbọ́dọ̀ sí ilé. Yóò àbí àwọn ògbà.
9: Àwọn èèyàn pọ̀ bèbà lójú òpó Abiodun Abolaji yá àbíjẹ ẹlẹ́gùsí ẹ̀ṣẹ̀ Bolaji James Olaremi kí ọmọ ìbílẹ̀ Ọládélé Sunday Mrs. Bello láti Èrúwà ẹ̀ṣẹ̀un àwọn èèyàn pọ̀ ńbẹ̀ orí ètò yín ètò wa ètò láwùjọ ẹ̀yìn àgbà táwọn wà ń bẹ̀ hello. Aráyé mẹ́jẹ̀ ń wà nù nira.
14: Ẹ máa rí yá máa rí gbọ́.
9: Àmì àṣẹ Ìdùmarè.
14: Ìgbó ń sọlọ yìí yóò ṣe pàtàkì.
9: Ló bá ní gbóhùn sókè.
14: Orí ìgbó ń sọlọ lọ́lọ́ báyìí. Ẹ̀gbọ́n wa kan bẹ tó tó sókè lọ báyìí. Ó ti kú ní.
9: Ó sì dùn mí o. Ìbá wù mí kẹ́ ẹ pè padà. Àkàwé tẹ́ ẹ fẹ́ ṣe ohun káwọn èèyàn náà gbọ́ kí wọ́n ó lè fi kẹ́kọ̀ọ́. Ojú òní ti wá ọ̀rẹ́ mi dáadáa Okunṣọlá dáre àná ìlú wa wọ́n gbọ́ wa láti àbọ̀ ògúrúgba ẹ̀kú làákàyè ọpọlọ yín ò ní jọba ẹ ṣeun. Èyí tá a wí mú wá lálẹ́ yìí gbogbo wa lọ bá wí o ẹni tí ọ̀fẹ́ ẹ̀ bá wí ṣàṣà ni táwọn bá máa bẹ̀ ẹja mọ àwọn ọmọ wa náà mójú ilé torí pé tó bá yá àwa náà ó kú òǹbẹ́ o ẹ tá a bá sì fojú àwọn ọmọ hàn ẹ làwọn ọmọ náà ọmọ o ẹ làwọn náà ọmọ fà lọ́mọ tiwọn náà lọ́wọ́ ẹ má jẹ́ ká jẹ́ kí orí wọn wá ẹ má jẹ́ ajẹ́ ọ̀pá wọn àwọn kan ò lágbo ilé mọ́ lónìí báyìí torí kò síbi tí wọ́n yà sí kò síbi tí wọ́n yà sí tí wọ́n bá wá wọ́n ó ṣèǹnàwó ọtí àlọ́rùn kí wọ́n lọ gba ọ́ọ̀lù elomi ni kan ni won se pelu kini won fe fi agbole se e ja wo awon adile ajagun jagun loni ti won ba samojuto re si an le wa bi an se wa e ja lo wo awon palace idile ajagun jagun bi won se se nle Ibadan eyun ni kan ko o e ja lo wo agbole kokan bi ti an ti je mo gaji eh a ri wipe keyan o lori run n to da agba ni ma gaje ba po lo biba kaluku lo lori run ti e ko wa na ni o si tori run re se to ah ibi ta ti ma dagbere lale yin ojo ti lo mi ka ko ma pe ma Marisa Daniel Aramide UK se ayo mi de onimoto e se o baba mi da kun le dagun duro oju oni ti magaji je lele adepoju oju oni ti jero gadafi ile akoto magaji ile akoto nu alhaji abdul hakim endurance e se mo dupe ayo ni sir messen store ni apa na agbeni ya ajo ke alago ya na lorde mo kiyin o oju oni ti to fi dori magaji ile osan ni di arere e se se o aji sadu akilapa mukin baale akilapa nu chief jt rahimi asiwaju gbogbo oloja ni pinle oyo to fi dori alaji kabiru jalaruru atalaji ramani eleyin good to mo ndagbere lale yi a tun pade to ba ti di ni ola lori eto yin eto wa eto akoni ti gba wa se ni di ago mesan ale e pe mi sori 08 3821 5909 0803 8215909 se ayakun oku ni foko fori sogi ajakan oni ejin ko jimo lo ngbo lese ogudugba loogun akawo yin ni ara ye ma je wa na nera inara oda o orun ayo lasun oko kan laji a ni dimo ayibire o da ro
15: Lagilu FM 96.7
16: Eku dede asiko yi o gbogbo eyin te n gbo mi nile loko oruko temi o yi pada o omolara abosede adebanjo si gbogbo yin mo si iyara le mi nje mo ni alejo pataki kan nile loni onisegun agba ti gbogbo eniyan mo daada baba ibaruba ti gbogbo aye mo si oba isun ara mo di adugbo omole te ni badan leyin ile baba adedibu opposite people's girls grammar school mo ri awon eniyan ti won ro ketiketi idi ni yi ti mo fi so wi pe a gbodo se iforowanilenuwo fun baba yi e ba nki awon eniyan kaabo
17: ku dede akoko yi gbogbo eti to ba la nfani ati ma gbo mi gege bi atokun ti wi baba ibaruba lo ko mi gbogbo eyan si ma pe mi ni oba isan ara ise la se debe o odun ni mi mi isa imo foloko gbogbo awon eti to wa si ngbo mi ri o mo wi pe ke ise tuntun ni osupa loju orun kin to tes waju e kokko gbo ero bani soro 080 33 88 10 08 tabi 070 18 21 11 11 o ti pẹ ta ti n fa oyinbo je nbo ko fo be ni ko ni fo elewe are mo la wa o itoju gbogbo ara aye pata la siyan laayo ise ta mo ta ko ta daye ba ta si wadi ijinle si na lo so wa do lokiki taye fi n pe wa ni baba ibaruba loni a tun jo soro lori awon kankan abi meji e wa nkan fi ledi abi ke fi dile nkan alaafi ara wa ko ni gbandanu gbu bi elubo
16: baba ibi ti mo ti fe bere gangan ni wi pe kini yoruba npe ni elewe aremo
17: e se atokun be eyan ba tin ja ewe to nso ogun efori ogun narun ogun maropa marose ogun inu lilo ogun laku egbe ka ma rin ko ma ti ni gbangban bi eni fe subu ka ma rin tage tage ka ma mi loke loke ki to o ma po tabi ko mo salai to ko di wi pe oju nsu abi nkan la go lori eyan ati gbogbo n to je mo n ta fi lalaafia laye ta awon nfe wi ategbo ti bile awon baba wa se iru ewe yi ni won pe ni elewe are mo awon ti won se ona balaafia o ti wa ni jebe
16: baba Eje ka sare wo awon aisan tin da emi awon eyan legboro lakoko yi tabi tin so awon eyan di arugbo osan gangan.
17: E se atokun opolopo aisan ni so awon eyan di alaabo ara telomi si ti darugbo koja ojo ori e lakoko aisan kan be ti an pe nla ku egbe awoka losan losan fasan fasan awon aisan to ni se pelu inu eje to je pe kokoro inu eje ni yo ti kadako ti o mo ko ba eje are eda eyan ti awon san tin be lara ofin ni raye rin de bi to ye ko raye rin de ni o ba di pe eni to ye ko rin buso meji pelu erin ni o ni le da opo na meta rin ti o fi mo mi gule gule elomi isire won mo fa wonu moto won mo gbe bi gba ti an ba wo apo ewa ni elomi to ba rin die yo mo mi gule gule elomi o si mo so wi pe egbe kan dun ohun to ba fowo kan abi ti o ba fowo kan aisan kokoro nu eje ni itu tawo kan ran si npa o si lateyin wahala ti kokoro nu eje dale opolopo yin o ma so pe apa kan ori nfun awon ye ni gbogbo igba elomi isire to je wi pe yo mo ri nkan bi kurukuru abi pe ifi abi ile ti fe su losan gan elomi a si ma pariwo wi pe to n ba sun ati didi o ma wuwo bi igba ti won ba gbe gige duka ori ibusun gbogbo n ta n so yi aisan ni arun ni ati ka toju e nigba telomi n ba n lo awon ore re o mo duro de ni ese elomi o si se jakute debi pe bubo bata le ko ni mo bowo bata ko ni mo elomi yo mo te okuta mole ko si ni mo ko n to okuta mole aisan ni ta gbodo moju to bo ba ti di pe eyan n sun loru eyan n ji eyan n se yo bi igba merin marun mefa kile o to mo o gba furasi opolopo okunrin si ni o se dede nile mo opolopo ejo be la ti ri lori ayelujara lori mo mawoan eko mi o se dede eko mi o se dede elomi se kan sun lo won ati e mo fe elomi se yeye awon baba ti ati han bi awa atawa ta n soro yin na awa na o sa lai mo moju to ra wa awon baba awa o loko won o lodo won si soju si won lodo awon iyawo won elomi nu won gan o ni iyawo eyo kan meji meta merin abi ju be lo tawon iya na o si mo wo ta ntori nti han fe wo nta ti wa nle opolopo omokunrin lo je bi pe nkan didun to je ati bo ti lora re atopolopo aisan to ko nile igbonse abi le ewe abi bi ti won o toju daada nlo ti so elomi di lakurete ti o le pe pepepe mo opolopo elomi lo je wi pe apa kan re bayi atese kan yo mo gbon bi ba si ti ngbon be afi ka moju to tori pe bomi mara ki npa eloruko ta npe aisan tumi le ki n fi ele niruko ta n pe arun o iwo na o tu sita ni pe nkan bayi n se mi o bo ba dodo wa baba ibaruba oba isan ara ni eyin ile baba adedibu lo adojuko people's girls school to wa ni molete ni badan ibe la wa ta n fa wo oyinbo n jeun ko fo ko si ni fo opolopo awon eyan wa nile nigeria ipapa nle yoruba ni won ma ba se teni eleni n se je ise temi tin se lati ogoji odun atodun merin ti mo wa lenu re yi lawon kan o kan gbe baagi won mo kiri garage ni woro odu loja aba layeye ni mopo ni bere ati kaakiri pe awon ni baba ibaruba o baba ni ka won ba won mero wa si malete mo ni ah eleyi ero to wa gan ati idan lo ntan aran eyan kankan se o awon ti an si seru se be towo to bi meji okunrin meji nu won towo to afimu won danrin na ni asifin ajofin ile ise wa osisi lori oke isale l'office wa wa ibi ta wa lati du ati wa na la wa telephone wa na telephone wa a so ogun mi to koja iwe are mo kara o ya gaga keyin o lu aye pelu igbadun eni ti o ti iku lo ni gboke ohun ati gboke yin awon ru awon omo ita ati wa kilo fun kilo fun kilo fun ti won o gbo lowo ba meji nu won baba ibaruba o pe meji office wa o si pe meji ko si lori oke isale lo wa leyin le baba adedibu ni molete ni badan telephone wa o si yato te fi n pe wa lati jo yi ohun na la nlo tawon eyan fi n pe wa 08033881008 egboyun le kan si 08033881008 tabi 070 1821 1111 070 1821 1111 baba ibaruba leyin ile baba adedibu ni molete ni badan o doju ko people's girl grammar school ni belawa boro badoro la ku egbe abi nti won pe ni to sugar àbí kí fúnpá èèyàn mọ́ ga àbọ́rò ojú àbétí ọlọ́run mọ̀jì arógun rọpárọsẹ̀ àbáromọléegun àbáwọ̀ká àwọn tó wádọ̀ wa ti mọ̀ àwa tí wọ́n wá bá náà sì mọ àwọn tí wọ́n wá sọ́dọ̀ wa bí wọ́n náà bá dé lónìí ìwọ náà rí wípé ẹ̀rọ ògbàlódé làákọ̀ọ́kọ́ fi ṣàyẹ̀wò fún ọ tó jẹ́ ẹ̀rọ ògbàlódé iléèbó ńgbà bá sì yún tán làá mọ ibi táìsàn lúgọ sí làáwà bẹ̀rẹ̀ ẹsẹ̀ tó o bá ti lò bá a ṣe ní ọlò kò sí ti ń jẹ́ pọ̀ ń dẹ̀gbẹ́ ọ̀hún wọ́rìn bíi mọ́tò tí ń kọ́ gẹ̀dẹ̀ kò sí ti ń jẹ́ pọ̀ takútú ńlé ọgbọ́dọ̀ takútú ni wọ́n mọ kí ọ pé bàbá ti bẹ̀rẹ̀ sí í takútú tí wọ́n bá ní bàbá ò ní gbà bàbá ò ní gbà bàbá ìbàrùbá ni wọ́n ń pè bẹ́ẹ̀ o àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù wù bí èlùbọ́.
16: Bàbá irú àwọn èèyàn wo gan-an ni kí wọ́n mọ̀ wá sọ́dọ̀ yín.
17: Ẹ ṣeun atọ́kùn ẹni tí ò bá ní gbàgbọ́ nínú ìwé àtegbò mọ̀ wulẹ̀ wá ẹni tí ò bá ní lo oògùn tá a bá fún kó mọ̀ wulẹ̀ wá ẹni tó jẹ́ pé tó bá dé àyín tí ò ní ṣe bá a ti ní kó ṣe kó mọ̀ wulẹ̀ wá o àwọn tí ò bá lo oògùn bá a ṣe ní kí wọ́n ó lò ó àwọn tó ní gbàgbọ́ nínú ìwé àtegbò àwọn tí wọ́n ó sì ní kí wọ́n ó ṣe tí wọ́n ó lè sọ̀rọ̀ jáde pé báyìí ní í ṣe mí tá a sì ṣàyẹ̀wò fún wọn tá a sì fún wọn lóògùn wọn tara wọn ó sì yá ẹ mọ̀ bọ̀ lẹ́yìn ilé bàbá Adédìbú ibikíbi tẹ́ ẹ bá ti dé Ìbàdàn ẹ lẹ́ ń lọ Mọ̀lété àwọn èèyàn ń wá láti ìlú òyìnbó ẹ lẹ́ ń rin Mọ̀lété bẹ́ẹ̀ bá dé Mọ̀lété ẹ béèrè ilé bàbá Adédìbú ní àdojúkọ People's Girls Grammar School la wà 08033881008 tàbí 070-18-21-11-070-18-21-11-11 àìsàn ò ní ka ẹ̀yìn wórókó bí awọ gángan o àìsàn ò ní tẹ̀yìn wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù ẹ ní bùrìnbùrìn jíjú ẹ̀sìn ní pópó ojú àti tí ò ní rí léde yìí àmì nìkan kọ́ o kẹ́hìndé ńlẹ̀ fúyà kẹ́ ẹ wá jáde sọ́rọ̀ ara yín eléwé arẹmọ ni wá o bàbá ìbàrùbá ọba iṣan ara àwa lọkọ àwọ́ká àwa lọkọ làkú ègbé bí àìsàn àìlèṣe déédéé lọ́dọ̀bìnrin bá sì fojú kàn wá yóò mèrè sá ni o 080-33-88-10-08-080-33-88-1008 tàbí 070-18-21-11-070-18-21-11-11 àlàáfíà ara wa ò ní gbọ̀n dànù bù bí èlùbọ́ a mọ̀ retí yín pẹ̀lú ògo ọlọ́run ọba ẹ ṣé púpọ̀.
18: Lágelu FM jàgàbá gbogbo rétíò máa rún wọn jù.
19: Ewé jẹ́ ògún wà. Káfí wí àtegbò ṣètọ́jú àìsàn tàbí àrùn tó lè máa bá ni jà lágbo ara. Bàbá olóyè lọ́lọ́run fi rán o. Ẹni tí gbogbo èèyàn mọ̀ sí ìṣọ̀ni wáyàrá bàbá kájú ẹ̀. Peter ti máa ṣàyẹ̀wò gbogbo èèyàn mọ ohun tó ń ṣe wọ́n. Ká tó mọrú ìtọ́jú táwọn máa fún yín. A kì í rẹ́ fọ̀n ta lẹ́ẹ̀mejì. Tètè máa bọ̀ báyìí o. Báwo ló ṣe ń ṣe ẹ́ gbori kiriki ara iwo na mojuto ko to da ogunle obirin taisan ba lopo ti da nkan si lagbo ara ki nkan alejo o ma se dede abi ka ma woju olohun fere igbeyawo baba oloye isoni waya ara baba kaju e
20: o le pe baba sori number yi 08067958800 bo dada lekan si 08067958800
19: baba oloye isoni waya

0: pàkájú ẹ̀. Ọ́fíìsì wa ò yí padà, a wà ní ibi onílé aró lẹ́gbẹ̀ẹ́ NEPA office lọ́jọ́ láti ọ̀nà UI ló ti ń bọ̀ wá ni. Kò tó dé ọjọ́ roundabout ńbẹ̀ lónílé aró wà. A wà lẹ́gbẹ̀ẹ́ NEPA office tó wà lónílé aró ńbẹ̀ ló ti máa rí mi. Kí ni bàbá ìsẹ̀niwáyà ara máa ń gbà wá nímọ̀ràn láti ká wà nílẹ̀ ìlà pípé ni? Kí ni ń dà wọ́ láàmú nínú àgbára rẹ? Yálà ìsẹ̀ ló ń dè wọ ni àti bẹ̀rẹ̀ àti rìn ó ti dìṣòro fún wọn. Báyà wọ́n tẹ̀ wà lérí bẹ́ẹ̀dì àti nẹ̀rọ dìde àfi kọ́ fọ́ mú nǹkan kó tó dìde. Gbogbo èyíkéyìí yòówù ti ń dà láàmú lágbára. Yálà àti bẹ̀rẹ̀ mú nǹkan ti dìnira fún wọn àti nẹ̀rọ àti rìn bùsọ̀ kíní sí bùsọ̀ kejì ó ti dìnira fún wọn. Báyà wọ́n tẹ̀ rìn wọ́n kú wọ́n kú òun tẹ̀ gòlùbà gòlùbà. Bí bá tó tẹ̀ ti jábọ́ lẹ́sẹ̀ tiẹ̀ ìwò tiẹ̀ nímọ̀ pàjápàjá lọ́wọ́ pàjápàlẹ́ lẹ́sẹ̀. Ẹ wá ṣe àyẹ̀wò bóyá ọfà ló ti ẹ̀ wọlé sí wọn lára tí wò mọ̀. Oríṣiríṣi ọfà ló wà. A ní ọfà asakatu, a sì ní ọfà adẹ, a sì ní ọfà bàbà, a sì ní ọfà òjé.
1: Ọfà àrùkánẹ̀ dẹ wà. Tọ́ máa gbé ni káàkiri.
0: Tí ọfà bàbà àbọ̀fà asakatu tó bá wọlé sí yẹn lójú. Àṣírí tí mo rí gbà ní lómẹ̀ lọ́dọ̀ àwọn ìlú ìyá àyá mi ní lómẹ̀. Agboolé wọn wọ́n ń pè ní kójú ọmọlẹ̀. Ìyá àyá mi dáhùn sọ ó ti lé ní 140 years. Fún rẹ̀ ní kòwú bára abẹ́rẹ́ àṣírí ìtọ́jú ojú ni mo rí gbà lọ́dọ̀ ìyá àyá mi. Ìwọ wa ti ìpogójì ọdún, o ti ìpọnmọ ogún ọdún, o ti ń lógo. Bóyá ìwọ ti rí àwọn kùndẹ̀kùndẹ̀ nínú ẹ̀yinjú rẹ̀ tó yẹ pé ó ti ń ṣe àkóbá fún ọ. Lẹ́pẹ́ àtirínẹ̀ kàwé ti dìnira, àbí àtirínẹ̀ wakọ̀ lálẹ́ ó ti dìnira fún wọn. Bóyá bí kùrukùru ni wọ́n rí, bí àbíbí wọn máa rí bí ọyẹ́ bí ọyẹ́.
1: Nígbà míì kòkòrò rẹ ayọ́kẹ́lẹ́ ba ìrìn rẹ jẹ́, a máa fa ìtọ́jú ojú tó yẹ pé ojú èèyàn ò ní rìnà dáadáa, àbí kí nǹkan ó ti alé sí ni lójú, tàbí kí ó dàbí pé wọ́n da eérú sí yẹn lójú,
0: tàbí kí ojú tiẹ̀ ó léwó. Wọ́n lè pè ní kátaráàtì lónìí, wọ́n pè ní glaucoma lọ́la, wọ́n pè ní tẹ̀ríjìàn lọ́la. Bá ìwọ tiẹ̀ ti rí yẹn kan tó ta kíní di ọ lójú bíi tẹ́ẹ́nẹ́ báyìí, àṣírí yẹn ti wà ní ọ̀dọ̀ èmi.
1: Bàbá olóyè
0: tó gba ayé a máa pè ní ìsẹ̀niwáyà ara, ó sì lè pín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi.
1: 08067958800 08067958800 Bóyá kòkòrò náà ẹ̀jẹ̀ ní tiẹ̀ ń dà ọ́ láàmú. Bóyá bí ọba ti wẹ̀ tán lọ́ máa yan ara bíi pé ìyẹn fi atapara bẹ́ẹ̀ láró sì máa yan ẹ.
0: Bóyá àwọ̀ tiẹ̀ jẹ́ ẹni tó yẹ kó ti wọlé ọkọ ó ti lé lọ́rọ́ mẹ́wàá ó tó jù bẹ́ẹ̀ lọ. Tó yẹ pé yálà tí ọba tiẹ̀ fẹ́ rí nǹkan oṣù rẹ ara alẹ́ ọ̀tún ara alẹ́ oṣù wọn ó ti mọ̀ pé nǹkan ti fẹ́ dé sí alágbájá nìyẹn. Nǹkan tọ̀dọ̀ tiẹ̀ bó ṣe ń léjọ́ tó bá rí ní 28 lóṣù yìí ó rí ní 22 ní oṣù tí ń bọ̀. Gbogbo àwọn orúkọ báyìí a máa sì dìnà téèyàn fi rí èrè ìgbéyàwó. Yálà bóyá pé wọ́n tiẹ̀ rí kinní kan nínú rẹ bó ṣe yí sọ́tún ní yíṣọ́sí. Gbogbo owó àwọn kan báyìí kò da tó. Yálà bóyá wọ́n tiẹ̀ jẹ́ lọ́mọ ọkùnrin tó yẹ pé ṣẹ̀kan sùn lọ láàrin ìṣẹ́jú kan sí kejì owó ti da tọwọ́ ẹ lẹ̀. Nígbà tí ọba jẹ́ kó lólùfẹ́ rẹ̀ gbádùn rẹ báwo ni wọ́n náà ti fẹ́ gbádùn ara rẹ̀.
1: Jẹ̀díjẹ̀dí ni tẹlòmíì.
0: Ẹlòmíì dẹ̀ níyì omi lọ́bọ́lọ́bọ́ tó wà lára ọmọkùnrin tó yẹ kó sànfàní tó yẹ kó dọmọ. Ẹlòmíì ò lè dọmọ wọ́n máa ní kò ẹ̀kọ́ sẹ́yìn bẹ̀. Tẹlòmíì ò tiẹ̀ ti sàn tàbí kí wọ́n tiẹ̀ ṣàkíyèsí pé nǹkan ọmọkùnrin rẹ ó kéré jọjú orí ẹ lọ. Ó dàbí kẹ́yìn ọrẹ rẹ 15 naira kẹ́yìn wa tún dín gẹ́gẹ́ bẹ́ẹ̀ lórí ìwọ ọmọ tó ti lé lógójì ọdún. Yálà àbáyà wọ́n tiẹ̀ máa ń ṣe ẹ̀yọ́ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ṣeré àbí kẹ́yìn ọmọ asẹ́kùn sí ọ nínú ara tàbí kí wọ́n máa ṣẹ̀yọ́ ní ẹ̀ẹ̀mẹta ẹ̀ẹ̀mẹfà wọ́n máa tọ̀ igi ọ̀dẹ́ òkun ni kójú mọ́ tó mọ́.
1: Ọgbẹ́ ẹnu ni tẹlomi. Àìró ohun sùn déédé ni tẹlomi.
0: Gbogbo àwọn orúkọ báyìí a máa fa àìlera sí èèyàn lágọ̀ ara tẹ́ pé yóò fi ní sàlàáfíà bó ṣe kó ṣe. Ọlọ́run ò ní jọ́fà ayé ó bà wá o. Falẹ́ ìwọlé sẹ́lòmíì lára tẹ́ pé apá kan ẹsẹ̀ kìíní ìdásẹ́lẹ̀ lẹ́ra tí wàá sọ̀rọ̀ ẹnìyẹn yóò dìnira ní ẹ̀là máa fi pariwo pé ẹgbẹ́ ẹ má jẹ́ ká bora pa ẹ sì má jẹ́ abora ọmọlé. Bí ẹ bá ti gba káàdì wa pẹ̀lú owó péréte á ṣe àyẹ̀wò fún yín láti mọ ibi tí nǹkan yẹn lúgọ sí lágọ̀ ara yín.
1: Tó bá fẹ́ rí èmi bàbá olóyè ìsẹ̀niwáyà ara gbogbo ayé a máa pè ní bàbá kájú ẹ̀. A wà ní ibi onílé aró lẹ́gbẹ̀ẹ́ NEPA office lọ́jọ́ láti ọ̀nà UI ló ti ń bọ̀ wá ni. Kò tó dé ọjọ́ roundabout ńbẹ̀ lónílé aró wà. A wà lẹ́gbẹ̀ẹ́ NEPA office tó wà lónílé aró ńbẹ̀ ló ti máa rí mi. O lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. 08067958800 08067958800
0: Àìsàn ó kéré ó tóbi kò ní fara ṣe gbé.

0: tẹ ẹ bá gbàgbé ngbà yẹn. Anyway, fún àwọn tó mọ̀, kí má sọ pé tẹ ẹ bá gbàgbé, àwọn kan ò tiẹ̀ mọ̀ rárá. Kí bàbá Ìdòwú Adémọlá ṣàwọn tó dìbàdàn. Ni bàbá Délé Òjó, àwọn ti ń ṣe Ìbàdàn. Kí Ìdòwú Adémọlá ṣàwọn tó dìbàdàn. Kan tó settle síbàdàn. Ni Délé Òjó ti wà ń Ìbàdàn láti 1963. Gbogbo àwọn rẹ́kọ̀dù tí Délé Òjó ṣe 63, 64, 65, 66. Gbogbo àwọn rẹ́kọ̀dù wọ̀nyẹn pátápátá. Ìbàdàn ni wọ́n wà. Ìgbà àkọ́kọ́ tí Délé Òjó máa rin ìrìn àjò sókè òkun 1966. Ẹlẹ́ẹ̀kejì 1968. Kí wọ́n tó lọ sí Amẹ́ríkà ní 1972. Bàbá Ìdòwú Adémọlá ṣàwọn. Wọ́n play pẹ̀lú àwọn high life bands kan. The Bango Bina. Savannah Brothers. Nílùú Èkó. Kí wọ́n tó bẹ̀rẹ̀ band tí wọ́n 1968 nílùú Èkó. Kí wọ́n tó wá sí Ìbàdàn. Lera.
1: Tọ́ba Láṣẹ. Rí òwú àwì Tọ́ba Láṣẹ.
0: Eré jùjú tí Délé Òjó ń ṣe. Ó yàtọ̀ sí ti Ìdòwú Adémọlá ṣàwọn. Àwọn méjèèjì ni wọ́n ní high life background. Délé Òjó. Àwọn play trumpet.
1: Tọ́ba Láṣẹ. Eré òwú àwì Tọ́ba Láṣẹ.
0: Wọ́n play trumpet fún band Dr. Victor Abimbola Ọláìyá. So major Baba Délé Òjó trumpet. Major Baba Ìdòwú Adémọlá ṣàwọn guitar. Lára àwọn olórin tí wọ́n change face juju music ní Nigeria ni Ìdòwú Adémọlá ṣàwọn.

bákan bákan àwọn olórin wọ̀nyí wọ́n máa ń jẹ kanra wọn lọ́nà wo ẹni tó ń lu tó ń play bóyá gìtá ni àbí lu àbí nǹkan kan tó ń play fẹ́ nìkan ó máa padà lọ play fẹ́lòmíì so tẹ bá wá ń ro link yẹn ẹ máa rí kí bákan bákan lásìkò kan wọ́n ti jẹ kanra wọn fún àpẹẹrẹ Alhaji Timi ti Amiyo Ọláìtàn tí wọ́n lu gangan fún King Sunny Ade tó yẹ pọ́dọ̀ King Sunny Ade náà ti popular tẹ́ ẹ̀ bá gbàgbé nígbà ayé wéré wọ́n lu gangan fún Alhaji Doctor Sikiru Ayinde Barista lẹ́yìn ìgbà tí wọ́n fi ọ̀dọ̀ King Sunny Ade lẹ̀ Alhaji Timi wa lọ padà ṣe captain náà ṣe captain la máa pè wọ́n lọ gbìyànjú láti ṣiṣẹ́ pọ̀ láti package Sashina Peters nígbà tí wọ́n máa ṣe record wọn ó dàbí pé kejì kẹta àbí látòrí kejì kẹta tí mo mean yẹn mo látòrí ace mo látòrí àwọn tó ti ṣe ṣáájú 89-90-91 bí àwọn bàbá ìdòwò wa ní máṣàrán ṣe wà ń bàdàn a ní àwọn tí wọ́n bá wọn ṣeré táwọn náà padà fi ibẹ̀ ńlẹ̀ tó ń gba èkó lọ fún àpẹẹrẹ Abiodun Fatoke délé lẹ́bí onígìtá làwọn méjèèjì

Délé lẹ́bí fi ọ̀dọ̀ èdè wa ní má ṣàún lẹ̀. Lọ sọ́dọ̀ àdúrà délé Abiodun. Abiodun Fatoke fi ọ̀dọ̀ èdè wa ní má ṣàún lẹ̀. Lọ sọ́dọ̀ Kingsoni Adé.

òun nìyẹn rẹ́kọ̀dù ìdòwà ní maṣá òun ni mo fi bẹ̀rẹ̀ ètò lálẹ́ yìí tí délé abiodun rèé ènìyàn mi wojú the same title.

0: gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àyà 50 bitters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal run 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal david láṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 waves limited ẹsìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Bashorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 bitters NAFDAC Ijolote.
1: Rírú omi ẹlẹ́ẹ̀kan lọ́dún ti ń rú lọ́wọ́lọ́wọ́ lórí òkè Bẹ́tẹ́lì. Ìpàdé àdúrà ti ṣọ́ òru olóṣù kan gbáko tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀. Àwọn ènìyàn ti ń rí iṣẹ́ ìyanu lójúkorojú àkòrí total deliverance from the power of darkness ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn Efesu orí kẹfà ẹsẹ̀ kejìlá àkókò àdúrà lójoojúmọ́ 9 a.m. to 12 p.m. 3 p.m. to 6 p.m. ìṣọ́ òru 11 p.m. to 3 a.m. níbo lórí òkè Bẹ́tẹ́lì wà ẹ wọ padé báyọ̀ ìdí ayùn rẹ̀ ẹ sọ ní ìkọjá ìyànàbáre díẹ̀ aládọ́rin along ìdí ayùn rẹ̀ road ìbàdàn wá gba ìtúsílẹ̀ tirẹ̀ lójúkorojú 28th church anniversary september 13 ní olú ìyá ìjọ wa lóríta challenge nìbàdàn ọ̀pọ̀ wòlíì àtàwọn olórin ẹ̀mí wà lójú iṣẹ́ wòlíì gídíónì tanímọ̀ wò èṣù pòpò jp olùgbàlejò pé bàbá sórí ẹ̀rọ nọ́mbà yìí 08033281742 ìṣọ́ òru alágbára ńlá torin tìlù láfi ṣàṣekágbá rẹ̀ ní friday tó gbẹ̀yìn oṣù kẹjọ yìí àdúrà ń gbà lórí òkè Bẹ́tẹ́lì.
2: Seeking quality healthcare education and a rewarding career in health sector? Then your future begins at Ibadan College of Health Technology, a federal government approved institution accredited by NBTE. Admission is now open into national diploma programs through UTME in the following courses: Community Health Technology, Paramedics Health Technology, Public Health Technology, Family Healthcare Technology. Candidates who chose other institution in UTME and scored a minimum of 100 should apply for a change of institution and course. Did I hear you say no? UTME? No problem. Apply for professional diploma programs in Community Health Extension Workers CHIO, Health Technician, Pharmacy Technician. We also offer professional certificates in Junior Community Health Extension Workers JCHIO. Visit us today at Plot 29 Olorun Gbeja Street,
3: Degede Ololoyo, Amuloko Road, Ibadan.
2: Apply now at icotech.edu.ng or call 0805-109-8329, 0806-998-0560.
4: Hola, wala yemo.
5: Oh, Baba, akọrin lataaro ni. O ti sun mi, igbo gan la nlo bole mu mi lo.
6: Arakunrin, fọkan balẹ. Onu ati laare ni mo fe fi han e. O ya wo, o re.
5: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lórí splash 105.5 fm pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 fm *347*1004*2#. Tàbí lójú òpó website www.cashier.ng.
7: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣí ìrànràn?
5: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa.

0: bá ìgbà rúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákè ìdádò ilẹ̀ Ìbàdàn.
1: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìgbà rúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan bá rin kíri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbárúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.

àwọn orin táwọn bàbá wa fi ṣe ọ̀dọ́mọ̀rẹ́ tí wọ́n fi ṣe boys tí wọ́n ti ra record wọ́n máa yí ara wọn dádì mi ara record bàbá délé adégòkè ara tiwọn bàbá ọlápọ̀jù wọn ara tiwọn wọ́n máa ṣẹ́ ẹ̀ láàrin ara wọn ṣó ti gbọ́ latest délé abiodun wọ́n yí àwọn record tiwọn record awoniláyè ìgbà yẹn record. Láyèsí ara àwo mọ́ wà stream orin ni o ní láti yá mi ó wà níbi tí wọ́n upload ẹ̀ sí ìwọ náà lọ upload lọ download ìdá náà wà tí ẹ lọ stream ni ayégun tó download wọn kò wá tán ilé ayé yẹn ti change gan nítawọn bàbá wa bá nǹkan bí ẹ̀kọ́ la wà yìí nǹkan la fẹ́ fílẹ̀ pápá rate ti improvement àti ìlọsíwájú fi ń wá ó ń sáré ju táyé ìgbà kan lọ kí làwọn abá cartridge record player fet alòyìn ẹwọ bíi 90s cds dé technology kan náà dé kò popular bí laser technology tó fi ń gbóhùn kí record báyìí ló ṣe rí home play side one side two wọn máa ń wo wọn fi ń wo fíìmù wọn ń ṣe fíìmù sórí ẹ blu-ray náà dé kò sẹ popular bí cd dvd ló popular bí kò pẹ́ wọn kàn gbé flash drive dé ni àti memory card ní ìsìn streamer ni wà á ti download app orin tí wọ́n ń bẹ́ kò jù bẹ́ẹ̀ lọ ó ní ò jẹ́ káàyè wà fún àwọn record label marketer kí wọ́n ríṣẹ́ ṣe púpọ̀ wọn ayé ìgbà yẹn wọ́n sọ wípé record tó ta 200,000 copies ó ta ẹ̀kí lọ fọ́mọ ọdẹ ó ta 200,000 copies wọ́n ní yé ìwọ̀n orí tó ta tó bẹ́ẹ̀ rí tí record bá ta 100,000 copies láyé ìgbà yẹn wọ́n máa ṣe gold disc fún ni bí àwọn àyìnlá ọmọ wúrà sanni okosun ní emi ẹ̀kí lọ fọ́mọ ọdẹ yẹn ta 200,000 copies wọ́n ní wọ́n ríró ẹ̀ rí ṣùgbọ́n ní ìsìn tí wọ́n bá ní 200,000 streams àwọn kan ní millions of streams 3 million streams.

a ní iṣẹ́ tó ní 1.7 billion streams. Calm down, Rema. 1.7 billion streams. Tí Makita kan bá ta 1.7 billion copies album. O le ra jet fun artist e, irọ́ náà dẹ̀ ni. Àwọn náà máa ń jẹ jù láyé ìgbà yẹn.

lórí YouTube. Wọ́n ní orin tó ní káwọn èèyàn wò jù tó jẹ́ Nigerian music video. Rema àti Selema Gomez calm down 1.31 billion views. Burna Boy on the low, 457 million views. Ara Star, Rush, 535 million views. CK, Love Wantington Remix, 600 million views. A ní pé irú àsìkò yìí ni àwọn kọ̀mọ́ndà àwọn sọ ní ìdílé Abiodun ni wọ́n jáde tó pé view view ni wọ́n kà fáwọn náà nísìn. Billions of views ni o. Billions. Kí lẹ́ ń sọ yìí?

ti lọ. Olóyè Lumi Abiola, àwọn yẹn ti lọ.

ọjọ́ mélòó kan sẹ́yìn ni bàbá Ìdòwú orindi ni wọ́n jáde láyé. Bàbá Gabriel Olagunbi Adé Ìdòwú orindi. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n lẹ̀ ti kẹ́dùn káàkiri àgbáyé. Bàbá ti sùn ni wọ́n ti wọlé sùn ní ọjọ́ Friday tó kọjá yìí ní church wọn. Mo súnmọ́ bàbá díẹ̀ kékeré nígbà tó wà láyé. Èmi wọ́n sì máa ń sọ̀rọ̀, wọ́n máa ń dígbà pè mí nígbà míì. Kò kú sẹ́ni tó máa wáyé tí ò ní lọ. Ó ní íńtárviú kan tí mo ṣe fún bàbá. Íńtárviú tí mo ṣe fún wọn pọ̀ gan, ṣùgbọ́n ìkan wà tí mo ṣe kẹ́yìn tó di wàhálà kékeré. Kì í ṣe wàhálà bẹ́yẹn bẹ́yẹn náà, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí òye òye, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò ní ìmọ̀ tó jinlẹ̀ wípé nǹkan ara yàtọ̀ sí nǹkan ẹ̀mí, wọ́n ń gbé kiri lórí TikTok tó ń ṣe yẹ̀yẹ́ ńgbà náà wípé kí ni bàbá ń wí, kí ni bàbá ń sọ lẹ́nu, torí pé ọ̀rọ̀ ẹ̀mí ni kò ń ṣe ọ̀rọ̀ ara. Bàbá sọ wípé àwọn ò kì í sick. Àwọn kan ti ń sọ, wọ́n ní bí bàbá sick ni kí wọ́n tó kú. Àwọn ọmọ wọn ti jáde sọ̀rọ̀ pé bàbá ò ṣàìsàn. Ọjọ́ tí bàbá máa kú gan pàápàá pé wọ́n ṣe service wọn ní ọjọ́ Sunday. Wọ́n lẹ̀ sí mọ́tò, wọ́n ṣe ohun tó yẹ kó ń ṣe, wọ́n dẹ̀ wọlé, wọ́n wẹ̀, lẹ́yìn náà wọ́n lọ prayer room, wọ́n dẹ̀ dákẹ́ ńbẹ̀. Wọn ò ṣàìsàn kò rẹ̀, wọ́n ò sunkún orí fífọ́. Bàbá sọ nínú interview yẹn pé àwọn ò kì í sick. Bí tó bá ṣe àwọn bíi àárẹ̀ kékeré wípé àwọn máa ń rí àwọn tó máa wá tó máa ṣọpẹ́sàn fáwọn pé àwọn ò lọ hospital rí. A ti gbàgbé wípé nǹkan ẹ̀mí yàtọ̀ sí nǹkan ara. Ọlọ́run dẹ̀ dá àwọn èèyàn kan ní àkàndá. Ọlọ́run dá àwọn èèyàn kan ní ọ̀nà ọ̀tọ̀. Ẹ̀dá ọ̀tọ̀ ni wọ́n. A dẹ̀ lè fi sáyẹ̀nsì máa tú gbogbo nǹkan. Ìgbà tí wàhálà pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ń gbà yẹn lọ́hùn, tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ náà ṣe awẹ́wà tó fi ń ṣe yẹ̀yẹ́, wọ́n lọ mú ní orí Facebook níbi tá a fi sí. Wọ́n lọ ń gí àwọn ibi tí ó lè pààyàn lẹ́rìn nínú ọ̀rọ̀ bàbá. Àwọn bàbá bá pe bàbá pé eléyìí kò tẹ́ àwọn lọ́rùn. Àwọn bá ní ọ̀dà pé aka yọ. Bàbá ní àwọn ò tiẹ̀ rílì kí à ń táwọn pé ìtàn àwọn táwọn ti ń sọ láti over 30 years ni. Ṣùgbọ́n ìgbàlódé ìgbọ́ lẹ ṣe ń pọ̀ yẹn lọ́jọ́ kinní kan ásà dàpọ̀ mu àbí ásà dàpọ̀ mu dẹ̀ ni. Kinní kan kan kinní kan ásà di ẹ ṣáà ti mọ̀. Wọ́n ní ìtàn táwọn ti ń sọ láti over 30 years táwọn dẹ̀ ń gbé káàkiri gẹ́gẹ́ bí testimony àwọn. Ó dé orí ayélujára wá odi nǹkan míì. Àwọn ọmọ Gen Z wọ́n ti gbé torí pé wọn ò ní ìmọ̀ láti tú. Ṣùgbọ́n màá láti mi ò ní sílẹ̀ lórí YouTube pàápàá torí mo ti tì í, ṣùgbọ́n màá mú ọ́díò ẹ̀wà fún àwọn èèyàn láti gbọ́. Ẹni tó bá fẹ́ wá wo interview yẹn tó fẹ́ wò full, mo lè send link sonítàn kẹ lọ wò láti bẹ̀. Mi ní sọ the general thing débi pé àwọn èèyàn àtúbọ̀ máa gbé káàkiri. Ṣùgbọ́n nǹkan ẹ̀mí ni kì í ṣe nǹkan ara, ká lọ kíyèsí ara. Ẹ wo àwọn tí mo túmọ̀ tí wọ́n kú irú ikú bẹ́ẹ̀. Èèyàn méjì ni tí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Bàbá Joseph Ayọ̀ Babalọla ní ọjọ́ tí wọ́n máa kú, wọ́n dé láti ibi ministration. Wọ́n dé sí ọ̀dọ̀ bàbá Àbíyè Lẹ́dẹ̀. Bàbá Àbíyè, wọ́n fún yàrá tí bàbá yẹn sì wà ńbẹ́, yàrá yẹn sì wà ńbẹ́, adébẹ̀. Adélé yẹn, adé yàrá yẹn. Wọ́n ṣe yàrá náà lọ́jọ́, bó tilẹ̀ jẹ́ pé wọ́n kàn fi sàmì pé ibẹ̀ ni Babalọla kú sí ni. Mo dẹ̀ tí lóore ọ̀fẹ́ àti bá bàbá mi sọ̀rọ̀. Prọfẹ̀ Funṣọ́ Àkàndé táwọn náà ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ ńgbà yẹn lọ́hùn. Bàbá Ayọ̀ Babalọla dé, wọ́n kàn sọ pé aṣọ ìbora àwọn dà, wọ́n dẹ̀ faṣọ ìbora, wọ́n dẹ̀ gbabẹ̀ lọ. Lẹ́yìn tí wọ́n ṣe ministration, bóyá stress wà ni mi ò wá lè sọ. Ètò bàbá sọ pé executive stress wà. Prophet TB Joshua nígbà tó máa jáde láyé, wọ́n lọ sí orí òkè wọn, wọ́n ṣe sermon, wọ́n wà sọ fún àwọn èèyàn kí ni àkọlé sermon wọn gbà náà. Only there is time for everything. Àsìkò àti furugbin, àsìkò àti kórè.
time to come to the time to be born and the time to die. When she pray service ceremony, when she pray, when they will pray room, when they be relatable, when they kusibe. In kind, meaning when she tara. Thomas of fun a while in your tacos. I eat people like she fell, can't choose by she fell law. Kila ma choose. She in only the was supposed to choose accident, pay accident of a cook bow. I became a choose spoon fair, kill my beam on carcary. Conto, Cocorari, Conto, just only choose the way. I became a lumile choose, okay, be a lumile choose the Becon Gamona. I become Bumilo. Oh, yeah, it's a lock on you got to manage a choose, be a she fell law. Yeah, so one can afford or you could buy to shame forward or you could okay. Take Jamala, take a bobby, okay, the love gym. A cook canani for okay, beginning on Sukuma Jimmy. Ah, tell you about soon, see you, Jimmy. Once all you pay, she not pop a little journal because I want double bull out to journal. So, do I yet to do a lot? Ni ka lo ko se ma lo toto en ta eso ma pa oto to ma ni accident oto en to ma ko do plane crash oto to ma sai son to ma gbe kiri oto won ni gbe kiri oto en ta kan so pe ori lasan lo so pe on form oto en to ma wa re di hospital to de ma lo se be lo ku oto pe eni ku nobody is living here alive ko se to ma ku run be alive bo wa la ma ku sibi eyin ke fẹ́ni kan tí o kú sínú ayé ẹ̀fì hàn mi tó pọ̀ ń wà láyà bó escape lọ síbò mi tú sẹ́lá àbí the play. Ẹsẹ̀ rí rètì tí àwọn àìsàn kan fi ń pààyàn sìn stress ló lágbára jù kidney liver oríṣiríṣi àìsàn. Ìyàn kí ìgbà táìsàn yẹn tó bá pronounce pé àìsàn yẹn délé èèyàn mọ̀ ìgbà tó wọlé àbí tó ń bọ̀ kò sẹ́ni tó mọ̀. Torí náà àwọn nǹkan ẹ̀mí ká má máa fojú ara mú ká má máa interpret nǹkan ẹ̀mí bí ẹni pé inú ara la ti ń sọ̀rọ̀ gbogbo ìgbà kọ àwọn nǹkan wọ̀n tẹ́ pé inú ẹ̀mí náà máa ń sábà wà wọn kì í sábà wà nínú ara bọ́lọ̀ ń dẹ̀ ṣe pé kálukú bó ṣe dá kálukú bó ṣe ń lo kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ká ṣọ́ra ṣe ká bá sọ pé torí pé à ń ṣe Gen Z àbí torí pé age of knowledge la wà ká believe gbogbo nǹkan pátápátá la lè tú kò jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká wọnú àkíwọn délé ta lẹ́yìn.

0: ìgbà tó di ọjọ́ Tuesday láàrin aago mẹ́fà sí mẹ́sàn láàárọ̀, nínú ọmọ mẹ́la mẹ́tàlá ti kú.
1: Ọwọ́ akẹyọkan
0: ẹyọkan náà lèmi. Inú ìsọnù rẹ́kọ̀dù mi kan pé àwọn ọmọ mẹ́rìnlá nígbóná kọlù lábúlé, ṣùgbọ́n lọ́jọ́ kan ṣoṣo lọmọ mẹ́tàlá kú. Àwọn orin dé èmi nìkan ṣoṣo ló kù lábúlé o, ǹjẹ́ kò wá nídìí kan bí o, kí bàbá tó pè mí lé nìyẹn. Sòun tó bí orin yẹn nìyẹn. So ọjọ́ yẹn ọjọ́ burúkú ni o, ọjọ́ burúkú ni, kì í ṣọjọ́ tó yẹ kéèyàn ọmọ rí o. Torí ìgbóná yẹn ní agbára débi pé ọjọ́ yẹn mọ̀ pé bórin ṣe ní pààtì lẹ́kún ní pààtì, àṣà ìparapọ̀ sunkún ni òjì àmọ̀ pọ̀ tó ń bẹnu ẹkùn. Soprano wà, bẹ́ẹ̀sì wà, trẹ́bù wà. Ṣùgbọ́n mo gbàdúrà fún gbogbo àwọn tó ń wò mí tó ń gbọ́ mi, àtẹ̀kùn àjọsùn, àtẹ̀kùn àdásùn, ẹ ní sùn kankan
1: o,
0: kéèyàn mọ̀ sùn kankan ló dáa jù. So ìyá mi náà ti lérò pé títan ti dé nìyẹn, ó ń retí kí n dákẹ́ kí n dákẹ́, mo sì mí. Òun náà wà ń sun ẹkún tiẹ̀, ẹsùn ẹkún alákìmọ́lẹ̀ ló ń sun. Ṣẹ́yìn mẹ́kún alákìmọ́lẹ̀ ẹ mọ̀ tí wọn ò ní mọ̀ pàǹgbọ̀n ẹkún alákìmọ́lẹ̀ nìyẹn. So lórúkọ Jésù kankan ò ní kan ẹnìkankan nínú ilé ẹ̀. Bí eléyìí bá ti fẹ́ sin ọmọ tiẹ̀ kó tó gbé jáde, yàrá ẹlòmíì ti gbókùn ọmọ tiẹ̀ síbẹ̀, ọjọ́ yẹn mọ̀ pé sáàrin àmọ́ dìjà. Now dípò tí kiní yóò fi pa ẹ̀mí, ó wá ba ojú jẹ́, mi ò ríran mọ́. So ibi tí a bá dé nìyẹn, ọjọ́ yẹn abúlé wa tu ò mọ́ mi nìkan ló kú àtẹ̀mí. Ṣùgbọ́n gbà odi ijọ́ kẹta tí í ṣe Thursday, àwọn ọ̀rẹ́ mọ́ mi kan tí wọ́n ti sá lọ lánàá, wọ́n wá wá sábúlé, wọ́n wá sọ fún mọ́ mi pé ìyá ìbejì kí ló ń dúró ṣe, ọmọ tó jókòó tí náà lójú ẹ̀ ti bàjẹ́ ẹ̀, eléyìí ò lè wúlò mọ́, ìkan ti ẹ̀ gbà mí lọ́wọ́ rẹ̀ tó fẹ́ flingi mi. Mọ́mì mi sáré hàn mi ni, olùsì mi ó ní kí ló ń mí, ṣé eléyìí lè wúlò mọ́ ni. Ṣọ́ọ̀kì nínú kí ajá tàbẹ́lẹ́dẹ̀ ọjẹ́ dànù, àmọ́ mi lòun ò lè ṣe o. Wọ́n fi mọ́dà mi lẹ́ńbẹ̀, wọ́n fi ṣẹlẹ́yà lọ. Ọjọ́ yẹn ni ojú àbàmì kan rọ̀ ní nǹkan bíi 30 minutes after their departure. Òjò yẹn rọ̀, gbogbo ohun tó dùn yẹn fi rọ̀ wọ́ kọ̀wọ́ 30 minutes. Gbogbo n ti ń gbóná jẹjẹ lábúlé sì lọlẹ̀, ara wa tù mí. But ara tù mí ni ojú ti bàjẹ́. Mo wá dìde, mo ní mọ́mí mo fẹ́ jẹun. Ó ní kò sóhun oúnjẹ kankan ń lè ṣàdùn náà. Ọwá bọ́ọ́lì ó mú ẹ̀kọ́ kan tó ti pinyinkin, ó sànù. Ọwá fi róbó sí pé kí n máa fi jẹ. Toró gangan ọ̀jẹ̀ láti Saturday, ṣé ngbà tí ọ̀jẹ̀ ni ó fi ilẹ̀ fọ́mọ. Inú mo fún máa ń bẹ gbogbo àwọn obìnrin tí yàbá ń jẹ nílé ọkọ̀, kán ṣe sùúrù ni o. Mo ṣe rẹ́kọ̀dù kan, mo ní bóbìnrin bá wa tí kò bá jèrè ọkọ, lórúkọ Jésù ó ń bọ̀ wá jèrè ọmọ ni, ọmọ ni gbẹ̀yìn obìnrin nílé ọkọ. Mo fọlọ́run bẹ̀yìn màdáàmù o, bọ́kọ báyà tẹ̀rọ ẹ tọ́jú ọmọ. Ṣé rí kò sí tó ní bẹ̀rẹ̀ tí ò ní lópin. Ìrètí àti lọ skúl sí fún mi mọ́. Ìyá mi wà ń gbé mi kí from one herbalist to another, from one prophet to another, ilé aláàfáà kan sí kejì, onírúurú ìrìkúrí mo rí ngbà yẹn. but imi ọ̀run pé ibi tọ́lọ́run fẹ́ gbọ́rọ̀ mi gbà nìyẹn. So to God be the glory, ìyẹn ni mo ṣe the 1972.
1: That's
0: 12 years after my birth. So kò sí school, kò sí anything. Kan tó wá introduce blind training center for the blind, ògbómọ̀ṣọ́ sí mi. Ìyá mi mú mi lọ síbẹ̀. Mo débẹ̀ tán, wọ́n tún ní mo kéré nǹkan ọmọdún méjìlá, àwọn ò lè gbà. Mọ́dà mi bá ń sunkún. Lẹ́nìkan máa inú àwọn official bá ní ẹjẹ́ àṣàánú obìnrin, ẹjẹ́ àgbà. Bí ò bá dẹ̀ ṣe dáadáa ká dá padà lé. Bí mo ṣe wọlé ní February 2 nìyẹn 1972. So mo lu ọdún méjì ńbẹ yẹn kí n tó wá lọ sí Vocational Training Center for the Blind tó wà ní Oshodi Lẹ́kọ̀ọ́. So mo lọ ọdún méjì ńbẹ yẹn náà kí n tó tún wá padà wá sí ògbómọ̀ṣọ́. So ìgbà mo dógbòmọ̀ṣọ́ bí n pé mo ti gbóyìnbó dáadáa gbogbo ìrìn àjò ọdún mẹ́rin yẹn. So Ọlọ́run ṣètò fún mi, mo wọ secondary school without primary school.
1: Straight láti vocational training.
0: Bẹ́ẹ̀ni sà, mo kéré gan. So tẹ́bàdà gbé English ẹnu mi ńgbà yẹn, ẹ rò pé Ghana mo ti kàwé ni o. So wọ́n sì ní ọmọ yìí gbọ́dọ̀ kàwé, kìíní kan ṣe kan, mo sá gain admission kí n cut a short sí ògbómọ̀ṣọ́ high school. Mo wo ògbómọ̀ṣọ́ high school ní 1977. So bí mo ṣe ń bá bọ̀ díẹ̀díẹ̀díẹ̀ nìyẹn tí Ọlọ́run fi mú mi làjá, tí mo fi ní school cert mi, mo ṣe wáẹ́kì mi, mo dẹ̀ pass. So I left the school with my 8 credits. So and to God be the glory, mo tún ṣe àwọn courses mi. So tó sọ mí dantí mo dà lónìí.
1: Point wo lẹ ti pàdé gómìnà kan?
0: Another ìtànlẹ̀ tó bèrè yẹn, Governor David Jemi Bẹ̀wọ́n, àwọn lọ́lọ́run ń lò fún mi, àwọn àti Professor Mrs. Bọ́láńlé Awẹ́, àwọn ni Commissioner of Education gbà náà. So Governor yẹn lọ́lọ́run ń lò fún mi àti mọ́mì yẹn. So ìgbà tí wọ́n mú àwọn ní ọmọ mi dé school, ìgbà tí mo dé school.
1: School o.
0: Ògbómọ̀ṣọ́ High School.
1: Okay. Nígbà tó fẹ́ wọlé.
0: So Governor ní kan try mi bóyá mo lè perform.
1: Báwo ni Governor ṣe mọ Governor, báwo ni Governor ṣe mọ yín?
0: Kì í ṣe pa amọ́ra àkànkìrì pàdé ara lẹ́sẹ̀ títì ni.
1: Ní ògbómọ̀ṣọ́ yẹn àbí?
0: Èmi ò kú mọ̀ páwọn ni wọ́n bá sọ fún mi pé boy what are you doing, why don't you go to school, but I have nobody to take me to school, what are your parents? Mo dẹ̀ sọ fún wọn, mo ní my father is dead, my mother is in the village. Do you have interest in secondary school? Bí mo ṣe wọlé ojú bẹ́ẹ̀ lọ.
1: Okay.
0: So Ọlọ́run lò wọ́n fún mi. In fact, àwọn méjèèjì yẹn mi ilé gbàgbé wọn in my life. So
1: báwo ni ògbómọ̀ṣọ́ high school ṣe rọrùn fún yín torí pé ibẹ̀ yín ò kí ń ṣe school of the blind?
0: Ọlọ́run lòun ó ṣe nǹkan nìkan pé kinní ṣe kinní. Ẹ gbọ́ mi, nígbà mo débẹ̀ èmi ni first blind person ti ń kọ́kọ́ gbà. Wọ́n ò design bẹ̀ for blind students. Ṣùgbọ́n Gómìnà ní kí wọ́n gbà mí. Gómìnà ní mo pàṣẹ, ẹnìkan wá ní mo fẹ́lì, so le possible. Àdúrà tó yẹ kéèyàn mọ̀ gbà ni pé aláàánú tí ó sọ pé it doesn't matter, kọ́lọ́wọ́ yàn fún yàn. Mo rò kọ́lọ́ mi yẹn yín sì mà, tọ́lọ́n bá léyìn ó dìde, yóò gbẹ́ nìkan dìde.
1: Tó máa ṣèrànlọ́wọ́ fún.
0: Yes, mo wọ bẹ̀, already mo ti kọ́ ní blind center bá a ṣe ń fọwọ́ kàwé. So mo ko ilugbo mo so mo ko losodi through our American Baptist missionaries. I want to introduce me see Braille book. Lugbo mo so. So mo tun de Eko mo tun ko ni Blind Center, Vocational Training Center for the Blind. So o wa wulo fun mi ngba mode school. Bo ye pe mi gan Yesu loru. Di si le dele mi loru ke ba mi lori orun. Mo ma nsise ni. O ti ma mi lara. So o mu kin live up to expectation.
1: So e pass dada.
0: Olorun pass o.
1: Point wo ni e ti attempt suicide?
0: Itan mi le to bere yen. Nigba ti mo de form 1 se mo pe GS1 na lo nsin. Mo de form 1. Mo wa se promotion exam to class 2. Mo de pass. Egbon mo wa gbe mi ni school.
1: Egbon yin ikan na won ibi jabi.
0: No, awon beji mi ti ku.
1: Okay.
0: Se n pe meje ni ya wa bi. So meta ti ku ku merin. Okunrin meji obirin meji. So eyi okunrin yen to je second born mama wa. Oun lo wa gbe mi. So awon beji arin mi pelu e ni won wa. Awon beji to ku yen. I get me sma. So igba to wa gbe mi ni school. Mo wa fi report sheet mi yan lo de wo loni a omo se daada gan iwo nikan tan French 90 something integrated science 90 something nikan se kan mo ni literature gan ye ki ngba tan 85 mo gba nbe o ye ki ngba tan oda be npe won cheat mi ni e wa oni saje alojo to ba kan tan se ba gbe na lo fi se
1: omo ya yan omo ba yin lo so yen
0: beni ini mo se record ti mo se pe kabini ma ni le mi mo iye o pe ka pe ni denu rara eni olorun ba ko mi eniyan ohun nikan lo le se ni lore se ri mo ran gbogbo eyan eyin lagbaja ni e bi mi mo tamadun ni e bi mi mo atelewo re ni o moju to Olorun ba kore re sodo molebi e yo se. Tolorun ba kore e sodo molebi o le si eya mi ti e se ti e gan lo nire re nbe lowe. Mura sise owo eko gbadura nisan. Awon iriri ti mo ri ati eko ti mo ko nbe ni e. Igba ti mo dele nkan kan sele ki n to dele. O gbe mi logbo mo so. Awa defiditi. Wọ́n sọ fún bọ̀dá mi pé mi fẹ́ lọ sí oko wa lọ lọ́lùdé o. Ó ní bó lọ fẹ́ dúró sí mọ lọ́dọ̀ yín ni màá dúró sí Ìbàdàn. Ó ní kò pọ̀ sí bo o. Ó níyàwó òun ṣẹ̀ṣẹ̀ bímọ ni àwọn èèyàn sì wá ń kí òun. Òun sì ní fẹ́ kán máa rá fọ́jú lọ́dọ̀ òun nínú ilé. Ọ̀rọ̀ yẹn dùn mí gan o. Ó dùn mí gan ṣùgbọ́n mi ò lè sọ̀rọ̀. Inu mọ́tò ẹ mo wà bá a ṣe wá dábúlé mo sọ fún màmá mi bàbá ni bọ̀dá mà sọ bọ́mà ti wí mà rè ha ó dun mọ́dà mi ọ wọlé ọ lọ sunkún èmi náà wọlé tó à ń sunkún ọjọ́ yẹn ni mo pinnu pé màá commit suicide torí mo wò pé tí màmá yìí bá kú bọ̀dá yìí nìkan ló kù definitely. Ta ló máa ṣó dá responsibility mi? Wọ́n bẹ́tà kí n tètè wá solution ni mo ṣe pinnu pé màá kọ́ mi ti suicide. Mo rò pé mo tẹ́ yín lọ́rùn.
1: Mo gbọ́ yín sá. So ẹ wá try láti commit suicide. Ibi tí mo ti bẹ̀rẹ̀ sí ní interest nínú story yín nìyẹn.
0: Mo try. Mọ́dà mi lọ sí Èkó kejì. Wọ́n lọ ṣe wedding lẹ́kọ̀ọ́. Ọyẹ kẹ́mi náà lọ ṣùgbọ́n torí ẹ̀yìn rẹ̀ wọn ò mú mi dání. Mo wá rin ẹ̀dẹ̀ wa látòkè délẹ̀. Wọ́n wò pé so àìlójú lọ jẹ́ kí wọ́n abandon mi sílé báyìí. mami teba sile o suko o se gbugbu e oko mi omo gbandu se sokoto omo kini kan se kini mami o ki mi mo ni mo gbo sugbon mo se lo tan mo decide lati gbe mi ara mi ona meji ni mo gba mo bo sinu store mama mi mo mu obe mo ti bora mi lorun bi ba ojo mi gan o ah kini yan rorun o ojo mi gan mo yo eje se sururu mo wa mu towe mo fi we orun mi ba mo we mo di lade seyin ba ko le ma absorb eje yen emi kan wa solve mi pe look pari assignment yi already o ti gunre lorun o de corte to wonu pari e emi kan tun wa pe mama pare bo ba pare he oran mani o ba dorun won omo je bi awon emi yen ba mi soro mo wa decide ko da ko buru ki n ku gangan we be the solution sugbon tolobe yi o le work mo wa wonu store lo mo lo bu caustic soda ati soda ash mami nta mo da so mi o gbona ero mi ni pe
1: mo le se mo pe caustic soda
0: ah se mo da mi nta on ta ba on to ba vera mo si mo bi o tin bu so mo wa emi ye wa solve mi pe mo mu ni sin o this after 3 to ba dale ni ko mu o emi isu yen minister to me o n ba mi so pe ale ni ko mu kini yi o to ba mu ni sin awon eyan wole won o fo ele popopa mu won a gbe si yara mama mi so emi na tilekun mo ri tele yi ba wa to ba kan lekun pe ido wa o afera nkan o si mama re fo bi le se fun fa sale because iya mi ni ya jo wo nkan yen lo nta mani no yoju si wa mani o ti then iyen ni mo se wo 11:30 lale mo wa tilekun ta mo ti teyin kule ilekun meta lo wole wa meji ni waju ikan leyin mo ti meteta mo wa tilekun yara mami mara mi mo wa nso ekun yen gidi sugbon later emi kan so fun mi pe omo ti jeun lataro ori ironu lo wa bo ba dorun ba won lo nje ba ti si wa nko emi o ku mo bi en to nje nbe bi won o to nje mo kan bo si di koko obe ni mo ko eja je atefo mi fi je nkan kan plan mi ni pe by 12 o'clock 12 midnight ki mo soda ki de ma lo mo ti gbe radio mi si BCS so sherry bo se di 5 minutes to 12 isele sele o
1: isele o
0: sherry mo kan gbo tenu kankan le kun gbogbogbogbo e ka le o emi o da lohun o e ka le o tun kele keta mo wa jagbe mo oni ta ni e o o le mi ni o mo ni ki loruko yin oloruko mi le nti esile kokon to wole wole sibo mo wa si window mama mi mo ra sana window kekere ba eyin ara be dide o oku ti wole o eyin ara be dide mi gba kan nkan kan soro gbugbu weda wa dake lo mini mini mini ewure oke aja ogbo loru eyin ara ba se pe gbo pe mo n pe yin ni ko se ni to da mi lohun o ma yen tun so fun mi oni pariwo daada won o le gbo oni mo ti mu afefe lowo won o le gbo n to wi ah mo ni mo daran lale ejo ki loruko yin o oloruko mi le nti esile koko to wole o lati bo lati wa o ni mo wa lati bi tenikeni ki lo ko tun pada wa mo ibẹ̀ mo ti wá mọ̀ lọ́rọ̀. Mo ní ta lẹ béèrè, ó ní wọ náà ni, mo ní èmi bó máa mi ò sí ilé, ó ní mi ìwáyà rẹ wá. Ẹ jẹ́ wọn bá yín sílẹ̀kùn o, ó ní mọ̀ wulẹ̀ wá, mo ti wọlé o. Ẹ wọlé síbo, mo bá dẹ̀ ń gbúrò ẹsẹ̀ rẹ̀ lórí ẹni tí mo tẹ́lẹ̀, kí á mo ti dìde. Mo lọ pàdé ẹ, mo fọwọ́ tì láyà. Mo ní bó lẹ ṣe wọlé, ó ní lọ wulẹ̀kùn yáre mi ò débẹ̀ o. Ìgbà máa débẹ̀ bí mo ṣe ti mọ̀ bà. Mo rò pé wọ́n tẹyin lọ́rùn bẹ́yẹn.
1: Bẹ́ẹ̀ni, ẹni tó wọlé, bóyá kó wọ́n àyẹ̀kọ́ ẹ ti mú sódà ń gbà yẹn, ẹ ti wá pass out, àwọn nǹkan tẹ́yìn rí nígbà tẹ́ pass out, òun ni àwọn nǹkan tẹ́yìn sọ ẹ̀.
0: Ó ti omi tí mú sódà. Mo ní kí n jẹun tán kí n mú sódà ni. Mo rò pé tí ẹyin sìn. Mi tí mú sódà mo jókòó ni.
1: Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn tẹ́ni ẹ wọlé?
0: Ó ní kí n wọlẹ̀kùn yá mi, ó lóun ò sì débẹ̀ o. Bó lẹ ṣe wọlé, ó lóun sọ fún pé òun lẹ́yìn tí ì sílẹ̀kùn kò tó wọlé. Èmi tí èdè kí n nawọ́ sẹ́yìn báyìí kí n sílẹ̀kùn, kí n bẹ́ẹ̀ ta ni. Lọ bá fà mí padà, ó ní wá máa wulẹ̀ lọ. Ó ní mo ti wà lọ́dọ̀ ẹ látago mẹ́ta ọ̀sán. Nígbà tó fọbẹ́ géra ẹ lọ́rùn ni mo wà ń bẹ́. Nígbà tó po sódà mo wà ń bẹ́. Olórí pápá rẹ̀ kan ré lulẹ̀ lọ́sàn-án, mo ní bẹ́ẹ̀ ni. Olóòrò pàdé ẹ̀ ló ré lu, ó lèmi mọ fọwọ́ tì. Kó lè mọ̀ pé nìkan ń wẹ̀. Mo ní ẹjọ́ kí lorúkọ yín. Ó ní ṣe bí mo ti sọ́kọ mi lẹ́ẹ̀kan pé mi lẹ́ni tí ì sílẹ̀kùn kò tó wọlé. Ẹjọ́ ẹ sórúkọ yín fún mi ọlọ́dà, olórúkọ mi ni Jésù Kristì. Jésù Kristì ó ní wọ̀n èmi gan bí léèrè pé how possible ẹ lè jẹ́ Jésù. Torí wà Yorùbá lẹ̀ ń sọ, mo dẹ̀rù pé Jésù ò lè gbọ́ Yorùbá. Ó ní kò séde tó wọ́n gbọ́. Then àlùfáà wa sọ pé Jésù ti kú, ó ti jíǹde, ó ti gòkè lọ́run, ó jókòó lọ́wọ́ ọ̀tún Olódùmarè. Ó ní lóòótọ́ ni, ó ní mo tó wà láyé síbẹ̀. Ohun tó sọ nìyẹn o.
1: Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀?
0: Ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ pọ̀. Ọ̀pọ̀. Lọ́ba ní ṣó o gbàgbọ́, mo lémi ò gbàgbọ́, ọlọ́ gbàgbọ́ ní ìsìn. Ó wá tútó wẹ̀ tí mo dì sẹ́yìn bá. Ó wá oníwọ̀n náà wò bó ṣe fọ̀bẹ́ géra rẹ lọ́rùn. Àìwọ́ ọmọ ẹ̀ ó burú díẹ̀ o. Ọwọ́ amú ọwọ́ òfin wọ ọrùn yẹn bá. Ó tó ṣe bá. Ṣé ẹni gbòóṣe lẹ́lẹ́kẹta wá? Ojú ọgbẹ́ yẹn sọ di ni. Ibẹ̀ máa ń fọkàn. Ẹ̀yin ò lè mọ̀ pé ọbẹ̀ kọjá ń bẹ̀ rí. Ó ní kí n ṣe bá. Mo ṣe ó ní sódùn ẹ̀ mo ní kò dùn mí. Bóun lẹ ti ṣe. Ó ní ṣé wọ́n ọ̀ka Báìbù ni pé èmi ni Olúwa Ọlọ́run gbogbo ẹran ara nǹkan kan wà tí ó ṣòro ó ṣe fún mi bí. Olóòwò tún ṣe mérékù mi. Lọ́ba ìyàwó ẹ̀ báyìí, ọwọ́ àfikàn ìpéǹpéjú mi báyìí, ẹsẹ̀ kẹsẹ̀ ojú méjèèjì là ni wà.
1: Ẹ wá rí.
0: Mo rí.
1: Aṣọ wo ló wọ̀?
0: Ṣé rí aṣọ tó wọ̀ bí ìgbà tí àwọn àlùfáà bá wọ kásọ̀ kọ́lẹ́ máa ń pè ní?
1: Bẹ́ẹ̀ni sá.
0: Tó wọ̀ bọ́tù ó kanlẹ̀. Against him,
1: yes, sir.
0: So ọjẹ́ white. Then tẹ bá wo dáadáa, ẹjọ́ Jesus is very handsome. Ara ẹ̀ fresh ni bí ara ọmọ tuntun. Ṣùgbọ́n tó jọ mí lójú fún ni pé Yorùbá ní ń sọ. Ó lóun wọ́ndà pé mo sọ Yorùbá mo níbẹ̀. Ó ní kò séde tó ń ọgbọ́sẹ́. Ó ní bá Yorùbá Ọ̀yọ́ lẹ̀ ń sọ yìí. Ó ní mo lè sọ tèkìtì, mo lè sọ tìjẹsà. Ó ní wọn ò mọ̀ pé ní 1966 tí gbóná jà lábúlé torí ọjọ́ òní la ṣe dá ọ sí. Ó rí pọ́mọ mẹ́rìnlá ní gbóná kọlù mẹ́tàlá kú òkú wọ nìkan torí òní la ṣe dá ọ sí. Ìmọ̀fún máa ń sọ fáwọn èèyàn, ìwà láyé rẹ kìí ṣe by mistake. Ó ní purpose tọ́lọ́run ọba fẹ́ kọ́ wà láyé mẹ́gbà mélòó ní èyí ọ́fíìsì ọ̀nà fún rẹ. Sòsòfò àtẹ̀yàn bá ń mí tó ń rìn tó ń fa oxygen tó ń sẹ́ńdà carbon dioxide. Ìrètí ń bẹ fún ọ̀nà. lo ti ríran bayi olúwa gbé soda ti mo po yẹn to da sita láti window mama mi to da sita nígbà o da ta ṣe mọ pé o ti ṣe n to da bẹ yẹn o yẹ ko fi mi lẹ ko ma lọ ni lọ ba ni ki mu sokoto mi tori pata nikan lo wa n di mi o ni ki n wọ sokoto mo de wọ nika mi o ni ki n wọ singlet mo wọ mi ba jiyan o ni ki n wọ shirt mi mo ni nbo la n lọ o ni wọn ni mu ọwa lọrun lọrun bo ọlọrun mo je mi ọlọrun o o lo lọ tori pe tori tori oni la se da o si ọkàn fọ gbà mí láyà pé báyìí ẹsẹkẹsẹ àyà mi di wá ni mo ní yes let us go bá a ṣe jáde inú ilé nìyẹn a dẹ lọ for 7 days a ṣílẹkùn tá a fi jáde.
1: Bẹ́ẹ̀ ń ríran gbogbo time ẹ̀.
0: Gbogbo bá a ṣe lọ yẹ mo ríran. Kí ló tó kù tẹ fẹ́ mọ̀?
1: Ẹni let's go so ìgbẹ́lẹ̀ go ìgbẹ́lẹ̀ lọ.
0: Èmi náà mo ní kó já lọ àyà mi ti dì ọkàn fẹsẹ̀ tí ògiri ni ògiri yẹn wá ó sún síra wọn bẹ́ẹ̀ mo ti mọ̀ pé ilẹ̀kùn táǹtí ewúrẹ́ àtàgùtàn àtajá ló wúlò fún kò wúlò fókù ọkàn fẹsẹ̀ tilẹ̀ ètò ògiri ògiri dẹ̀ lanu adẹ̀bọ́ta bá a ṣe ń lọ nìyẹn tá a fi lọ fún 7 days so. Ìyá mi déjọ́ kejì ọwọ́ mi wá mi kò rí mi so irin tó mú mi rìn pọ̀ sà ó pọ̀ ibẹ̀ mo ti mọ̀ pé ti ń bẹ nínú ilẹ̀ ju ti ń bẹ lórí ilẹ̀ lọ a kàn ń tanra wa ni de ibẹ̀ mo ti mọ̀ pé kò yẹ kéèyàn ọmọ bẹ̀rù kú ẹ̀rù sàárè lọ yẹ kéèyàn ọmọ bà
1: ẹ̀rù sàárè
0: bẹ́ẹ̀ ni sà
1: ebi òkú náà ń gbé sínú sàárè
0: òkú ni a ń gbé nù sàárè ṣùgbọ́n tí ń bẹ́ ń bẹ̀ tẹ́ bá gbókùú bẹ̀ tán ó tó bá yàn lẹ́rù.
1: Kí ló wà ń bẹ̀.
0: Ṣé rí ọjọ́ mẹ́ta àkọ́kọ́ tí wọ́n bá sí yàn tán yẹn troubling period gbáà ni. Kò sí ọba àjẹ́ pópù ọba àjẹ́ ìmáàmù. Ìṣòro àkọ́kọ́ ni pé inú òkùnkùn biribiri lèèyàn máa wà. Ṣé rí tí wọ́n bá ti sì yàn tán yẹn. Àdúrà tó yẹ kẹ́ni kọ̀ọ̀kan máa gbà ni pé bí àbájẹ́ ńláyé kọ́lọ́wọ́ mọ́ fi ìyá sàárè jẹ òun ṣé mọ̀ pé kò ní ẹ̀yìn kulé tẹ́ lè gbà jáde kò sì lójú ilé ṣé mọ̀ pé nínú sàárè ejò a máa lọ bẹ́lòmíì ń bẹ́ ẹlòmíì gan ó di odidi ejò kanu sàárè iṣẹ́ ọwọ́ ẹnì kọ̀ọ̀kan ni ó dìtà mì njẹ́ bẹ́ẹ̀ kí n mọ̀ tú yìí ṣá lọ ń bí lónìí báyìí.
1: Báwo lẹ ṣe àwọn nǹkan tẹ́yìn sọ yìí báwo lẹ́yìn ṣe mọ̀ pé ọjọ́ mẹ́ta ìgbà tẹ́yìn ṣáà lọ ṣáà kù ọrùn lẹ́dẹ̀ lọ ẹ̀ lọ sàárè.
0: Ṣé rí n tí wọ́n fẹ́ kí n rí wọ́n fẹ́ kí n rí àṣírí tó wà nínú ilẹ̀ bó ṣe kan ọ̀run bẹ́yìn ọba lọ sọ́run yọ kọ́kọ́ wọ kóòtó ṣé ẹgbà bẹ́ẹ̀ sà nígbà wọn pa jésù tán ibo ni wọ́n gbé lọ.
1: Wọ́n gbé lọ sí.
0: Inú kòtò. Inú òkúta.
1: Inú òkúta
0: wọn ò ṣe jù sójú sẹ́mọ̀ lókè.
1: Ṣé ẹni tí wọn ò bá ti sin ṣe mọ̀ pé àwọn ẹ̀sìn àwọn ìlú kan wà tẹ̀wé cremation ọ̀ máa ń ṣe wọ́n máa ń dáná sun.
0: Wọ́n máa ń dáná sun mọ́.
1: Ṣé rẹ̀ ni ẹ̀sìn kò sí.
0: Dádì dádì ìyá tí wọn ò tọ̀ gédégbé.
1: Ìyá.
0: Bẹ́ẹ̀ ni sà.
1: Ìyàwó ló wà ń bẹ̀.
0: N tẹ́ fẹ́ kí n mọ tú yìí.
1: Ṣé mọ̀ pé àwọn ìlú kan wà tẹ̀wé pé kò sí ilẹ̀ láti sìnyàn sí.
0: Kò sílẹ̀ láti
1: sìnyàn eru onítọ̀hún gba sórí omi
0: àbí wọ́n á fọ sórí omi tàbí kí wọ́n fi sínú bọ́tù. Dádì ẹ̀jẹ̀ máa sọ̀rọ̀ lọ ngbà ọba délẹ́wò kan ẹ̀mọ implication ṣe rí nínú sàárè yẹn nǹkan kan ń ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ wo placenta ti wọn bí wa mọ yẹn ṣe mọ pé tá a bá bí máa ń sìn á dáwọ ẹ á gbé placenta fún bàbá ọmọ àbẹ́ẹ̀kọ yóò lọ bò mọ́lẹ̀ ṣé rí bẹ́ẹ̀ ṣe gbé fún yẹn bẹ́ẹ̀ náà làwọn angẹ́lì ó ṣe lọ gbé bí ẹ bò mọ́ tí wọ́n wà á gbé fún nínú sàárè ìjọ tó bá kú. Èèyàn gbọ́dọ̀ gbé kọ́rùn tó bá ń lọ. Mo rò kọ́rọ̀ mi yẹn sí.
1: Mo ń tẹ̀lé yín sà.
0: Placenta tẹ́ ń wò yẹn. Èèyàn ó gbé kọ́rùn níjọ́ tó bá ń lọ ni tí ọba gbé kọ́rùn tó bá dé géètì àwọn ò ní ṣí géètì fún.
1: Gate one.
0: Bẹ́ẹ̀ ni.
1: Kíló wà ní gate one.
0: Ṣé rí n ti ń bẹ lẹ́yìn ikú ju kú lọ. Ṣé mọ̀ pé téèyàn bá kú ẹ̀yìn rò pẹ́sẹ̀kẹsẹ̀ ló ń lọ sọ́run. Àbẹ́ẹ̀kọ́ ó ti o after 41 days ni. So by the time téèyàn bá fẹ́ mọ́ lọ sọ́run yẹn 21 gate ni ọkàn láàrin ayé àti ọ̀run. 21 gate lọ wà lọ́nà. So ọ̀rọ̀ ẹ̀sìn ò débẹ̀ bí christian or muslim pagan or ìyàn
1: ọgbà. Mo fẹ́ béèrè náà pé ṣé principle ten sọ ṣe principle of christianity ni.
0: Ó ti gbogbo èèyàn ní sà. Gbogbo ọlọ́run ò discriminate ẹ̀sìn. Ó ti ọlọ́run ò discriminate ẹ̀sìn. Ọ̀rọ̀ pé mùsùlùmí ni kìrìsìtẹ́nì ni kìí ṣe tèmi kò sí lọ́dọ̀ ọlọ́run o. Bọ́ jẹ́ kìrìsìtẹ́nì kò ní ọmọ wọ̀ náà. Bọ́ jẹ́ mùsùlùmí kò ní ọmọ wọ̀ náà. Nígbà téèyàn bá rọrùn wọ̀ ni ó tó ó jèrè ẹ̀sìn. Ẹ̀yìn rí fútbọ́là rí tó dé quarter final tó ní kan bò ń gbé kọ́ọ̀pù. Ṣé wọ́n ó gbé fún? Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọ̀run ṣe rí. Ọ̀rọ̀ mo ṣẹ̀sìn òde iwájú ọlọ́run o. Ngbèyàn bá rọrùn wọ̀ tí wọ́n kí ọ káàbọ̀ sọ́run ìlérí ẹ̀sìn tó yá. So bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn sà.
1: So n sọ̀rọ̀ pa 21 gates ṣé gbogbo àwọn gates ẹ̀ lẹ́yìn dé.
0: Gbogbo ẹ̀ mo dé.
1: 21 gates.
0: Bẹ́ẹ̀ni. Gbogbo ẹ̀ mo dé.
1: Ṣé ìgbà tẹ́ ń lọ sáwọn gates wọ̀nyẹn ojú yín kì í tẹ ṣọ́ọ̀rọ̀ ojú gan this time around. Ṣé kò ń ṣe pé ẹ sùn lẹ̀ nínú yàrá ẹ wá lọ nínú trance.
0: Mi ò tiẹ̀ sí lè wọ́n mi wọ́n ń wá mi wọ́n ọmọ bí mo lọ. Gbogbo àwọn ará abúlé ló ń bèrè pé mo mọ̀ lọ wọ́n ń wá mi kí wọ́n ò rí mi. Ọ̀ntì tí mo dé ní
1: ìjọ kejì. Ẹ̀dẹ̀ tilẹ̀kùn lẹ́yìn ni.
0: Títì náà ni mọ́dà mi bá lẹ́kùn bá tó
1: jẹ́. Báwo náà ṣe wá wọlé?
0: Wọ́n fọdó fọ ni. Ìgbà tí wọ́n fọ́ lẹ́kùn wọ́n tó pé kéṣu pé mo kú sínú yàrá. Ìgbà ẹni tó wà mọ̀ lọ́rọ̀.
1: Ìgbà tí wọ́n á dé ńkọ.
0: Ìgbà mo dé nìkan bíi 5-5.
1: Inú wọn máa dùn pé ẹ ti ríran padà.
0: Ọ̀rọ̀ mi ilẹ̀ tún dálẹ̀ yẹn ẹ̀jẹ̀ amúlọ́kọ̀ọ̀kan. Ṣé rí ní ọjọ́ keje tí màá kú lọ́rùn ni Jésù bí mi léèrè pé o ti rí náà sìn o ti rí àpòsù Ayọ̀ Babalọ́lá o ti rí Akinyẹlé o ti rí gbogbo wọn. Ntọ́wá tóbi jù ni pé o ti rí bàbá mi ìyẹn ọlọ́run ni à ń sọ yẹn.
1: Ṣé ẹ rọlọ́run?
0: Amọ̀rì àwọn èèpè ń bàbá. Àwọn èèpè lọ́lọ́run.
1: Kí ló ń pè?
0: Bàbá ni a máa ń pè.
1: Báwo ni ọlọ́run ṣe rí?
0: Ẹ ṣe ọ̀rọ̀ ńlá lẹ́sọ yẹn. Ṣé rí ọlọ́run tí n bá ní mo déwájú ẹ̀ mo bọ̀ lọ́wọ́ irọ́ mo pa àwọn ora wa lọ́ọ̀kan ni o. Ṣé rí ibi tó wà ìtẹ́ tó wà ńbẹ̀ jẹ́ 26. Méjì ń bẹ láàrin. 24 ló sọ̀rọ̀ àǹdẹ̀. Òkú kan bíi díngì ń bẹ níwájú wọn. So beautiful an ocean. Yẹ́nrin bẹ́ẹ̀ is extra white. Now, àwọn ọ̀rọ̀ wa ni ṣùgbọ́n ó sọ̀rọ̀ mo fún lẹ́sì.
1: Kí ló sọ?
0: Ó ní pẹ̀lẹ́ ọmọ mi. Ó ní ní 1966 èmi mo ní kan dá ọ sí kó o mọ́ bá gbóná lọ torí iṣẹ́ tí mo fẹ́ ràn ọ́ àsìkò iṣẹ́ yẹn ti wá tó. Máa lọ lọ máa kéde mi káàkiri máa sọ bí mo ṣe rí máa sọ bí ìlú ọ̀run ṣe rí. Ó ní sọ ọmọ pọ́n rí ọ̀fẹ́ tá a fún ọ yìí kò kọ́ mọ̀ títí tó fi padà dé ò ní ṣàìsàn ìṣẹ́jú kan. So n tó sọ pọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ ṣùgbọ́n torí àsìkò à ń tẹ́ ẹ bá wò láti ọdún yẹn sà kò sí dókítà tó lè pọn wọn gbé mi wá sọ́dọ̀ ọ̀hún rí fún check-up kò sí sà láti 1978 kò sí dókítà náà tó lè pè mí ní ẹ wá rù wá bá ń fún check-up o tàbí fẹ́ anything no.
1: Ẹ kì í sick.
0: Mi sick o. So bí ilé sọ before 78 o ṣùgbọ́n láti ìgbà yẹn tó wá pé wọ́n gbé mi lọ hospital kan.
1: Ẹ kì í lóògùn rárá.
0: Bí n bá lóògùn á jẹ́ pé oògùn àfẹnúfẹ́rọ̀ pé jẹ́ ìwọ bí tí í ṣe wọ́n ni. Mi ì lóògùn tí n bá ṣe wàhálà tó bá rẹ̀ mí kí n lọ sùn. Tí n bá sùn tí n bá jí I will be strong. I will be healthy. Tí malaria bá tiẹ̀ wá fẹ́ ṣe mí àwọn tó lè jẹ́rìísí wà lára ni. Tí malaria bá fẹ́ ṣe mí tó bá di lóru ọjọ́ yẹ Jésù àwọlé wa treat mi fúnra.
1: Ok Jésù ṣì máa ń visit.
0: Ó ń visit mi ó sì wà February last year ó wá visit mi fún malaria.
1: Wa kí ẹni malaria wa kí yàn rí.
0: Kì í ṣe pé wá kí mi ọwọ́ àgbò mi sàn ni.
1: Ok
0: a kàn fàtẹ́gùn sí mi ní dòdò gbogbo kíní adẹ́kù dànù. Ìgbà tí wọ́n poison mi ní K2 Benin Republic. So tí inú rírun yẹn dé tẹ́ni ó gbé lọ hospital. Wọ́n ní tílẹ̀ bá mọ́ kí n lọ hospital kílẹ̀ tó mọ́ lọ́jọ́ yẹn around 2 o'clock ló wọlé wá bá mi níbi tí wọ́n lọ́ọ̀jì mi sí. Ó dẹ̀ la inú mi báyìí ó dẹ̀ kó fún mi kúrò ó kó mi síbẹ̀. Ó ní wọ́n jẹ́ wọ́n gbé ọ lọ hospital.
1: Ó mi pé ẹ̀yin gbé kì í ṣe ordinary person ni ẹ̀. Bí a kò jẹ́ pé lára àwọn gẹ́lì lẹ̀yìn náà.
0: Èmi ò sọ bẹ́ẹ̀ o. Èmi ò sọ bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n tí mo mọ̀ ni pé mo ráàánú gbà.
1: Now, mo bèèrè question kan yẹn sí ìdáhùn.
0: Ewo ni ẹ o.
1: Mo ní pé nígbà tẹ̀ dé tí màmá rí pé ẹ ti ojú yín ti là.
0: Ibẹ̀ náà mo fẹ́ láǹsì. Ìgbà tí mo fẹ́ kú lọ́rùn. Ni Jésù sọ fún mi pé kí n mú kan nínú méjì nínú kó yajú báyìí padà kó mọ́ lè ní direct entry back to heaven tàbí ká gbójú yẹn kó ní direct entry. Ó dẹ̀ ní kí ló dé ó lò tí ń rò pé wà á jọ shooting star tó bá dèlú yìí ó dẹ̀ tí ń rò pé wà á ṣe politics. Mo ní bẹ́ẹ̀ ni ó lóun ní ṣe méjèèjì kọ ráyè ní ta fẹ́ràn ìwú lọ fẹ́. Mo ní mo faramọ́ direct entry back to heaven.
1: Ṣé yẹn láì fún bọ́ before then? Báwo lè ṣe rí nǹkan tó ń ṣe?
0: Ṣé. Lọ́wọ́ a shooting star ni mí láti school.
1: Ẹ̀wọ̀ báwo lè ṣe rí nǹkan tí wọ́n ń báwo lè ṣe
0: rí? Kò ní ní kí n rí. Kò ní ní kí n rí náà. Ṣé bí wọ́n ń ràn commentary? So mo ti ní lọ́kàn pé máa gbá bọ́ọ̀lù ó ní no oníṣẹ́ ta rọ ni ó kọjú sí ọkàn fún ọkàn wájú orí mi bá ẹsẹ̀kẹsẹ̀ àfi wẹ́lu bẹ́ẹ̀ ni pé yàn off electricity.
1: Ìwà rí nǹkan kan mọ́.
0: Èrí nǹkan kan mọ́. Mo wá dúró torí àwọn tí mò ń wò tẹ́lẹ̀ mi lè rí wọn mọ́. Àpòsù Ayọ̀ Babalọ́lá wá bí mi léèrè pé ọmọ mi ò tiẹ̀ sunkún mo ní mi ilẹ̀ sunkún àwọn náà wọn fún mi ngbà tá à ń bọ kìí ṣe pé mo lójú tẹlẹ àwọn náà wọn gbà wọn mọ tí wọn bá ṣe sí ọrọ yẹn wá dùn mọ jésù nínú ó ní máa ṣe olóore pàtàkì mẹta tí mi ì ṣe fúnra ṣe ọlọrun kankan rí ó dẹ ṣe fún mi kí n tó kúrò ńbẹ so by the time tí mo dé bí mo ṣe dé gan ọjẹ wọ́ndà ṣé mi pé ó ló mú mi lọ olóyè kó mú mi padà ọ wá sọ fún mi pé kí n máa lọ lé wa mo níbò ní ṣe lọ ọkàn fọ táàpù mi lẹ́yìn pẹ́ ojú mi pó ìdàn inú yàrá tó ti mú mi mo bára so mọ́dà mi wà ní pásẹ̀jì wọn jókòó àwọn èèyàn ń wá aṣọ fún un mo kàn sílẹ̀kùn ní ẹ̀lẹ́ o yẹn bá ló ti dé ó ti dé ó ti dé ó ti dé so bí tibẹ̀ ń ṣe jẹ́ nìyí.
1: kí màmá yín wá sọ.
0: àwọn tẹ̀ ń rò pé mèrè ọmọ ni mí pé àǹjànú ọmọ ni ẹ méjì ọba yín gbélé o wọ́n mú mi bọ́ ta ni ó ní kí n lọ jókòó lábẹ́ igi fún túta kí n mọ sọ ti ibi tí mo bá lọ.
1: ṣe wá ṣàlàyé.
0: mo ṣàlàyé fún wọn mo bẹ̀rẹ̀ ní after 5 a lè parí ní 3 a.m. lóru.
1: lè fi ṣàlàyé àwọn nǹkan tẹ́ ẹ rẹ. ok ṣé bẹ́ẹ̀ ni ìrìn àjò iṣẹ́ ìrànṣẹ́ ti bẹ̀rẹ̀ fún yín.
0: ibẹ̀ ló ti bẹ̀rẹ̀.
1: o gbẹ̀yìn lè sọ pé ọlọ́run pé èèyàn àbí.
0: bẹ́ẹ̀ni.
1: ṣé ṣiṣẹ́ ìjọba rí pẹ̀lú lẹ́yìn tẹ́ fi high school ẹ̀.
0: mo ṣiṣẹ́ ìjọba mo teach.
1: gbẹ̀lẹ̀ ti teach.
0: school for the blind ògbómọ̀ṣọ́.
1: ẹ wà mẹ́bi ọdún mélòó.
0: 1983 January ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ mo dẹ̀ kúrò bẹ́ẹ̀ ní 1987.
1: ọdún mẹ́rin.
0: Mo resign fúnra mi ni.
1: kí ló dé.
0: kò pé mi.
1: ṣé nípa tó wá rí.
0: nípa tó wó nìkan kọ́ ẹ mọ̀ pé pẹ̀lú orí ọ̀fẹ́ tí mo ti níyẹn mò ń jáde fún sọjí mò ń lọ mò ń bọ̀ iṣẹ́ yẹn ń disturb mi kò jẹ́ ráyè concentrate.
1: ṣé nígbà tẹ wà ní before kẹ tó join school tẹ̀tí teach.
0: yes.
1: ṣé ẹ ti ń kọrin mọ́ ẹ.
0: 1978 mo ti bẹ̀rẹ̀ rẹ́kọ̀d sí ṣe when I was in secondary class 2.
1: rẹ́kọ̀d wọlé ọkọ ṣe.
0: bíbọ jésù lẹ́ẹ̀kejì.
1: gbọdọ ti rẹkọọdẹ.
0: ìyàndá rẹkọd tó wà ní kò jìnnà sí yín bí.
1: Okay.
0: ní area challenge mi bá so ìyànda record studio.
1: ṣe ẹ gbẹrin fẹ anybody rí.
0: mi gbẹrin fẹ nìkankan rí èmi náà mo gbẹrin fúnra mi.
1: ẹ kàn bẹ̀rẹ̀ sí báwo lè ṣe wá láwọn èèyàn tó gbẹrin lulu.
0: secondary school ṣe rí nínú ẹ̀bùn tí wọ́n fún mi lọ́rùn lẹ́bùn orin wà.
1: ẹ kí n kọrin kẹ tó lọrùn.
0: èmi ìkọrin kí n tó lọrùn mo sì ti ń kọ́ ńgbà mo dé. so jésù ní kí n bèrè tó bá wù mí lọ́rùn mo ní mo láìkì ẹ̀bùn orin torí wọ́n ń kọ ṣégi orin níbẹ̀ yẹn.
1: ẹ ṣe gba ẹ̀bùn bọ́ọ̀lù kẹ ríran kẹ máa pè pẹ̀lú àwọn shooting. bẹ́ẹ̀ tí wọ́n máa pè pẹ̀lú chelsea àbí
0: ẹni tó pè mí lòun òfìṣẹ́ bọ́ọ̀lù
1: rẹ̀ àbí arsenal nísìn.
0: bí n bá jọ ìwọ̀n yẹn màá sọ̀rùn nù sà. so ó lòun òfìṣẹ́ bọ́ọ̀lù rán mi iṣẹ́ ẹ̀yìn rere ló fi rán mi.
1: sà mo fẹ́ bèrè nǹkan ẹ̀ ní bínú sí àwọn ìbéèrè mi.
0: mi lè bínú ẹ sọ̀rọ̀.
1: ǹjẹ́ àwọn nǹkan tẹ̀ ń sọ ìròyìn ọ̀run yín yóò dàgbà fi ṣe rẹ́kọ̀d gan rí.
0: bẹ́ẹ̀ni.
1: ǹjẹ́ àti rí àwọn èèyàn tó ń sọ pé ǹjẹ́ ẹ̀ sọ ẹ̀ kò pọ̀ sí ibùsọ̀ àti rí àwọn tó ń sọ rí. torí pé bẹ́ẹ̀ mi kan ṣe ń gbọ́ ìkó mò ń tọ́ra ti process ẹ̀.
0: ẹ process ẹ dada.
1: mi ò rí process.
0: gbàdúrà kọ́ lọ́wọ́ fún yín process.
1: o sound so unbelievable.
0: Ẹmọ́jọ sound unbelievable ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run tó ti mẹ́lòmíì lọ lẹ́yìn tèmi.
1: ta ni iṣẹ́ mẹ́ni náà.
0: mo mọ̀
1: ta ni.
0: so ìkan bẹ ní lára ní ogun state ọjọ́ mẹ́ta ló lò.
1: èyí lọ́jọ́ méje òun lọ́jọ́ mẹ́ta.
0: bẹ́ẹ̀ni àdẹ̀tàn ìkan bẹ ní mòwe lógun state obìnrin nìyẹn gan muslim ni muinat ọjọ́ márùn-ún ló lò.
1: àbá àwọn tó máa ń gòkè ẹ̀mí ní àwọn
0: ọ̀sán. ọ̀rọ̀ gòkè ẹ̀mí kọ́ òkè ẹ̀mí yàtọ̀ sí mò ń lo ọmọ mú mi lọ ọ̀run kọjọ́ra.
1: bọ̀ṣẹ̀ bọ́ sọ pé ọlọ́run ò ṣe é rí. wípé ẹni tó bá máa rí bíbá tí wọn fẹ wo oorun àríwó iná ni ẹjẹ sọ pé rí.
0: ẹ skinsa ẹ ń bá lọ́lọ́run ò ṣe é rí kọ̀ parọ́ ibi tó rìn mọ́ nínú rẹ̀ ló sọ̀rọ̀ mọ́ broadcaster ni àìbẹ́ẹ̀kọ́ sà.
1: ó bẹ́ẹ̀ ni sà.
0: èmi náà ti pẹ́ tí mo ti ń sọ̀rọ̀ lórí rédíò ṣé mo wa ojúra wa.
1: ó jura lọ.
0: ẹ̀yin ti deal with transmitter ẹ̀yin ti deal with console.
1: gbogbo ẹ̀ lẹ́yìn náà ti ṣe. gbogbo ẹ̀yin ti ṣe láti 1970.
0: kò deep tó ti yín.
1: mélòó ni tèmi.
0: so bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọlọ́run ṣe rí ṣe rí Proverbs chapter 8 from verse 17 ẹgbọ́n tó sọ ó ní mo fẹ́ àwọn tí ó fẹ́ mi àwọn tí ó sì wá mi ní kùtùkùtù yóò rí mi. ẹ gẹ́gun sí ma ọlọ́run ló sọ bẹ́ẹ̀ tí wọ́n bá ní wọn ọ̀rọ̀ ọlọ́run rí ibi téèyàn rìn mọ́ ni.
1: ó dà sá àwọn ìmọ̀tọ́ ẹ nípa tá a bá ti sin òkú ọjọ́ mẹ́ta wà turbulent àti bẹ́ẹ̀ lọ scientifically kò sẹ́ni tó mọ ní tó ṣẹlẹ̀ tá a bá ti gbé òkú sílẹ̀ nítorí pé log of food ni bọ́dì lásán tí ẹ̀mí bá ti jáde lára ẹ̀.
0: excuse
1: me. yes sir.
0: kò rí bẹ́ẹ̀ ṣe sọ.
1: báwo ló ṣe wá rí.
0: ṣe rí bíbélì ní àwọn èèyàn mi ń ṣègbè
1: torí
0: wọn ò ní ìmọ̀ àìní ìmọ̀ ìdẹ̀ ìyọ wa lẹ́nu ṣe rí tá a bá ti sin òkú tán sìn ọjọ́ kẹta tá a sin òkú tán ni ara àti ẹ̀mí rẹ̀ ò tó láṣepọ̀ mọ́.
1: but ní ọjọ́ àkọ́kọ́ ọjọ́ kejì wọ́n sì jọ wà.
0: wọ́n láṣepọ̀ tẹ́ ẹ bá fẹ́ ríjà òkú ṣé kí n kọ yín ní tẹ́ ẹ lè ṣe.
1: ẹ kọ mi.
0: tó kò bá kú lẹ̀ sìn. tẹ bá máa ṣe òkú tẹ bá mọ̀ ní ẹ ṣe sí o ẹ mọ̀ ṣe ṣe tẹ mọ̀ o kí àyín o lè mọ̀ wọ̀n ní o.
1: lóya.
0: ṣé ẹ rí i pé tí èèyàn bá kú lọ́sípítù wọn kò daṣọ bò lójú rẹ̀ àìwẹ̀ kan ẹ̀yẹ wa lọ́bẹ̀ ẹ ṣe aṣọ lójú ẹ̀ ẹ wá mú ọwọ́ ẹ̀ máa fi fẹ ojú ẹ̀ bá ẹ wá tẹ ojú tí mo kẹ́ mọ wẹ̀ ìjú ẹ̀ kẹ́ máa pè lágbájá èmi ní yájú ojú mi rè wù tẹ yájú já mo ti rójú ẹ yájú náà ẹ mọ ṣe ju 5 minutes lọ.
1: kí ló máa ṣẹlẹ̀.
0: ṣùgbọ́n ẹ fẹ́ mọ̀ bọ́yá.
1: ẹ àbẹ ẹyin lẹni mọ yẹn kí ló máa ṣẹlẹ̀.
0: ṣé ẹni tẹ bá ti ṣe tán ẹ lọ ilé ẹ lọ jẹun kò sí wàhálà láago méje alẹ́ o kò sí láago méjìlá òru láago mẹ́sàn-án alẹ́ kò sí wàhálà o ṣé ẹ rẹ ní tí from 12 ẹ mọ retí àlejò.
1: ó máa wá.
0: kódà kẹ tilẹ̀kùn kẹ ti anything mọ́ra yín a dúró síwájú yín ní gedegbe a wá sọ fún ẹ pé tó adéyanjú òtúlétúlé tó bò kú lójú ojú tó wò lọ́sàn-án wá wò lóru.
1: ẹ bọ̀ òkú tó kù kò lágbára kankan náà tó bá kò lágbára kankan kó tó kù náà wọ́n wá di òwú àmọ́.
0: ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe jókòó yìí mẹ́ta nìyí sá.
1: bẹ́ẹ̀ ẹ̀mí nìkan ni mo dá dúró gidi.
0: mẹ́ta nìyí.
1: ẹ̀ mọ́lẹ́ àsùnmíṣà àdáwà ṣùpà.
0: you are 3.
1: mélòó lẹ́yìn.
0: mẹ́ta nìyí sá.
1: ẹ̀yà tó méje.
0: mẹ́ta lèmi.
1: ẹ̀yìn tẹ̀ ti lọ sọ́run ẹ̀ tó méje.
0: mẹ́ta everybody mẹ́ta ẹ̀ mọ̀ pọ̀ lọ́run tí wà bọnú ara wọn ni. ọ̀rọ̀ ni mò ń bá yín sọ
1: ẹ̀
0: ṣe ẹ mọ kọ́lọ̀ voice mi.
1: kò ní kọ́lọ̀.
0: ó ní kọ́lọ̀. tí náà ní kọ́lọ̀. now ẹ rí i pé èmi tí mo jókòó lẹ́ ń wẹnu mi àbí bẹ́ẹ̀ kọ́ ṣe rí téèyàn bá ti kú tán àwùjẹ ń bí ni ẹ̀mí ń gbà jáde ibi kìí ṣẹnu torí tí yorùbá bá sọ̀rọ̀ wọn a ní ẹ̀mí kan ló kù lẹ́nu lágbájá kọ̀sẹ́ni tó ní méje ẹyọ kan náà ni àwùjẹ ń bí ní ọgbà jáde tẹ bá fẹ́ mọ̀ ẹ̀yẹ wá ọmọdé kan bí ọmọ oṣù kan oṣù méjì ẹ̀rà fọ́ lé láwùjẹ báyìí.
1: but àwùjẹ tí ò tí ì dì ni tó bá ṣe ń dàgbà.
0: ẹ mú sùúrù kò tí ì dì kí ló dé tí ò dì.
1: ẹ torí pé ó jẹ bébì.
0: ìdí ni pé ìbẹ̀lẹ̀ mi gbà wọlé sí i lára so ti eyín sìn ṣé mo pé n tá n pè ní èèyàn wọn mọ assemble wa nínú ìyá wa ni they do assemble us àwùjẹ yẹn lẹ̀ mí gbà wọlé
1: now that is mo n gbo yin
0: ti o ba jade ibe na ni o gba
1: but o ti di already after how many years it is hard
0: olohun ni je jam bo se yin
1: ami
0: temi ba fe jade nbe yo si yo jade to ba jade tan yo gbe ara mi wo the same aso titi le yen wo ni o wa lorun ti yen na mystery ni ti mo so fun yin
1: but sir according to okay mystery ni nkan ten so but according to the Bible ta ba fe wo be pelu awon kan ti eyin olusagun to ateyin te ti ka Bible dada to lon de pe te man ko wa pe anything o ba ti ku idajo lo ku gbogbo nkan to ba ku to jo afarajo an ro ku an ri nkan yen emi okukun ni
0: Mr. Adeyanju
1: yes sir
0: e ma ba yan soro e
1: nkan teyin nko ati an
0: ani e ma ba yan soro e se ri eni igba ti Paul so pe niwon bi ati filele fun eyan lati kule kan soso ati leyin eyi ni idajo se oh se ri ogun kan be ninu Christendom te furasi nje mogun yen awon eyan omo yato laarin epistle ati gospel
1: epistle ati gospel
0: yes
1: kini yato
0: gospel ni awon akojopo oro to tenu Jesu jade
1: ni gospel
0: yes
1: epistle nko
0: epistle ni letter ti a ko lati owo enikan si enikan
1: ti Paul ko se awon ara
0: yes
1: Galatia
0: epistle ni idea re lo fi so mo ro ko mi yin si ma
1: ben sir
0: now se ri loro iseda oko ja imo oye eyan ti ba se pe to ba je pe raye sa n ba gbe yin bi awon bi kan ba dan bi
1: ma tele yin mo raye ti camera ba sha ti ma tele mi
0: yes ti pe ma fi awon nkan kan han yin Mr. Adeyanju Olorun ni je lo bayi
1: ami
0: nkan be loju ona o cha nkan wa loju ona o ti ma ni ki mo to awon asiri kan fun yin
1: etu
0: ni le sun loru sa
1: ma sun mo lo gborun ti ma nlo ti ma sun
0: baba yo mo gangan ki le bi sere seri nti won pe ni iku iku n to deep ni let me give you an example
1: okay
0: any kan be Ibadan o la accident ni waju redeem
1: redeem te ko
0: redeem won ni ko yen
1: okay
0: tokotaya ni won iyawo si ku lese kese oko kan lapa okan lese ofori sese nje mo pe ngbo di ojo kerin won gbe yawo lo si UCH mortuary won gbo ko lo si private hospital ngbo di ojo kerin iyawo si lori ibo oko ni private hospital o si wo lule lori bedi
1: iyawo to ku wo oko lule
0: I'm telling you
1: loko ti o ti ku
0: beni ola won jo lo ni
1: jo mu le ni
0: e mo ja tu be yen wo
1: then agbara wo ni yawo to se body e lo dide ni then ta lori
0: se mo pe mi kan ni mo lo hospital o se ju nurse to wa ward
1: mo fe be question kan lowo yin
0: yes
1: mo se interview fun yan kan won wa so nkan nkan ton so e ma fara ba le salaye mo wa fe ke ba mi tu e ba mi tu pelu imo mystery
0: yes
1: te mo te ni ati nkan ti iwe mimo to je bible te believe nu do so
0: yes
1: akoko obirin na won so pe awon wa ni hospital ni odun kan won de daro hospital to awon ni Westgate hospital Ilesha popular very biggest hospital Ilesha
0: yes
1: maybe yourself but te mimo won na won wa ni hospital pe but awon kan admit awon sibe iki obirin kan wa ni bed to ti won wipe obirin eni kan wa ni state of unconsciousness ta won wa àwọn rí.

0: obìnrin yẹn tó fi nǹkan sí abẹ pílò àwọn wá ń try láti signal sí ẹni tó yẹ kó sùn tó ṣe bímọ tó yẹ kó sun orí bẹẹdì yẹn kó gbórílé pílò pé kó má gbórílé pé ẹnìkan ti wá ṣe nǹkan burúkú síbẹ ìpè ó dẹ̀ sí máa assist àwọn tẹ́lẹ̀ tó yẹ pé táwọn bá fẹ́ sọ̀rọ̀ àwọn làwọn máa kọ fáwọn bá ra àwọn akọ̀ǹkan táwọn fẹ́ wọ́n ní ṣùgbọ́n ọjọ́ yẹn ó kàn jágbe máwọn pé bó ṣe gbé orí sí orí pílò yẹn tó lie down sórí bẹẹdì yẹn bẹ́ẹ̀ làwọn dẹ̀ rí sí ẹ̀mí ẹ̀ jáde immediately kúrò ní ara yẹn ṣùgbọ́n bọ́dì yẹn wà ní orí bẹ́ẹ̀dì síbẹ̀ pé bó ṣe bí spirit yẹn ṣe jáde lára ẹ̀ pé àwọn ń wò báyìí àwọn dẹ̀ rí tó bẹ̀rẹ̀ sí ní da gbogbo hospital rù tó ń rí nǹkan tó wà lórí table tó ń rí everything tó ń rí bọ́lẹ̀ wọ́n wá béèrè lọ́wọ́ wọn pé ṣé àwọn nọ́ọ̀sì sòrí wọ́n ní àwọn nọ́ọ̀sì sòrí pé àwọn nìkan làwọn rí nígbà tó wá calm down pé àwọn wá ń sọ fún wípé ṣe bí mò ń sọ fún ẹ pé má gbòrílé kíní ẹ kó gbórílé pé ó calm down pé after àgbà yẹn wọ́n fẹ́ serve wọn ní oúnjẹ ni wọ́n wá expect pé kó dìde kó gba oúnjẹ náà rí pé ó ti kú àwọn yẹn rò pé bígbà téèyàn rest tó kù ni but àwọn làwọn làwọn wà lẹ́gbẹ̀ẹ́ làwọn rí pé ó ti nǹkan kan ló ṣẹlẹ̀ nìkan ló fi nǹkan sábẹ́ pílò wọ́n tún wá sọ débi pé níjọ tí wọ́n máa wá gbé ọmọ ní hospital àwọn ti wà conscious ṣùgbọ́n àìpé nítorí ó help àwọn láti ja ogun tó bá àwọn náà dé hospital wọ́n ní àwọn wà lórí wheelchair wọ́n ní spirit ẹ̀ wá wọnú àwọn ó wá ń gbẹnu àwọn sọ̀rọ̀ ṣé mystery ti yín ṣé ó nígbàgbọ́ gbogbo tí mò ń sọ yìí one number two ṣé bible fi foundation àwọn nǹkan wọ̀nyí sílẹ̀ láti lè sọ pé ókè ẹ jẹ́ ká establish ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí
1: ẹ ṣe ibeli sọ̀rọ̀ kan ó nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ sì wà ó sì fún epo sínú àlìkàmà ṣe rí ẹni tí ó rí kíní yẹn tó sọ fún yín ó correct
0: ó correct
1: bó ṣe rí ló ṣe sọ ẹgẹ́ mi sì máa obìnrin tó kú yẹn ẹ rí pé wọ́n nígbà táwọn signal sí ọjà gbé máwọn àbí nǹkan kì í ṣẹ̀bi rẹ̀ wọ́n ti dì í ni pé kọ́mọ gbọ̀nràn ṣe mọ̀ pé àwọn ará àbí ló ṣiṣẹ́ yẹn ẹ̀wọ̀ mr adéyanjú ilẹ̀kùn tẹ́ fẹ́ sí yìí
0: ẹ̀jẹ̀ á ṣe
1: ṣe rí èmi ti rírì kú rí púpọ̀ mo ti salábàápàdé nǹkan burúkú púpọ̀
0: ṣe ti rò kú rí
1: kódà mo ti parí ìjà fóku àtọkọ ẹ
0: òkú tó ti kó àtọkọ ẹ tó ti kó
1: bẹ́ẹ̀ ni alàyè lọkọ òkú níyàwó ìyàwó ọkọ òsì mọ̀ pé òkú níyàwó òun lóògùn ṣe ti bí ni
0: omi nǹkan ìgbàgbọ́ pé àkúdá ìyá wà nìyẹn
1: kí lẹ ń pè lákùdá àyà
0: ní tó ti kú tẹ irú àwọn tẹ́ ń bá parí ìjà ẹnu àkùdá àyà
1: ẹgbọ́n mi ṣàkóso ti ń jákùdá àyà n tó wà ó ní reincarnated person anybody ló sì lè ṣe anybody ọ̀rọ̀ ẹ̀sìn òde bẹ̀ mo rò gbọ́dọ̀ mi ti yín
0: mo ń gbọ́ yín sà
1: mo rí obìnrin tó kú ní adó àwáyè tó sì wà á lọ́kọ ní ìlú kan lógun state.
0: ẹ̀wọ̀n náà ni ìgbàgbọ́ yorùbá ní pàkúdà àyà nìyẹn.
1: now mo débẹ̀ àwọn méjèèjì ń jà mo dé bá wọn ṣètò ẹ̀ later níyàwó á jẹ́wọ́ fún mi pé alálọ́bọ̀ lòun. ok bó bá jẹ́ alálọ́bọ̀ àwa náà gbọ́ ń pa ẹ̀ kò jẹ́ tuntun. so ìkan nìyẹn mo rí ẹni tí ọlọ́pàá pa ní musi lẹ́kọ̀ọ́ tí wọ́n ń yìnbọn fún ní musi fọgànáìsà ni sẹ́bùlẹ̀ tí lọ́ba ni tó sì lọ gbalé ní ìkọ̀tún egbè fún ìyá rẹ̀ tí wọ́n jọ ń gbé tí ìyá ò sì mọ̀ pọ́nmọ́ òun ni.
0: ó gbé àwọ̀ mi wọ̀ ni.
1: ó gbọ́dọ̀ gbáwọ̀ mi wọ̀ náà ni so òun gan ni tún sọ fún mi pé ẹjọ o mọ́mì mi ni ẹ bá ń advice ẹ kó mọ́ sunkún mọ́ o ẹ mọ́ jẹ́ ọmọ pé mi.